0: pẹ̀lú orin tí King Oṣùbà Joy tí wọ́n ń kọ fún wa yẹn tó dàbí ẹni pé ká má kúrò lórí ẹ̀ mọ́ yìí ó lèmi fi ń sọ pé ògo ni fún baba ògo ni fún ọmọ ògo ni fún olúwa ọlọ́run ẹ̀mí mímọ́.
1: Bẹ́ẹ̀ tí ayáàtẹ̀ kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì.
0: Psalm 95 láti ẹsẹ̀ kìíní wípé ẹ wá ẹ jẹ́ kí a kọrin sí Olúwa ẹ jẹ́ kí a hó ìhó ayọ̀ sí àpáta ìgbàlá
1: wa
0: ẹ jẹ́ kí a fi ọpẹ́ wá sí iwájú rẹ̀ kí a sì fi orin mímọ́ hó ìhó ayọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ nítorí Olúwa Ọlọ́run ó tóbi Ọlọ́run tí ó tóbi ni àti ọba tó tóbi ju gbogbo àwọn òrìṣà lọ ni ní ìkáwó ẹni tí ọ̀gbìn ilẹ̀ wà gíga àwọn òkè ńlá tí ẹ̀ ní í ṣe tí rẹ̀ ní okùn òun ni ó da ọwọ́ rẹ̀ ni ó sì fi dá ìyàngbẹ ilẹ̀ ẹ̀ wá wá ẹ̀ jẹ́ ká wúlẹ̀ kí a tẹríba ẹ̀ jẹ́ kí a kúnlẹ̀ níwájú Olúwa ẹlẹ́dàá wa nítorí òun ni ọlọ́run wa àwa sì ni ènìyàn pápá rẹ̀ àti àgùntàn ọwọ́ rẹ̀ lónìí ẹ̀yin bí ẹ̀yin ó bá gbọ́ ohun rẹ̀ àjẹ́ wípé ìyanu ti dé ó wọlé tọ̀ yín lónìí bí ẹ̀yin ó bá gbọ́ ohun rẹ̀ lónìí bí a ó bá jọ fìyìn fún lónìí bí a ó bá jọ gbẹga àjẹ́ wípé olúborí ni gbogbo wa ń jẹ́ lẹ́ẹ̀kan sí ayérayé inú àwọn ọ̀run gba ọpẹ́ wa
1: àmì
0: ìjìnlẹ̀ ìfẹ́ àtòfaratì bí òkè gba ẹ̀yìn wa
1: àmì
0: akọkọ olúkọ òkè gàgà tí kọ lẹ́yìn aṣọ títọ́ gba ọpẹ́ wa
1: àmì
0: ọlá nínú ọlá ìyìn nínú ìyìn ògo nínú ògo agbára nínú agbára ìṣẹ́gun nínú ìṣẹ́gun gba ọpẹ́ wa
1: àmì
0: ẹni mímọ ìsírẹ́lì àwa yìn yín lógo o àwa gbé yín ga o nítorí pé ẹ̀yin ni ọlọ́run tí kò yípo padà títí ayé la ó dẹ̀ máa yìn ọba àjíkí àjígẹ̀ ọlọ́run ńlá tó ń ṣe òun ńlá ọba tó jókòó sọ́run tó dẹ̀ ń ṣe ohun tó wù ú ọba tó fi ayé ṣe àpótí ìtìsẹ́ rẹ̀ ọlọ́run alágbára gíga tí àga kì í yẹ̀ mọ́ nídìí ọba àwọn ọba ọba tí ń fọba jẹ ọba tí mọ́ba kú nípò ọlọ́run tó mérú ẹ̀yìn tí sọ̀dàrà wájú ọlọ́run tó lè mọ́ra wájú kọ́sọ́dẹ̀rù ẹ̀yìn ọlọ́run tó lè mẹ́ni lẹ́lẹ̀ kó sì gbé sókè ó lè wo ẹni tó wà lókè sùnsùn tó bá gbéra ga sì pa wálẹ̀ bá ò bá tiẹ̀ rí gbogbo ẹ̀ ṣe bá a rí ti
1: Nebukadnessari
0: odidi ọba tó kiri wọgbó tó lọ jẹ koríko fún ọjọ́ tó méje ìwọ náà ni nígbà tó gbà ọ lọ́lọ́run olùgbàlà rẹ̀ ó tún wá da padà nígbà tó mọ̀ pé ìwọ nìkan ló ń jọba láàrin ìjọba ènìyàn ògo ni forúkọ mímọ́
1: hallelujah
0: títí ayé la ó máa yìn yín títí ayé la ó máa gbé yín
1: ṣe o
0: èmi ń sọ wípé bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà títí láéláé ńlọpẹ́ wà lọ́dọ̀ rẹ̀.

0: ọ̀fẹ́ àti rira wa lónìí.
1: Olúwa ó ṣe o.
0: A ti ń jọlọ orí ọ̀fẹ́ àti gbọ́ra wa lónìí.
1: Olúwa ó ṣe o.
0: Ẹ jẹ́ ká jùmọ̀ ṣe lọ́ba.
1: Ẹ ṣe o.
0: Ẹ jẹ́ kí hallelujah hallelujah hallelujah
1: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.
0: Bàbá ògo ògo ògo
1: ògo ògo ògo ògo ògo ògo
0: ògo ògo ògo ògo ògo ògo ògo ògo
1: ògo
0: nítorí ohun tẹ́ ẹ ti pinnu pé ó ṣe tẹ́ ẹ dẹ̀ tí ẹ ti yanjú
1: ẹ ṣe o
0: tí ò sẹ́ni tó lè yí padà ọlọ́run àánú gba ọpẹ́
1: wa àmì
0: nítorí àwọn ìrìn èyí tẹ́ ẹ ti pinnu pé rìn tí ò sẹ́ni tó lè dí yín lọ́wọ́ ẹni mímọ́ ìsẹ́lì gba ẹ̀yìn
1: o àmì
0: nítorí ìwòsàn àti ìṣẹ́gun àti ìgbàlà pẹ̀lú ìdáǹdè tẹ́ ẹ ti pinnu pé ó ṣe lónìí ọlọ́run àánú gba ọpẹ́
1: wa àmì
0: ogo ni fọlọrun loke
1: o hallelujah
0: ni orukọ jesu kristi oluwa wa
1: amen amen amen ni orukọ jesu
0: akinyin
1: o
0: eku ajale ni bomi ale ni bomi anjini ni bomi idaji ni bomi aro ni bomi
1: asiyu wu lọlọrun
0: akoko kakoko to ba bo si lodo ti awa kinyin o
1: akinyin o
0: pe ẹkù dédé wòyí o àṣálẹ̀ ìdájí kan ni
1: pẹ̀lú olúwa
0: pẹ̀lú olúwa ní lagelu 96.7 FM láti lè ṣe ìránṣẹ́ k technical pẹ̀lú àwa àti ikọ̀ gbogbo tí ọlọ́run jọ ń lò wá papọ̀ lórúkọ ọlọ́run àti ìgbìmọ̀ aláṣẹ làwa ń kí yín níkànnì wípé lẹ́ẹ̀kan sí ẹ̀kú àmójúbà ẹ̀kú àmétíbà àwọn kan wà lórí facebook àmójúbà ni àwọn kan wà lórí rédíò
1: àmétíbà ni
0: gbogbo ilé ìtọ́ bá bọ́ sọ́dọ̀ yín àwọn kan sì wà àmétíbà àtàmójúbà náà ni wọ́n
1: ṣe
0: bọ̀tẹ́fà bó ti wù kó jẹ́ àkìyín lórúkọ ọlọ́run àti ìgbìmọ̀ aláṣẹ ní ìkànnì yìí làwọn ń kíyìn ò wípé bàbá wa ọba adébáyò àkàndé àṣe kábíyèsí láàfin o ìyàwó oníkẹ́pọ̀ àkàndé àkìyìn láàfin àjíǹde ara yóò mọ jẹ yín túndì ọmọ ọláwúwo ọgá àgbà níkànnì méjèèjì àkìyìn o bẹẹni ní kébùgì ọgá tí a níkànnì tìyìn yìí àkìyìn gbẹngàn láìwọlá ó yàtọ dínsì ìtùnú àmójú ẹ̀rọ tá a jọ ń ṣe ni gbogbo ẹyin tí ẹ wà lẹnu lóró pátáláki
1: akinyin o
0: àti wọlé ẹ ṣe awa ikọ̀ ètò yìí náà ti wà ń bí moses olùdarí akiyo god bless you david olatoye
1: adúpẹ́ o
0: ṣọ́ọ̀kì àwọn ará ilé ni àbí
1: ọkàn mi ló lè fi yìn fọlúwa wá àti gbogbo tó wà nínú mi fìbùkún forúkọ rẹ mímọ ẹni tó yọ ọ nínú gbogbo ewu ẹni tó kó ọyọ nínú gbogbo àrùn gbogbo ọlọ́run tó darí ẹsẹ̀ jìn ọmọ fìyìn fún lọ́jọ́ gbogbo ọkàn mi ni wọ́n fi máa bu ọlá fún ọ ó ní wọ́n fi máa gẹ ọ ó ní wọ́n fi máa fògo forúkọ rẹ tó ga jù àtóbi tán àtórí aláìsàn ṣe ọ̀dádá tó dá gbogbo ayé tó dá ènìyàn ọba tọba lórí ohun gbogbo ìnagijẹ ni kábíyèsí ènìyàn kábíyèsí olódùmarè lọba títí láyé ó ní kì í wàjà bẹ́ẹ̀ ni kì í rẹ̀ kò sẹ́ni tó fi jọba kò sì sẹ́ni tó lè rọ̀ ọ́ lóye láéláé olódù ọmọ ààrẹ ọba tọba lórí ohun gbogbo ìyíyẹ ọba tó gùn wá sínú jọ̀ngbọ̀n ẹni ọba gbárí sẹ́lẹ̀ ọgbọ́n aláàtò títẹ̀gùn ẹ̀yìn sọ́jọ́ ti sọ pé sàn láì làbẹ̀ bàbá mi lọ fárí àparí ó náà lónìí dìrí tó dìrún orí dáadáa títóbi ni olorun aanu aiku aisa idiba je oba lori gbogbo oba olorun aiku olorun aisa olorun aidiba je olorun to ti wa olorun ti nbe olorun ti o mo wa nigba ta yo ba si mo olorun to don gbogbo ninu on gbogbo to si le so gbogbo iwo ni yin ye gbogbo nto da ni wariri foruko re ta le ni na ti o wi pe to lodu mare bo ni erodu to se idin je lebukadi lezari to se edowo de le bi eranko emi o je wi pe ta ni o iwo lohun gbe ninu eniyan to hun soro jade iwo lo gbe nu kajagade balamu soro bi eniyan iwo le lahan to ba lawon me yin ologo julo oba lori gbogbo oba Emmanuel baba mi atovise ogunran oro tin gbe ninu eniyan sogo mimo oni ti anu olowo ja ogu oba toba lori ohun gbogbo kini hun la ya juda kini hun ti gbe gbogbo kini hun aye mi oba to so na da fefe beberu meta opa kini hun len mo fun daniel ninu iho iyin ye o aidiba je olorun ti o ni ti laye laye olorun ti o ni ku laye laye olorun ti o ni baje laye laye oba ti o mo wa nigba gbogbo ti omo joba ni gbogbo aye lojo gbogbo awo omo yin o iwo lo da on teni keni o le da arisa waju eni tin ri amo sawaju eni tin mo bo ba wu o ayiju ojo pada nibi kan baba mi kayode oye bode ani bo ba wu olodumare ayiju ojo pada bo ba fa fefe ayiju ojo pada lawon bi kan ani wi pe ohun ofe yin lojo e ma je oda ni ti yin bo ba tun wu ohun atun pariwo ni bi kan wa lo mi ti poju atun ni ko mi o tun ma rule ko ma gbegi ko ma gbe gbogbo re na lo bo ba tun wo olodumare atun wi pe o ni habiba yi e ma wa e ma ko tun tun ma mu ko kini tin ko mo ba won eniyan ko ru ko tun ma ba won kan awon kan mo pariwo mi awon kan mo pariwo da e ta ni o wa be lodu mare ta ni o mu si ara to ba wu lo le da e ara to ba wu lo le da bo ba wu ayiju ojo pada atun wi pe ka fe fi omo fe ka won eniyan o tun ma so wi pe oru la won mo tun fe ni ta won Olorun ni se yi to wu oni dara to wu tani obi tani oba wijo ko tu wo le fe mo Olorun lo o la dajo ti o dajo adajo adajo kankan o le dajo re Olorun lori gbogbo oba iyin ye o awa omo yin o omo gbe oga lasale idaji kan pelu Oluwa omo fogo foruko re iwo niyin ogoye omo yin o ni

0: Ọlọ́run àgbáyé yóò sáìn sí ọ̀rọ̀ yín.
1: Amen.
0: Gbogbo ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan, ọba àwọn ọba yóò sáìn sí o.
1: Amen.
0: Bá a ti ń sọ pé yóò sáìn sí yẹn tó bá jẹ́ ìfẹ́ rẹ̀ ni o. Èyí tí kì í bá ti ṣe ìfẹ́ ti Ọlọ́run kó mọ̀ sáìn sí. Ẹ̀yin lè sàmí, ọ̀pọ̀ òní lè sàmí rẹ. Ṣé bí kankan wọn ń lè làá máa wá tó bá ti wù wá? A sì ti gbàgbé wípé Ọlọ́run wa sì yóò wù ni. Tọ́ bá ní ọbọ̀ sí ọbọ̀ sí, tọ́ bá ní ọmọ bọ̀ sí kò bọ̀ sí mu. Ẹni tí ọba sì gba kàdárà, ṣe bí àwa Yorùbá náà lọ sọ pé yóò gba kodoro. Èmi àti yóò ní gba kodoro. Ẹ jẹ́ kí n bọ́ sábala ẹ̀ rí. Ẹ jẹ́ ká lọ sábala ẹ̀ rí. Ṣé n tẹ́ ẹ fẹ́ gbọ́? À ń bọ̀ ń bẹ̀. Ẹ jẹ́ n lọ abala ẹ̀ rí. Ẹ rí ni o, Dixon. Ẹ rí. Òun ló tọ́ sí ẹ̀rí ló kàn báyìí.

0: lonko. Ah, e ti dagba soke die.
1: Ah, mi ti dagba mo se wa kekere ngba
0: yin. Kekere na ni baba fi lo.
1: Be ni sir.
0: Bo ni ba se ri bayi ki baba yen si wa laye kan wa ma ri yin. Daddy ti yin gangan ko.
1: Ah, daddy temi wa.
0: O si wa bayi.
1: Be ni sir.
0: Mommy yin na nko.
1: Awon na wa sir.
0: Hallelujah, hallelujah. Se ti ri pe mommy ape laye, daddy ape laye.
1: Amen.
0: Wa de gbogbo daddy mommy to se wahala lori omo. Loruko Jesu a je won omo.
1: Amen. Amen. Amen loruko Jesu.
0: Now gbogbo effort lati wi pe kan le se ko gbogbo wahala yo je ke re ko je ke ri wika
1: be ni sir
0: loni si ogo olorun e nkorin
1: be ni sir
0: e nkorin yin tawo eyan de tin pe yin lo si bi orin
1: bi
0: ise ranse kakiri
1: be ni sir
0: but ise kan wa te eyan layo
1: be ni sir
0: eh situation na lo gbe yin debi te fi lo kose yen
1: be ni sir
0: Iru ise wo ni?
1: Ah, ise ba se nse bata. Ma nse sandal, palm, lorisirisi. So ko si nkan ta le fi leather dalara to ba je nipa ti bata. A de tun se belt na. Awon leather belt to wa ke. Ben sir.
0: Ise ti Oluwa to sin yan layo re. Pelu situation ti Oluwa to sin wa yi. To ba ti sise tan, abi to ba ti de bata. To give away, yo tu wa ku, yo ku kegbe, yo tu wa rako, yo wo motu lo, so do en to ni rinse,
1: ben sir.
0: Lati lo fin rinse, teni ye pari ye, kun tu wa pari se to ku ni, shopu re. E yi la gwe Oluwa to sin wa sori e to yin si. Gbogbo eyan omo Nigeria ti e gboro na ngba na, atawon ijo Olorun lorokan ijo kan, lorisirisi awon individuals. Ori kaluku gbe igbese nibo ni ona wa deju bayi tori pe bayi e si sise yen abi
1: be ni sir be ni sir
0: sise yen
1: be ni sir be ni sir
0: bayi ise yen te nse eni te ma nlo se te ma nlo ran bata lodo re
1: be ni sir
0: bo ni bayi
1: Ah, sheri gbogbo ogo ni t'Olorun.
0: Hallelujah.
1: Riro ni teniyan, sise ni t'Olorun. Bi Olorun se ma sise ngba mi. Ko le yawo eyan lai lai. Se emi o mo pe nkan bayi l'Olorun fe se. Lodo ma ti mo ti ma file ti mo ti ma lo ran kan. In fact, emi ateniyan asunmo ragidi. Sugbon isele kan isele to je pe ti o fi je keniyan si mo leni igba teniyan jade laye o ma dun mi o mo ise ni mo
0: be lo lori ise
1: be ni sir be ni sir in fact mi mo kan to mo ko sa nsunkun ni pe ah ire eni ti o sa isan eni ti o se kini lai mo pe olorun tun fe gbe iran lowo dide fun mi nibi ti mi ti e fokan si rara
0: eyin omo Nigeria ati gbogbo eyan ton lori ofe ati gbo wa ibi kibi te tin lori ofe ati gbo wa e gbogbo eyin te wa nbe inu mi dun to lulo pe onise soyibo god bless you
2: amen
0: oju la pe ansat god bless you
2: amen
0: yawa medina debra mukiyi god bless you
2: amen
0: lady evangelist doctor kende oyinbo de god bless you you are there ati gbogbo eyin te wa nbe e share e wo e ri le ngbo yi o Eyi mi ama wi pe oro loro se sari kogbon sugbon jo teyan ba ti fi ti e kogbon nkan ti se yan ni abe egbo mi o si da lopo lopo a pe fa anu anu dite a gaga mo ti so eyan mo Nigeria lotun lo si e dide ran lowo bayi inu shop ti okunrin wa mo so fun yin pe inu bi 4x5 ko ti e to 4 ba bi 4x4
1: ben sir
0: kiosk kan ni won wa
1: nbe container
0: container kan ti won awon ti won fi rin se bi 4x4 agbe sese titi ibe ni arakunrin wa ti nsise leyin apoti to fi njoko ko saye lati gberu kankan si mo mo a ri pe eni yin to mo se bayi to si serious pelu ise re always ti ba ti pon ba lo ire ẹnu iṣẹ́ wọn lẹ́ bá wọn kí là á ṣe ọ̀dà kí ni ń tẹ́ ẹ fẹ́ gangan nígbà náà kí lẹ béèrè kí lẹ sọ pé ó wù yín pẹ́ ní.
1: Nǹkan tí mo béèrè fún gbà yín ni pé ó wù mí kí n ní shop.
0: Yes.
1: Ó dẹ̀ wù mí kí n ní machine.
0: Machine tí ẹ fi máa rán bàtà
1: fún ara mi. Tí màá fi máa rán bàtà fún ara mi àti filing machine.
0: Àti filing machine.
1: Àti generator.
0: Àti generator. Lẹ béèrè
1: fún. Bẹ́ẹ̀ ni mo béèrè fún gbà yín.
0: Abájọ tí Jésù Olúwa fi sọ ní Matthew 7:7 pé ẹ béèrè o. Ẹ rí gbà o, ẹ kankan a ó ṣe o, ẹ wá kiri ẹ̀yin ó sì rí o. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, gbogbo ẹ̀yin ẹ̀tí ẹ̀ ń gbọ́ o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. À wípé ohun tí arákùnrin béèrè fún tí ó fi jẹ́ káyé rọ àwọn náà lọ́rùn kán dẹ̀ tún mọ́ lè jẹ́ pé àwọn náà tún jẹ́ tí ó wúlò fẹ́ lòmíì nípasẹ̀ Ọlọ́run àti iléeṣẹ́ lágelú. Àti ìgbìmọ̀ aláṣẹ àti iṣẹ́ ìránṣẹ́ K-Technical Foundation ojú olúwa foundation kí làwọn ń tẹ̀ tó ti ṣẹlẹ̀ báyìí.
1: Ìyanu lọ́lọ́run
0: o. Ẹ̀fọ́nisọ́.
1: Bàbá tó ń ṣe ìyanu mo yìn ọ́. Bàbá tó ń ṣe ìyanu mo gbé ọ̀gá. Ọ̀rọ̀ mi jọ mí lójú ìwọ ló ṣe o. Bàbá tó ń ṣe ìyanu mo yìn ọ́. Ọlọ́run yà mí lẹ́nu. In fact, ṣáájú bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run ti ṣe shop.
0: Ẹ ti ní shop.
1: Bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run ò tún wá dúró níbẹ̀ yẹn nìkan. Ọlọ́run tún wá tún ra machine fún mi.
0: Ẹ ti ní machine tó
1: ṣe ń rán bàtà. Sewing machine bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run ò tún wá dúró níbẹ̀ nìkan. Ọlọ́run tún wá ra filing machine fún mi.
0: Ẹ ti ní filing machine.
1: Bẹ́ẹ̀ni sà. Ọlọ́run ó tún sá sọ pé òun ò tún dúró níbẹ̀ nìkan. Ó tún wá tún ra generator fún mi.
0: Ẹ tún ní generator.
1: Bẹ́ẹ̀ni.
0: Náwó àìná ò
1: sí. Sí, mo ń ṣiṣẹ́ lọ ni.
0: Ṣe lọ. Ògo.
1: Ògo ni Fọlọ́run. Hallelujah.
0: Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tí a ké pè tẹ̀dẹ̀ dáhùn. Nígbàkigbà tí ẹ̀yin náà bá pe ẹnìkan. Èmi lè fi gbogbo ẹnu sọ pẹ̀lú ìrànlọ́wọ́ Olúwa pé èèyàn ọgọ́rùn-ún ó dìde o.
1: Àmì.
0: Torí pé Jésù Olúwa sọ ní Matthew chapter 5:7 pé ìbùkún ni fún àwọn tó ń ṣàánú torí pé wọ́n á rí àánú gbà. Ẹ ti ṣàánú. Ọlọ́run dẹ̀ ṣe àmì sí. A ti rarin iṣẹ́ fún ọ̀gá yìí mi ò ní máyì pé wọ́n máa wà mí lálẹ́ iná. Ó yẹ ká gbogbo àwọn àwòrán yẹn ó yẹ ká mú wá ní sí wa tí yín kẹrì àti rarin iṣẹ́ fún wọn machine tí wọ́n ní ẹ máa wò pé báwo ni wọ́n ṣe fẹ́ lo machine ẹni tí ò lẹ́sẹ̀ machine ò ní ná tó lè lo ná tẹ́ pé wọ́n kàn ra gbẹ́sẹ̀ wọ́n kàn ra gbé bó sọ ẹsẹ̀ títí náà fi ra hẹ́ẹ̀kì níná rẹ̀ báyìí ó ràn lọ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni
1: bẹ́ẹ̀ ni sà
0: ni wọ́n ti ní. Àwọn gbogbo ayayaya ọ̀dà ẹ̀bọ̀ mọ̀ pé ọjọ́ tún bọ̀ lóluwa wí. Níbi tí kí ni tí ẹ wá fẹ́ sọ fún ọmọ Nàìjíríà báyìí.
1: Nǹkan tí mo fẹ́ sọ fún gbogbo ọmọ Nàìjíríà ni wípé mo dúpẹ́ gidi ní lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà fún àánú tẹ́ fi hàn sí mi. Àánú ò ní wọ́n yín lágbára Ọlọ́run. Gbogbo ọ̀nàkọ́nà tẹ́ ti ń gbà wo ojú Ọlọ́run fóun rere lágbára Ọlọ́run lórúkọ Jésù ohun rere yẹn á tẹ̀yìn lọ́wọ́ pẹ̀lú ìrọ̀rùn. Ẹ ṣé gidi gan mo dúpẹ́ gidi gan ni mo dúpẹ́ lọ́wọ́ ìkànnì lágelú ẹ ṣé gidi gan ìkànnì ológo ni ìkànnì yìí mo dúpẹ́ o iléeṣẹ́ yìí kò ní jóná lórúkọ Jésù mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa K-Technical bàbá ṣiṣẹ́ takuntakun ìgbà míì wọn á tún pè mí arákùnrin ṣó ò síríọ́ọ̀sì ni mà ní bàbá mo síríọ́ọ̀sì dádì mi wọn á tún jíjà wọn á tún gún mi lábẹ́rẹ́ èmi náà tún sáré katakatakatakata kínní gbúdọ̀ ṣe kínní ó kúdọ̀ ti ṣíṣe ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín sàdádì mo dúpẹ́ lọ́wọ́ yín dádì mo dúpẹ́ lọ́wọ́ mọ́mì ẹ ṣe gidi gan gbogbo èso yín wọn ní rẹ̀ dànù lágbára Ọlọ́run ẹ ó jèrè wọn lórúkọ Jésù.
0: Ẹnìkan lè máa wò wípé kí ló dé tọpẹ́ tàfuwa ṣe bẹ́ẹ̀ ìdí ni wípé gbogbo ẹni bá mọ̀ mí wọ́n mọ̀ pé èmi yẹn fẹ́ ṣe nǹkan sọ́ẹ́ sọ́ẹ́
1: bẹ́ẹ̀ni sá
0: tí a bá fẹ́ ṣe nǹkan kéèyàn ṣe kókó ọ̀nbẹ
1: bẹ́ẹ̀ni
0: kó tún lọ́ọ́ mú mẹ́ òun ni èmi a máa wípé ọ̀nà pọ̀ lẹ́ẹ̀rùn pé wọ́n tàsìkò ọ̀gbẹ́lẹ̀ oríṣiríṣi ọ̀nà ni máa ń là á jáde àwọn tó bá gbókorí lásìkò òjò lọ́nà kan máa wà tó ró dá máa tọ̀ ṣùgbọ́n lásìkò ẹ̀rùn ọ̀nà máa pín yẹlẹ yẹlẹ
1: ni
0: ṣọ́ọ̀pù tá a kọ́kọ́ bá yín rí kí ló dé tàn fi gbé fún yín ẹ kọ́ o gbogbo ẹ̀yẹ ìyẹn ló wà o
1: ṣọ́ọ̀pù tá a kọ́kọ́ rí
0: àti rí ṣọ́ọ̀pù yìí
1: tó yẹ ká gbà
0: ó yẹ ká ti wá sọ lé before now ká ti wá ṣe gun tá à ń ṣe before now ṣọ́ọ̀pù tá a kọ́kọ́ rí tá a ṣètò pé ká sanwó kí ló padà ṣẹlẹ̀ mbẹ́.
1: Ìgbà tí mo pe dádì dádì ni pé kò sí problem mo surprise fún wọn mo wá sọ fẹ́ni yẹn wípé báyìí báyìí báyìí dádì gan ni kí n gbé fóònù fẹ́ni yẹn pé káwọn bá wọn sọ̀rọ̀ ẹni yẹn wá bá wọn dádì wá bá ẹni yẹn sọ̀rọ̀ dádì wá ni pé kí wọ́n jọ pé àwọn bísì pé kí wọ́n jọ nítorí ọlọ́run pé tó bá di ọjọ́ kejì pé àwọn máa wá fún wọn ní owó yẹn in fact kò dáa kéèyàn máa ròyìn pín o ìgbà tá a padà débẹ̀ ẹni yẹn wá sọ fún mi pé ó wá sọ fún wa pé ó ní tán bá bá mi san owó ọdún yìí ó ní ṣé báwo ni mo ṣe máa san owó the next year tí mo máa tí n bá lò parí mo wọra mi báyìí omi bọ́ lójú mi pé ṣáwọn èèyàn tún ń ròyìn pín báyìí ó ní báwo mo ṣe fẹ́ ṣe báwo mo ṣe máa san owó ànádá yẹmu ni mi ìmọ̀kọ́ tí mo lè sọ ìgbà tí mo sọ fún dádì gan dádì ni pé kí n gbàgbé ń pa ẹ pé kí n má sọ̀sọ̀ gbọ́ngàn pa ẹ mọ́.
0: Èyí ló fà á tó fi jẹ́ ọpẹ́
1: bẹ́ẹ̀ni sá
0: ní kété tí à ń ṣètò àwọn irinṣẹ́ lọ́wọ́ ni ṣọ́ọ̀pù bó sí owó àwọn irinṣẹ́ yẹn tá a sì rò pé a ti rí kó jọ kò ká torí pé a fẹ́ ra ń tó dáa
1: bẹ́ẹ̀ni sá
0: yóò bá ní pé àgbà tán là á gbọ̀lẹ́ bá a bá fẹ́ gba ọ̀lẹ́ tá a bá ti dáṣọ fún a pàlárò torí kò lè máa fọṣọ gbogbo ìgbà
1: bẹ́ẹ̀ni sá
0: èyí la mú tá a fi ń ṣètò lọ́wọ́ pé àwọn tó dá tí ò ní mọ iye ọkùnrin lẹ́nu la fẹ́ ṣe a dẹ̀ fẹ́ mẹ́sọ pé jẹnẹrétọ̀ náà wà pẹ̀lú ẹ̀ owó yìí là ń wá tán fi rí ṣọ́ọ̀pù oníṣọ́ọ̀pù dẹ́n bá sọ ọ̀dà tó bá máa dọ̀la gbogbo bọ́lọ́run bọ́lọ́run bá ti jẹ́ ọlọ́run ó sì yanu n bò máa jọ́ kejì tán sọ pé tó ká wá sanwó ẹnìyẹn wá sọ fún wọn wípé àwọn ti gbé ṣọ́ọ̀pù fẹ́ lómi mu ni lọ́wọ́ ànáṣó ni kò pọ́síbù ẹjẹ́ gbá wọn sọ̀rọ̀ wọn sọ pé nǹkan sọ fáwọn pé dádì kò wulẹ̀ nídìí wọn sọ pé táwọn bá sanwó ilé táwọn bá wọn sanwó ilé ta ni bóun ni wọn ó ṣe máa rówó san lọ síwájú àti síwájú sí ṣọ́ọ̀pù tá a padà gbà owó ọdún mélòó la san bẹ́ẹ̀
1: owó ọdún méjì ni sá
0: owó ọdún méjì la padà san ní ṣọ́ọ̀pù tá a padà gbà fún ọkùnrin yìí ọlọ́run ni o kì í ṣènìyàn o púpọ̀ ẹ̀yin ọmọ ọlọ́run lórúkọ jésù ojú òní tìyìn
1: àmì jésù
0: bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà nígbà tó bá dàbí ẹni pọ́mọ olóore fẹ́ jì sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún yí o
1: àmì
0: lórúkọ jésù àní fẹsẹ̀ kọ o
1: àmì jésù
0: òwú tí ọmọ aráyè ò lè fi digi ṣùgbọ́n tá fi ń di ọmọ ènìyàn kò ní gbẹ̀mí àti yídé o
1: àmì jésù
0: tọmọtọmọ kò ní gbé wájú
1: àmì
0: lónìí ṣọ́ọ̀pù ti wà
1: bẹ́ẹ̀ni sá
0: gbogbo ẹ̀ ti ṣe
1: bẹ́ẹ̀ni sá
0: nǹkan kan wú mi lórí inú ọ̀rọ̀ yín torí pé àwọn èèyàn kan ti dé lẹ́bùn kan tó yẹ pé ó fẹ́ máa ṣe bí ẹni fẹ́ dí ni lọ́wọ́ láti fẹ́ pè fún ìrànlọ́wọ́ torí wípé bí gbogbo ẹ̀ ṣe rí gbogbo list àwọn nǹkan tá a ṣe ẹ̀rí wọn àbí
1: bẹ́ẹ̀ni sá
0: àjọ ń lọ káàkiri
1: bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá
0: gbogbo ìwé bí wọ́n ṣe ń rìkọ́ọ̀dù owó
1: bẹ́ẹ̀ni
0: sá bó ṣe ń wọlé
1: bẹ́ẹ̀ni sá
0: fún yín
1: bẹ́ẹ̀ni sá
0: lákàǹtì ọ̀tọ̀ tá a lò nǹkan kan yá mi ló tó yẹ kí inú mi ó dùn ẹ sọ nǹkan kan gbà ẹ tí mo ní ṣe káfà káǹtì yín ta ẹ nò ẹni ká má fà káǹtì tí yín
1: ta
0: mo ní kí nìdí ẹni pé bí owó burúkú bá ń bẹ lọ́wọ́ èèyàn tí èmi burúkú bá ń pààyàn owó burúkú ọ̀tán ebi burúkú o
1: bẹ́ẹ̀ni sá
0: bẹ́ẹ̀ni
1: sá
0: àwọn aráàlú èèyàn mi káàsì máa sọ pé àtọwọ́ ònàwó àtọwọ́ ẹni ọ̀nà wọn fi kan wọn nẹ́nẹ́ ẹ̀rọ wọn fi kan wọn nẹ́nẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé olúwa ṣeun
1: aláìláì
0: ó wá wù mí nǹkan kan wù mí tọ́lọ́run bá tún lè ran àwọn ọmọ ọlọ́run tiẹ̀ máa kiri pé tó bá òun náà ni wípé mo rí pé ẹ sì ṣọ́ọ̀gù pẹ̀lú àwọn nǹkan kílẹ̀ mú kí tẹ̀ ń ṣọ́ọ̀gù pẹ̀lú.
1: Àwọn nǹkan tí mò ń ṣọ́ọ̀gù pẹ̀lú ni pé kápítà lati fi ra awon materials lati fi tori mo fe build awon kokan sile awon ise sile tori bi ti mo se wa yen so mo fe se awon new design to je pe temi gan ti store sori phone to mo fe se jade so mo de need the capital lati ra awon materials yen lati produce awon ise yen jade sir
0: boya lagbara lowo olorun to ba dose to nbo ma mu awon aworan gbogbo shop to e wa tele shop to e se gba awon irinse nkan kan a le ma awon aworan re wa fawo eyan na ti won a le re ti won a fi mo wi pe ki se oro ariri so ile ita mi yi o loruko Jesu Christi ti Nazareti gbogbo okan ti o ngbo wa tede nife olorun oju oni ti yi o
1: ami Jesu
0: oju oni ti gbogbo wa o
1: ami Jesu
0: olorun ti nbete mi e wa mo ti so mo ni baba pe enikan eyan 100 ma down
1: ami Jesu
0: tori pe ibukun ni fun awon to nsaanu tori pe ko pe won ma ri kini won ma
1: ri anugba
0: anugba won ma ri anugba so nitori di eyi e dupe lowo le se lagelu ti an faye gba wa e dupe lowo keke foundation keke ojoluwa faith foundation ni jebe
1: lekan si mo dupe lọwọ ikanni lagelu 96.7 mo dupe fun anfani nla bantabata bayi e ti e fi fun mi te fi gba wa e se gidi gan ile ise yi koni juna loruko Jesu ogo to tin fo oni ile ise yi koni ku lagbara Olorun a ma fo mu si ni lagbara Olorun mo de tun fi asiko yi dupe lọwọ keke foundation mo dupe o e se fun anu te fi han si mi gbogbo bi ta omo yin ba nde laye won di tewo gba si rere loruko Jesu mo dupe gidigan e se gidigan sa mo de dupe lowo gbogbo eyin ti olorun lo patapata e se o te ba nilo olore kan igba olore lo ma rogba yin ka se yin lore e se gidigan mo dupe lowo yin o gbogbo bi te ti mu owo ti e fi ran mi lowo orisun be oni gbe o a ma po si ni loruko Jesu e se gidi gan mo dupe gidi gan ni
0: e forin dupe akorin ni e forin dupe
1: mo ni mo ladura kan ti mo fe gba o fa won temi awon tolorun ran si mi ki ise won ko ma dojuru mo ni mo ladura kan ti mo fe gba o fa won temi awon tolorun ran si mi ki se won ko ma dojuru mo ni igba otun ti de o ohun gbogbo ti se nji o igba otun ti de o ohun gbogbo ti change o igba ola igba ibukun igba irere o ti de fun gbogbo wa o ire ni ti wa lojo gbogbo loruko Jesu oriwa oni gbabode oriwa oni buru e se gidi gan ni thank you very much
0: yes adupe lowo eyan omo Nigeria bi olorun ba te tun fi si nlokan lati tesiwaju pelu ranlowo loruko olorun ati bimo alase yi ore ofe si wa lati pe ka se be nitori wi pe in to we mi ni pe ki okunrin na dide ko na de n to fa won yan dide
1: amen
0: to dara ju niyan yo de go de ko de si o se ri awon eyan pariwo pe ilule ilule je ja ma wi pe ti olorun ba so pe ibukun ni fa won to n saanu tori won ma ra anu gba emi ma so wi pe ina ta ba wo oro olorun ni ni inu we o owe yen Proverbs chapter 11 tabawu fast 24 and 25 bibeli so pe awon kan wa ti won fon ka oni sibe won bi si fon ka ni pe awon kan wa they can give they can support they can encourage oni sibe won po si oni sugbon awon kan wa ti won hawo jubo ti ye lo oni kiki si aini ni oni okan o okan ore la o musara okan to n se ore la ma musara o ni enikeni to ba bomirin o na la ma bomirin pada loruko Jesu Kristi ti Nasareti Olorun yo bomire enikokan wa Olorun yo bomire enikokan wa be Olorun tin be ti emi e wa oju oni ti yin o oni ti awa na nipa ta ba fi jide lori eto yi account ti e ba tun fi se ranlowo fun won a so fun yin eh loruko Olorun alaye a ma so fun yin bi Olorun tin be ti emi e wa garment of praise
1: yes sir
0: abi se garment of praise
1: na be ni sir be ni sir
0: GOP GOP se ise orin emi leyan layo abi lo orin wo
1: ise orin emi ni mo yan layo sir
0: ise orin emi leyan
1: layo be ni sir be ni sir
0: ise orin emi leyan layo
1: be ni sir
0: e ma n charge awon eyan lo si programs ti won ba pe yin fun
1: make in charge
0: why
1: be mi se ma se temi lele program ton ba pe mi si
0: be ni
1: so ma bere lo won awa mere le fe je ka wa nkan temi de ma so fun ni kini nkan ti e prepare fun awa ta nbo kini nkan te prepare fun awa ta nbo so ton ba ti respond pe nkan bye le prepare fun awa ta nbo so to ba de je pe bia oku die ka to e ba wa se bayi so won a de ba wa won ba wa se be sa so be mi se nse tite mi niyan so first of all mi kin koko so pe oye bayi ni mo ma gba o so ati ma koko so ma ti so fun won bayi so awon na de ti ma understand okay e ja se bayi so o de n work fun mi
0: o de n work fun
1: be yi be ni sa
0: da ba de bo mi te ba korin tan tan God bless you
1: ati ma jo so ka to kuro nle sa
0: te ba jo so na se ko ti waye ri
1: se
0: ko waye ri
1: o ti waye ri sa
0: ta lo pe God bless you
1: o ti waye ri sa
0: o ti riri kan lodun yen lohun ise ranse ti wa wa ikuku charge owo bo ti wo ko se to a ki charge owo won wa ni ka ba won show film for 5 days a show film so ojo marun a de show film ototo fun ojo marun projector lodun yen lohun to ma rent projector 5000 naira na ma rent projector awa oni projector ti wa nigba na won de sanwo won rent projector ojo marun 25000 won san fe niyan ngba ta de pari ojo kini ojo keje ojo keta ojo kerin ojo karun tan won fun wa ni 1500
1: kai
0: mo wa wa ti mu ta lo awon e mo ni se tori owo la se wa mo ni ele to jere ti wa la won okan to faye won fun Jesu ta wa ba ka ti niyan ko ni kini kankan Olorun de mo bo se ri reward wa ka mo bi ta lero emi o ba won tan charge wi o
1: yo
0: ba won wi o sugbon bi Olorun ba se firan oni kaluku oni ke je ka je ka ma se o gbogbo ba ti saju emi mo ma du seyin ni o emi mi ma du seyin to ba ti saju sugbon bi emi mo ba ti du si waju ti eyan fi owo seyin owo na ma wo na pe o n fe world e waju ko ni bo sapo ko ni bo si nkankan nitori ide yi Olorun yo ma ran yin lowo gege ba ti so te Olorun ba fun fi si yin lokan lati wi pe ka se nkan lati pe kara awon materials ti won fi le build gbogbo awon nkan ta won no ma se emi ni idea kan ti omo ba kose eyin obi te gbo wa loruko Jesu Kristi ti Nazareti a o jere omo ta ba le n to kose ta fi senu e kose to se freedom to ba se freedom tan a bodo rarin ise fun ta ba rarin ise fun a bodo sanwo shop to fe gba fun odun kan balẹ̀ tún rédì pa sì máa fún lówó oúnjẹ ọdún kan àbọ́dọ̀ fún lówó oúnjẹ ọdún kan tá a bá sọ pé torí pé o ti ṣe freedom o ti gba shop ó mú ìpé gbogbo owó tó bá kọ́ rí kò tí lè ní customer púpọ̀ ó mú ìpé yọ ọmọ jẹun bẹ́ẹ̀ ó lè má lè meet up owó tó fún máa rent office tó wà fún next year so nítorí ìdí èyí ẹjọ́ gbogbo ọgbọ́n ni mo fẹ́ gbogbo àwa tá a bá ní ọmọ lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ yálà o ti kàwé tó tún fẹ́ kọ́ṣẹ́ ni ẹ má jẹ́ àwò wàhálà tá a ṣe bọ̀tí mi ni pé ọlọ́run ó jẹ́ ká jèrè làálàá wa lórí wọn lórúkọ Jésù Kristi olúwa wa àmì o so bó ṣe jẹ́ nìyẹn o si je niyan e je ki awa yonda to si alo le kan si edupe lowo alase ati ilese lagilu ati gbogbo awon egbimo alase mo ati mo pe ti awa rawa la nira wa olorun ti connect wa niyan ko ni nkankan ti ope ti wa odo olorun ni edupe lowo awon alase ati gbogbo awon tolorun lo lati ran wo ati awon tolorun o tun lo lati se ran lowo bo tin gbo wa
1: mo fi asiko yi dupe lowo alase ikanni lagilu baba wa olorun to ti gbe yin ga ko ni pada leyin loruko jesu
0: amen
1: de ni jabo lagbara olorun mo de tu dupe lowo gbogbo awon igbimo gbogbo awon awon loga loga ikanni yi e se gidi goni te ba kan ilekun ore kan opolopo ilekun ore lo ma se fun yin lagbara olorun e se gidi gan fa nfa ni aturi ofe e te fun mi te pa mi lerin tẹnu mi je mi nu te ferin tutun si mi lenu e se gidi gan mo dupe lowo yin o ariwo ekun ko ni so ni le yin mo de dupe lowo fun awon ti olorun ti lo ati fun awon ti olorun tun ma lo fun mi lati je kemi na ra materials kemi na ma fi build kemi na se kini kemi na ma ti denu to tun fun yan lagbara olorun orisun yin ko ni gbe lagbara olorun ibi te ba ti towo bo te ti mowo a ma po si ni lagbara olorun anu olorun ko ni won yin o gbogbo bi ta omo yin ba nde laye ma di te wo gba si rere loruko jesu e se gidi gan ni thank you very much sir
0: lo le ni lo fun materials e fera
1: price yen o varies
0: o nkan lo oke
1: be ni sir o lo si
0: se shati ni mind pe mo fe ra wo dudu mo fe ra wo
1: fun be ni be ni
0: mo fe ra wo pupa be mi o je mo npa se yin mo sa mo pa wo sa ni a fe ra wo dudu a fe ra pa arokun ara kini kara boku ara gba
1: be ni sir
0: ani be ko ni amara soul ki tun ni e wa je ki e wa je wa crack be ni mi oda e bo ti wu ko ri e ja kun e ba mi ko number isile number na ni 9134446030 number yen on la man lo tori pe a kin lo fun kankan mi a kan man lo fun foundation yen ni ko se si nkan oye to ba ti wa nbe njo ta ba ti soro kan won ti mo gbogbo to ba n pada wo be titi e sa mo so pe boya for material e mo fi si n te ba san sibe ni o open ni o boya fun material boya to sin alo ni e ko sibe ni e ba ti ko sibe open ni 9134446030 oni open account yen yo de gbe kayode olutayo oyebode jade fun yin God bless you. Lekun si. Loruko Jesu ni. Boya nigba to wa ma dose to nbo. Ki se ko boya emi mo pe a wa pada dupe ni.
1: Ami Jesu. Amen.
0: Amen. Ati ti ra material.
1: Amen. Amen.
0: Ele to ti leju. Amen. Yo ba ma ni bi to leju nbi kini kan ara e. Mo le ti da won bo. Eh eh ele to leju nbe. Mo pe o na lo Olorun tu ti Olorun ti yan. Olorun to de yanju e de bi to yanju e de yen. Olorun to se shop to pese irinse fun eni ti o ko lero. Ka ni wi pe yàtọ̀ sí pé Ọlọ́run dìde fún yín torí mo mọ̀ pé àánú lè rí gbà.
1: Bẹ́ẹ̀ ni sà àánú ni o.
0: Àánú lè rí gbà.
1: Àánú ni o kò torí owó yẹn.
0: Yàtọ̀ sí pé Ọlọ́run dìde ìgbà ó lẹ̀ yín rò pé lè kan gbogbo àwọn kinní wọ̀nyí.
1: Dádì mi ilé kan. Àfi tí o bá sí àánú Ọlọ́run sà àti tí owó ẹ̀jọ ni mo ń sọ kò ń ṣe nǹkan kékeré sà.
0: Torí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti níyàwó.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run bóun náà ni àwọn ọmọ.
1: Àwọn ọmọ ń lọ sí iléèwé.
0: Ẹ ti lọ́mọ náà.
1: Bẹ́ẹ̀ ni sà àwọn méjì wà secondary school.
0: Méjì wà secondary school.
1: Bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà.
0: So ó jẹ́ wípé àánú lẹ́kàn rí
1: gbà. Àánú ni mo rí gbà. Àánú ni mo rí gbà.
0: Pẹ̀lú bá ṣe wá bá yín ṣe gbogbo ètò yẹn tó yẹ pé gbogbo tẹ́ ẹ fẹ́ lánà bá yín get tí ì ṣe pé bá pé àkọlé yín lọ́wọ́ yín bóòlù ṣeré.
1: Inú mi dùn sá o torí ìgbà tẹ béèrè lọ́wọ́ mi gbà yín pé àkáǹtì wo I can't make ẹ má ṣe sá àkáǹtì ẹ wo dádì ẹyin náà ní kẹ bá mi gbà ẹyin ní bàbá mi ẹyin náà ní kẹ gbà dá ẹyin náà ní kẹ fà àkáǹtì síta inú mi dẹ dùn inú mi dùn gidi gan ni pé èsì ayọ̀ yẹn ó jáde Today koko gangan bebe koko bibe gangan ni yen
0: erin ni o
1: erin la ni
0: sa jase ri o oro ti na ma jase ri
1: ami loruko jesu
0: bi olorun ti nbe ti emi e wa mo so gbogbo okan to ran okunrin lowo ni bi gbogbo ti ade laye iranlowo ko ni pe fun wa
1: ami jesu
0: ibi ti awon mo wa ba de iranlowo alaini re ti adide
1: ami jesu
0: gbogbo okan to je pe won gbo nigba na tan de se gẹgẹ bi okan won ti bi agbara won ti mo olorun isode layo so ide nla
1: ami jesu
0: okan to tun gbo bayi to tun fe se loruko jesu christi ti nazareth oluwa yo gbe yin ga
1: ami jesu
0: nigba ti awon kan ba n pariwo po ta fa won olorun wa wa sese bere pelu eyin o
1: ami jesu
0: to ba ni lakoja kan te ti lakoja to n ba ninu je tabi to ja yin wale affliction be ko tun dide si
1: ami jesu
0: loruko jesu christi ti nazareth itesiwaju yo je ti yin
1: ami jesu
0: ade yin lorun
1: ami
0: ogo ni folorun loke o
1: hallelujah
0: jesu oluwa wa
1: ami
0: eri lo jasi dixon a fe lo si abala wakati adura bayi wakati adura didun la fe lo bayi wakati adura didun oda be mi pe eyan je mi pe eyan meji meta won fe bere bere kan to ni mo ri pa awon eyan te tin pesu ju opun lai te cheese asiko ni mo nwo hello
2: hello ta ku se oluwa sa
0: oluwa ku se ma ni soki ki la oro te fe ba kunrin so abi nkan tolorun se yin le fe sorin lori
2: sese ni ni meji mo ba eyan se yen dupe lowo olorun
0: se ngbo won
1: yes sir
0: mo ba yin dupe lowo olorun
1: e se go ma
2: ja ti mo bo oro ni won mo so ko ayo ni se fe gba olorun se se ebe o ni ti se mi a di pe lowo olorun ni aye
1: e se go ma
2: e ti ti e ma so ti bo ba fun won ni oko
1: ami loruko jesu
2: ami ma o ko ko ko go ni o ni ogo yen pa di pe lowo olorun ja di mo pe e se ku se lowo
0: ta o ko ko ko orun
2: ile agbara olorun ara gbagba fun won na because test wa ju ni jesu eya ta le ni o je yen ko da fun adun loruko
0: ami mo le jira
1: jura be ni be ni ma be ni ma e se ma
0: god bless you
2: oda
0: oda role wo le play ni ojo yi
1: choir ni emi ni
0: e wa nu akorin
1: be ni praise leader
0: praise leader ni
1: be
0: praise leader ni
1: be
0: e ti mo gbadura anu to gba wo
1: daddy ko si gba ti mi kin gbadura anu
0: anu yi na
1: anu ni mo ma nbere
0: fun
1: anu ni o
0: anu yi na lo connect wa papo ni bi ta ti lero pe ka pade
1: be ni sa
0: samara ri aba mara ri
1: rara sa o rara sa
0: mi o ti e gbo ni bayi ri mi o gbo nkan sugbon anu o ye ka tun dupe lowo enikan iye ni
1: big man presenter
0: tori big man presenter lo nse concert
1: be ni
0: 2004 ko yan 2005 la fi ra ibe ni mo ti ri arakunrin yi anu de so mi o so okan mi papo mo laarin gbogbo awon to wa nbe pe oro kan ti okunrin so njo na wi pe ohun tolorun fe tenu n so jade ninu orin ni ke gbo e ma wo condition to wa eyi lo trail mi pe so enikan na si tun de wa to ye pe ko ti e border ipo to wa lati fi bi olorun ga e wo gbogbo e te se olorun ma gbe yin ga ba si lekun fe je ngbe nikan be ami meji si 091 23 70 85 75
3: Hello sir
0: e
3: ma ku ise oluwa o
0: oluwa ku ise sir
3: oluwa tubo ti ise yin lade o
0: ami ateyin na
3: oluwa bomirin o
1: amen jesu
3: e se debere
1: amen jesu
3: olorun oga ogo to yan yin ko ni fin sile nigba kankan o
1: amen jesu
3: eniyan o se ro pin o ise olorun ni agbara o olorun oga oko aso tolorun fi sin lara abawon ko ni wa nibe o
1: amen jesu
3: oruko temi ni jani olorun da lakabekuta mo ki pupo e ko ase yori o
1: oluwa seun
3: mo se te ba dawole e ma sase yori nbe o
1: amen jesu
3: o de ki baba yen
4: fún àánú tó rí gbà. Àánú yẹn kọ́ sàtánì ò ní gbà dánù lọ́wọ́ wọn o.
5: Àmì àmì àmì lórúkọ Jésù.
4: Sàtánì kò ní gbà àánú yẹn dánù lọ́wọ́ yín o.
5: Àmì Jésù àmì Jésù.
4: Àkàndá ni àkàndá lèmi náà tí mo ń bá yín sọ̀rọ̀ ilé òrìmọ̀ rárá o. Mi nìkan mo wà nílé o. Sàtánì kò ní gbà àánú yẹn dánù.
5: Àmì Jésù.
4: Àánú yẹn ẹ lò títí dọjọ́ ogbó.
5: Àmì Jésù.
4: Àánú yẹn ẹ lò títí dọjọ́ ogbó.
5: Àmì Jésù.
4: Iṣẹ́ tẹ̀ ń ṣe fọlọ́run ọlọ́run ọ̀gá ògo awa àpòmírín àtọ̀ ìdílé ńlá bẹ̀ o bẹ́ẹ̀ ló máa rí o iléeṣẹ́ ládelú máa dàgbà sí nínú ẹ̀mí máa dàgbà nínú ara gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ẹ̀mí jóná o ẹ̀mí rí wàhálà o jésù olúwa wa àmì àmì lórúkọ jésù.
0: Ẹ jẹ́ ìwé nìkan sí iṣẹ́ tèmi kí ni iṣẹ́ fẹ́ kí ni ìmọ̀ràn tẹ ní fọkùnrin wa kí ni ìtẹ́ fẹ́ sọ. 091-2370-8675 091-2370-8675 tàbí +234-814-249-1006 ó ní ẹ̀yìn tí ẹ wà lókèrè lẹ́fílẹ̀ pé tó sìn alọ́ ẹ̀yìn ẹni tí ọlọ́run ti mọ̀ táyé ròpin ṣùgbọ́n tí kò sí àròpin lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run fún ènìyàn gbogbo ẹyin tẹyin náà bá lọ mọ tó wà nínú kọndíṣàn bẹẹ ẹ má rọra yín pin tàbí kẹ lọ rọ ọmọ pa. Hello. Ẹkú ọmọ ẹra.
6: Ẹkú ètò.
0: Yẹ́sà.
6: Ìṣẹ̀lú inú ti ẹ̀kọ́kọ́ dè láì rojú wọn ohun tí mò ń gbọ́ tí mo so ọ̀bùn.
0: Ọ̀dọ̀ nẹ́tíwọ́ọ̀kì yín ni o. Agbọ́ pé inú yín dùn pé bẹ́ẹ̀ ti ẹ̀ lójú omi pẹ́ ẹ̀ wù wá lórí Facebook ṣùgbọ́n ohun ọtẹ́ ń gbọ́ ẹnínú yín dùn sí ní nọ́mbà ẹni láyẹn fi lọ látọ̀dọ̀ yín ni ó ti kọ́tọ̀fo kìí ṣe lọ́tọ̀dọ̀ wa ń bí. Ẹ wo torí àkókò wa lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tọ́lọ́run bá tún fẹ́ lò láti jẹ́ ìrànlọ́wọ́ account number yẹn lẹ́ẹ̀kan sí 91-34-44-60-30 o pè ní a fẹ́ wá tún dúpẹ́ lọ́sẹ̀ tó ń bọ̀ pé ó ti ra àwọn materials àádẹ́ lè fàwòrán gbogbo àwọn nǹkan tó ti níhàn yìí àti ṣọ́ọ̀pù tó wà nsìn àti èyí tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo mọ̀ pé ọlọ́run yóò ṣe ètò gbogbo ẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run. Ẹ ṣe gan ni adúpẹ́ wákàtí àdúrà dídùn dixon ìtùnú wákàtí àdúrà dídùn.

0: lẹ́ẹ̀kan sí ogun ni fún baba ogun ni fún ọmọ ogun ni fún ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́
1: oṣù ẹlẹ́ẹ̀ ti kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo
0: ọba ènìyàn gba ọpẹ́
1: wa mi
0: lákòókò tá a tún lọ yìí gbogbo àwọn tó oníṣẹ́ ìfún olúwa jẹ́ wọn ò rí gbọ́
1: àmì
0: jẹ́ ó yé wọn
1: àmì
0: jẹ́ ó yé wọn
1: àmì
0: àwọn ènìyàn lọ́rùn
1: aleluya àmì
0: ìjálá ni màá fẹ́ kí ọba wa gbèsè ètò abala wákàtí àdúrà yìí wọ́n máa ní erin yìí fọkọ́mọ rẹ̀ ọ̀fọn fèrè ọ̀kárì ni fèrè pọ̀ àti pé súnmọ́ ọ̀hún jẹ́ wọn orí mi ọlọ́run ṣetán tí ó fihàn hàn ni èmi máa ń sọ kinní kan màá ní bí ọmọ kékeré tó bá wà lórí pẹpẹ tó bá ti lè jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ sọ èmi náà farabalẹ̀ ni láti pé ká gbọ́ torí pé látẹnu àwọn ọmọ ọwọ́ la ti ń ṣe ìlànà agbára ìjàlá.

ní àná ni màá máa pariwo ẹ̀ tantan ní òní gbogbo ẹni tó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ní àárọ̀ yìí màá sì máa tẹnu mọ́ agbára ẹnu ọ̀nà ohun tí ẹnu ọ̀nà jẹ́ fún ayé wa àwọn tó bá jẹ́ ní ẹ̀mí kí ló ń àkíyèsí tó wà nípa ẹnu ọ̀nà ní ọdún 2017 mo ṣe ìpàdé kan mo pé àkòrí ẹ̀ ní ilẹ̀kùn ayérayé nítorí olúwa sọ fún mi nígbà náà pé ọmọ bí ọmọ ológo bá ti ṣẹ́gun ilẹ̀kùn ayérayé ibi tá a ti bí kò ṣeé ṣe fún un kó ré kọjá síbi tí ògo rẹ̀ wà ẹ jẹ́ ń sọ fún yín eléyìí kí ọ̀rọ̀ mi lè yé yín dáadáa pàápàá jùlọ kí n lè fi ìdí ọ̀rọ̀ mi múlẹ̀ àkọ́kọ́ ni pé ẹni tó gbé ògo wáyé àbí ọmọ tó ní àyànmọ́ tó ní ibi tó lọ tó jẹ́ wípé ara ń bẹ nínú rẹ̀ láti dá ẹni tó ní ògo kan tó wù kó fùnà ní ọwọ́ rẹ̀ àwọn ni mo fẹ́ kán kíyèsí eléyìí wo bí ní ọjọ́ tá a bí ọ lóòótọ́ la bí ògo mọ́ ọ ṣùgbọ́n ẹnu ọ̀nà ń bẹ láàrin ìwọ àti ògo rẹ̀ ẹnu ọ̀nà ń bẹ láàrin ìwọ àti ìṣerere rẹ̀ torí wípé ogo yìí bẹ̀rẹ̀ látòrí ádámù babalá wa ọjọ́ tí wọ́n ti lé ádámù kúrò nínú ọgbà ló ti jẹ́ pé gbogbo ọmọ tí ádámù bí lẹ́yìn ọgbà ó nílò láti ṣẹ́gun ẹnu ọ̀nà kó tó gba ìṣerere rẹ̀ torí tí yóò fi ṣògo ohun ìṣerere rẹ̀ inú ọgbà ló wà a sì fún ádámù láàyè láti lè gbé nínú ọgbà mọ́ gbogbo ẹni tí ó bá lo ògo wọn nílò láti ṣẹ́gun ẹnu ọ̀nà ẹnu ọ̀nà ni wọ́n ṣẹ́gun rẹ̀ kí ohun ìṣerere wọn tó dé ẹ kíyèsí sá àwọn ọmọ ísírẹ́lì ń bẹ ní egypt olúwadẹ sọ pé mose lọ sọ fún farao pé jẹ́ káwọn ọmọ àwọn ọmọ ísírẹ́lì kan lọ kí ló dé tí wọn ò lè ṣògo ní egypt wọn ò lè ṣògo ní egypt torí wípé ó dìgbà tí wọ́n bá tó kọjá ẹnu ọ̀nà káwọn náà tó lè ṣògo ẹ̀sà gbogbo ilẹ̀ ló ní ẹnu ọ̀nà tiwọn gbogbo ìlú ló ní ibodè gbogbo ilé ló ní ilẹ̀kùn ẹ̀mí àwọn wòlíì so nínú ẹ̀mí ẹnu ọ̀nà là ń pè it is a gate ẹ̀yin kan wà bí tó jẹ́ wípé láti lè ṣe rere bó o ti fẹ́ o nílò láti ṣẹ́gun ẹnu ọ̀nà ẹnu ọ̀nà tí mò ń sọ yìí kìí ṣe tó o lè fojú rí inú ẹ̀mí ló wà kìí ṣe tí ojú ara lè rí bí ènìyàn ò bá wá ṣẹ́gun rẹ̀ yóò nira díẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ láti lè ṣe kíni láti lè rí ògo rẹ̀ lò olúwa ló ràn mí láàárọ̀ yìí màá tún gbà wá níyànjú ẹ̀yin tí ẹ bá ní òróró tí ẹ lè anointi ẹnu ọ̀nà yín láàárọ̀ yìí màá fẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ kíyèsí ohun àkọ́kọ́ leléyìí gbogbo ẹ̀yin tí ẹ bá ní òróró tí ẹ lè kàn ta òróró sí ẹnu ọ̀nà rẹ láàárọ̀ àsọtẹ́lẹ̀ ìwọ ló ní ẹ lọ síbi ẹnu ọ̀nà yàrá yín ẹ ta òróró lẹ̀ níbẹ̀ wo bí ohun ẹ̀mí leléyìí o ò lè gba ìṣerere rẹ bí o bá ṣẹ́gun ẹnu ọ̀nà wọn ò tiẹ̀ lè mú dọ́dọ̀ rẹ o ò lè fọwọ́ rẹ gbà bí a ò bá mú ọ ṣẹ́gun ẹnu ọ̀nà torí ẹ̀ lolúwa ṣe rán mi wá ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa lẹ́nu mi láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tí ẹnu ọ̀nà ibi tá a ti bí yín tó ń ṣògo lórí ayé yín mo dúró nínú àṣẹ olúwa mo sọ àsọtẹ́lẹ̀ pé lónìí lo ṣẹ́gun ẹnu ọ̀nà ẹnu ọ̀nà àbáláyé ibi tá a ti bí ọ ẹnu ọ̀nà èyí tó fi ayé rẹ sí ojú kan ẹnu ọ̀nà tí kò jẹ́ kó lọ ẹnu ọ̀nà tí ò fàyè lẹ̀ fún ọ láti lè ṣe rere ẹnu ọ̀nà tí kò gbà kí ìṣe rere kó jẹ́ tiẹ̀ mo sọ àsọtẹ́lẹ̀ lónìí ni olúwa gbẹ́sẹ̀ lé ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ẹ̀yin tí ẹ̀ gbọ́ mi bí a bá rí iṣẹ́ àṣepatì òkùnkùn èyí tí a ṣe sí ẹnu ọ̀nà ìṣerere rẹ lórúkọ bábọ́mà tí ẹ̀mí mímọ́ lónìí májẹ̀múyẹ̀ parẹ́ ẹ jẹ́ sọ eléyìí kí n tó tẹ̀síwájú
nítorí gbogbo ẹ̀yí tí ẹ ó ní orí ọ̀fẹ́ láti gbàdúà pẹ̀lú mi. Àkọ́kọ́ ni wípé bí o bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi, ìwọ náà lè ṣẹ́gun ẹnu ọ̀nà bí o bá gbàgbọ́ ní àárọ̀. Ohun tí wọ́n fi dá ọ dúró ó lè fi ọ́ lẹ̀. Ìpele ibi tí wọ́n mú ọ sí a lè mú ọ jáde mẹ́. Ohun tó fà ọ́ mọ́lẹ̀ ṣinṣin tí ò jẹ́ kó lọ, Olúwa lè fi ọwọ́ agbára mú ọ jáde. Ẹ kíyèsí sà, mo yẹ̀wò nínú Bíbélì, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológo tí wọ́n fẹ́ lọ. Ẹ̀sà ìṣẹ́gun àkọ́kọ́ tí wọ́n ní ó ní ìṣẹ́gun ẹnu ọ̀nà. Mo sọ àwọn kan fún yín ní àná, mo dẹ̀ máa tún sọ àwọn kan náà ní òní. Ní àná mo sọ fún wa pé Samson, nígbà tí wọ́n rí pé ó gbé ẹnu ọ̀nà ìlú, ó gbé dání, mo ní nígbà náà làwọn ẹ̀ta rẹ̀ tó pẹ̀yìndà. Mo sọ fún wa, ẹ̀yin kan wà bíi tí ẹ nílò láti mọ eléyìí, ṣó o rí o lè ṣe nǹkan kan tó nítumọ̀ ju ẹnu ọ̀nà tó ṣẹ́gun lọ. Bẹ́ẹ̀ ni sà, àwọn tó bí ọ ni wọn ò

jẹ́ gun ẹnu ọ̀nà àtúrí ẹ̀ ló ṣe le ló fi dàbí pé o ò lè lọ ló fi dàbí pé agbára kan mú ọ mọ́lẹ̀ olúwa sọ pé láti òní àti ọ̀la tí màmá tẹnumọ́ nìyẹn a ṣe nínú ìpàdé ní òru àná tí o gbogbo ẹyin tẹ bá ní orí ọ̀fẹ́ ní abẹ́kúta ní àárọ̀ la màá tún ṣe bákan náà màá fi aṣọ ìléwọ́ funfun gbàdúà pẹ̀lú ẹ̀yin ọmọ ọlọ́run á jọ fi gbàdúà màá wá ní kẹ́ ẹ lọ só mọ́ ẹnu ọ̀nà ilé yín ẹ wo bí ohun tí ó ṣẹlẹ̀ ni pé ìwọ ò ní ìṣẹ́gun ẹnu ọ̀nà kí n tó sọ tí yóò ṣẹlẹ̀ bí a bá múni ṣẹ́gun ẹnu ọ̀nà ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ àwọn ilé fún yín àwọn àmì tẹ́ ẹ lè rí tẹ́ ẹ fi lè mọ̀ wípé ẹnu ọ̀nà ibi tá a ti bí yín ó ń ṣògo lórí àyànmọ́ yín àkọ́kọ́ ni wípé ohun tí àwọn ẹgbẹ́ ènìyàn ṣe nírọ̀rùn á nira fún èèyàn láti ṣe nígbà náà ni ẹnu ọ̀nà ń ṣògo ẹ kíyèsí sà bí àwọn ẹgbẹ́ rẹ bá ń rọ́mọ bí tí ìwọ ò dẹ̀ rọ́mọ bí ṣé kì í ṣe pé ẹnu ọ̀nà àti bímọ òun ló tì mọ́ tí àwọn ẹgbẹ́ rẹ bá ń rọ́wọ́ yọ tí ìwọ ò dẹ̀ wá rí ọwọ́ yọ ṣé kì í ṣe pé ẹnu ọ̀nà ló ń ṣògo ohun tó rọ àwọn kan lọ́rùn tí kò rọ ìwọ lọ́rùn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ jọ dúró ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ jọ wà bí tẹ́ ẹ wà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ jọ jẹ́ akẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ jọ jẹ́ irọ̀ àwọn ará ilé rẹ ni wọ́n ti ṣe ohun tó yàtọ̀ ṣùgbọ́n nira fún ìwọ láti ṣe nígbà náà ni agbára ẹnu ọ̀nà ló ń ṣògo lọ́wọ́lọ́wọ́ olúwa ní ọmọ sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tí agbára ẹnu ọ̀nà ń ṣògo lórí ayé yín lórí àyànmọ́ yín ẹgbọ́n ọ̀rọ̀ olúwa lẹ́nu mi lónìí ni mo sọ wípé ìwọ náà ṣẹ́gun ẹnu ọ̀nà mo sọ àsọtẹ́lẹ̀ nígbà kejì àṣẹ láti ṣẹ́gun ẹnu ọ̀nà àṣẹ láti borí ẹnu ọ̀nà èyí tí ò jẹ́ kó lọ mo sọ àsọtẹ́lẹ̀ àṣẹ náà balẹ̀ ọ̀ àṣẹ yẹn balẹ̀ ọ̀ àṣẹ náà balẹ̀ ọ̀ àṣẹ náà balẹ̀ ọ̀ àṣẹ láti ṣẹ́gun ẹnu ọ̀nà ẹnu ọ̀nà ibi tá a ti bí ọ ẹnu ọ̀nà ilé bàbá rẹ àṣẹ láti ṣẹ́gun ẹnu ọ̀nà bí o bá ṣàmì àṣẹ yẹn balẹ̀ ọ̀ àṣẹ yẹn balẹ̀ ọ̀ ẹ kíyèsí sà ohùn lásán wọ́n lè fi ti ẹnu ọ̀nà mọ́ ènìyàn bẹ́ẹ̀ ni sà èpè ó lè ti ẹnu ọ̀nà ègó a máa bu ẹnu ọ̀nà so wọn a máa fi àdàbí wọn a máa fi mú ẹnu ọ̀nà dúró ṣinṣin kó mọ́ lè jẹ́ kí ènìyàn kọjá ẹ̀sà wọn a máa fi oníbodè sí ẹnu ọ̀nà nítorí ọmọ ológun tó fẹ́ gba ibẹ̀ ẹgbọ́n ọ̀rọ̀ olúwa lẹ́nu mi ẹ̀yin tí èpè àbí ègó tó ń ṣiṣẹ́ lẹ́nu ọ̀nà ògo yín ẹ̀yin tí èpè àbí àsọtẹ́lẹ̀ òdì tó ń ṣiṣẹ́ lẹ́nu ẹnu ọ̀nà ògo yín mo dúró nínú àṣẹ olúwa mo sọ àsọtẹ́lẹ̀ pé lónìí olúwa tu yín sílẹ̀ lónìí a tú ọ sílẹ̀ èpè àti ègó ayọnilẹ́nu èpè àti ègó ayọnilẹ́nu lónìí olúwa tu yín sílẹ̀ lónìí olúwa tu yín sílẹ̀ lónìí olúwa tu yín sílẹ̀ lónìí olúwa tu yín sílẹ̀ lónìí olúwa tu yín sílẹ̀ èpè àti ègó ayọnilẹ́nu èpè àti ègó atúniláṣìírí èyí tó di ẹnu ọ̀nà rẹ mọ́ ṣinṣin tó ní òun ò ní jẹ́ ò lọ mo sọ àsọtẹ́lẹ̀ pé lónìí ni májẹ̀mú yẹn parẹ́ lónìí ni májẹ̀mú yẹn parẹ́ lónìí ni májẹ̀mú yẹn parẹ́ mo lọ sí ẹnu ọ̀nà ibi ti ilé bàbá rẹ mo dúró mo sọ àsọtẹ́lẹ̀ pé lónìí atú ayé rẹ sílẹ̀ lọ́wọ́ ìdí ọjọ́ pípẹ́ atú ayé rẹ sílẹ̀ lọ́wọ́ ìdí ojúkoroju atú ayé rẹ sílẹ̀ ìdè tí kìí jẹ́ kán lọ ìdè tó máa dá wọn dúró ìdè tó máa ni wọn lára.

dẹ̀bi yí padà Jésù olúwa wa àmì lórúkọ Jésù ẹ̀yin kan wà bí o olúwa ló rán mi màá dẹ̀ máa tẹnu mọ́ o lè ju bó o ti wà yẹn lọ bí a bá fún ọ ní ìṣẹ́gun ẹnu ọ̀nà o lè rí iṣẹ́ yẹn gbà bí a bá fún ọ ní ìṣẹ́gun ẹnu ọ̀nà o lè ju báyẹn lọ bí a bá fún ọ ní ìṣẹ́gun ẹnu ọ̀nà ẹjẹ́ kúkú sọ wípé gbogbo ìṣerere ló ní ẹnu ọ̀nà tiẹ̀ ẹni tí a bá fún ní ìṣẹ́gun kò lè gbabẹ̀ wọlé ẹ wá kíyèsí sà tí ò bá ti lè gbẹnu ọ̀nà a jẹ́ wípé kò pójú òṣùwọ̀n àti wọlé nìyẹn if you cannot go through the gate it is illegal tí ò bá lè gbẹnu ọ̀nà o pójú òṣùwọ̀n nìyẹn o lè wọlé nìyẹn gbogbo ẹni tó bá gba ìṣẹ́gun nìkan ló lè gba ẹnu ọ̀nà olúwa ló rán mi nínú bíbélì àwọn adẹ́tẹ̀mẹ́rin àwọn wà lẹ́nu ọ̀nà ibodè Syria wọ́n wá ń rò lọ́kàn wọn pé ṣáwọ́ ó kù síbi ni kí àwọn kúkú kúò lẹ́nu ọ̀nà ẹ̀sà bí wọn ò bá fi ẹnu ọ̀nà sílẹ̀ lọ́jọ́ yẹn bí wọn ò bá wọnú ìtẹ̀gbogun àwọn Syria lọ tí wọn ò jáde kúò lẹ́nu ọ̀nà yẹn ó ṣeéṣe kí wọ́n má ní ìṣẹ́gun ṣùgbọ́n bíbélì mi jẹ́ kó yé mi pé bí wọ́n ti jáde tí wọ́n sì wọ ibi ogun àwọn ará Syria ni wọ́n rí pé àwọn ará Syria ti sá lọ ẹ̀yẹ kúkú sọ fún yín wípé kí ẹ wá gbogbo ọ̀nà kí ẹ ṣẹ́gun ẹnu ọ̀nà kí ẹ kúrò láti ibìkan síbìkan nígbà náà ni tẹ́ ẹ béèrè yóò di ọwọ́ yín olúwa ló rán mi ó sì ní kí n tẹnu mọ́ bí a bá rí ẹnikẹ́ni nílé bàbá rẹ tó fi ra rẹ̀ ṣoníbodè bóun ò ní jẹ́ kó o lọ bóun ò ní jẹ́ kó o kọjá mo dúró nínú àṣolúwa mo sọ àsọtẹ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò gba ìdájọ́ kíkorò ẹnikẹ́ni tó fi ra rẹ̀ ṣoníbodè lẹ́nu ọ̀nà rẹ tó ní dandan òun ò ní jẹ́ kó o lọ mo dúró nínú àṣẹ olúwa irú ènìyàn bẹ́ẹ̀ yóò gba ìdájọ́ kíkorò ibi ìṣerere tí ayé rẹ nílò ibi ògo tí ayé rẹ ń fẹ́ ibi ògo tí ayé rẹ nílò ó yá máa lọ bẹ̀ àsọtẹ́lẹ̀ ré bàbá máa lọ síbẹ̀ máa lọ bẹ̀ ibi ògo náà máa lọ bẹ̀ ibi ìṣerere náà máa lọ bẹ̀ atú ọ sílẹ̀ ìdè ti já ó ti rí bẹ́ẹ̀ kò dẹ̀ yí padà Jésù olúwa wa àmì lórúkọ Jésù ẹgbẹ́ eléyìí gbogbo ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ní àárọ̀ yìí tó bá jẹ́ pé lóòótọ́ lo àná ìtì ẹnu ọ̀nà rẹ mo fẹ́ sọ àsọtẹ́lẹ̀ báyìí torí tí olúwa rán mi leléyìí bí a bá rí agbára tí kìí jẹ́ kó rere gbẹnu ọ̀nà yìí kọjá ẹnu ọ̀nà tó ta òróró sí yẹn bàbá rí agbára tí kìí jẹ́ kí orere gbabẹ̀ kọjá gbogbo agbára tó sí orere mọ́ta tí ò jẹ́ kán wọlé ẹgbọ́ ọ̀rọ̀ olúwa akọ wípé ó de ìgbèkò ní ìgbèkò mo sọ àsọtẹ́lẹ̀ ìwọ ọwọ́ tí kìí jẹ́ kí orere kó wọlé lẹ́nu ọ̀nà yìí ìwọ agbára tẹ́ ẹ̀ kìí fàyè lẹ̀ kí orere wọlé lẹ́nu ọ̀nà yìí nítorí a ta òróró sílẹ̀ níbi ẹnu ọ̀nà yìí lónìí bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní ó da òróró lé mi lórí ago mi kó àkówọ́ sílẹ̀ ó tẹ́ tábìlì oúnjẹ rere sílẹ̀ níṣejú ọ̀tá mi mo sọ tẹ́lẹ̀ sí ayé ẹnìkan ẹnu ọ̀nà tó ta òróró sí mo sọ àsọtẹ́lẹ̀ sí orere kó gbabẹ̀ kọjá orere kó gbabẹ̀ wọlé láti òní lọ orere kó bẹ̀rẹ̀ sí gbabẹ̀ orere kó bẹ̀rẹ̀ sí gbabẹ̀ ẹ̀yin tí ẹ ṣe léyìn láàárọ̀ yìí ẹnu ọ̀nà ilé rẹ tí orere kìí gbà kọjá tẹ́lẹ̀ mo dúró nínú àṣẹ olúwa mo sọ àsọtẹ́lẹ̀ pé

0: ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé ẹ̀rí ìyanu lónìí gbogbo ẹni tó bá gbàgbọ́ pé ọwọ́ ìyanu yọ kan dìde kó fòókè ní ìgbà mẹ́rin kọ́ wa sọ pé ọwọ́ yọ kan mi lónìí tọ́ bá gbàgbọ́ ni o ìwọ lè mọ́ wò wá ṣá o bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ ìsọjí la pé nínú ìsọjí a gbọ́dọ̀ fi ṣe awẹ́wà ìsọjí yàtọ̀ sínú ìsìn ń bọ̀ bá dọ̀sẹ̀ tí wọ́n á mọ̀ ṣe nǹkan mi bọ̀ lọ́sẹ̀ yìí tí ó fi pé 7 days a kò sí ni àwọn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń láǹfààní àti bọ́ mi kò sí bá ṣe ṣèsọjí afẹ́fẹ́ tá à ní dáko ogun ẹ̀jẹ̀ kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí ẹnìkan níbi ìbò ogun ẹ̀jẹ̀ egun èmi mo ní nǹkan mi bó ní ṣe gbàdúrà fún ọ tá à ní ráwọn èèyàn lọ sínú ìgbèkùn bíbélì ní ẹnikẹ́ni tó bá fẹ́ ràn yín lọ sí ìgbèkùn ìgbèkùn ni ó lọ ìtúsílẹ̀ hanhan ni agbára ń bẹ lára mi lóṣù yìí ó kúrò ní kàṣíára ó sùn òmìnira leléyìí ọlọ́run ọba ń gbọ́ bọ̀ kí n tó lọ mo fẹ́ ṣe nǹkan kan tó yàtọ̀ láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ san ìdá mẹ́wàá gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ san ọrẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ san ọrẹ àánú ẹ̀mí ọlọ́run ní gbàdúrà fún yín mi ò mọ ibi tó wà o àtiwọ́ tó bóyá ọ̀sẹ̀sẹ̀ fẹ́ san náà ni ọlọ́run sọ pé kí n sọ pé kẹ́ ẹ kúnlẹ̀ bẹ́ẹ̀ ṣe wá kúnlẹ̀ yẹn ẹ gbé ọwọ́ méjèèjì lé orí ẹ̀mí ọlọ́run ló sí mi lójú olúwa ní ọ̀nà owó rẹ òun ó sì ọ̀nà ìbùkún òun fẹ́ sọ di púpọ̀ mọ́ lọ́wọ́ gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi ní ìṣẹ́jú yìí bolúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè òun dá ṣíṣí afẹ́fẹ́ ọ̀fẹ́ kó dúó òun ṣe dáadáa òun sàdá mẹ́wọ̀ ń sọ rẹ òun tẹ̀ síwájú ẹ̀mí ọlọ́run ní gbàdúrà fún yín nítorí jésù tí mo gbàgbọ́ òun fowó rẹ polówó ọlọ́run ò ní kábàámọ̀ láyé sọ gbọ́ nǹkan tí bíbélì sọ nínú ìwé Rome ó ní how pleasant and how good are the feet of those people that publicize the gospel. Báwo ni ẹsẹ̀ àwọn tí wọ́n sponsor tí wọ́n mọ̀ polówó ìyìn rere ó ní báwo ni ẹsẹ̀ wọn ó ṣe mọ̀ dún tó ó rò bí mi mọ̀ ń polówó ẹni ẹ̀yin lẹ̀ ń polówó ẹ ẹ̀yin tẹ́ ẹ̀ ń dá sí ìwọ tó ń fowó rẹ ṣe ìwọ lọ ń dá sí ọlọ́run wá ní gbàdúrà fún ọ ò ní sunkún ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń dá sí ebi ò ní pa ọ́ láyé ọlọ́run tó gbà mí lọ́wọ́ ebi kò ní jẹ́bi ọ́ pa ọ́ mọ̀ sàmí kúnlẹ̀ ń bí ọba wà gbogbo ẹ̀yin tẹ́ ń fowó yín sponsor iṣẹ́ yìí ẹ̀ ní báwọn ráhùn láyé ọjọ́ ayọ̀ rẹ n ò ní sọ́jọ́ ọjọ́ ìbànújẹ́ ọjọ́ ayọ̀ rẹ tó wà ń bọ̀ lórúkọ jésù yóò bọ̀ láyé yóò bọ̀ láyé rẹ gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí wà á rí ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ mọ̀ wá ní gbogbo ìhà ìrànlọ́wọ́ ọ̀bùnmí ò tún jáde bọ́ bá rẹ nìkan ọlọ́run ó tún gbé àwọn míì dìde fún ọ bólúwá ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè kí lì ò tó sú lónìí ọlọ́run mi yóò san oore fún ọ wà á rí oore gbà wà á rí àánú gbà ìgbédìde yóò jẹ́ ìpín rẹ ẹnìkan ní kí náà adé tó bẹ gbogbo àwọn tí ń sponsor wà ní àwọn tí ń bá wa ṣe mo gbóhùn sókè inú afẹ́fẹ́ lónìí àjàyíká ló kọ tí wọ́n ń pe afẹ́fẹ́ kò sí ibi tí afẹ́fẹ́ kìí dé wòlíì yín lórí afẹ́fẹ́ sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí iṣẹ́ olúwa ọlọ́run mi yóò dá sí ọ ẹ̀mí àwọn wòlíì yóò dá sí ọ ìpín ọlọ́run nínú ayé mi yóò dá sí ọ ebi ò ní pa ọ kò ní pa àwọn ọmọ rẹ wá gbé ìtọ́jà jù owó ò ní tán lọ́wọ́ rẹ láéláé ṣe bó ń ṣiṣẹ́ ọlọ́run àwọn kan wọ́n dá ṣiṣẹ́ jésù ìwọ yẹ̀ wọ́n wò bíbélì sọ nípa wọn nínú ìwé Luke chapter 8 ó ní àti Susanna àti Joanna àti ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn tí wọ́n ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún jésù nínú ohun tí wọ́n bá ní wọ́n fi ń sponsor jésù àṣẹ jésù náà ní sponsor àṣẹ jésù ló ní gbọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń so onígbọ̀wọ́ ètò yìí especially program tá à ń ṣe wòlíì yín lórí afẹ́fẹ́ yìí ẹ̀yin tẹ́ ń jẹ́ kí àwọn èèyàn gbọ́ nípa jésù ẹ̀ ní báwọn ráhùn láyé ojú kìí tiná alẹ́ o ojú ò ní tì yín gbogbo bí ẹ bá dé láyé ọ̀nà ó sì fún yín ni in the name of Jesus and ẹ wá gbọ́ nǹkan tá a fi parí ẹ̀ ṣe ẹ rí i olúwa sọ pé ká ṣe nǹkan kan tó yàtọ̀ ẹ̀ẹ̀kan sí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹta lọ́dún ni mo máa ń dá sí ọ̀rọ̀ àwọn opó Epaphras Foundation mo máa ń dá sí opó gan opó tá a fẹ́ fún ní oúnjẹ lọ́tẹ̀ yìí they are 1000 ẹnìkan ní 1000 lágbára ọlọ́run opó 1000 la fún ní oúnjẹ lọ́tẹ̀ yìí kì í wá ṣe ìyẹn nìkan ọlọ́run sọ pé kí n sọ fún ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ bá ní aṣọ bóyá ò láwọn bùbákan ò láwọn skẹ́ẹ̀tì kan tọkàn kò nù lé àwọn kan lè wọ in tí wọ́n ń pè ní àkúwórí tuntun ni lọ́dọ̀ ẹnìkan ìwọ tó ní tẹlifíṣàn ìwọ tó ní rédíò ìwọ tó even kò sí tó lè fún àwọn èèyàn ẹ̀ẹ̀kan lọ́dún ni opó 1000 la fún lóúnjẹ lọ́tẹ̀ yìí and níbo láti fún wọn orí ilẹ̀ Jesus City láti lọ ṣe gbogbo yẹn on the 7 ẹnìkan ní jọ tá mú omi àdúrà bẹ́ẹ̀ ni on the 7 mọ̀ ń bọ̀ wá sọ dáadáa sí á fún àwọn opó ní oúnjẹ á fún wọn ní aṣọ àwọn opó láàkó fún lọ́kùnrin lóbìnrin opó ọkùnrin opó obìnrin ma so siwaju ati siwaju si ah e ma je foro le soro ase ngun mi.
1: First King chapter 18 mo nka ni verse 38 ese bibeli ni bibeli ni nigba na ni na oluwa bo sile o si sun e bo si sun na 1 ati gi ati okuta won ni ati erupe o si tun la omi to nbe ninu yara mo ni kin le bo si sun ma lu ni won ko si ori ipepe ninu yara ma lu yen ni won du lorun te je nkan yala to nkan yolo won si po nigba ta won woli bali o le se nkan kan ko si nta je le re fe se ko si nta le bo logun fe se na gbogbo eni to n lanfani ati bo mi bibeli wa so di mimo fun wa wi pe nigba ti na oluwa bo le ise akoko to koko se ise akoko ti na olohun o se a fe pe ina loni olohun gbo ko si nkan meji ta pe e bo sisun yen ni mo pe ni awon maalu iyen ni mo pe ni ogun eje ki wa logun eje ogun emi mo ni nkan mi eni ogun eje ogun eje o oba mi mo gba mi lowo ogun eje inti woli elijah ba won segun eniyan ko to di pe ina olon bo le ina la fi jo ko si nkan meji to le gbo lowo ogun eje enikan ni pastor kin ogun eje ogun emi mo ni nkan mi ayayayayayayayayaya eh eyin kan gbo mi bi to je wi pe awon kan ti mama mu to je ti e oko to ye ko mo gbadun iyawo to ye ko mo gbadun won wa je gabale lori won le mi mo ni nkan mi won oji o wa si o gbadun oko o gbadun aya o gbadun awon omo enikan ni se tun mo bale lomo ni daada awon sister kan gbo mi bayi to je wi pe awon agbare mi mo ni nkan mi ko ji oloko
0: e ja lo le agbara in no time ka fi ye nkan wo olufe ile agbara ya engineer ki lo po emi lo
2: ani pe won a foju oko aye mi ri mo bo pe won a pa oko mi danu lati bi 10 years mi o mo ti bimo bi meta ri to ti gba lowo mi tin ba de ti ni shop tori owo mi ji sowo gan mo ma ri owo gan tin ba ni shop ti shop yen ba ku 3 months to ma pe odun kan shop yen a daru gba to di last year odun to lo mo pade enikan eni e at least eni e se mi lanu gan owo ti mo make la ni e o ma wo 1 million bo gba ti mo si shop owo ti mo fi shop owo boya bi 700,000 gba to ku 3 months ti shop yen ma podun kan awon le wa ja shop yen won ko gbogbo oja be lo mo tun wa ndajo mo tun gba owo bi 80,000 mo tun lo vera oja igba to tun pe 3 weeks o le tun wa para ja lelekeji tori shop meji ni mo lo won de ko gbogbo e lo patapata won o pe ki lo le sele mo sa gbadura mo se gbe mo wa lo ba pastor kan ni waju shop mi pe se aye lo nse mi ni pastor yen ni pe aye o se mi o pe oko orun mi mi o fe je ki n se rere laye pe gbogbo omo to ye ki n bi o ti bange sorun pe tori pe atijo lajeun mo wa so n pastor yen pe looto pe mo ma ri pe o ma wa physically ni if na mo so n pastor yen pe pastor to ba je wi pe oni emi olorun ninu oko orun ma pa
3: oko orun a ma pa o ti o yan lorun
2: o ma pa tori pe la nibi 2013 enikan ba mi ya oko orun yen eni yen gba to pe 7 days eni yen ku mo wa so mo nsi mi pe ah ẹni tó ya ọkọ ọrùn yìí kò sí ẹmí mímọ ló wà nínú ẹ nítorí pé tó bá jẹ ẹmí mímọ ni kò lè rí mú mọmí sá ni kí n gbẹnu sọ pé kí n má sọ nkankan ó sá ti ń bá mi fẹra ó ti lé ní 10 years mi ò bímọ láti ìgbà tí mo ti bímọ ẹlẹ́kẹta last tọ́mọ ẹ ti kú mi ò róyún ní.
1: ẹ pause engineer na gbọ́ mi sọ ń gbọ́ ó ní pásítọ̀ tí ọba múnádóko tó jẹ́ pásítọ̀ alágbèrè tó jẹ́ pásítọ̀ tí ń yọ tí mu ọkọ ẹ̀mí ò lù pa òun ló fi jẹ́ pé iṣẹ́ olùṣọ́àgùtàn jẹ́ iṣẹ́ ẹlẹgẹ́ ó kù ní pé jẹ́ nǹkan bọ́ sínú iṣẹ́ olúwa bọ́ lọ́run ọba pé ọ̀tọ̀ ọba yọjú ràn wàhálà burúkú ni sà ronú sí i àìmọye pásítọ̀ tó jẹ́ pé wọ́n ti kọjá lọ àwọn èèyàn sì kíyèsí ẹjọ́ pásítọ̀ láyé ọmọ mú lẹ́nu àwọn ìránṣẹ́ ọlọ́run kan tó ń bẹ tí ń gbógun táwọn ìránṣẹ́ ọlọ́run sọ ń gbọ́ tó ń gbọ́ yìí gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tẹ̀lé àwọn kan sọ ẹ wọ́n lọ chọ́ọ̀chì ìhun tí ń já àwọn èèyàn wá chọ́ọ̀chì ni ohun tí wọ́n ń dé mọ́ra bó ló ṣe ṣe yẹn tó sọ pé lélẹ̀ ó ti tú yẹn lẹ̀ bíbélì ní lókè sí ó ní ibẹ̀ ni ìtúsílẹ̀ yóò wà ara ilé jákọ́bù yóò sì gba ìní wọn mọ̀mọ́ ìsọjí orí afẹ́fẹ́ láti bẹ̀rẹ̀ láti àná báyìí ọjọ́ méje láfi sí òní ni ọjọ́ kejì so wọn náà wo ẹ̀ṣà pásítọ̀ ẹ̀ wo orí ohun tí ń ṣẹlẹ̀
4: awon kan so pe no a gba gogo awon ti en so yen gbo superstition ni ebe en to sele si ni eni ijoba de ba ni pe re lokun e je sari sat kin sand alert alarm bi so yi to ba ngbo mi le to mo jesus mi o meru en to je o le mo o ti le si so si o ki won mo pe o ni ranse olohun ko we o mo ba da bi awon mo skiver the seven sons of skiver to ba mo jesus gege bi oluwa to lugbala ki christi nu re o daju o tun fi apere kan lele opo iranse olohun kan ti opo emi yen ti jade to lo pa ki sejo sister emi to ngbe nu e lo pa e ki gbe nle wa ke alagbara ti ndamu mi eyin ogun eje te ni te ba ri eje e ni fi mi le mo pa se ni kutukutu e jade lara mi o o ri pe nkan sele bo se ngbadua yi ati bere soju ori afefe opo oni to ni yere yere malabadish bi owo le dodo alagbara okoko ti nda o laamu majemu buku ti oji ose mi mo duro ninu jigbujigbun ase loni gege bi woli ti olorun ran si o mo ni ki won pin oni alara re e ki gbe baba mi o fun mi ni ida ipinya mi emi ati ogun eje niya mo gbagbe o ogun ti elijah se niyan ninu iwe first king chapter 38 ijile la nfi han loni ninu ile na lo ti ma ri itusile wa ri pe lati oni lo ala re yo yato omo ti oje obi mo oni bibeli fi ni masala ina ni ebo oluwa ti a fi fun o nipa igbowole awon alagba ko si ba se se awon kankan ta ni gbowole awon kankan mama o ya kera le bi ibon
0: na gbogbo eyin omo olohun gbogbo eyin adari gbogbo eyin leader gbogbo eyin ti mo tin kede fun aside ipade yen loni loruko baba ti omo ati temi mimo leadership summit by the special grace of God yo bere ni ago mewa laaro ni church wa to wa ni gbagi lati worode wo moto gbagi ele fe sokale ni wema awon to ti register nikan ni bo ba register mo wule wa gberegbere church ko si to kon be gbogbo awon to ti register pade ni agogo mewa ni agbara eni to laye atorun gba ti o ba fi di bi owo 2230 ipade o ti wale oni ati ola ni summit yen gbogbo iwo to je worker iwo eni kan se mo le register laaro yi e le pe number yen boya boya ti ba ni space si tun ku won fun yin lanfani is a leadership summit fun gbogbo awon evangelist pastor ati gbogbo awon to daje ole ati osise ijo e sa pastor e se ran won mo yin wa awon yen ni o je idagbasoke fun ijo yen tan so fun yin pe church o le dagba in teyan ba mo ni o mo is a summit by the special grace of God to ba wa di ojo Saturday gbogbo eyin te ka bible yin tan patapata agba certificate gbogbo eyin te je student bible school you are graduating and is a wonderful ceremony graduation ceremony ni agbare olohun seri lori oro yi mo nlo sori Facebook ni isin YouTube and TikTok lagbare ni to laye atorun a tesiwaju ose yin te ti mu kale ti mo ni e mu lana ejo e tun mu jade a tun lo lowo lowo bayi nkan ti yira ba se se yen titi ta fi lo gbo akoko igbowole bayi to ba wa di next week gbogbo eyin Sona Church e mo gba woli odekunle e paphras lalejo ni gbogbo Sona Church leyoko kan leyoko kan bebe nlo inu mi si ndadun eja lo church gbogbo eyin leader and dress corporate be in suit and te ba tin wole e lo mo bere tag yin it is well now gbogbo eni to nbo mi oya e kera le bi ibon oya emi bi e ba duro si isoji ori afefe la wa abi teyan ba wa papa soji so yare di papa soji gbe body e bi to ba wa atewo re omo dun ya ya eja gborin soke
5: eyin omo ogun o eyin omo ogun o baba re lọlọrun awon omo ogun abi won so bo pọlọrun lọlọrun awon omo ogun
2: yes sir
5: eh ta ma ja lo

0: gi lu yi baba ni oke gajo ke ni le olu ya denbi 96.7 sani osani frequency ti ti wa o ese te ngo wa
1: kari mode yi abolori omo salami lagilu fm 96.7 felele lawa ta tin pase bi oba
2: Olúwa gba ọpẹ wa. Alágbára tó lágbára ju gbogbo alágbára lọ. Aláṣẹ tó láṣẹ ju gbogbo aláṣẹ lọ. Ìmọ́lẹ̀ tó mọ́ tó kùkù kan ò lè borí ẹ̀. Ẹ̀rí wòlíì. Ọba tí ń jẹ́ ọ̀rọ̀. Olúwa gba ọpẹ wa. Títóbi ni ọjọ́ ọ̀run àti ayé. Títóbi ni ọjọ́ àwọn òkè ńlá lọ. Títóbi ni Ọlọ́run ìmọ́lẹ̀ wa. Aṣíwájú ogun lálọ, akẹ́yìn ogun lábọ̀, ọba tí gbani gbẹ̀mí ẹni, ọba tí tún gbani tí gbẹ̀mí ẹni là. Ìwọ táàrí ṣe ọwọ́ rẹ, aṣíwájú ogun wa, akẹ́yìn ogun wa, adúró tí ni májẹ̀rú ọba ni, ọba ni lọ́wọ́ alágbára, ogun ni forúkọ ọmọ rẹ̀, olúwàgbà ọpẹ́ wa, olúwàgbà ọpẹ́ wa, olúwàgbà ọpẹ́ wa, àánú ẹ ló gbé wa ró, ìjẹ́ ọdún àgùntàn, olófàánú gbé wa ró, olóṣ sọwádọmọ o la wa ṣe ń dúpẹ lọwọ ẹ nítorí tí kì í bá ṣọlá rẹ tàlà jẹ olùgbà ọkọ ẹ wa ìmọ́lẹ̀ o wọlé sáàrin wa wa ní kí n gbàdúrà fẹ́yàn kan o n fi aṣọ dúdú bu ẹ lórí àdáṣe gbogbo tó bá ti bá rẹ àárín òkùnkùn ló ń bá rẹ aṣọ àwọn àgbà kan bí iná fi bu ẹ ó yá lónìí a máa bọ́ bó ṣe ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ a kì í ṣojú mi láti sọ ìran ràkà tó ní nàkàbàlẹ̀ obìnrin kò ń bọ́ mi ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀nìwà àtọkọ ẹtúkà ẹtúkà pátápátá ẹ̀dẹ̀ ń sọ wípé kò lè sẹ́tù ayé ló lọ́wọ́ sọ̀rọ̀ yìí ìmọ̀ ṣàbí yìí lẹ́gbàá tó fọkọ́lẹ̀ oríṣiríṣi okùnrin àṣẹ tó máa tún láìfò bẹ̀rẹ̀ gbogbo ẹni oríṣiríṣi okùnrin àṣẹ máa dá láàmú okùnrin míì náà níbo ti fẹ́ bẹ̀rẹ̀ ilé wa ò ní dàrú gbogbo àwọn tí ìgbéyàwó wọn fẹ́ dàrú yìí olúwa ní gbàdúrà fún yín ọba tún sọ fún ìròmí tó ní kó dákẹ́ jẹ́ ìjì mọ́ ní ìjì tó ń túlé kaná ń pè ìjì tó ń da ilé rú mo sọ jáde ìjì yẹn ẹ̀mí mọ́ palẹ́nu mọ́ ẹ̀mí mọ́ palẹ́nu mọ́ in the name of Jesus wọ́n bá mi sọ lórí ẹnìkan o lugilugi náà pè ẹ́ àwọn tó máa ń ṣiṣẹ́ yìí tó máa ń tó máa igi tó bá lọ gbé gẹdú nínú oko àwọn tó máa ń fún ní nọmbà lugilugi wọn ní ọfà kan wọlé sí ọ lára wọn tọjú ẹ àwọn kan dẹ̀ sọ pé olóògùn gan o gbogbo ṣe olóògùn tó lágbára tó yẹ ọfà ti wọ ẹ lára ẹ wo tó ọba gbọ ọlọrun gbọ ọfà yẹn máa jáde ẹ jẹ kí n sòótọ́ fún gbogbo èèyàn orúkọ mi ni wòlíì àjílò rẹ àtàmátàsí tilẹ̀ ṣe ránṣẹ́ christ àti lẹ́rú kùsìdà cac àtàmátàsí tó lọ́nà bá gbé ibùjókò agbára àánú ẹ̀kalẹ̀ sí olúwo tó wà lọ́nà tó gìtẹ̀ gbéra ẹ wo kí n ṣòótọ́ sẹ̀ ọ̀la friday yìí a ní agbára jù àwọn tó wá fún 10:10 wọ́n di bí ọwọ́ ọlọ́run ṣe
3: rìn
2: ọ̀pọ̀lọpọ̀ ni mi ò lè attend sí títí ka àwọn tó fẹ́ ra òróró ìdíjà ni ìráyè attend sí wọn ọ̀pọ̀lọpọ̀ mi ni mi ìráyè ṣe cancelling fún in fact ọ̀la friday yìí ni mo fáwọn ìbàdàn ní appointment pé gbogbo ẹni tó wà níbàdàn àti agbègbè ẹ̀ àtàwọn tó bá lè wà ó pẹ́ ju aago mẹ́jọ àbọ̀ láàárọ̀ ọ̀la nìkan ti dé aago mẹ́sàn-án ni màá bẹ̀rẹ̀ program èmi ló máa bẹ̀rẹ̀ ẹ̀ bí mo ṣe sọ náà ni mo mí yẹn wọ́n á rí pé nígbà tá a ṣe 10:10, 10:10, 10:19 yẹn èmi náà ló bẹ̀rẹ̀ program mo ṣe program fúnra mi láti sọ minister tẹ̀ títí non-stop yàtọ̀ sórí tó ń wọ àárín méjì ẹ̀ mo ṣe wo aago mẹ́ta ó kọjá ni kí n tó gbé ṣẹ́fẹ́ níbọ̀dí ẹ wo sa ọlọ́run ti rìn débi pé inú àwọn èèyàn gan dùn pé àdúrà ti gbà no wonder tí ẹ̀rí ṣe pọ̀ lórúkọ jésù àmà lẹ́rìí sí that's why mo ti ṣàdéhùn mo ní tó bá ti di friday gbogbo àwọn tó alágbègbè ìbàdàn tí mi ò lè attend sí ká máa bọ̀ friday ọ̀la ni o kò ṣáà ti dé kaago mẹ́sàn-án tó lù ẹ wo sa nígbà tá a bá ṣe program ó wọ 12 owó pẹ́ jù ni a ti parí torí mo fẹ́ ṣe cancelling fún àwọn èmi mo fẹ́ ṣe cancelling gan gbogbo ẹni tó wá pátápátá lọ́jọ́ 10:10 yẹn àti àwọn tó bá wá lọ́la a máa pa wọ́n pọ̀ ni màá rí wọn 1-1 bó ti wù kán pọ̀ tó ẹgbẹ́ ọba tó láyé àjọ ẹnìkan gbọ́rọ̀ olúwa ogun níjà ọba ogun níjà ọba opportunity lánàá mo gbogbo yẹn fún ọ̀la nǹkan kan tó máa ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí o ní wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni màá ní kí n lọ́ọ́ bá gbé omi ibùdó agbára kó lọ́ọ́ fi wí ọwọ́ kọ́ wọ́ ọfà burúkú kúrò lára ṣùgbọ́n tó bá wà dandan o máa lẹ́rìí ni ìdààmú ẹtí ni mo ṣe ọlá friday yàtọ̀ o so bó ṣe ń gbọ́ mi mo fi ìyọnu ọlọ́run gbé ọ bá mi kéde fún gbogbo àwọn èèyàn pé kán máa bọ̀ olúwo ló ń bọ̀ lọ́nà tó ge ti ẹgbẹ́dà olúwo lọ́nà tó ge ti ẹgbẹ́dà abẹ́ bíríìjì wo rò. A ti rí àwọn taxi tan ko olu egbe do olu egbe da lati bi tamek ta babe bridge wo road be wa wa ni kita si egbe de olu o junction iwo road si olu o junction
3: so
2: ba ti wa do olu o junction boke soke ni be egbe pharmacy yen
3: ko
2: so pe atamata si lu na
3: iwo
2: road si olu o junction olu o junction si atamata si
3: to
2: ba de je pe boya ona ikinu lo tin bo na osogbo ona gbogan ona de omu ikire oko to ba ti gbe lati le fi abilesha sha so fun pe oluwo junction lo ti fe bole
3: o
2: gbogbo iwo ti o mo lo na osuye ikiti o gbe yen oluwo junction ni ko ti bole
3: oluwo junction lo ti bole
2: o ni lati lo oluwo junction mo so emi ma dara po mo
4: amen
2: o ba je kin so eleyi
3: sir
2: oluwa ti ba wa da maje mo
3: beni sir
2: lori ola yi ta so mo so fin e lo get agbon yin
3: agbon re o
2: e lo get agbon yin e le get e lati eni bayi to ba ti get e kan ma fi ese gba ma fi ese gba e ko de ma gbadura pelu e now ijo le ja ko domino agbo
3: ni o baba
2: gbogbo eyin ti e wa ni abekuta ojo Tuesday a le pari ise yin
3: yes sir
2: that's a muni ko ni kaluku lo mu agbe ko gba ko gbadu asi dada o Tuesday to nbo ni kan ma mu then the same thing sango ota gbogbo tan gbo mi ni be na kawo na lo get agbon
3: agbon
2: to lo minu dada ni o kan fi ese gba kan ma gbadu a ije ayo gbodo ja mi o ti gbodo ja omo
4: amen
2: so prayer to a ma gba ni e loruko Jesus ije ayo ni ja
4: amen
2: ha wa so pe ije oni ja ko domino agbon so loruko Jesus ije oni ja ye wa ade po lowo eni so prayer yen ni e to ma gba ninu ile ti o ba ye o le number me
3: mashallah
2: you fun ni kekun olorun se nbe temi be e ja lo yin baba tin be leyin mi o
3: ipa
2: to buri pa gba to buri agbara
3: e
2: ri awon wuli gba ni gba taya to nsaya oro mo ni se tin faya ti
3: e
2: kun ta giri gbe me ni ja asiwaju ogun wa lalo
3: akeyin
2: ogun wa labo
3: oba
2: to duro ti wa laarin meji ni
3: ko
2: si wa ni gbogbo fun wa
3: ogo
2: ni foruko ni o gbe bi owo e soke
3: o
2: fe ki ogo ogun so ba won o ya o Jesus oluwa wa
4: amen
2: ya di orokun re mu ko waju wa so pe olorun ti mi ori
4: olorun ti mi ori
2: olorun ti mi ori
4: olorun ti mi ori
2: olorun ti mi ori
4: olorun ti mi ori
2: olorun to ni agbara
4: olorun to ni agbara
2: olorun to mo mi
4: olorun to mo mi
2: o mo mi tile tile
4: o mo mi tile tile
2: o mo mi tebi tara
4: o mo mi tebi tara
2: o mo mi tomo tomo
4: o mo mi tomo tomo
2: olorun aye raye
4: olorun aye raye
2: wo emi na se laanu
4: wo emi na se laanu
2: ije ase danu
4: ije ase
2: ri
4: ije ase ri
2: ije amubo ire
4: ije amubo ire
2: ije afato
4: ije afato
2: ije itegbe
4: ije itegbe
2: ije irije to
4: ije irije to
2: ije irimu to
4: ije irimu to
2: iji toju ogba to ye mi lo
4: to nja mi
2: o ya dakeje
4: o
2: oba to so fun iro mi ko dakeje
4: o lo ni
2: ko so be o ya dakeje dakeje
4: dakeje
2: ma ja mi mo
4: jo
2: ni ja wa mo
3: ko
2: ni ja ile wa mo
4: ko
2: ni ja ise wa
4: mo ko
2: ni ja iraje
4: amen
2: gbogbo bi ta lomode gbogbo bi ta lebi de ta pe kade
3: yes sir
2: agbado gbogbo won lo ni kaluku loruko Jesus ije oni ja
4: amen
2: ije oni ja wa
4: amen
2: gbogbo awon ta jo nsise oluwa ije oni ja ni
4: amen
2: gbogbo awon mo jo wa popota ije oni ja ni
4: amen
2: awon lo lowo wa to ran wa lowo ije oni ja wa
4: amen
2: awon jeli olorun tin dara po mo ni togun fi se won dara po mo
4: amen
2: wo pa ije le
4: amen
2: ade buri
4: amen
2: in the name of Jesus
4: amen
2: ha wa wa kun lese mejeje
3: yes sir
2: wa kun lese mejeje wa kun lese mejeje
3: lese mejeje
2: o wa wa dowo re dile bayin
3: dowo re
2: dowo dile wa dowo yen dile aba won angeli mo se man se ni yan to ba fe yin olo
3: mo se man se ni yan
2: won ti e da won bi won da to be
3: ara o
2: kan ma wo ogo olo
3: beni baba
2: o ni won se si ade ori won to ba ka iwe esaye ori ekefa
3: iwe esaye ori ekefa
2: lo kadada
3: kadada
2: lati se kini be na ni iwe ifi won ori ekerin
3: o
2: ma so several times lati se kejo ifa won ma se ade ori won ni
3: o
2: ma ke mimo
3: mimo
2: mimo so lo na mo that is why lo prepare o iwa temi na bayi ha wa dowo mejeje dile a o kunle o a wa ma so pe mimo mimo mimo so lo na ngun ta gbe ba ti do ya o
5: anu ma sise fun wa
4: amen
5: gbogbo majemu toju wa lo
3: beni o
5: agbara to ju wa lo
3: beni baba
5: ipa toju wa lo
3: tan
5: kunle sinu imisi okunkun tan so pona wo la fe gbegba emi mo ko pa won lenu
4: amen
5: mo ni emi mo ko pa won lenu
4: amen
5: mo ni emi mo ko pa won lenu
4: amen
5: in the name of Jesus
4: amen
5: iji
3: ti
5: a so nipa yi oluwa ni ki so lori iji gan to ja lati le eyan wa kini kan wa to polopo omo
3: seri
5: ti won ba ni iji nja eniyan ibi to ma koko wo ni ile ibi to ti jade awon ti won jo bi yin papo awon te jo dagba papo
3: e
5: wa wo ile isa awon orogun baba ati ya re enikan ni baba tun orogun ni be ni awon oba kan baba to bi o then awon orogun iya re awon obinrin ti iya re to jo dagba po nile ti won se niyan o ka ma wa so pe awon orogun ti iya re nile baba re
3: niyan
5: to ba niyan o meji meta
3: eni
5: ti o wa niyan o meji meta nko to je iya re nikan na fi iya re tun se lorogun ìyàwó àwọn ẹgbọn nkọ ìyàwó àwọn àbúrò nkọ ibi kan rẹ kayata kaka moria ogun yẹn máa ṣẹ ibi kan tó le jù rẹ torí arábìnrin kan náà ṣe ń bá mi sọ eléyìí ha igbe tó ń kéde wípé ìyá rẹ wọn ò fẹ sílé olórogún bàbá rẹ àti ìyá rẹ nìkan náà fẹra ogun sì ń jà ọ títí di àkókò yìí o rọkọ fẹ wọn wá ń sọ pé ogun ìdílé ogun àwọn olórogún ló ń jà ẹ o wá ń sọ pé ìyá àti bàbá rẹ náà kàn rọra fẹra ṣó o my god o dẹ lógun. Ṣùgbọ́n ogun rẹ ti dogun mo sọ ogun yẹn máa ṣe ìwọ ló jẹ́ kí n fẹ́ sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ wá gbọ́ mi gbogbo èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìyá tí ọkọ rẹ fẹ́ òun nìkan ó ti gbàgbé pé ìyàwó ẹ̀gbọ́n wà bẹ́ẹ̀ bóyá dádì yín àti mọ́mì yín dádì wa àti mọ́mì wa tó jẹ́ alárédè ni wọ́n bá ń ṣe ń gbéra wọn síwájú mọ́tọ̀ tí inú wọn ń dùn tó ń kọmọ sẹyìn ọkọ àwọn ìyá létí ìyá rẹ bá ẹ o àwọn ìyàwó fún àwọn ẹ̀gbọ́n yìí bàbá rẹ àwọn tó jẹ́ wípé bàbá rẹ bàbá tó bí àti àwọn kan ẹ o wọn jọ bí wọn pọ̀ ni ṣùgbọ́n torí bàbá rẹ tètè dàgbà wọn wá ń wo àwọn yẹn bíi pé wọn jìnnà síra ló wọn ń ṣe lẹ́bù kan náà àwọn tó ju bàbá rẹ lọ ni wọn kàn lè kéré kójú wọn kó súnmọ́ bàbá tó ràn bàbá láyé ìgbà yẹn ẹ rí àkọ́bí bàbá ó lè wà níbi 60 something àwọn bàbá túṣẹ̀ bímọ kékeré míì tí ò ní ju ọmọ 7 years ẹ rí wípé nígbà ọmọ 7 years yẹn ọmọ àkọ́kọ́ àkọ́bí bàbá yẹn tó jẹ́ 60 ọmọ rẹ̀ míì gan ti lè wọ 20 something years so wàá wá rí pé bàbá rẹ ó wà ní 20 ó ti wọ bí ó ti fi bí 20 something years ó fi ju àbúrò rẹ tó jẹ ọmọ ìyàwó kékeré lọ now ìkankan wá ṣẹlẹ̀ wo bí mo fẹ́ yàn fún ọkọ olè màdúrà tó ọgbà ni èmi lárán sí ọ orúkọ mi ni wòlíì ajílórí àtàmátàsí ọ̀rọ̀ lórí ìjì ni mò ń sọ náà wá wo bàbá rẹ ju last born bàbá àti tiẹ̀ lọ so last born bàbá àti ẹ̀ gan jáde ló ń pe bàbá rẹ so ti di báyìí bídìí lè ṣe di báyìí now ìyá rẹ gbogbo bó ṣe ń ṣe rántí pé ìyàwó tó bí last born yẹn ẹgbẹ́jọ ni wọ́n so ìyàwó bàbá rẹ àti ìyá tó bí ẹ almost ẹgbẹ́ ni wọ́n ṣe rí pé o ti lórogún kan so gbà tí bàbá ti kú a wá máa wò wípé bàbá rẹ tó jẹ́ bí àkọ́bí bàbá pé ó yẹ kó máa tọ́jú òun tọ́jú ọmọ o tí ò bá ti wá tọ́jú wọn tó ibi ogun wà ní ṣó ti yọ mo sọ ogun yẹn máa ṣe jẹ́rí ọ̀pọ̀lọpọ̀ tí mo bá ń yànnà náà kankan ẹ̀mí ọlọ́run bó ṣe gbé jáde nìyẹn o now ọ̀pọ̀lọpọ̀ ń ja ogun ogun tó bá pè lógun ilé ibi tó ti jáde kò mí pé complete ìdílé ẹnìkan nílé yẹn ló ń finá ogun yẹn tàbí ìfọwọ́sowọ́pọ̀ ìwọ̀nba bíntín wọn ní ilé yẹn burú family yẹn ò dáa ṣé gbogbo wọn ni ò dáa ni rárá o no ìwọ̀nba èèyàn péréte ni ò dáa àwọn náà ló sì ń dáa yẹn ó ní ìwọ ni da ìṣẹ́lì wọ lẹni tó ń yọ ìṣẹ́lì lẹnu nígbà tó ń sọ̀rọ̀ akáni ṣé wọ́n mọ ìṣẹ́lì jọ ni wọ́n ṣùgbọ́n ìgbésẹ̀ tán gbé ló ni wọ́n lára tẹ́wọ́ síwájú ìgbésẹ̀ tán gbé nílé ibi tó ti jáde tó ní ayé rẹ ni ayé ọmọ ìlara tó ní ayé wa ni ayé ọmọ wa mo tẹ́wọ́ mo sọ lónìí ìgbésẹ̀ yẹn ẹ̀mí mọ́ yanjú ẹ̀ àwọn ilé mi wà sá and the kind of you sometimes go to the television kan awon so lori agbara idile awon idile kan wa abo osa ni won tabi won ni osa seri osa ni won pe ni orisada awon ni bi ogun bi isango bi gbogbo e won ni won kin se olohun eyan ni won nigba kan se wa ri ikan wa wa ti opolopo mo ni ede ilu mi won ma npe won ni imole awon to mo bi won se te ile bedo awon na npe ni imole awon yen ilu agbole yen tabi le yen ni won ni ko se ti general seri awon emi kan foreign angel to wa ni Genesis chapter 6 àwọn ni wọn pè wá síbẹ̀ ẹ wà rí ìdílé mi ṣẹ́rí mọ̀lẹ́ lé wọn òròmọdìyẹ mẹ́fà ló ń jẹ lọ́dún ẹni kó rọrùn wọn wá máa lọ fún wọn lóòròmọdìyẹ mẹ́fà yẹn jẹ lọ́dọọdún ìmí ìwà àgbò ló ń gbà lọ́dọọdún wọn wá máa fún lágbo yẹn lọ́dọọdún ṣẹwádìí ibi tí ẹrù ti bà mí tí mo fẹ́ kó o ti gbàdúrà rí o gbogbo yẹn lọ múra lọ́la o a ní agbára ní olúwo torí ìjì yìí gbọ́dọ̀ dákẹ́ pátápátá ni sá ẹ wá wo àṣírí yìí o ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀lẹ̀ yẹn nígbà míì bí nǹkan ìjagun ni wọ́n ẹ rí ẹlòmíì ó lè jẹ́ aṣọ eégún lásán ẹnìkan náà jẹ́ eégún lásán eégún pọ̀ aṣọ eégún mi wà tó jẹ́ wípé wọ́n ti bàbá yẹn gbà tó fẹ́ máa lo aṣọ tó ń pè láṣọ eégún yẹn aṣọ ogun ni tó ń wọ̀ lọ sí ojú ogun àgọ̀ tó kàn fi ń bojú ẹ̀ ló fi yí padà náà wọ́n wá máa gbé jáde wọ́n máa ní tó bá ti tẹ̀lé wa lọ́wọ́ táwọn bá ti ṣẹ́gun o báyìí báyìí ni kò ṣẹlẹ̀ wọ́n wàá ṣe àdéhùn ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n wàá sọ pé àti irú ọmọ ọmọ àmọ́ àwọn wọ́n ti gbé ẹ̀ sábẹ́ májẹ̀mú bíi jígbàwé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn májẹ̀mú tán fi ayé rẹ̀ dá tí ò tí ìran mẹ́wàá sẹ́yìn náà ó wá ń ṣiṣẹ́ báyìí ohun tán ni wọ́n máa fún ìmọ̀lẹ̀ yẹn ṣó ti fún o fun ah adura si ni o mo gba
6: yesu mi o
5: woli ni o ni bo ba tun jaja lo bi woli ko kan ni seju kan ko yeyin pada ni ko si already ati ati gbadua imo le le yin sin bere eto e abajo ti sese daru
6: be ni o
5: abajo ti ajo se daru abajo ti ogo se daru abajo to logo omodo logogoro tori pe awon imo le yen ni bo se nlo mu yan
6: ni o baba
5: e gbo tan ni egugun eniyan oh my god emi so ni ede mi mi o mo boya yoba mi yen ye won ni awon kan ninu omo wa le gugun a ma gbe ki se gbogbo awon olosa tabi awon onimo le ni egun mangun o ma select ni
6: be ni sir
5: now be na ni ti won ba fe ja won ma select eni ton fe baja opolopo yin lo je bi pe imo le le yin lo n ba yin ya abajo ti jinja lo tun ti jinja lo si te wa nwa sotun te wa nwa sosi ko si bi ti e de ri si be adua o gba
6: kabiyesi o
5: imo le mi igbese lo ti saye lo ha wa ma je gbese bi won wa logun idile lo nja bi ara si kagbara idile lo nja lo
6: nda laamu
5: to ye yin bo ma bayi ni mo wi

0: fin wa ori aketa ese ikerin di logun ni Revelation chapter 3 verse 16 e wa gbogbo eniyan eh o je gbo on ti emi so fun ijo eleyi ki se pe boya mo lu ogun ori o emi mi makan dede ni ki soro ile ni tori pe awon kan ti ha awon kan ti ha sinu ogun iji ti je lomi de bi pe ko lowo lowo mo tele o ka owo gidi
1: beni
0: o iji ti je lomi to je pe ko ni ise mo tele o de ni ise gidi iji ti je lomi ko loko mo be o de loko gidi tele iji ti je lomi ko ni yawo mo o de ni yawo lalubarika ti iji ti je lomi ko royun se mo iba kan lo de loyun to nse sere mo je loyin e lo nse nitori pe gbogbo e nlo bo se fe iji ti je lomi oh my god lati loyin bo won ti ran wale elomi ti levisa ko bo amo nitori pe iji kan je lati ale le ewa mi o mo ka yadaka e me woni kan ni gbadu afen kan iji yen da keje
2: amen
0: in the mighty name of Jesus e wa gbo eleyi eh o je listen o ma ni agbara lola oluwo to wa lona to geti egbeda nilu ibadan lo nbo abe bridge woro na tin wo ko oluwo to ba ti do oluwo jo sogo ke soke ko ni atamata se lo nlo seri to ba wa lola eyi kan wa ti ami ti wa lara yin ma ni kan lo bo mi ile anu gudu agbara yin fun e ko ti ewe ko yo wo ko wo kuro listen to me awon kan wa ban bade ti odun kan we ogun won o le se iwe joanu ori kesan nigba ton so nipa afoju yen tawon me yin bere nipa e ije mo kilo sele Jesus gan so ni chapter 4 o le mi ni imole aye o wa so wi pe okuku de tante ni keni o le sise ki a lo bu iyepe nile o tuto si o fi le loju ma lo sulu amu ko lo we e wo bi awon kan wa mo gbodo we ki owo ko fi aye won sile o ni fi ewe isopu we mi emi yo si mo we mi emi o fujo egbowu lo o ni wa mu mi gbu ayo ati nu didun ki awon egigun ti wo ti run kan le ma yo sorry sir ti ki kan ko le work fun yin e tete de lola that's ani kawi eni keni ko ma ko ja ago bi mejo to fi ma de laaro la ago mesan gan ni ma gba program program o la yin is going to be pure prophetic ha kan fe won na bayo ni lolorun ba se eniye o gbo iwe fi won lo tin soro ori eketa ese ikepa o ni eni to ba ni eti ki o gbo on ti emi so fun awon ijo eyin ijo eyin te ngo mi mo n ba yin so to oro aran mi sin yin ni oruko mi ni woli ajulo ya tamata si bi ye re ba si oluwo lo nbo o lona to ge tegbeda iyen ni lu ibadan ola friday ni gbogbo en te wa ni sango tata ba ngbo mi eh gbogbo en te ba wa ni lagos state ba ngbo mi sango ota ni ke ma lo lojo monday o eh sango ota ni ke ma lo e wo mi o raye wa ni ose yi eh mi o raye wa lose yi ni sango ota ni tiritiri bus stop eh ni egbe ile epo matrix in fact petes kan lo lawon laarin petes ti igu eye clinic wa yen ohun lo pin matrix at his glory hall to pin niya in fact his glory hall yen opposite opposite yk college gegegegen wa ti won jo face ara won ni odi keji sira won ṣugbọn ibi egbe le ko matrix filling station yen ibe lo wa wa leri to ba wa in the name of Jesus ojo monday ni wa ti debe bi o wa go bi mejo ago mesan gan le mi gan ma gba program la gba oba to da ya bo se npe ba ma kede o olorun ma kede ogun eyin ti e ba wa ni shagam ibadan le ma wa mo ti so fi pe o di on the 4 lusun to nbo kin to wa a de le raye ise imo afi won to ba le wa badan ni ola ni o ta ba gbe eleyi ise gbe en te wa ni abekuta agbon yin yen na ni a ma lo mo so fi mu ni pe to ba di ose to nbo iyen ni ojo tuesday e ma bo ni lafen wa ili shabio to wa legbe leja yesu e wo mi o so re against olosha
1: rara o
0: mi so re against elesin kankan e ma se mi gbo mo so ro nipa iwo ati emi idi re o ni ti wo ba dimu oni ko dimu sisi ibi ti mo lo re won ti fe damajamu di osha o si nbe won mu ese ribo mi church o tu se dede o ri bayin sari pe ogun ni
1: ogun
0: jo eh elomi won ti fi je olori osha ko sha nkankan won fe elomi je deaconess ko di nkankan won fe elomi je pastor ko pa nkankan elomi won pe ni woli ko ti e wo anything o wa so bi pe nkan si o awon mo to wa bi nkan wa be si mura lola oluwo to wa lona to ge te mere labo ogun ni bori wa e wo awon kan ni won fe gbo eri e je ka won kan so eri
3: oruko mi ni adileye oladimeji lati ilu ibadan
4: ibadan le ti wa
3: beni mo dupe lowo olorun baba mo dupe lowo olorun omo mo dupe lowo olorun atamata si ni osu ti o koja lo ni on the 10 ni o debiri egbon mi lo ni ki wa lati abuja won gbo program yen lati abuja ati won mi wa na ni ibadan sugbon mo dupe lowo olorun pe ti mani ki ma so irin ajo aye mi lati oni ani kuro mi sugbon mo dupe lowo olorun pe gbogbo ojo to ti pe olorun se ninu aye mi ni osu to koja lo nigbati mo n lo gan ni osu to koja yen ayawo moto ta ko ka to ku mi ṣùgbọ́n fún orin tó lọ́ọ́ ṣe inú ayé mi ogun ọjọ́ tó ti pẹ́ yẹn èmi èmi gá tún ìbáyìí ti àwọn èèyàn alátàbùjá táwọn àbí lónìí.
1: bẹ́ẹ̀ ni wọ́n tún wọ́ látàbùjá. ogun rẹ̀ ṣẹ́ lẹ́sìn.
0: Bí Ọlọ́run àtàmátà sì ṣe máa ń ṣe.
1: Ìgbọ́lẹ̀ láti wá.
2: Láti tàbálẹ̀.
1: Ìtàbálẹ̀ olùkóde.
2: Bẹ́ẹ̀ni sà. Ọjọ́ tí wọ́n kọ́ débí bá inú rédíò mo ti gbọ́ wọn. Wọ́n ní pé bẹ́ẹ̀ bá débí. Wọ́n èèyàn kan ní ó sọ̀rọ̀ lóòótọ́ dẹ̀ ni. Kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ ṣùgbọ́n má ṣe sọ pé ẹ ojú fífọ́ ẹ̀gbẹ́ ẹsẹ̀ òwúrẹ́ ni wọ́n lọ. Mo ní ojú mọ́ fọ́ǹdìlé wa náà ni tẹ́lẹ̀. Ọlọ́run ló kù tí ó gbà mí báyìí. Ṣálọ wọn ni kí n rò róró omi mura mo kó lọ ìmọ̀ mo rí ìyanu ọlọ́run nǹkan kò mú mi má báyìí mọ́.
1: tẹ́lẹ̀ kan kó lẹ́sìn.
2: tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ojú yẹn yúnyún ni.
1: ṣé ẹ ti sọ fún mi tẹ́lẹ̀ kan ojú yẹn
2: yúnyún
1: ni. Nígbà ọba lọ sọ́dọ̀ wòlíì tó ṣe ń san tọ́ ọba wá.
0: lórúkọ jésù o máa lẹ́rìí. gbogbo ìwọ tí ọlọ́run ti gbẹ bóyá o gbọ́ púrógírámù yóò ṣe wò mí sàn máa sàn. o lẹ́rìí o ò tí ì sọ ogún kan nìyẹn o. kì í jẹ́ kéèyàn kí àdúrà èèyàn gbà ó sì máa ń fa ìjì nígbà míì ìjì ayé ò ní jà wá mọ́. so máa padà fẹ́ nọ́mbà kan kàn fi sẹ́ǹdì ẹ̀rí rẹ̀ àmọ́ ká tó ṣe ẹjẹ́ ká lọ ṣe wò mí sàn máa sàn. ọlọ́run àtàmátà ti ṣe é ṣe máa fi ọwọ́ gbàbí tó ń lu ẹ̀ máa fọwọ́ gbàbí tó ń lu ẹ̀ báyìí a máa pọ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan a ní ọlọ́run àtàmátà sí wò mí sàn máa sàn gbà mí là máa là. ọ̀rọ̀ àti àṣẹjáde ní orúkọ jésù fi ṣètì nasarẹ́tì nínú àìsàn tí ọ̀tá fi gbọ́mọ́lẹ̀ yìí ó yá gbà ètò sílẹ̀ gbà ètò sílẹ̀ gbà ètò sílẹ̀ gbà ètò sílẹ̀ gbà ètò sílẹ̀ gbà ìwòsàn gbà ìwòsàn gbà ìwòsàn gbà ìwòsàn bí bẹ́ẹ̀ lè sọ pé nípa ìní àlàáfíà tó bẹ̀rẹ̀ ó ní àbúrò aláàdá tó bá jẹ́bẹ̀ nínú ẹ̀sìn dábì ìjọ yìí àìsàn Oya gbẹ́ ìwòsàn bẹ́ẹ̀ máa nìbọn tó bá ti nígbàgbọ́ lórúkọ jésù ó yẹ gbẹ́ ìwòsàn gbẹ́ ìtúsílẹ̀ àṣẹ tí mo bẹ̀ jésù olúwa. ní kí á ìyanu kò débà ní ẹ̀. èèyàn méjì àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ́rọ̀ ẹ̀rú bọ́ lẹ́nu mo ní ilẹ̀kùn owó lẹ́nu. gbogbo ẹni tó máa san májẹ̀mú tó máa san orí ẹ̀jẹ̀ tó máa san orí májẹ̀mú ṣoṣo àti èdìdí rẹ̀ yẹn ìyanu máa dé báyìí lọ. in the name of Jesus. bó a kan nàmbà náà lẹ́kan sí UBA 10-2-4-34-77-50-80 orúkọ tó máa rí níbẹ̀ Christ àtìlẹ́rì àtàmátà sí 10-2-4-24-77-50-80 àká nọmbà náà nìyẹn bó o ṣe ń dá síbẹ̀ ọ̀nà ṣíṣọ́ ogun rẹ̀ ṣe orọ́ náà. Lọ́kì má bàa gbàgbé jẹ́ kí n rẹ létí lẹ́ẹ̀kan sí. gbogbo ọgbọ́n tó bá máa dá ọ̀la olúwo ló ń bọ̀ olúwo lọ́nà tó gètì ẹgbẹ́dá ìyẹn nílùú Ìbàdàn. Ìbàdàn yìí ni o. ó máa ní agbára jù ó máa ní agbára jù bọ́lá ń ṣe bẹ tẹ́mi bẹ. abẹ́ bíríìjì wo road ló ti máa wọkọ̀ olúwo ọkọ̀ tó bá bẹ ṣáà máa sọ pé olúwo junction ló ń lọ. abẹ́ bíríìjì wo road ni kò ti wọ tó bá ti wá jẹ́ olúwo junction kò sọ fún ọlọ́kadà pé àtàmátà sí ló ń lọ. àmọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nípínlẹ̀ ọ̀ṣun ń bọ̀ látọ̀nà ṣogbo ń bọ̀ látọ̀nà gbọ̀ngàn ń bọ̀ látọ̀nà odò ń bọ̀ látẹ̀kìtì àbọ̀ǹdò ọkọ̀ tó bá ti gbé ẹ ṣáà máa sọ pé olúwo junction ló ti fẹ́ bọ́lẹ̀ olúwo junction ló ti wọ́ má wà á jókòó tẹ̀tẹ̀ lọ́la ẹlòmíì ẹ̀dákẹ́ fún ládùú ẹ̀dákẹ́ fún ládùú ẹ̀ wẹ́ tó ìdè wọn fẹ́ já ogun wọn fẹ́ ṣẹ́ olúwa fi ni pé ọrẹ tán máa sọ sí iṣẹ́ yìí lónìí ọrẹ ìdè já nígbà ní olúwa nìkan sàn gbogbo ẹni tó fẹ́ sọ ọrẹ láti support radio program lénìí máa sọ pé ọrẹ ìdè já ìdè burúkú táyé fìdí ọ tó fìdí ó máa já ìjì ìdè ìjì yẹn bó ṣe ń support rẹ ìdè yẹn já ìjì burúkú tó dá ọdúró yẹn tó fi ogun dìẹ mọ ní ogun yẹn bó ṣe ń dọrọ ìdè yẹn já wàá bọ́ lọ́wọ́ ogun má wà á dẹ̀já lénìí máa fún ẹ ní àká nọmbà mi àká nọmbà tó bá ti ṣe yẹn ẹ̀yin fi márùn-ún àkọ́kọ́ sí méje tí ẹ bá kọ́kọ́ lè fi ọrẹ tó jọjú tẹ́ lè fi support ẹ kàn pé ẹ̀yin náà ti fi dá sí nìyẹn ẹ kàn pé kí sáré gbàdúrà fẹ́ mẹ́fà bí méjì kan náà kí ni account number náà UBA
4: UBA
0: UBA
4: UBA
0: 10 10 2 4 24 77 77 50 80 80 gbọ́lẹ̀ kan sí UBA
4: UBA
0: 10 2 4 24 77 77 50 80 80 ogun ayé òní jà wá orúkọ tó máa rí bẹ́ẹ̀ Christ artillery àtàmátà sí
4: bẹ́ẹ̀ ni o
0: gbọ́ ọba ti dá sílé ni ìjì rẹ̀ já o ìjì tí mò ń sọ yẹn ó dẹ̀ panu
5: mọ́
0: in the name of Jesus
5: amen
0: ṣé gbogbo tó kà máa lélẹ̀ ayé
4: asánmọ̀
0: ni o àǹfààní kí ló jẹ́ fi hàn kó jèrè ayé kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ gba jésù lolúwa tó lùbálà
4: èkó
0: bá ọdá sọ̀rọ̀ rẹ ó dẹ̀ máa dá sí in the name of Jesus lọ prepare olúwo ló ń bọ̀ olúwo ló ń bọ̀ lọ́la olúwo tó wà lọ́nà tó gẹ̀ẹ́tẹ̀ ẹgbẹ́dá mo ti sọ olúwo ló ń bọ̀ bọ́bá wà lẹ́rìn èèyàn bíi márùn sí méje àkọ́kọ́ yẹn máa kàn gbàdúrà fún ẹ máa sọ ìdí ogun rẹ ibologun rẹ gbà wá kí ni ìgbésẹ̀ tó máa gbé èmi máa ń sọ pé tọ́ba dọ́dọ̀ wòlíì ìwọ kọ ló sọ pé bá wá ẹ̀mí mímọ́ ló máa gbẹnu mi tó àṣírí ogun tó ló máa ń wò nígbà tó bá lọ dọ́dọ̀ wòlíì tó ṣe wá kó gba àlàyé ara ẹ tó sọ ṣó wá lọ́dọ̀ wòlíì nìyẹn wòlíì ni ó sọ pé ogun báyìí ló ń jẹ́ ìgbésẹ̀ báyìí ni kò lọ gbé ẹ bí àwọn tó ti wá mi ò ní bí ẹ kí ló bá wá mo dẹ̀ gbàdúrà ogun ò ní jẹ́
5: ẹ
0: ẹyin márùn sí méje àkọ́kọ́ yẹn dà tí ẹ fi ọrẹ support ẹ jẹ́ kí gbàdúrà fún yín kí n sọ ohun tó ń ṣe yín ibologun yẹn gbà wá kí ni ìgbésẹ̀ tẹ máa gbé ó kẹ ẹlòmíì ò tí kò account number bí gbọ́ account number náà báyìí UBA
4: UBA
0: UBA 10 2 4 24 77 77 50 80 80 gbọ́lẹ̀ kan sí UBA 10 2 4 24 77 77 50 80 80 bó ṣe dá sí ogun ayé rẹ tán ìdìyàn já in the name of Jesus ẹ jẹ́ ń fún àwọn bíi márùn sí mẹ́fà sí méje láǹfààní àti pèmí ó yá kọ nọ́mbà náà sílẹ̀ 070 070 35 35 2 3 23 14 17 bọ́lẹ̀ kan sí 070 070 35 2 3 23 14 17 ìyàn bíi márùn sí méje tó bá kọ́kọ́ pè mí máa gbàdúrà fún ẹ máa sọ bí tó gúnlẹ̀ ti wá àti ìgbésẹ̀ tó máa gbé ogun ayé òní já wa àórí àánú
5: bá
0: ìyanu máa ṣe olúwo tó wà lọ́nà tó gẹ̀ẹ́tẹ̀ ẹgbẹ́dá ló ń bọ̀ lọ́la má gbàgbé àgbọn tí mo ní kò mú dání ogun rẹ̀ máa ṣe òróró yẹn ó máa wà nílẹ̀ fún ẹ àti ọṣẹ yẹn gbogbo ọtún bá nídìí lọ́lọ́run ṣe bẹ́tẹ́ mìíràn ẹ̀rí ló máa já sí jésù lolúwa.
6: Lọ́wọ́ ogun wòlíì kan bẹ nílùú Ìbàdàn. Ṣé Ọlọ́run lò fún ìtúsílẹ̀ tí ọ̀nà àbáyọkú ọ̀lọ́wọ́ ogun? Gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ òwúrọ̀ 8 AM láwọn èèyàn máa ń kọ́ra jọ̀pọ̀ láti gbàdúrà lábẹ́ pé yìí lẹ́yìn àdúrà. Láyé wọ́n náà wọ́n kánsẹ́lì máa ń wà látìrí wòlíì. O nílò láti sọ̀rọ̀. Ọgbà tó o bá ti ń kúnlẹ̀. Lẹ́mí Ọlọ́run wọn máa tú àṣírí ogun ọjọ́ pípọ̀ pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀. Àwọn tá a rán wòlíì sí Friday ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni ìgbésẹ̀ mú lọ́rùn dúdú. Akunrin àti obìnrin tó ti dín òfò mọ́rin. Ẹ̀yin tó wojú Ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn tí àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni fẹ́rẹ̀ rẹ̀ àjò lọ ìlú òyìnbó. Olúwo ẹgbẹ́ dání kẹ́ ẹ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago mẹ́jọ òwúrọ̀ 8 AM. Wòlíì obìnrin G.O. àti wòlíì ọkùnrin I.O. Ajé lórí atamátàsé. Bíjẹ́ ṣùgbẹ́ kalẹ̀ ń bá ọ. BCS atamátàsé ibùdó agbára àánú tó ń bẹ lórí wọn bá dọ̀. Friday ọ̀sẹ̀ yìí àṣírí ogun ayé rẹ̀ máa tú ọ̀nà àbáyọ máa ń là.
7: Lagilu FM 96.7.

ẹkú ojúmọ́ o ìròyìn àfẹ́mọ́jú ní oúnjẹ sí ẹ̀tì ìgbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 FM òkè gajòkè tààtàkàn mọ́lẹ̀ sínú ilé funfun baláwo ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn adékúnlé yusuf lóníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tinubu náà ló ti rọ ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí láti ṣe àgbéyẹ̀wò àti ìbuwọ́lu àbákan eléyìí tó tari síwájú wọn láti mú àyípadà dé bá ascom láti sọ di ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ nípa ìjọba. orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ló ti di mímọ̀ lágbàáyé látara níní ìwòsàn àti ìgbéléwọ̀n eléyìí tó dára. ààrẹ donald trump ló ti fi fọ́nrán ọgbà ẹ̀wọ̀n el salvador sórí ìkànnì x tó sì ń jẹ́ kó di mímọ̀ pé ibẹ̀ náà ló mú mọ̀ràn àwọn apànìyàn lọ. ikọ̀ ti kwara united náà ti fi orúkọ àwọn agbábọ́ọ̀lù síta tí wọ́n láǹfààní láti mọ jìjà jù láti mọ agbábọ́ọ̀lù eléyìí tó ṣe dáadáa jùlọ ní oṣù kẹsàn-án. ní báyìí gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu náà ló ti rọ ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí láti ṣe àgbéyẹ̀wò àbákan eléyìí tó ń pè fún ṣíṣe àyípadà sí ascom láti sọ di iléèwé tí wọ́n máa kọ́ nípa ètò ìṣèjọba gẹ́gẹ́ bó ti ń jẹ́ kó di mímọ̀ wípé àbá ọ̀hún eléyìí tá a mọ̀ sí àbá 2026 níbi tó ti ń pè fún àgbéyẹ̀wò tòótọ́ yóò níwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí. níbẹ̀ ni ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ti kọ̀wé sí ilé ìgbìmọ̀ asòfin àgbà yìí tó sì ti ń pè fún ṣíṣe àyípadà sí ascom láti sọ di ilé ẹ̀kọ́ tí wọ́n ti mọ̀ kọ́ nípa ìṣèjọba. ìwé eléyìí tí ààrẹ kọ òun náà ti ń ṣe ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí gọ́sùn àpábíò kà síwájú ìgbìmọ̀ ilé yóò ní ọjọ́rùú wednesday níbi tí wọ́n ti ń ṣàlàyé rẹ̀ pé ààrẹ ló ti pè fún ṣíṣe àyípadà ilé ẹ̀kọ́ ọ̀hún láti sọ di ilé ẹ̀kọ́ tí wọ́n ti mọ̀ kọ́ nípa ètò ìṣèjọba. gẹ́gẹ́ bá ti ṣàlàyé ẹ̀ wípé bẹ́ẹ̀ bá fi lè ṣe àyípadà rẹ̀ òun náà ni ó ran orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́ pàápàá jùlọ láti mọ bí a ti ń ṣàmúlò ìlànà àtẹ̀lé ìjọba tí ó sì mọ wúlò fún orílẹ̀-èdè wa nàìjíríà. bákan náà gẹ́gẹ́ bí a ti ń ṣe ipò adarí eléyìí tó dáńtọ́ náà làwọn èèyàn máa láǹfààní láti mọ kọ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún. bákan náà ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tó ní ṣe pẹ̀lú ìgbìmọ̀ aláṣẹ òun náà ni ó tún mọ yé ni yékéyéké bí àyípadà bá fi lè bá ascom tó sì di ilé ẹ̀kọ́ ìṣèjọba. orílẹ̀-èdè wa nàìjíríà náà ló tún ti hàn ní àgbáyé tó sì ti di mímọ̀ báyìí látara níní òṣùwọ̀n tó dára àti ìgbéléwọ̀n eléyìí tó ga yàtọ̀. eléyìí ló jẹ jáde nínú ìwé kan eléyìí tí wọ́n buwọ́ lù láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà yanyan fún àjọ tó mójútó ìgbéléwọ̀n tó dára ìyẹn standard organization of nigeria dókítà ifeanyi chukwunaso okeke gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé lásìkò eléyìí ti ń ṣe àjọ̀dún ọdún kẹta lọ́fíìsì níbẹ̀ náà ti ń jẹ́ kó dìmọ̀ káwọn ti buwọ́ lù ú tó sì jẹ́ kó orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ló ti di mímọ̀ kárí ayé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè eléyìí tó perégedé tó sì fi gbọ̀rọ̀ jẹ́ ká gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ní ìgbéléwọ̀n àti òṣùwọ̀n tó dára jùlọ. nínú àtẹ̀jáde eléyìí tán fìlédè látọ̀dọ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà lẹ́ka tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ilé iṣẹ́ ìyún arábìnrin ethan talatu ní ọjọ́rùú wednesday òun náà ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé níbi ìpàdé kan eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀nrú ẹ̀ tó wáyé níbi tí wọ́n ti ń ṣe àgbéyẹ̀wò lórí tó dálé lórí ìgbéléwọ̀n àti òṣùwọ̀n níbẹ̀ náà ti ṣàlàyé pé orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ló ti gbé igba orókè tó sì ti fakọyọ tó sì ti di mímọ̀ wípé orílẹ̀-èdè yìí òun náà ló ti ṣe bẹ́ẹ̀ gòkè àgbà lẹ́ka tó ní ṣe pẹ̀lú ìgbéléwọ̀n àti òṣùwọ̀n eléyìí tó dára jù. ẹni tí ń ṣe alága àjọ olómìnira tí ń ṣe kò kárí ètò ìdìbò orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n joas amúpìtàn san òun náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé kí wọ́n má rọ̀gbọ̀kú lé n tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ti ai gẹ́gẹ́ bí èyí tí ó sọ ẹni tí ó jáwé olúborí níbi ètò ìdìbò tí ó wáyé bóbá di ọdún 2027 amúpìtàn ẹni tó jẹ́ kí eléyìí kó wáyé ní ọjọ́rùú wednesday lásìkò ìgbà tí wọ́n ṣe ìpàdé kan lórí tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ti ai
28 ìṣèjọba ààrẹ ní ilé ìtamọ̀ sí AI Intelligence and Democratic Forum 2026 tó wáyé ní olúlẹ́wà ìlú Abuja. Jọ́sí pé àkọ́rí ìpàdé ọ̀hún ní dídáàbòbò ètò ìdìbò gbogbogbò tí ó wáyé bóbáde ọdún 2027 látara lílo agbára ti AI. Gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé AI kò ní iṣẹ́ kankan eléyìí tó lè dá ṣe, tó sì jẹ́ pé ẹni tí ó jáwé olúborí òun náà ló rọ̀gbọ̀ kulé ìbò tí àwọn olùdìbò yóò dì ní tìbútòrò orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí alága òun ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé lóòótọ́ ìmọ̀ ìjìnlẹ̀ ti AI òun náà ló lágbára púpọ̀, tó sì ní iṣẹ́ tí ó ṣe pàápàá jùlọ lẹ́kan tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò lórílẹ̀-èdè yìí. Àmọ́ ṣá kìí kàn sí nǹkan téèyàn lè rọ̀gbọ̀ kulé pé òun náà ni ó ṣe gbogbo iṣẹ́. Gẹ́gẹ́ bó ti ṣàfikún rẹ̀ wípé tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò òun náà ló dá lé lórí ìbò tí àwọn olùdìbò yóò dì, ló sì ṣàlàyé pé tí àwọn olùdìbò bá dì òun náà ni ìmọ̀ ìjìnlẹ̀ ti AI yóò ṣiṣẹ́ lórí tí yóò sì ṣe àgbéjáde rẹ̀. Ní báyìí láti ilẹ̀ òkèrè, ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump náà ló ti ṣàfihàn fọ́nrán kan eléyìí tó ń fi hàn àwọn èèyàn lórí ìkànnì ayélujára rẹ̀. Gẹ́gẹ́ bó ti fọ́nrán ọ̀hún síta, tí fọ́nrán ọ̀hún sì dá lórí ọgbà ẹ̀wọ̀n El Salvador tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ètò ìṣèjọba ààrẹ Donald Trump òun náà ni òní tẹ́tì nínú mímọ rán àwọn èèyàn lọ sí ọgbà ẹ̀wọ̀n ọ̀hún. Gẹ́gẹ́ bí Trump ti jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán tó fi sórí X ẹ̀ ìyẹn ní ọjọ́rú Wednesday, níbi tó ti ń ṣàpèjúwe rẹ̀ pé ọgbà ẹ̀wọ̀n tó ń fi léde yìí òun náà níbi táwọn mọ rán àwọn ọ̀daràn lọ. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé ọgbà ẹ̀wọ̀n ọ̀hún òun náà níbi tí wọ́n ń kó àwọn agbésùnmọ̀mí alágbára àti àwọn ọ̀daràn gidi gan, eléyìí tó yan tó tí àwọn tó jẹ́ pé àwọn ọ̀daràn eléyìí tí wọ́n ti mú ìyẹn ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ọgbà ẹ̀wọ̀n ọ̀hún òun náà ló gbà tó àwọn ẹlẹ́wọ̀n tó lọ bí 1,100 níye. Bákan náà ló ṣàfihàn àpèjúwe rẹ̀ wípé ọgbà ẹ̀wọ̀n òun náà ló ti fi ara hàn sí àgbáyé látara àwọn òfin alágbára àti ìjìyà eléyìí ti ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n náà. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé yàrá kólóbó kan nínú ọgbà ẹ̀wọ̀n ọ̀hún òun náà ni yóò mọ gbà tó èèyàn tó tó bí 75 tàbí 80 gangan. Gẹ́gẹ́ bí Donald Trump ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ètò ìṣèjọba ọ̀hún òun náà ni òní rẹpẹtì tí ó sì tún máa tẹ̀síwájú láti mọ dá àwọn èèyàn padà kúrò ní orílẹ̀-èdè ọ̀hún, tó sì jẹ́ pé àwọn tí wọ́n bá jẹ́ ọ̀daràn ọ̀ràn nínú àwọn èèyàn ọ̀hún làwọn mọ dá padà lọ sí inú ọgbà ẹ̀wọ̀n El Salvador látara bó ti jẹ́ pé àdéhùn tó ń ti ọ̀rọ̀ àjọsọ ti wà láàrin ààrẹ Donald Trump tó ń ti ètò ìṣèjọba orílẹ̀-èdè náà. Ní báyìí lẹ́ka ti eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti Kwara United náà ti kéde orúkọ Aliu Ferinyaro tó ń ti Gidado Toyib Abdulsalam Philip Oso gẹ́gẹ́ bí àwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n jọ mọ́ jìjàdù láti mọ agbábọ́ọ̀lù tí ó gba àmì ẹ̀yẹ tó pelegede jù ìyẹn nínú oṣù kẹsàn-án. Gẹ́gẹ́ bí ti jẹ́ kó dùnmọ̀ porúkọ àwọn èèyàn náà láti fi léde lórí ìkànnì ayélujára wọn tí wọ́n sì ń rọ gbogbo àwọn olólùfẹ́ àwọn agbábọ́ọ̀lù náà láti lọ rèé mọ́ dìbò fún agbábọ́ọ̀lù eléyìí tó bá yanrantí lórí ìkànnì ayélujára wọn. Gẹ́gẹ́ bó ti ń jẹ́ kó dìí mọ̀ wípé ikọ̀ ọ̀hún eléyìí ká mọ̀ sí ikọ̀ ti Kwara United òun náà ni ó wà mọ́ kéde agbábọ́ọ̀lù náà wọn tán ti fọkọ̀ mọ́ léde yìí tó bá perégedé jù tí ìbò rẹ̀ sì gbéléwọ̀n jù kó tó di ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́yìn tí wọ́n mọ gbá nílé wọn níbi tí wọ́n ti mọ wákò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Abia Warriors. Gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé àmì ẹ̀yẹ ọ̀hún òun náà ni ó mọ jẹ́ àmì ẹ̀yẹ àkọ́kọ́ ti ikọ̀ náà tí ó mọ fún agbábọ́ọ̀lù wọn ní sáà tá a wà yìí. Ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United eléyìí tí ìnagijẹ wọn tó ń jẹ́ Harmony Boys òun náà ná wà ní ìpele kejìlá lórí àkàbà tábìlì ìyẹn ní orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn tí wọ́n ti ní àmì mẹ́wàá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tán kópa nínú rẹ̀. Èyí ló pín ìròyìn àfẹ́mọ́jú wa fún tí ó rọ̀ tó ní àmọ́ kó tó di pé ìmọ̀ lọ́jẹ́ mú àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn àfẹ́mọ́júmọ́ tó rẹ̀ mo ti ń jẹ́ kó dúnmọ̀ pé ààrẹ Tinubu òun náà ló ti rọ ilé ìgbìmọ̀ aṣòfin láti buwọ́ lu àbá kan eléyìí tó ń pè fún ṣíṣe àyípadà sí ASCON láti sọ di ilé ẹ̀kọ́ tí wọ́n ti máa kọ́ nípa ètò ìṣèjọba.
bákan náà mo jẹ́ kó di mọ̀ pé orílẹ̀-èdè wa nàìjíríà náà ló ti fakọyọ tó sì ti hàn gbangbangba lágbàáyé pé ó ní ìgbéléwọ̀n àti òṣùwọ̀n eléyìí tó dára jù. Láti ilẹ̀ òkèèrè mo ti jẹ́ kó di mọ̀ fún pé ààrẹ Donald Trump ló ti fi fọ́nrán kan sórí ìkànnì ayélujára X eléyìí tó fi hàn ọgbà ẹ̀wọ̀n El Salvador níbi tó ti ń ṣàlàyé pé bẹ́ẹ̀ náà lòun ò mọ rán àwọn apànìyàn lọ. Lẹ́ka ti eré ìdárayá mo ti ń jẹ́ kó di mọ̀ pé ikọ̀ ti Kwara United náà ti fi orúkọ àwọn agbábọ́ọ̀lù léde eléyìí tí wọ́n jọ mọ díje láti mọ agbábọ́ọ̀lù eléyìí tí ó gba àmì ẹ̀yẹ tó pelegede jù iyùn fún ti oṣù kẹsàn-án. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn aròyìn wọ̀nyẹn lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelufm.com bákan náà lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì X wa lagelufm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ ti Facebook lagelufm 96.7 Tunde Olawo olóòtú ìròyìn tí ẹ gbọ́ tàyín pẹ̀lú ìkúnlọ́wọ́ ìbùkún olúwa ọlágúnjú Adékúnlé Yusuf ló ti mú ìròyìn wá sí ti ìgbọ̀yìn ẹ kójú mọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ́ ẹ yàn wá láàyò ní ìkànnì ti Lagelu.

lájú ẹ̀ ni orúkọ ètò yìí lóòótọ́ ṣùgbọ́n ọ̀tọ̀ lọ́nà tó máa gbà láàárọ̀ yìí. Mo sùn tí oorun lọ lójú mi dá wáyé. Ẹ jẹ́ kí wọ́n máa béèrè lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ mi, gbogbo olólùfẹ́ ètò yìí.

0: leni ti ewa ti ejo nse ifanfa lori nkan kan tabi nkan keji mo fe fo Olorun be yin just let it go eje ka gbianju ka wa ni alaafia pelu gbogbo eniyan ta le so pe ni jo kira yin mo forever eje ka ronu pe wa da laaro yi tanu kimo tale kimo e stop shibe e siyen leni
1: eje udupe fun
0: ojo wo gan leyin te n gbo mi ninu ile yi le ti lo se ayewo ara yin gbeyin te ti check ifun pa yin ojo wo okay ojo wo gan le te ti decide pe eni laaro eni leni mi kuro ninu ile mo fe sun mo fe simi ojo wo le ti se yin last eje laju yin
1: eje dupe fun mi
0: won ti opolopo eyan mo ni wipe atemi ateyin ani ku bayi ani fojo lojolo sugbon se ki ma ton yin alayo shayo omo ni oko ni aya mi ni en se mi esi wa laye ni tele ran ba tu Olorun gbo won ni sin won pelu yin awon mo yin ma shaye iyawo yin a shaye be loko yin agbele aye
1: aye ta wa yi
0: ẹni pé mo ń ṣe orin lálàáfíbọ̀.
1: Wọ́n bí ọ̀rẹ́ ẹni nínú ayé lọ wà kí ló ní rí.
0: Talẹ̀jọ ní gbólóhùn sọ. Talẹ̀jọ ń fa kankan tẹjọ ń dùn kankan mọ́ra yín lọ́wọ́. Kílẹ̀ṣẹ̀ tí wọ́n gan ṣẹ̀. Torí kí ló sọ pé ó di láíláí pọn gbá. Ká má pàdé mọ́ ẹ fún kíni gan. Stop shibe lare. Ama so po ma yan gba mi o. Ko pe o. Adele lo ma pe ko lo ya o. Esin mi. Nigba to ba ye ke esin mi. E lo se ayewo ara yin ilera ara yin. Opolopo lo ti e belief pe ti eyan ba ti sick eyan le logun iro o e gbo ri e mo ko di gba te ba to sick tabe to ni malaria ke to logun won pe kankan ni supplementary tunudex o ti ma ye tunudex be supplementary emi ni emi ma nlo e kan lojumo ni ẹni ṣe chemist ni èmi ò polówó ogun èmi ṣe pharmacist o ṣùgbọ́n lọ bẹ̀ lọ́wọ́ àwọn tó mọ̀ nípa ètò ìlera supplementary ni wọ́n pè kò dìgbà tẹ́ bá tún sick tẹ́ tẹ́ bá lọ ibiṣẹ́ láàárọ̀ tẹ́ lọ kókò jọjọ kókò orí òru ẹnu òjẹ tẹ́ bá wọlé lálẹ́ ẹ kàn lọ́ra gbé kan lóra ni ẹ̀yẹ lọ sílé ìtajà tó ti ń tó oògùn ẹni big man ni pé ẹ gbọ́ wọ́n lóògùn kan wà supplementary kò dìgbà tí èèyàn bá tún sí kékeré èèyàn tó máa lò bẹ́ẹ̀ ni oògùn yẹn ó máa help immune system èèyàn tí malaria bá máa dé tàbí kankan bá máa ṣe èèyàn àjẹsára a lè pe oògùn yẹn bí abẹ́rẹ́ àjẹára so a lè ran àgọ́ ara wa a lè ran ìlera yẹn lọ́wọ́ nígbà tá àìsàn bá máa dé ìkọ̀ọ̀rọ̀ a máa jù sẹ́nu ma fo mi sin sohun e se ifunpa yin e ye wo e ye sugar level yin e check e ja laju wa o lori oro ipisi aye ara wa e ja laju wa lori oro ilera wa e ja laju wa lori igbesi aye ati semi wa bawo la se n gbele aye yi ta le n baja ta le jo n fa kankan ta le so pe eni kimo ẹ̀yin àtẹ̀yàn nígbóhùn wọn sọ leri leka en taka ori wari wadamo ah ayeta wa ikomo o ayeta wa ikomo o
2: awole ope lope olorun esu fe fi mi se yeye jesu
0: bami abdulkabir jalalulu shalafi alewa
2: dupe dupe foni buwo
0: ba ogo lati son mi mu kiyin mu kiyin eku ojumo eku ojumo eku ojumo mo laju e loruko eto ile oto sugbon ile ti mu mu wa tona to gba laaro yi e ba n gba be e fi so wa lafia yin e ma fi jeun tori ba mi jiko ale lo ma pe o
3: ko ya ma fi se ta
0: ale lo ma ya ko de lo pe e ka yes sir
3: na le bu tre ba mu wa yo la ma fo me o je ki je ti na na je
0: shi
3: ti pe pe ki si ko la ji ko na ki yan so ra ni e da mu se ri ni bi
0: shi e wo bi a fi ko lohun ba mi ju ma re jo ko ma je kemi ti fojo lojo lo Hello. E caro la pabio.
3: E la caro.
0: Yes sir.
3: Big man presenter.
0: Yes sir.
3: Ala ji omo wi aye la bugu.
0: Mm.
3: Ya kan so experience kan fun mi la na pe mo ti ta n wo lo ni oye. Mi da sa da ko ba gbe ku pipi. Mo ni be driver e ku si o tokolo kori gbogbo.
0: Mm.
3: En kan ba gba ru eja ta ba n iru kan ba ja.
0: Mm.
3: Yama kule wini ye
0: Beni
3: Yo agolo surashi wun
0: mm.
3: A beni kanja Beni kanba uja wadaka
0: Hmm
3: Yini ise gigo
0: Hmm
3: Ya
0: Ashi
3: Diyo ni tiwa Raje ma uya ila bubu
0: Tamba le josi ya le kusi mo Mba to oba soro Shi mba to oba soro mwane kato sori Eja wala la fia kwe lubu bweni ya lagbe be wawo It is well.
4: Hello, Ekaro.
0: Ekaro.
4: I'm a Kema Kweto.
0: Yes, sir.
4: Owo ni koko wa kili. Owo lanta la to yu ala fin. Olo wo ni josu yin ko ni rey.
0: Amiyo.
4: Unka luku on la jwe ni. Olo wo ni fai san siwa.
0: Amiyo.
4: Gwan kama logon. Kasi man lo ye ara wa wu. Olo wo ma visore so wa.
0: Ishi.
4: Ugo nko gwa gwa gwa ni fi ko ni yo. O lanta ni mba yin so la to yu ala fin.
0: Ise ni ise ni ise ni emi ise gun je mi yin lo a ni ku bayi itunu dixon lajo se tojo lo button ke buge lo lo tu etu yi onu wa re mi lekun adesina big man presenter loruko mi eje the last caller
5: bigi
0: yes sir
5: e karo kweto
0: e kojumo o
5: age lo ni jona ku sopolo
0: ase o
5: ogbeni yi omo joda ti lati san ile ibadan a ogbon lo gugu fi kon ni ma gbe gori ju ka ma gbe le kogbon ni o je mo ala ro fun wa dai a tun ti mo ni sowo
0: e mo sowo
5: ni ba je fun ya na ko ju ju
0: amiu
5: ko eto
0: eni ti ku re ti ya to ma ku te ni tola a ni ba da wahala dan kan po a fi kan laju wa ka ki sara o shinoma pẹ̀lú ẹni tó wà lẹ́gbẹ̀ ẹ̀ jẹ́ kan tójú ẹ mọ́lẹ̀ jẹ́ kan rí ẹfín ẹlòmí àwọn máa jàjà gbà mo sínú ẹ mi ṣẹgbẹ́ ẹlẹ́nu iṣẹ́ yìí ọba mi lẹ́nu iṣẹ́ yìí ni màá jẹ́ kó mọ̀ màá dẹ́kun dádọ́mọ̀ màá ṣú ẹ ayé ìkọmọ ayé ìkọmọ sà tá lẹ́yìn àwọn tó ní fíìmù tó lórúkọ àwọn ọ̀gá iṣẹ́ àná yẹn dà olúwarẹ̀mí lẹ́kun adésínà big man presenter mo gbé gbogbo ẹnu tọ̀dọ̀ mi lọlé wa mo ní díẹ̀ tó fọmọlúàbí tó bá dínú àbọ̀rẹ̀ tó fọmọlúàbí tó bá dínú ẹ̀ àdúdìdì 08168988951 08168988951 lójú òpótẹ́ ilé fi bá mi sọ̀rọ̀ ìjáde wa lọ sí ibi iṣẹ́ wa láàárọ̀ kò ní mú ibi àti ibi dání o á lọ rí o á dẹ̀bọ̀ rí àpamọ́ fún gbogbo owó àtàjẹ́ rí ọjà fún gbogbo ọlọ́jà àpamọ́ owó fún gbogbo wa pátápátá ilé onílé wa ọ̀nà nínú wa àti inú àti ẹ̀yìn ló ń gbé sọnù bí òṣèbí ọmọ àjọ máa bẹ ni o ọbẹ̀ báyìí ló ń bẹ ṣu thanks so much and God bless you ó dìjọ́ mẹ́jọ.

àwọn ọ̀tá rẹ̀ máa dààmú. Gbogbo ẹni tí ń wọ ọkàn rẹ̀ ojú máa tì wọ́n. Wọ́n dẹ̀ máa dààmú. Ìrànlọ́wọ́ láyé wa nílò. Matthew, ìgbà tí Jésù kọ́kọ́ dé ayé, kí ló kọ́kọ́ wá? Èèyàn méjìlá tí ó máa ràn lọ́wọ́. Ìwọ Philip, ìwọ Andrew, ìwọ Peter, ìwọ James, ó yẹ tẹ̀lé mi.

0: ilẹ̀ kún aṣífún àánú sọ ti ẹ̀ Matthew lẹ́yìn tẹ́yìn bá ti di àtúnbí testimony lókàn o máa ní testimony wọ́n wá wo Psalm 18 verse 6 o máa gbọ́n tó sọ mbẹ́ o ta ni
1: nínú iṣẹ́ mi èmi
0: kéko olúwa mo sunkún fún
1: gbogbo
0: mi
1: láti inú
0: tẹ́ḿpìlì ẹ̀ wá ẹkún mi ẹkún rẹ̀ máa wá síwájú rẹ̀ ìwọ́n tó máa lọ sunkún wájú àwọn èèyàn sunkún wájú èèyàn kílọ̀ kéèyàn ọlọ́ọ̀ ni kò lọ bá kò sunkún wájú ẹ̀ ìrànlọ́wọ́ dìde fún ọ. Ìrànlọ́wọ́ dìde fún ọ dìde fún ọ ẹ wo ọ̀rọ̀ tí Dáfídì wá sọ ní Psalm 54 ẹ wo ní verse 4 èèyàn mélòó ló lè sọ ọ̀rọ̀ yẹn jáde ọ̀rọ̀ tó sọ ní Psalm 54 ní verse 4
1: kí ló
0: sọ
1: nbẹ
0: kíyèsí
1: ọlọ́run
0: ló lùrànlọ́wọ́
1: mi
0: ọlọ́run ló lùrànlọ́wọ́ mi Matthew gbọ́n tó sọ ta ló pé ta ló lùrànlọ́wọ́ tiẹ ẹskísà ẹ bọ́ra ló lùrànlọ́wọ́ ẹlòmíì òkùnkùn ẹ bọ oríta ń ló lùrànlọ́wọ́ ẹlòmíì agbọn ló lùrànlọ́wọ́ ẹlòmíì pọ̀ Dáfídì ni rárá o ní tèmi o ọlọ́run ni olùrànlọ́wọ́ mi ó máa ràn ọ́ lọ́wọ́ ó máa ràn ọ́ lọ́wọ́ bí pàdé yẹn ṣe ń lọ bí o ṣe ń lọ má jẹ̀mú ìrànlọ́wọ́ o máa ríranlọ́wọ́ gbà ìwọ náà gbìyànjú sọ lórí òkè inú mọ wọ ní apatẹrẹ tí ẹ tẹsẹ níbẹ ibì kan bẹ tá à ń pè ní yàrá àwọn áńgẹlì ìwọ náà wọbẹ yàrá àwọn áńgẹlì kò lọ bẹ lọhùn níbẹ ibì kan bẹ tá à ń pè ní àpáta mẹta lọ síbi àpáta mẹta yẹn lọ bẹ lọhùn omi àkọ́bí di october kan tó sìn ṣùgbọ́n omi àánú gbogbo gbà ni wọ́n sì yẹn lẹ̀ bú ó dẹ̀rí ti ẹ̀ ṣe ọ̀run àánú sí fún gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí ń bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá ire kan o fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìta ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín bí ọwọ́ lé àyà mo gbàdúrà o lórúkọ olúwa ó ríranlọ́wọ́ ìrànlọ́wọ́ tó fi dókè gbà á àánú tó fi dókè gbà á gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ ìpè yìí ẹ ríranlọ́wọ́ gbà gbogbo ẹ̀yin aláàánú pè yìí ẹ ríranlọ́wọ́ gbà mọ́mí wọn ní dá ọdún dádì wọn ní dá ọdún iná rí òní kú ogó rí òní wọlé iná rí òní kú ìràwọ̀ rẹ jáde bẹ́ẹ̀ ló máa ní lórúkọ bàbá ọmọ àtẹ̀mímọ́ òní dẹnilẹ̀ jésù olúwa wa ẹ pé nọ́mbà yìí tàbí kẹ́ ẹ sẹ́ndì whatsapp message sí wa 08066 48 14 55 lórúkọ jésù àánú jáde sí o ó rí tí ẹ ṣe o ìjọba ọ̀run kò ní pàdánù God bless you it shall be well with you in Jesus name ayé kan tó wáyé o ní mọ̀ pọ́njú wà á gbọ́ o gbogbo tá a jọ ń sọ dùn má lu ẹnu inú ẹsẹ̀ o nǹkan tí ò ní jẹ́ kọ́lọ́hún ó gbéjà rẹ má ṣe o dúó nínú ọlọ́run má gbàdúà má gbàwẹ̀ ìlérí ọ̀dẹ̀sẹ̀ yóò dára fún ọ no more war Jesus is coming. Olúwa ò ṣe o.

0: ìdájọ́ ń dé ni ọjọ́ ológo táwọn ìrìnsìn yẹn ti dé wọn gbé jésù ní ọlọ́run máa dé àdìkò dé ọjọ́ kan ló máa ṣẹlẹ̀ gbàgbọ́ pé ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́tọ́wọ́ bu ẹsẹ̀ gbégbé ayé wa mọ́mọ́ bẹ̀rù ọlọ́run nǹkan ọjọ́ kan jésù máa ṣe kí ni o jésù máa dé kó lè sọ̀rọ̀ kó mọ́ rí bẹ́ẹ̀ ó lé mi ń bọ̀ kankan rèmi ń bẹ pẹ̀lú mi ẹsẹ̀ fún lókùnkà gẹ́gẹ́ bí sẹ́rọ̀ ó ń bọ̀ ló sọ yẹn
1: agbára ojú ọ̀run ni a ó sì mì títí
0: agbára ojú ẹlòmí àrà sí gan òkèlè ń jábọ́ lọ́wọ́ rẹ̀ ẹlòmí àrà sí gan oralẹ̀ mú agbóhùn láti kí ni a wà á mì títí torí pé onídàájọ́ ń bọ̀ gbọ̀ngàn yóò sọ láti wá kọ́ àwọn àyàn fẹ́ àwọn òkú tó kọ́kọ́ ti kú ní ọkọ̀ jíǹde náà tí wọ́n bá wá ti jíǹde àwa tá a wà láyé àwọn àpá wọn lára dà alọ́pàá jésù làwọn ọ̀sán mọ̀ ìyá gbogbo èèyàn kan o àwọn àyàn fẹ́ nìkan torúkọ wọn ti wọ ní ìwé yẹ tí wọ́n ń bẹ̀rù ọlọ́run tí wọ́n ń jó lóòótọ́ tí wọ́n ń gọ́sìn fún ọlọ́run tí wọ́n ń rìn déédéé tí wọ́n ń ṣe gbogbo ìfẹ́ ọlọ́run tí wọ́n ń ṣètọ́rẹ́ àánú tí wọ́n ṣe déédéé níwájú ọlọ́run àwọn làwọn àyàn fẹ́ tá a máa palárada yẹn lórí tí mo kọ lẹ́ẹ̀kan yẹn pápá mi lárada a ó dé mi láde ògo a ó sì gbé mi ní ìyàwó nílé ògo lọ́dọ̀ bàbá.
1: Nígbà náà ni àmì ọmọ ènìyàn yóò sì farahàn ní ọ̀run.
0: Jésù ọba farahàn gédégbé Jésù sọ pé wò ní gbà ó fàyè fún Jésù yẹn pé Jésù wò ní àánú ọmọ ìṣẹ̀ra rẹ lọ́jọ́ yẹn àánú ara rẹ yóò ṣẹ̀ra rẹ lọ́jọ́ yẹn yóò ti burú jù gbà náà kò ní sàtúnṣe wọ́n ti máa wà too late àmì kí mo fàyè mi fún wa ni mi ò ní díẹ̀ mọ́ gbà tí mo ti ń gbẹ̀dá gbèsò dá mi lóhùn mi ò ní díẹ̀ mọ́ it's already too late for you ṣe àtúnṣe lónìí bó ṣe ń gbọ́ mi kò mọ́ bàrí gírètì nígbẹ̀yìn.
1: Nígbà náà ni gbogbo ẹ̀yà ayé yóò kàánú.
0: Ẹ bá gbogbo ayé máa ṣe kí ni ayé yóò máa ṣe wọ́n máa kàánú pé káwọn ti wà ká fàyà wọn fún Jésù àwọn ògbóní kò ní bá mo ti late.
1: Wọ́n sì rí ọmọ ènìyàn tí ó
0: ohun
1: ti agbára.
0: Yóò máa bọ̀ látọjú ọ̀run pẹ̀lú àtàwọn áńgẹ́lì rẹ̀ àárẹ̀ áńgẹ́lì Jésù yóò wà pẹ̀lú ìpè àwọn áńgẹ́lì òsèkí ni wọ́n tẹ̀lé yóò mọ ti ojú ọ̀run bọ̀ tòun ti agbára àti àwọn olórí àwọn áńgẹ́lì.
1: Yóò sì rán àwọn áńgẹ́lì rẹ̀ àti àwọn tí
0: ohun ìpè ńlá yóò ràn áńgẹ́lì tàwọn tó ohun ìpè ńlá trumpet wọ́n bẹ̀rẹ̀ sí fọ́n wọn yóò sì kó gbogbo àwọn àyànfẹ́ rẹ̀ láti orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé jọ láti ìkángun ọ̀run kan dé ìkángun ọ̀run kejì so máa wà ń bẹ́ẹ̀ àwọn wo ló wá kójọ yẹn àwọn àyànfẹ́ nìkan káàkiri gbogbo àgbáyé bẹ́ẹ̀ pé ní india ló ti ra àyànfẹ́ márùn-ún ó so oríire bẹ́ẹ̀ pé nàìjíríà ó yà ràn ọkọ̀ bá iye àyànfẹ́ bá rú nàìjíríà máa jẹ́ kan níbẹ̀ lórúkọ jésù mi ò ní jábọ́ o gbọ́dọ̀ pinnu pé tí jésù bá wa fẹ́ káwọn èèyàn fẹ́ o gbọ́dọ̀ sí kíni o gbọ́dọ̀ wà níbẹ̀ èmi á wà ń bẹ́ẹ̀ tí èmi o torí kò sí nǹkan tó wà nù ayé 1 Thessalonica 4:16-17 ìlú sọ mbẹ.
1: Nítorí olúwa ti kára rẹ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá.
0: Jésù lolúwa tí wọ́n sọ yẹn òun fún ara rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá yóò sọ̀kalẹ̀ ní Jésù fúnra rẹ̀ kò ní fẹsẹ̀ kan lẹ̀ o ìyẹn ti kọjá kò ní fẹsẹ̀ kan lẹ̀ o yóò sọ̀kalẹ̀ pẹ̀lú agbára tó lórí àwọn áńgẹ́lì.
1: Tí òun ti ariwo.
0: Tóun ti
1: pẹ̀lú ohun áńgẹ́lì àti pẹ̀lú ìpè
0: ọlọ́run.
1: Àwọn òkú nínú Kristi yóò sì kọ jíǹde.
0: Táwa náà bá ti kú síwájú gbà náà táwa tilẹ̀ pàtàkì àwọn àlùkò tá kú gbà náà táwa ó jíǹde pẹ̀lú Jésù.
1: Nígbà náà ni a sì gba àwa tí a wà láyé.
0: Nígbà àwa tá a wà láyé tá a ti kú tá a kù láyé tá a sì fi ọlọ́run tá a ń ṣe tá a ń gbégbé ayé wà mímọ́ nígbà náà ni a ó sì gba àwa tí a wà láyé tí ó sì kù lẹ́yìn sókè sínú àwọ̀sán mọ̀ láti pàdé Olúwa ní ojú ọ̀run bẹ́ẹ̀ ni àwa yóò sì máa wà títí láé lọ́dọ̀ Ọlọ́run. Nítorí náà ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tura yín nínú praise the Lord. Jésù mọ̀ ń bọ̀ lóòótọ́ kì í mọ̀ ń ṣàwádà nígbà náà àwa tá a wà láyé nígbà táwọn kò bá kọ́ jíǹde àwa tá a láyé àwa pa wá lárada àwọn náà ṣe kí ni o a lọ pàdé Jésù láwọ̀ sànmọ̀ a lọ pàdé Jésù láwọ̀ sànmọ̀ sí àtúnṣe lónìí ibi tó fẹ́ mórí lé lọ yẹn tí wọ́n fẹ́ lọ mọ ẹwọ náà ẹgbẹ́ kẹgbẹ́ òkùnkùn yẹn mọ̀ lọ o bí ogun yẹn ṣe le tó ọjọ́ kan lógun máa tógun bá dẹ̀kọ̀ tí ó sọ ọjọ́ kan ni kó máa pójú wa dé ó bẹ́tà kó jú ẹ̀rí ìwọ̀nba láyé kó rí ìdìgò nìkan dé sí kó wa lómi tí forí ti bọ́ lóhùn rí ohun èlèsí forí ti mọ́ ó wá pé 70 wá ń lọ sóògùn owó ó máa hẹ́lẹ̀ sọ́run àpáàdì ni ó wá pé 60 ó wá padà lẹ́yìn jésù yẹ́n tó ń tẹ jésù òun bá dùn agbára òun rí padà ẹ tẹ sùn ní. pinnu tán pé kí ni o kí ló fẹ́ yà mí kó nu fẹ́ kristi àìrí jẹ ní àìrí mu ní ìhòòhò ní àìlásọwọ̀ ní oníkámọ̀sí kí ni o kámọ̀sí rí ni paul ṣe wí má jẹ kó afẹ́ ayé kó gbé kó lẹ́yìn kristi bó lè ká pẹ́ láyé tó wà pẹ̀lú ọ̀run jù bẹ́ẹ̀ lọ ìgbàsókè àwọn àyànfẹ́ múra sílẹ̀ lájẹ kí ìpè gbé ọ tó bá fẹ́ travel lóyìnbó tó bá dé airport lẹ́kọ̀ọ́ tí plane bá ti lọ o lè rí plane mi bẹ̀tí plane léyìn ìgbàsókè yìí ẹ̀ẹ̀kan péré ló máa wá torí ìdí náà ṣe àtúnṣe múra sílẹ̀ ní bíbọ̀ jésù. Thessalonica 1:10 ó ní àti láti dúró de ọmọ rẹ̀ láti ọ̀run wá ìyẹn ni jésù ni ọmọ bàbá ẹni tí ó ti jí dìde kúrò nínú òkú àní jésù náà ẹni tó gbà kúrò nínú ìbínú tó ń bọ̀

0: 107.
1: Ẹ̀rí kan, ẹ̀rí kan mi, gbogbo wa la lọ́rọ̀ ẹ̀rí. Ìdí ni wípé, oh my God, orúkọ mi ni Adéòtí Deborah, aṣojú iléeṣẹ́ Kingsland Heritage International Company tó wà ní ilé márùn ní Ìbàdàn. Ready-made là ń tà níléeṣẹ́ wa o. Ready-made tí ó gani lára fún àwọn aláràtúntà nìkan ṣoṣo ní àná àtàbẹ́ẹ̀lì ọmọdé ní 230,000. That is to say, wípé tó bá ti mú up and down kan 2003 ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa ní ìlú Ìbàdàn òyìnbó ní kẹyọ 30,000 naira plus fún yín lórí odidi bẹ́ẹ̀lì kan so tó bá ti wá sí Kingsland ní ìsìn wòmí wàá gbé bẹ́ẹ̀lì aṣọ 100 pieces up and down ni o ball gown ni o polo t-shirt round neck tọmọdé up and down àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà nínú bẹ́ẹ̀lì ọmọdé yìí 100 pieces ó jẹ́ 199,000 naira that is to say up and down kan jẹ́ 1,990 so fẹ́nìkan kó sọ fẹ́nìkan pé sales ti bẹ̀rẹ̀ promo ti bẹ̀rẹ̀ ní Ìbàdàn ní Kingsland ibi tá a ti ń ta ready-made tí ò kọ́mọ̀ ready-made tí ò gani lára ní 1,990 naira 100 pieces oríṣiríṣi ẹ̀ṣọ́ ọmọdé fún kérésì àti ọdún ó jẹ́ 199,000 naira ṣòtúngbọ́ sórí bágíjì tá a ṣẹ̀ já lọ́wọ́lọ́wọ́ yìí ẹyọ kan jẹ́ 7,500 naira 7,500 naira ó ṣòro gbàgbọ́ unisex bágíjìs tó bá ti wá gbé bọ́ọ̀dù kan ó jẹ́ 750,000 naira kí la tún sọ lórí àwọn aṣọ ladies sórí lọ́wọ́lọ́wọ́ ladies mix táǹtà ní 280,000 naira àti já 80 dànù 200,000 naira ní aṣọ obìnrin ní ladies assorted mix tó wà lọ́dọ̀ wa o máa bá padàm o máa bá boyfriend jean o máa bá gown lóníranran o máa bá crop top àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóníranran aṣọ tó ṣe lògbà lo ma ba nbẹ sori to ba ti mu eyo kan up and down lo mu ni boyfriend jean lo mu ni eyo kan ti di 2000 naira 100 pieces to wa ninu belly e o je 200,000 naira aso won okunrin ta ma pe ni members ninu late material vintage shirt tẹ́màtìrí baggy jeans tẹ́màtìrí straight jeans tẹ́màtìrí crazy jeans èló ni mo ta lọ́dọ̀ mi ẹgbọ́ mi o máa bá polo o máa bá t-shirt o máa bá baggy jean o máa bá straight jean o máa bá packing shirt o máa bá vintage shirt lóníranran sori tó bá ti mú ẹyọ kan bẹ̀ ó jẹ́ 3,800 àpapọ̀ rẹ̀ nínú 100 pieces tó máa já nínú bẹ́ẹ̀lì ó jẹ́ 380,000 naira bákan náà a ní bàtà wedge lọ́wọ́lọ́wọ́ àti tún já clearance o tiẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀lì o ṣe wá gbé aṣọ tuntun èyí tí a ń pè ní clearance bill sórí tó bá ti dé Ìbàdàn wo bá ti gbé clearance bill kan ó jẹ́ 135,000 naira lódidi aṣọ 100 ló máa bá nínú clearance bill yẹn má gbàgbé o a kì í tọ̀ kìrìkà aṣọ wa ò stay ni o a dẹ̀ kì í kó tọ̀ kìrìkà níbikíbi tó bá ti ń bọ̀ Ìbàdàn ló wà ní ìwọ tó wà lọ́yọ̀ọ́ òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ mọ́tò máa bọ̀ nílùú Ìbàdàn tó bá ti dé ìwọ road bọ́ọ̀lẹ̀ wọ mọ́tò ilé márùn àbí kò fẹsẹ̀ rìn Osege complex ní opposite ilé mẹ́rùn níbẹ̀ la wà pè sí nọ́mbà yìí 090-58-53-79-86 090-58-53-79-86 090-58-53-79-86 àti 090-492-1603 má gbàgbé o sórí aṣọ tó ń bọ̀ wàrà aṣọ ọdún christmas àti aṣọ party fún ọdún tuntun tó ń bọ̀ yìí fún ìparí ọdún ó ló ń bọ̀ wàrà òun la já lọ́wọ́lọ́wọ́ ó ṣòro ó gbàgbọ́ ṣùgbọ́n máa bọ̀ wá fojú rẹ̀ gan ni wà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run aláwọ̀ lẹ̀rí kan.

0: kò ságbára kankan mọ́ wọn ò tó gbàgbà fílẹ̀ ṣùgbọ́n níwọ̀n bàgbà tí wọ́n bá sì mí tí wọ́n sì rìn wọ́n mọ̀ jagun yẹn títí ni tí wọ́n fi padà fi nǹkan ṣe ẹni ọbaṣọ yìí pé kí wọ́n mọ̀ rí jẹ́ mọ̀ dàrú yẹn bẹ́ẹ̀ gan ni ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà rí o bàbá ń sọ nípa corruption ọlọ́run ni kọ́ mọ sàánú ẹ ni o ìdínú tí mú ọ̀pọ̀lọpọ̀ sá pé a lóòótọ́ a mọ̀ pé wà bàjẹ́ ń bẹ ń bí ta ní a sọ pé wà bàjẹ́ ń bẹ ń bẹ̀ wọ́n mọ̀ mú sọ́wọ́ tọ́rọ́ yẹn tí a wà ń di ìwà bàjẹ́ yìí àwọn ọ̀kọ́ kílì oṣù láyé là o àwọn ọmọ dúndúró wípé ẹni ọba ní káwọn ọmọ jẹun àwọn lè pa torí pé ọ̀nà jẹ àwọn láti dì yẹn wọ́n fẹ́ pa àwọn náà ní bí ẹ ṣe máa ronú nù o báwọn tó jẹ́ oní corruption ṣe máa ń ronú nìyẹn o wípé ọ̀nà jẹ àwọn lè fẹ́ dì gbogbo ẹ bá gbé ìgbésẹ̀ kan àwọn ọmọ rí jẹjẹ ń bì í wọn ò fẹ́ mọ bí jẹ òun ṣe rí bọ́yá àlálì ni o bọ́yá àràmù ni o bọ́ọ̀ bá gbé ìgbésẹ̀ kan ọmọ kí n má jẹun ìbáà jẹ corruption mo ṣetán láti pa ọ́ báwọn corruption ṣe máa ń ronú nù so fúndì èyí ni kálukú náà fi ọ̀rá ń ṣe jẹ́jẹ́ ọlọ́run ọba wa gbé corruption kúrò lórílẹ̀-èdè wa nàìjíríà bí ò tiẹ̀ lé tápátápátá ṣùgbọ́n kò tiẹ̀ kí n tí ó kù ọmọ tó nǹkan kọ́mọ jẹ tí ọmọ àfẹ́ẹ̀tì gbogbo ọmọ orílẹ̀-èdè torí pé ibi tá a bára wa láàárọ̀ tèní yìí níbi abára wa lọ́jọ́ tèní lórílẹ̀-èdè nàìjíríà ìwà jẹkújẹ ló sún adébẹ̀ o àfọwọ́rá àjẹbánu kínkan èèyàn 100 kó kéèyàn ọmọ múra pé kínkan èèyàn 100 kó di tòun nìkan àwọn tó sún adébi adé yìí rè o tẹ́nìkan bá ti á ṣe bẹ́ẹ̀ tó jẹ lọ ẹlòmíín ló ní so èmi èmi náà lè ṣerú rẹ̀ náà ìjọba fi lè mélòó tó kó nǹkan èèyàn 100 tẹ́nìkan kan ò sì bí jẹ́mi ó tra èèyàn 500 wò ná kí n kó nǹkan èèyàn 500 kọ́ jẹ́ tèmi nìkan èmi náà ó dolówó ń ọ̀dọ́ lọ́la tó náà bá ti jẹ lọ báyìí ẹlòmíín ló ní easy like this jẹ́ n tra èèyàn 1000 kí n kéèyàn 1000 kí n yóò di tèmi nìkan bóyá òun náà bá tún jẹ lọ bí corruption ṣe fẹjú tán máa lọ́nù o tí ò ṣe é lé lọ mọ́ ọlọ́run nìkan ni kọ́ sàánú ẹ ni. ok pápá láti bẹ̀ ikọ̀ golden eagle tó léde wa nàìjíríà wọ́n bọ́rẹ́lẹ̀ lánàá o níwájú ojúgbà wọn láti ilẹ̀ niger republic lánàá ó fi ìyà jẹ nàìjà golden eagle fóò méjì sẹyọ kan nínú ìdíje wafu zombie wafu under 17 championship ti ń lọ lọ́wọ́ nílùú ouagadougou lórílẹ̀-èdè burkina faso àmì ayò méjì sẹyọ kan ni niger fi na nàìjíríà bẹ́ẹ̀ wá rí báyìí under 17 wa ti wá di dàkudà ó ti wá di rédèrèdè nígbà tó jẹ́ wípé àwọn olùkọ́ ni ọ̀lẹ́ afàjò ọ̀lẹ́ ló kúnnú gbogbo àwọn tí a ń kó síbẹ̀ ẹ̀yìn bá wàá sọ̀lẹ́ ni orílẹ̀-èdè over 200 million ká máa mọ̀ lè rí àwọn ọ̀dọ́ under 17 tí ó mú yányán débi gbólédè níjẹ́ nítorí à ń nà wá ṣe rí àbẹ́ẹ̀ rí bá ara ń tà ń winú ń gbé pẹ̀lú àbújá wọn ó jókòó sí làwọn ejẹ́ǹtì ó ti rèé máa mọ́ wọn bọ́ àwọn máa jẹ bọ́tà àwọn máa jẹ bọ́tà wọn ó rèé mú bọ́ àwọn ọmọ bàbá olówó àwọn ni wọn ó kójọ àwọn máa jẹ bọ́tà táwọn òbí wọn rówó ná inú àwọn akademi tó wà lábújá ó wà port harcourt connection kò sí real talent mọ́ real talent wà kése gbé òsì ṣùgbọ́n kò sínú national team mọ́ ńgbọ́ bá ti lówó tọ́ ọmọ èèyàn ló kù báyìí tọ́ ibi abára wa rèé o ikọ̀ ìgbọ́ sórílẹ̀-èdè china ń jò nìyí bí oṣù bíi méjì àbí mẹ́ta sẹ́yìn àjẹbó lórí ìyá wọn jẹbọ̀ ń bẹ̀ o tanzania náà wọ́n ń bẹ̀ oríṣiríṣi orílẹ̀-èdè lọ́nà wọn pa ń bẹ̀ ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ ṣẹbẹ́ yẹn tiẹ̀ máa ń fi ọ̀rọ̀ ara ọ̀rọ̀ ọlọ́rọ̀ sàríkọ́gbọ́n padà bọ́ bá tó jẹ́ pé o tún fọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ ara rẹ ò tún fi sàríkọ́gbọ́n sẹ́rí pé nǹkan ti ń so ń tàn something is wrong with that kind person ní ọpọlọ tó ọ̀fọ̀rọ̀ ọlọ́rọ̀ sàríkọ́gbọ́n ó tún ṣẹlẹ̀ sí wọ gẹ́gẹ́ ò tún fi sàríkọ́gbọ́n nǹkan ti ń so ń tàn bẹ́ẹ̀ gan ọ̀rọ̀ golden eagle rí wọ́n rè gbá friendly match bíi mẹ́rin kan lórílẹ̀-èdè china bíi oṣù méjì mẹ́ta sẹ́yìn àjẹbó lórí ìyá wọn jẹ nígbà dé ẹ bá yẹ kí wọ́n mọ̀ yí pé àwọn ọmọ tó ń kójọ yìí àwọn get inside yẹn bọ̀ tí ni wọ́n eléyìí àwọn ọmọ tí wọ́n fowó gbá bọ́ọ̀lù ni ẹ bá sì wá àtúnṣe sí i bo ti e wa je gbe boya bi omo tojo omo gidi bi mewa le tun ko mo won awon kan nbe ti won ma fi gbe ra won e si tun laju le lati gba na abi e ma momo labuja ma momo nu Port Harcourt ran ti mo to lowo lo ri talent si nbe lese kuku be yan ba tanra eyan loku sugbon ibi corruption ba wade ile ri ngo ni je o ti na won o ami ayo meji sayo kan won koju code for anjo saturday o bi an bayi ti le ta omi pere abi ajiya won ti kuo ninu dije wa for under 17 o ti an ba ti a kuo nbe e tun mo reti under 17 nigeria nfi eyi agbaye ti nbo o tori won oni kopa nu dije caf afcon bebi gbe won lo under 17 woko so bo tun se jani yen o won tun ti kan bo ti jo fun a o yan jiya ki bayi ni isin o kolo won sanu eni kilo wa nu ka stage tryer at open screening fun awon omo ni region mefefa ta ni region mefa la ni north central north east north west south south south east south west region mefa niyan e set up screening si region mefefa be ba le to gbogbo state e set up screening si region mefefa oluko ni tojo oluko ni ago e fi date si from so date to so date north east lawa from so date to so date north central lawa from so date to so date north west lawa e de fi awon gbedeke boya bi ojo bi marun marun le iwa mo to ka to danto o to si dara re loju wa si open screen o laarin ojo marun yen baba je gbe ni region kankan omo mefa mefa le mu nbe abi mewa mewa ti an je ogota niye eni ki gbogbo ogota won mo bo nilu abuja e da won po e wa pada ti another screening laarin bi ojo bi mewa se wa ni ri 30 to joju ni tori olohun simple arithmetic abi ru ori ah o ma je eyan o si so ja loju aja ya loju aja kade baba de kati owo waju e ku kale
1: eyin eyan mi e kaabo si ikani ni loni won ma safihan bi mo se ma npe lo golden mon aladun to kun fun miliki
2: pe o
1: ma koko da golden mon mi sinu abo leyin na lo bo mi to lo woro si ma wa ro po be ni ke won ma wo bi yo se dohun aje gbadun to lopo miliki asara lore ninu
2: duro na nigba wo lo fi miliki sinu re
1: golden mon 3 in 1 meta loko ni mo lo mi o ni lo ati tun fi miliki si mo
3: iya mi o ma dun kan ni
4: golden mon 3 in 1 je yi ti miliki aladun ba wa era fun mo le bi yin loni golden mon to gbogbo eyan di Yeah.

ọjọ́ àkókò ìṣọ̀kan ẹni tó ní àfojúsùn àti ìdàgbàsókè ti dé o àkókò fún aṣáájú tó ní ìrírí tó mọ tí àwọn ènìyàn wá nílò dìbò rẹ fún sẹnitọ Sharafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ aṣáájú elétí ìgbóhùngbárògye ni nínú ètò ìdìbò 2027 tó ń bọ̀ ẹ dìbò yín fún sẹnitọ Sharafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà láti inú ẹgbẹ́

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Trinity Care Foundation, àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láì sẹ́lẹ̀yàmẹ̀yà. Trinity Care Foundation, àjọ tó ń ro àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tẹ́dùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n ro ọ̀pọ̀lọpọ̀ oko lágbára, wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n ro àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, Ẹgbẹ́dá Local Government Nìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀kùn yàn lágbára ní ibùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀ gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́lá. Ẹ kún wa lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹẹrẹ kánsàlà pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For educational employment and community development, office address 21 Kọ́lásí layout, Up New Ife Road, Ibadan. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
4: Fún gbogbo ẹni tó ń jà rún kankan lọ́wọ́ kọ́lé ayọ̀ fóun. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn? Àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀. Fún gbogbo ẹni tó ń jà rún kàti kọ́lé. Bẹ́ẹ̀ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún one bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex. Ìyẹn náà wà lóyún rànràn. Three bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden. Òpópónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn. Footy Homes ló lè ṣe. O lè yẹ̀wò lórí www.footygroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adéọyọ. Tẹ bá fẹ́ ra lé ní Footy Homes and Properties, ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 09170605 93 tàbí 09165039506 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé. Footy Homes ló lè ṣe.
5: Ẹ̀darapọ̀ mọ́ You Fit Fly pẹ̀lú àjọṣepọ̀ Prophet Sam Ujo, Baba Authority, láti rìnrìn àjò mímọ́ lọ sí Israel àti Jordan.
6: Get ready for a life-changing experience, the holy pilgrimage to Israel and Jordan. Let's come together, walking where Jesus walked and witnessing the wonders of faith and history come alive.
5: Ẹ jẹ́ ká jọ dé àwọn ibi alágbára tó ṣe pàtàkì ní Jordan, bíi Mount Nebo, River Jordan, Petra, àtàwọn ibòmíì tá ó ti gbàdúrà tá ó sì rí ẹ̀rí gbà.
6: Your package includes visa, return flight ticket, airport transfer, hotel accommodation, meals, tours, souvenirs, JP certificates, and travel insurance, all handled by You Fit Fly.
5: Gbogbo ẹ lówó tí ò gajara lọ.
7: Ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún 2026.
8: From 16th to 23rd of November 2026.
5: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé 0817-506-8181 tàbí 0802-832-0429.
6: Visit www.youfitfly.com.
5: Ẹ jẹ́ ká jọ rìnrìn àjò ẹ̀mí pẹ̀lú Prophet Sam Ujo àti You Fit Fly.
9: Ẹ̀ka bọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Lágẹ̀lú ni o. Lágẹ̀lú 96.7 FM òkè gajòkè. Ilé funfun Bálábálẹ̀ lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Óyá jẹ́ ká mọ̀ lẹ̀tọ̀. Ìròyìn eré ìdárayá. Eléyìí tó dùn ti gbẹgbẹ́ nǹkan sí. Bàbá ẹgbẹ́ yìí ń darapọ̀ mọ́ wa. Tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá 500 níbi kiri káàkiri àgbáńlá ayé. Ẹ lọ kẹni ìbánidọ́rẹ̀ mọ̀nà kàwé. Ìkànnì Jákèmọ̀ Fan Family àwà ń bẹ̀. Facebook àti Lágẹ̀lú 96.7 FM àwà ń bẹ̀. Lórí TikTok at Topstriker 100. Ọyẹ́ bá mi bọ́ láìkì àbí nẹ́tíwọ̀kì ní ṣe bákan-bákan lọ́dọ̀ yín. Let's go there. Óyẹ́ ẹ̀jẹ̀ lọ. Ọ̀chẹ́sì akú gẹ́ẹ̀mù àná. Ẹ̀yin náà gbìyànjú. Ẹ jáwé olúborí lálẹ́ àná nígbà pàṣẹrẹ yín. Àbẹ́yìn ọmọ pé ń gbá bọ́ọ̀lù lánàá. Ẹgbà Chelsea Shakhtar Donetsk. Ẹ mọ̀. Chelsea Shakhtar Donetsk gbá bọ́ọ̀lù lánàá. Ní Stamford Bridge gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹ mọ̀. Irọ́ ni o. Mo sì ń gbọ́ pé ẹ mọ̀ ni o. Ẹ̀yin gbé yín débẹ̀ láàárọ̀ yín gbà yẹn. Mi ìṣeré o kì í ṣe wáìnì o. Chelsea Shakhtar Donetsk lálẹ́ àná wa from behind it. They jawe olubori there na e ike atensi. 3-1. Emma. Ah. Bombo. Eja yanju ti cash e na. Cash e, cash e, cash e. We go again. La ro e. Awon eyan meje kan o tu gbo pe. Akan wa na nu maka maka lo ye kan. E ma gbo re to oye to kara egba to kara awo yo kara ede eh eh ka se la ro yi o ti kawo na bayi o kuku ngbo testimony lojojuma iwo na si ma ni lokan gbe lojo keni iwo na testify o saanu olohun o ri gba la ro yi o phone re to mu lowo oke mi so igbe yo tan green yes sugbo wa ku sori ko mo relent ko mo dagun la o ma ni oka o o tin da bi ajo o tojo meji jo meta ka jo ti e na loni ko wa fi ma mura o laale tori pe lola million kan naira o tun je tenikan o half a million o tun je tenikan o e ma pe gbogbo friday ta fi ko le december igba ba se ma pinu sugbon week kan be to pe meji ni obo si iru week to ba gbeyin osu yi october 28 ojo wednesday lo bo si monthly jackpot yo waye njo yen fun ti 11th anniversary eh eh e wa ma gbo o to ba to the friday re friday jackpot yo tu waye a tun pe ba se pe wednesday sugba ju gbogbo e lo gbogbo ticket e lati bere osu ni o wulo iyen fun yen ba ma gbo o gbogbo ticket e lati ojo monday o ma wulo lola o bo ba relent

0: gbìyànjú ẹ̀. Star 347 star 1004 star 2 hash ni ó gbé ọdẹ bẹ́ẹ̀. Star 347 star 1004 star 2 hash. Ó dẹ̀ lè gborí ẹ̀rọ ayélujára wọlé www.cashair.ng www.cashair.ng ó lè gbabẹ̀ náà wọlé. Star 347 star 1004 star 24 star 2 hash jàre. Star 2 hash. Èèyàn méje ni o ni o tún gbọ pé 50,000 méjì lákọ ìbẹ̀rẹ̀. A pọ̀wọ́ ẹ̀ lè pẹ̀lú 100,000 méjì. A mú fọ̀n sórí 150,000. A mú fọ̀n sórí 200,000 naira. A wà pàjú ẹ̀ dé sórí 250,000 naira. Bó ṣe máa jẹ́ nìyẹn láàárọ̀ yìí. Má gọra rẹ o. Ìwọ tí bó ṣe ń pè káṣẹ ọba yí ọ. Pe nọmba yìí 02013306194 02013306194 tàbí o chat wọn lórí WhatsApp number o dẹ̀ lè pè wọ́n WhatsApp call 09026026314 bó ṣe jẹ́ nìyẹn lórí ti káṣẹ o. Ok, àwọn èsì ìfigagbága lọ́lọ́kan ọ̀jọ̀kan tó wáyé ìdíje UEFA Champions League ẹ wá mọ́ gbàgbé o pé lẹ́nìí UEFA Europa League òun ọmọ tẹ̀wájú Conference League náà gbogbo ó wọnú ara wọn ṣùgbọ́n èyí tó ní kìmí lákàn mẹ́nu ba o so bó ṣe máa jẹ́ nìyẹn. Eléwo ló wà lọ́wọ́ tí akojumọ
1: ìdíje Conference League bí ó ṣe máa láǹfààní láti wáyé lẹ́nu tó bá ti ń di aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún CSKA Sofia òun àti Monaco Ajax split òun àti Ajax tó bá ti wá ń di déédé aago mẹ́jọ Atalanta yóò mọ̀ gbàlejò Pafos FC Brighton yóò mọ̀ gbàlejò FK Kaunu Freeburg yóò mọ̀ gbàlejò Jablanonek bó ṣe jẹ́ nìyẹn lónìí Ferenjogi.
2: Akudede òye atọ́kùn ìdíje European lè lè tó wà lọ́wọ́ mi Olympic Lyon àti Crystal Palace aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún
0: Olympic Lyon
2: òun àti Crystal Palace aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni Salzburg òun àti AC Milan aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni òun náà Torres òun àti Sunderland aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni Bournemouth òun àti Stormgrass aago mẹ́jọ àṣálẹ́ lòun Benfica òun àti Almighty Celtic aago mẹ́jọ àṣálẹ́ lòun náà Celta Vigo òun àti Juventus aago mẹ́jọ ni Olympic Marseille òun àti Olympiacos láti orílẹ̀-èdè Greece aago mẹ́jọ àṣálẹ́ lòun náà bí nǹkan ṣe láǹfààní àti
0: ìdíje. Ok,
1: akójúmọ́ atọ́kùn.
0: Akójúmọ́.
1: Ìdíje UEFA Champions League bó ṣe láǹfààní àti wáyé lánàá. Feyenoord fi àjẹkò mú 3-2 ni. Ikọ̀ LASK rí ẹ̀ lọ́wọ́ Liverpool àmọ́ 4-3 ni. Aston Villa pa Fana Bajẹ dànù.
0: Níbi tí Bradley Barcola tó ti kéde.
1: Hat-trick.
0: Ó kéde dídé rẹ̀.
1: Wọ́n rí fíìmù Premier League.
0: Ó ti áàpù báyìí.
1: Ẹni tí ó ra ó san. Aston Villa pa Fana Bajẹ dànù 4-0 ni. Bodo Glimt fi àjẹ Borussia Dortmund
0: ẹ̀kọ́ lọ́dọ̀ sódò. Nicholas Jackson nínú géèmù yẹn.
1: Òkúta tí àwọn Chelsea kọ̀ sílẹ̀.
0: Jackson ọmọ oró.
1: Òun ló padà digun lé Aston Villa.
0: Ọmọ oró mi.
1: Real Betis lánàá 3-2 fi àjẹ FC Porto. Ikọ̀ Roma lánàá ìyìn tí ìrètí mi tó gọ̀ tó wọn àmì mẹ́rin tí mẹ́ta náà fi rí àìlọ́wọ́ ikọ̀ Real Madrid.
0: Bákan náà Tẹ̀lé lead 3-1 dé 82 minutes.
1: Láì
0: gba káàdì.
1: Bákan náà lánàá ní pápá ṣeré Stamford Bridge. Bó ti ẹ̀kọ́ àwọn ilé ọ̀lọ́ Champions League ikọ̀ Shakhtar Donetsk wọ́n fi àjẹ AEK
0: àti Chelsea Shakhtar Donetsk.
1: Ikọ̀ Chelsea Shakhtar Donetsk. Ok, Shakhtar Donetsk lọ ṣojú wọn.
0: Ẹna ni wọ́n represent wọn. Ebi yóò mú wọn ni Stamford Bridge.
1: Bẹ́ẹ̀ni. Mẹ́ta sọ́yọ kan náà fi àjẹ AEK Athens. Bákan náà lánàá Slovan Bratislava rí àìlọ́ VfB Stuttgart mẹ́ta sódò ni. Ikọ̀ PSG lánàá wọ́n pa àti Maresca àti àwọn ọmọ ogun rẹ̀ àmì ayò mẹ́rin sí méjì ni.
0: Kọ̀ bad náà.
1: Kọ̀ má.

lọ́lọ́dọ́dún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbẹ̀dẹ́kẹ́. Bẹ̀rẹ̀ lápọ̀jọ́ Sunday 18 October 2026. Ṣèṣì ọlọ́run nínú máa jẹ̀mú la kò rí tọdún yìí. Nínú máa jẹ̀mú la ó ti máa gbàdúrà. Ní bẹ̀rẹ̀ tí máa jẹ̀mú ìpẹ́rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Adeyemi, Prophet Israel Jumbo, Prophet John Oluwapemi, Prophet Eseyi Bakare, Pastor Joseph Akiade, Prophet Laolu Sokobi, Prophet Isaac Jayola, Prophet Ola Awonijo, Prophet Isi Ogunjobi, Prophet Israel Oluwale, Prophet Michael Anfolayan, Prophet Asimilayo Yeri. Àwọn olórin ẹ̀mí Bukola Akiade Sanwóolé Jésù. Gòkè Bájọ́wà, Sade Taiwo, Ìyanu Oluwapre, Elizabeth Oka, Ife Olúbàmbọ̀.

0: Oya gbagba gbodinu go Paris Saint Germain. Fitia agba ball omo bi olede Portugal yen to tun se dada fun iko Paris Saint Germain. Ifi gagbaga to gba lale ana lo fi je 64 UEFA Champions League game. Lati igba to ti darapo mo iko ti Paris Saint Germain odun 2022 lo darapo mo won. Sugba nkan to wa je ko di iroyin ni pe jeje mo pe lati igba to ti darapo Fitia o ti mizi ifi gagbaga kankan to ni se pelu UEFA Champions League fi ko Paris Saint Germain lati 2022 to ti darapo bayi consecutively nisisen tele UEFA Champions League o di merin de logota lana 56 games Fitia ko ti ipadanu kankan sin ko mizi pe ko ni ko gba ko sele ti ogba fun won lati igba to ti darapo e ma gbe opolopo agba ballu mi boya bi ko ni farapa bi ko ni ka ko wa suspension sugbon Fitia 56 games UEFA Champions League consecutively latodun 2022 leyin agba ballu kan to wa ninu ko club Brugge awon nikan na la le so yi pe o ni akole consecutive game bayi ninu idije to ni se pelu ti ajo UEFA agba ballu ohun Hans van Ecken loruko re 62 UEFA Champions League lo gba ni season tele to je yi pe ko mize rara yo sa ko pa ni o wa le ma pari o sugbe yo sa ko pa ni bo se je niyan o do ilede Spain ninu iko ti Real Madrid Vitor Bale lana Madrid Vitor Bale lana gege bi iko akoko to ma se comeback ti o si to jawe olubori ti o ti pojulo ninu idije to ni se pelu ti ajo UEFA tori pe comeback won ana ti won tun jawe olubori yen loju oje 50 ni ye 50 comeback ti won ti ma padanu lowo ti won si wa wa lato weyin ti won tun wa jawe olubori ke se pe enta mi o ti won tun wa pada jawe olubori ninu idije to ni se pelu ti ajo UEFA awon ni fi iko akoko ni tibuto ro agba nla aye to ma ri to ma de to ma reach 50 comeback ti o si jawe olubori iko Barcelona lo po wole 35 la won ti gba ti won wa lati eyin wa yi ti won si pada jawe olubori iko Bayern Munich lo wa npo keta 31 games ni won ti wa lati eyin ti won si jawe olubori Almighty Manchester United ipo kerin won joko si nigbati Manu nje Manu ti won wa ni san gode ti won eti idi oya gba ana ti gba 29 comeback ti e si jawe olubori ipo kerin won wa abi ana wa nbe na o da lo mo degbe egbe ede egbe isele omo wa mo gbo o eda e ma re dapin o gbogbo eda to ba si nbe laye ko ma fe lewon se yeye o ma fi were se yeye o ti wa na ba si nbe laye ma fe lewon se yeye ma fi were se yeye o tori ori yeye ni mogun ta ise lopo o iko Man U si ma bounce back won ma bounce back bi ballu sagbadi were e ma ballu sagbadi were e ma awon Gen Z o le mo o sugba awon omo ti won ba bi ni bi 80s 80s le mo 80s o si le mo sagbadi were 70s 80s awon omo 90 to le mo sagbadi were boyo omo ti won ba bi 90 se awon omo to ba tin di boya bi 95 90 o le mo sagbadi were awon to mo sagbadi were mo bi sagbadi re se mo bounce back tabi ko bounce front tips agbadi were ti en ba le mo le nbi o le lo fo oke nbe un bi balẹ ti o ba balẹ pada to ro pe bi o ti balẹ re lo ti pade re o tun lo pade re nbi to joji na na ni o inu ta fi ma pe ni sagbadi were ballu eledo le yin pe lodo yin oke wala iwo to ba fi ballu sagbadi were ko ballu fun obi oda ko mo le control bo en ta wa fi train ni e bo sagbadi were la fi ko ballu ba se ndide le bayi ta n gbanju bọ sagbadi were yen lagbejumo tori n lo fi ma gba ogo ojo eyin wo le gba ogo ojo ah bọlu ogo ojo oni go post eyo kan e to gbejumo yen e le mo ah o ma se iwo na gba ogo ojo eh eh bọlu oni go post eyo kan go post eyo kan ni eh eh eni o ba ti score ni o loju le to ba ti score o boju le ayoku o ma sare ka ki o ma gba si won ma gba eni o ba tun ti score won tun ku o me o tun darapo ma won player elomi o tun boju le eh eh eni bo yen oji o yen ball eledo la fi ma ngba won to ba wa fi ball elejo do train to ba ma control ma de bi bo bo he sona re okay oh ya lati be o dinu kan Real Madrid ege ibe na la si wa e ma gba epo orire Madrid o api yin ti je o Madrid api appeal yin de ti je congratulations api yin ti je o tori pe agba ballu yin lowo eyin Ibrahima Konate won ti clear yellow card ti o gba won ti overturn yellow card to gba against Villari ta le ro pe won re de ko okay wise api yin ti je Ibrahima Konate yellow card to gba ni 81st minute nigba ti won ro pe o foul Gerard Moreno ngba won ko ji ko Villari won ti overturn red yellow card yen pe ko si nkan kan be tori pe Madrid api sugbon oro ri be lodo fini junior ifi gagbaga merin won ni fini oni gba o won ni normal ka ni bo se gba red card yen lo bota just only one game ele ti won gba koju Sevilla ni on the 18 yi oni oba miss iba koju Barcelona ni 2050 sugbon gba wa fun red card lori ese to je bi tanyanyan ti gbogbo aye mo po je bi to wa mura po fe fun adari ayo ni kuku to ba ti eje igbe ese lo fe fun adari ayo ati esi gbo yen o wa fe fun ni kuku so fe pa ni fun die yi ifi gagbaga meta mi won fi kun eyo kan to ye ko gba won nitori pe inu ni bi fini komo si are binu na adari ayo mi komo fi gbesan eje ko re ma binu re nrele eje ko re ma binu re ni dressing room to ba tun pada de to ba tun binu mi e tun da pada abe won ni inu ni bi fini fun die yi awon fe fun ni simi ko le raye binu daada so that inu re o le ro ko to di pe yo pada de idi niyan o e wa mo gbo o ah fi gagbaga merin ti o ni gba oni koju Sevilla to ba di October 18 oni koju Barcelona El Clasico ni October 2050 koni koju Racing Santander November 1st koni koju Sevilla pada November 8th o di game Celta Vigo ni November 23rd after international break so after international break in bo November oni fini o to pada de won ni gba ti o ba idigba yen inu re o ti ro inu lo bi ajo efe won ninu lo bi inu lo bi e jaje o simi inu re o le ro dada abibo wa ni e wa mo gbo ifi gagbaga to waye lana leyin fese won se o na ni okan lara awon oniroyin foro wa o se mori o lenu wo yi pe alaye tori pe fini junior ifi gagbaga to gba lana koju Roma o ku die ka to ko gba ballu dada loniroyin wa na ibere si o se mori o pe e dakun segeze pe nitori pe won announce banner before games lo ma miss si eze pe lo affect e ni game Roma mori o wa down wi pe emi o le down ibere to bi mi o awon ti won announce ijiya re ni 2 hours to the game ta fe gba awon ni ko bi niyan o emi o le down re o awon ti won mo pa ni important game 2 hours to the game ni wa announce ban fini we o le affect e o si le ma affect e sugbon won o le down ibere yen toro nkan lo won announce ban e awon ti won announce e oni ke tari ibere yen si ko jesi ele ti mori o to fi da won lohun ajo fa nile gesi won ti kede ijiya fun Alvaro Abeloa Abeloa to na ka lebu sawon adari ayo njo ni lọsù tó kọjá sẹ rántí tó ní ìfigagbága àwọn àti Manchester United pé ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí ayò wọn kì í fẹ́ kí Manchester United kí wọ́n pàdánù ẹ má gbàgbé pé góò kọ̀ọ̀kan bọ́ wáyé nínú ìfigagbága yẹn ẹ wá mọ̀ gbọ́ o àjọ FA ti gbé ìdájọ́ dìde wọ́n sì ní kó lè san owó òtanràn £25,000 wọ́n ní Touchline Bank ló yẹ kó jẹ pẹ̀lú owó òtanràn ṣùgbọ́n nítorí pé ìgbà àkọ́kọ́ rẹ̀ rèé first offender ni tí wọ́n bá ní first offender lèèyàn nílé ẹjọ́ náà wọ́n máa wà lenient pẹ̀lú first offender wọ́n ní first offender ni kò wù aládàradà rí pé ní àwọn fi ní kọ́ san fáìnì nìkan gálá kó sì mọ́ san sọrú ẹ̀ sọ̀rọ̀ mọ́ o tọ́ba ẹ̀ tó dẹ́rú ẹ̀ lásà yóò jìyà yóò jẹ̀wé ìyá o ìyẹn olùkọ́ni kan fún àvàrò àbẹ̀lúà ókè gbogbo ìwà tó ń retí pé kí wọ́n lé Manchester City kúrò nínú ìdíje EPL kí wọ́n relegate wọn bọ́yá láàárọ̀ ọ̀la àbí lóṣù tí ń bọ̀ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ gbọ́ròyìn yìí o kò tí ì dájú báyìí pé yóò ní gbèdéke torí pé ọ̀gá àwọn tí ó ṣe kò kárí ìdíje appeal àbí appeal ti Manchester City tí wọ́n ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí wọ́n pè sẹ́ẹ̀rí head of the independent football regulator ìyẹn IFR ọ̀kẹ́ pàtàkì tó jẹ́ ọ̀gá wọn David Cogan ó ti jẹ́ ó di mímọ̀ wípé níbi tọ́rọ̀ dé dúró yìí tó bá di bóyá towards the end of January àbí mid January làwọn ṣẹ̀ṣẹ̀ jókòó láti bẹ̀rẹ̀ sí ní máa gbọ́ appeal ikọ̀ Manchester City wọ́n láwọn ẹsẹ̀ jókòó máa gbọ́ wọ́n ní kẹ̀kẹ́ tó dàn lójú ni pé àwọn ò lè gbé ìdájọ́ kẹ̀kẹ́ kalẹ̀ láì jẹ́ pé àwọn bá rí òfin tó tó tẹ́yẹ́yẹ́ táwọn rí di òkodoro ọ̀rọ̀ látòkè délẹ̀ tẹ́yẹ́yẹ́ kódà tókodoro ọ̀rọ̀ bá kú kékeré báyìí táwọn ò tíì rí kò tíì sí ìdájọ́ o gẹ́gẹ́ bí David Cogan bó ṣe sọ ọ̀tọ̀ bá rò pé wọ́n ó lé wọn lọ́la èyí tún èrò ara rẹ̀ pa o Lisandro Martinez ó ti ní òun sinú bí ni o láti sọ̀rọ̀ kọ̀bákùn gbé jáde sí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ìyẹn nígbà tí àwọn parí ìfigagbága Atletico Madrid ó ní inú ló bí òun ẹ mọ̀ pé téèyàn bá sì ń bínú ìbínú ọ̀mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ àti pé bó ṣe rí lọ́kàn òun àtọjú tó ń ṣe wò ó ló ń fi bínú sọ̀rọ̀ báhun ló ń fi sọ̀rọ̀ balẹ̀ jẹ́ ó lóun gan mọ̀ yí pé ọ̀rọ̀ tó ń sọ pọ̀ jù lóòótọ́ ó ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ gbágbágbá lòun sì wà lọ́yìn olùkọ́ni Michael Carrick o àti òun àtàwọn agbábọ́ọ̀lù àwọn yòókù gbogbo wọn lòun nígbàgbọ́ nù wọn ṣùgbọ́n ìbínú òun tó ń bí frustration ló fà á tó ń fi sọ̀rọ̀ sọ o ṣùgbọ́n nǹkan kan tó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ni pé nínú ọ̀rọ̀ tó kọ kalẹ̀ ó ń lọ bí 271 words tó fi sọ̀rọ̀ yìí kò síbi tó ti ṣe sọ́rí mbẹ̀ ìyẹn lọ̀rọ̀ dá gbéyàwó lọ́sẹ̀ níbi bí 271 words tó kọ tó fi ṣàlàyé pé ìbínú ni o igbá kan ni o àwo kan ni o kò síbi kankan tí Lisandro Martinez sọ pé sọ́rí o ẹ̀yin alákòóso kò tọrọ àforíjì kò apologize no apology rárá nínú àtẹ̀jáde tó kọ lẹ́tọ́ túmọ̀ sí pé ó sì dúró lórí ọ̀rọ̀ rẹ̀ kan àbí bò wá ni ẹ má gbàgbé pé nínú oṣù kẹfà ọdún tí ń bọ̀ sáà ta wà yìí òun náà làdéhùnrè ó wulẹ̀ tẹnubodò mo rò pé fẹ́ balẹ̀ jẹ́ ó tó lọ náà ni ókè ó yá gbágbàgbà ọjọ́ dẹ̀ ti wá lọ torí pé Andy Santos náà tọrọ àforíjì lórúkọ rẹ̀ Andy Santos ó ní lórúkọ òun àtẹ̀bí òun àtàwọn agbábọ́ọ̀lù yòókù àwọn fi ẹnu àwọn gbolẹ̀ ńwájú ẹ̀yìn olólùfẹ́ kan máa ẹ má bínú o wọ́n fẹ́nu mi gbolẹ̀ ńwájú yín o mo fẹ́nu mi gbolẹ̀ ńwájú yín o ó ní ẹ má bínú pàápàá jùlọ gbogbo ẹ̀yìn olólùfẹ́ látòkè délẹ̀ ẹ má mọ̀ fi ṣèbínú wípé ó sọmọ lóòkú bẹ́ẹ̀ ni o a lè tí mọ̀ ìyá rẹ̀ tó rà wulẹ̀ rọmọ lóòkú kankan tí wọ́n sì mọ̀ ìyá rẹ̀ rí ẹ̀kálùkọ́ ọ̀gàn mọ́ ní ẹjẹ́ mọ́ tẹ̀lé ìyá lọ ní irọ́ ni létí sàárè ń bẹ́nu sàárè ẹ̀fílẹ̀ ẹ̀mọ̀mù ẹ̀fílẹ̀ ẹjọ́ ẹyẹ́ wo báyá yóò bẹ́ẹ̀bẹ̀ lóòótọ́ irọ́ ni aisafisi ni kò sọ́mọ lóòkú kankan tí wọ́n sì mọ̀ ìyá rẹ̀ rí so fún díẹ̀ Andy Santos ni watch out against Leeds United lọ́jọ́ Sunday watch out láago méjì ọ̀sán lọ́jọ́ Sunday watch out Andy Santos lọ sọ bẹ́ẹ̀ o fún olólùfẹ́ Man U ẹ jẹ́ sọ wẹ́lẹ̀ Emi Tayo ti wole ohun atoluku re Sina Alayo Oguede Imale ati Temi Tayo Yeladun Aboro patako efo ti taja lenu kakaka aku ojumo o
1: ojumo ayo ni ki Olorun Olodumare ko tun se oni fun wa
0: amen
1: ko ni o dun ko dan ki gbogbo re ko to wa lowo eh ka mo ba laye fowo ti
0: bi
1: ti wu ko mo
0: amen
1: e ku ojumo o e kaabo si agbon ni eh je kan mo ti n lo po mo edo
0: kiroyi to ti le po mo ra won o wo nu ara won
1: ti yo mo ra won bi agberin foju keso
0: ah olova ege olova ege
1: o jina
0: olova ege eh temi Tayo Yeladun aku ojumo
2: ojumo ayo ni
0: mm
2: a dupe lowo alaura bi o so wa di ajito ni awa ni kilari be opolopo sun won osi ji
1: kabiyesi re olohun
2: opolopo go ti esun oro ni won suburu le ti won si lo
1: ege tutu ti ya loro
2: ni ya loro
0: ah gbo oro imara lenu pastor Temi Tayo Yeladun bi se njade to tutu
2: o fun wa lori ofe ki se agbara la ni
0: nibo ta la wa
2: se nitori oye wa tabi ogbon tabi imo ki se nitori pe a le sa ogun
0: nibo
2: tabi pe awa la madura agbaje
0: wo lo su ofo pa da lenu wa
1: emi gbogbo Qur'ani la to kede le ojojumo mo ka
0: o wa isi ma ta reje itasiko
2: wa na lo olaju wa lo ija agbala wa to ninja
0: ha ti ko su of any gankan
2: ko su o mo yin ogun nu kara won to le mo nti o se la taro ta le o fi le
1: se ni na
2: be la wa nbeledu mari oba tenilegelege sagbeji ara oba to je aju ana lo ko tu je aju ni lo ka si ju ola lo na ka wa pe laye o ka po laaro ninu le ra pipe ko ju omo ri bi
1: kire
2: go wa so kan wa ajogun aye ko den bo
1: ase edumare
0: e fo wa adua le
1: e won le se transfer e somo ki sori radio oni de bi be
0: o le de bi ki iro ni gbogbo oyin pe a fi sori radio
1: ni na le tun mu nkan e pada
0: iya o da to
1: kogodo da po mera
0: iya o da to
2: si ma san o da
1: mewa
2: ni igba ti a lo ba mi jo ni te bo mi ro kinkini bo se kinini mu
0: ah
2: ro kinkini

0: ẹ kú ojúmọ́ káàkiri gbọ̀ngbà ńláyé ibi tẹ́ ti ń gbọ́ ìkànnì lágẹ̀lú fm 96.7 akọ̀tún ètò òkodoro ọ̀rọ̀ ló tún gbèdé gẹ́gẹ́ bí ìṣe wa ní ọjọ́jọ́ àlàmísì yẹn thursdays òkè ògo wa pé inú ayọ̀ tí mo ní máa ti báyín iná mo ti báyín àdúpẹ́ fún ọlọ́run lórúkọ olóòótọ́ ètò yìí sínú aláyọ̀ lèmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín mò ń kí yín pé àkójúmọ́ orúkọ tèmi ni ṣẹ́gun salam akọ̀tún ètò òkodoro ọ̀rọ̀ ló tún gbòde lágẹ̀lú fm 96.7 lágbàlà bàbá wa adébáyọ̀ àkàndé mfr ẹ̀kẹrin olùbàdàn ilẹ̀ ìbàdàn kábíyèsí babaláàfin ẹ̀ẹ́kájọ ìbàdàn lágbàrá ọlọ́run nínú àlàáfíà nínú ọláńlá ẹ̀ẹ́ni padà sẹ́yìn ẹ tún kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí gbogbo tẹ́ ti ń gbọ́ wa òkodoro ọ̀rọ̀ lẹ́tọ̀ òkodoro ọ̀rọ̀ tún gbòde gẹ́gẹ́ bí ìṣe mi gẹ́gẹ́ bí ìṣọ́ mi ní gbogbo ọjọ́ mẹ́jọ iléeṣẹ́ lágẹ̀lú fm wọ́n wò sùnsùn ni a fi gbé ètò yìí kalẹ̀ tí wọ́n ní kẹ́mi ọmọ ju òbélé rẹ̀ ni a fi ní pé ká pè ní òkodoro ọ̀rọ̀ ká bára wa sọ ká sojú abẹ níkò tó bá lè soje kó soje kódà bá lè sẹ̀jẹ̀ kó sẹ̀jẹ̀ ṣùgbọ́n káwọn ọmọ jẹ́ kí ti aráàlú di lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwọn àwùjọ wa ọ̀rọ̀ bò ló ń bọ̀ lọ́nà yìí ẹ̀yin olóṣèlú aráàlú da ọ̀dọ́wọ́ yín o àwa aráàlú àwa náà dọwọ́ ọlọ́run ṣùgbọ́n èmi a máa sọ ìwọ tí o jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà èyí tó súnmọ́ ajù ní ìpínlẹ̀ ọ̀yọ́ olóṣèlú ọ̀ wọlé tí wọ́n bá ti wọlé tán wọ́n búra fún wọn èmi àti àmọ́ retí ìdẹ̀rùn àti ìdẹ́ra ṣùgbọ́n nígbà máa ń polongo ìbò ṣé dandan ni kò fi ara rẹ lẹ̀ kó jẹ́ pé ìwọ lọ́mọ bá wọn sáàdá ìwọ lọ́mọ bá wọn gbébọn ọ̀rọ̀ yìí kù díẹ̀ káàtó àròpọ̀ ti ń sinmi ni àrípa ti ń bọ́ nínú ẹ̀ ṣòwògbò tá à ń fojú rí tá à ń gbọ́ káàkiri kò yóò rí bẹ́ẹ̀ ṣé dandan ni ká tún padà sáyé ọjọ́ sí ni eré làáfọ́ máa yóò ṣe èmi ò wá láti dẹ́nìkan lẹ́bi tàbí láti dẹ́nìkan láre ṣùgbọ́n tá a bá ń fi ojú rí láàrin ìlú ní ẹjá bára wa sọ̀rọ̀ lé lórí kò yóò rí bẹ́ẹ̀ ká la fẹ́ lọ́bì kan kẹ́rù ọmọ bá yàn wípé ẹ̀ ń tọrọ òbú kiri lọ́kàn aráàlú òfin ní balẹ̀ àwa aráàlú ẹjá jọ wò ó tí wọ́n bá ti gbèsè wọn dé ẹjá fi ẹ̀yìn lẹ̀ fún wọn ẹjá wa bí gbà ọlọ́run ní sí ẹ̀mí wa légbodò ẹ tún kojúmọ́ lẹ́ẹ̀kan sí níbo ni mò ń lọ láàárọ̀ yìí òkodoro ọ̀rọ̀ lẹ́tọ̀ ètò ní òkodoro ọ̀rọ̀ alàgbà jíde akínọ́lá wọ́n ti jókòó níwájú mi táàjọ tún wo ọ̀rọ̀ yìí ní àárọ̀ yìí níbo là ń lọ a fẹ́ wo ìtàn òṣèlú nàìjíríà torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ kódà nínú àwa tá a jẹ́ àgbàlagbà onígbàgbé lọ́lọ́run ọba pè wá la máa ń gbàgbé àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn ṣùgbọ́n tó bá ti ń rí báyìí náà ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ lánàá ká fi wé òní ká wá wo ìní ká fi wó ọ̀la mo fẹ́ tẹ̀sí bí àwọn èèyàn ṣe máa ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan sí ìkan kọ́ṣẹ́ ìbẹ̀rẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ẹ mọ̀jọ́ ọjọ́ yín lójú ẹ mọ̀ pé ẹni tó bá kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí kan pé alágbèrè òṣèlú ni kódà òfin ilé wa fààyè rẹ̀ lẹ̀ o lè dára mọ́ ẹgbẹ́ òṣèlú kan o sì lè kú mbẹ́ o lè associate o lè dissociate tó bá tọkàn ẹ wá ni wọ́n ló sì mọ̀ dí gbogbo àti ẹ̀ láwọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí ẹgbẹ́ òṣèlú kan àfi ń kọ́ nípa àti ẹ̀ ń pè ní democracy náà ni làwọn kan fi máa ń sọ pé is one of the beauties of democracy tá a bá wa ní alọ́nú tán ní ọdún 1983 ẹgbẹ́ òṣèlú tó wọlé ní 1979 tí wọ́n búra fún ní October 1 1979 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ òṣèlú Unity Party of Nigeria UPN tá ń pè ní ẹgbẹ́ ìmọ́lẹ̀ àwọn yóò ti mọ rántí bí mo ṣe ń wí ṣùgbọ́n gbà tó di ọdún 1983 tọdún mẹ́rin pé ta fẹ́ dìbò bó ṣe rí náà ni tá ń palẹ̀ mọ́ fún ìbò àwọn èèyàn ń fi ẹgbẹ́ lẹ̀ kú lẹ́yìn ẹni tó jẹ́ gómìnà ńgbà yẹn olóyè James Ajibola Ige àwọn èèyàn ń fẹgbẹ́ lẹ̀ wọ́n ń tàkìtàkùrù kò nínú UPN wọ́n bọ́ sí ẹgbẹ́ òṣèlú National Party of Nigeria NPN nínú àwọn tá a máa rántí ẹ mọ̀ jẹ́ àgbàgbé Ọ̀yọ́ state tá a wà yìí àti Ọ̀sun àjọwàpọ̀ ńgbà yẹn ni kán tó pín Ọ̀sun ní 1991 a ní àwọn divisions tó wà ní old Ọ̀yọ́ state láti apá ọ̀dọ̀ Wambi ìyẹn Onibadan náà tí wọ́n fẹgbẹ́ òṣèlú UPN nílẹ̀ láti rí Alhaji Busari Olóyede Adélakùn bẹ́ẹ̀ àrí bàbá Busari Akinyọ bẹ́ẹ̀ àrí SM Afolabi láti Ire bàbá kan náà tún wà Honorable Akinola àwọn wá láti Iragbiji àwọn fẹgbẹ́ òṣèlú UPN nílẹ̀ nígbà tá a dìbò ní 1983 ẹgbẹ́ òṣèlú National Party of Nigeria NPN àwọn ni wọ́n gba ìjọba lọ́wọ́ Unity Party of Nigeria èyí ń lọ bí ìtàn ìtàn míì tó tún wáyé tá a bá fi Kọ́lá Pọ́ Ṣọ̀lá àwọn tó ní gómìnà tí wọ́n tún dìbò yàn lẹ́lẹ́ẹ̀kejì àwọn ìparí tí ìjọba ológun fi gba ìjọba ní ọwọ́ wọn ó fò fẹ̀rẹ̀ ó bọ́ sórí Lam Adésínà bàbá Lam Kọ́lọ́hun forí jìn wọ́n bàbá Lam wọlé ní ọdún 1999 gbà tí ó fi di 2002 àwọn èèyàn tuntun fi ẹgbẹ́ lẹ̀ ní àwọn tó fẹgbẹ́ lẹ̀ láti rí Ambali Umorokola Thomas àrí the first speaker of Oyo State House of Assembly Honorable Kehinde Ayola Kọ́lọ́hun forí jìn wọ́n àwọn náà fi ẹgbẹ́ òṣèlú AD wọ́n fi sílẹ̀ wọ́n tàkìtàkùrò wọ́n bọ́ sínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àdìbò ní 2003 kábíyèsí ọba Abdulrasheed Oladoja Akanmu Arusa 1 àwọn ni wọ́n wọlé ńgbà yẹn gẹ́gẹ́ bíi gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá Ládọjà wọ́n gbé ìgbésẹ̀ tó ní agbára pé Ọ̀yọ́ state yìí ọmọ onílùú òní fi ó tú wọ́n bẹ̀rẹ̀ ìjọba ṣùgbọ́n gbogbo àmọ́ tó ṣẹlẹ̀ inú ẹgbẹ́ ni wọ́n ti gbógun tì wọ́n látàrí nkankan àbí nkankan tó wà láàrin wọn gbà àrán ti ní 2006-2007 lákùrẹ́ bí wọ́n ṣe gbé flag fún bàbá wa Akala kọ́lọ́ forí jìn wọ́n èyí ń sún wá dé ìbò 2007 Akala wọlé gómìnà láti bẹ̀ Akala parí àyàn tó ń fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ wọ́n ń tàkàpọ̀rọ̀ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú Action Congress of Nigeria ACN èyí ń fa bàbá wa Ajimobi ni wọ́n fi wọlé ṣùgbọ́n wọ́n lọ́dún mẹ́jọ nígbà tọdún mẹ́jọ pé àǹkan náà tó ti ń fi ẹgbẹ́ lẹ̀ nínú wọn láti rí Honorable Mansour Asumanu Látọ̀yọ́ àrí bàbá Lanlẹ́yìn àrí Sẹ́nitọ́ Adéṣeun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n fi ẹgbẹ́ òṣèlú ACN APC tí wọ́n fi sílẹ̀ ní 2019 wọ́n bọ́ sínú ẹgbẹ́ òṣèlú wọ́n ṣe alliance ló produce gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí engineer Olúṣeyí Abiodun ọmọ Mákindé láti 2019 yẹn ni wọ́n ti ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ yìí ibo mo wa n lọ láàárọ̀ yìí mo fẹ́ kí ẹ̀yin ọ̀dọ́ kẹ́ ẹ mọ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ torí wọ́n ní kò sí ohun tuntun lábẹ́ ọ̀run mọ́ gbogbo ẹ̀ pátá ní tó ti ṣẹlẹ̀ rí ni ètò kódóròrọ̀ sì ni kì í ṣe ètò ọmọdé ètò àgbà ni káwọn ọmọdé ó fi lè kẹ́kọ̀ọ́ káwọn àgbà ó fi lè bá lè rántí ní tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó tún ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àyàn tó ti ń fi ẹgbẹ́ òṣèlú kan wọ́n fi ń bọ́ sí kan ṣùgbọ́n gbogbo kinní yìí kò kí ń dẹrùn alàgbà jíde Akinola ẹ bá mi kí àwọn tí wọ́n ń gbọ́ wá nílé.
1: Mo kí gbogbo ẹ̀yin ará ilé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ níbi gbogbo ẹ ti ń gbọ́ ètò wa ètò yín òkòdúrọ̀rọ̀.
0: Ẹ ṣeun nínú atótónu èyí tí mo ti là sílẹ̀ látàárọ̀ lórí bí àwọn yẹn ṣe ń kúrò nínú ẹgbẹ́ kan bọ́ sínú ẹgbẹ́ kan láti bàtà ti bẹ̀rẹ̀ sí ní ìdìbò gómìnà ni Old Oyo State ati New Oyo State ta wa nbe yi mo mi Oyo atosun gba ta wa po si to fi dori ipinle Oyo ta wa yi ati wo be awon yan se fe gbo selu kan sile bosi kan pelu woye yin ikini kini te ri si
1: e se atokun nkan ti mo so pe mo ri si ni wipe gẹgẹ bi eto oselu a le so wipe ara ewa oselu na ni ewa isejoba ara eni
0: laarin ara eni
1: o na ni wipe eyan ni ominira lati kuro ninu egbe kan
0: bosi kan
1: egbe mi ta ba ni ka wa wo awon ton kuro ninu egbe kan bosi ninu egbe mi nkan ti an ri a le so pe o ye won sugbon ami le wo wi pe ah inu oko egbe ti mo wa yi se bi se n lo loju omi yi se ko ni fori sanpon ti made ni kin duro sibe ko fori sanpon yo jo afeti yo jo ko ba gbogbo won ni jo won o takoso bo sinu egbe mi to se pe inu oko egbe ti mo wa yi yo ti e wa jamu kemi o mo jamu pelu won elomin ti de
0: lawon oloselu ma nwo
1: be ni awon mi ma nwo be ami de ma nwo wi pe ah ton ba ma duro odun merin odun mejo ma jina opopolo oloselu de re tan ba wa njoba oni won dun mo tan ma ti ku njoba bayi elomin life opopolo yi fe danmoran sugbon won e kin fe kuro ni idi corridor of power yen
0: won ni fe ko bi agbara ba wa
1: agbara wa mo n fe wa relevant lo politically ni ni won tun se mo wo wi pe ah bi nkan se n lo nu egbe ti mo wa yi je yo mu bayi je ki n bo sinu egbe mi ma tun ti mo ni ore ofe lati mo wa politically relevant lo so awon mi mo n wo be awon mi de mo wa jo wi pe won wo nu egbe tan wa yen pe eni pe awon sa hun elomi o lo ore ofe lati na ye bo se ye ko na ye
0: ninu egbe to wa
1: ti
0: se ijoba lowo
1: boye akure tan fun po mebe je wi pe ipo tan fun se mo pe o se se ki won wo consistency tabi ijoba abile
0: to ti wa
1: abi to ti wa okay adugbo bi bayi ni consistency je ka mu yan be ka fun ni appointment
0: okay kan fi le pin kari
1: to je pe ru eni be tan fun appointment nbe tan fun appointment yen ibi ya ti mo local government na ti mo because it was constraints na ti mo ko lori ofe ati mo nkan kan lo be wi pe omo yin won fun po temi na mo wale elomi oro ori ofe re
0: o kan wa ni office lasan
1: to kan o kan gba ipo yen gege bi lagbaja won fi npe
0: o kan san osu fun
1: o de ngbo osu sugbon ko lori ofe lati mo kan rele elomi de wa re pe o wo pe ah en to hun se joba le to hun se joba labe re boya won lori ofe ati jo fikun lokun pe ah gẹgẹ bi ipo te fi mi si o awon nkan bayi ni mo ni ki n gbe wa siwaju yin
0: ke
1: gbe yewo boya ko so ori ofe re labe oga ti won ba sise elomi wa wo wi pe wa na kini koro pe mo wa ni inu ijoba yi nigbati mi o ba ni kini ti mi o ba ti elenu oro die ni waju oga mi pe oga mi bo se ri ni ele awon ami le wo wi pe instead da oruko awon o fi wa baje se ta won o fi wa ka wa redundant lasan je ka won o ku fe kan fi egbe yi ijoba yi ka won o fi sile so opopolo n to ma nse awon oloselu o niyan
0: e sugbon ta ba wo se eleyi ni nta le pe ni iwulo fun araadu ona wo ni eyi fi ran araadu lowo tori pe o ta koso kuro na egbe kan bo si kan se yun tun o se bian se nse un so tun igbesi aye awon eyan se
1: se ri bi ma so nkankan bi pe oloselu o ma je ko ya awon oloselu ma so lara awon wi pe tori nkan meji iketa be ayaba abi to ba se se ni iketa yen de re lo ye ko je number 1
0: ewo ni awon kan wo
1: ma so wi pe oloselu so wi pe tori n ta won fe je ati n tawon fe je lawon se nse oselu tori n tawon fe je ati n tawon fe je lawon se nse oselu se mo pe koko meji ti won mu yen kì í ṣe pé torí aráàlú ṣùgbọ́n tó bá máa polongo wọ́n ní àwọn fẹ́ lọ sìnlú
0: bẹ́ẹ̀ ni sásìn sílùú
1: kò rí bẹ́ẹ̀
0: lọ́nà
1: wo ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n takọ́ sọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sínú ẹgbẹ́ mi fáǹfààní ara wọn ni ẹbí káwọn olóṣèlú mẹ́ṣẹ́ wáyé ní ìsìn tí ẹ̀rí ta bá dìbò tán ní 2027 ní ìsìn àti january o
0: àti february o
1: tán tí ó wọlé ti wọlé àwọn kan ti bẹ̀rẹ̀ iṣẹ́ wípé ní 2031 ni o ní 2045
0: kasa
1: ní 2039 ni o báwo ni mo ṣe fẹ́ ṣe kí ni mo ṣe fẹ́ dépò.
0: Ṣé pé èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kan ti plan rẹ̀ láti bí ọdún márùn-ún.
1: Bẹ́ẹ̀ ni àwọn nínú mathematics wọn pè kankan ní flowchart.
0: Ok.
1: Wọ́n ti máa bọ́ sórí iwájú drawing board báyìí.
0: Ok.
1: Tí wọ́n ti máa draw rẹ̀ wípé tó bá rí báyìí ti máa rìn báyìí ti máa gbé gbèsè báyìí.
0: Ok.
1: Bo ni ó wò sí. Ti máa lọ bẹ́ni báyìí kí ni ń bà lẹ́nu wọn. Wọ́n ti máa bẹ̀rẹ̀ rẹ̀ kò yé bá wọn lójijì rárá.
0: Kì í bá wọn lójijì.
1: Gbogbo tá à dẹ̀ ń sọ eléyìí kì í ṣe torí aráàlú torí ara wọn ṣé ń tọ́ta lé tọ́ta ọ̀nà tó wá dupò ṣé torí aráàlú ni torí ara ẹ̀ ni gbogbo ilé tó ń tà ọ̀nà tí ń tà yẹn lórí tí òfin fi ṣe nǹkan fáwọn aráàlú yẹn.
0: Tó bá yẹ pé ọba nífẹ̀ẹ́ ìlú tó tọ́
1: ìfẹ́ ìlú lónìí ẹlòmíì láti dàáká àpò ara rẹ̀ nínú iṣẹ́ tí ń ṣe agidi àwọn akẹ́kọ̀ọ́ olóṣèlú mẹ́wàá jọ tipátipá láàfin rí méjì àbí mẹ́ta tó yẹ pé láti ara owó ara rẹ̀ ó ṣe nǹkan sílùú tó yẹ pé wọ́n máa retí pé káwọn ò dépò káwọn tó lè máa fi owó ìjọba ṣe nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ fún aráàlú ṣé ẹ̀ríkà ní pé bí ìgbà tí ìjọba yìí ti bẹ̀rẹ̀ ìjọba ti ẹ̀ tá à ń lò lọ yìí.
0: Ṣé lókè àbí ní Ọ̀yọ́ state? Ok. Láti 2023.
1: Ká ní pé bí òbítíbitì owó ti ń lọ sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó ní àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní wọ́n bá ṣe ń lò judiciously ni ọlọ́ba ń gbọ́ orí òní orí àfẹ́ntọ́ bá jẹ́ ọ̀lẹ́ lókù.
0: Ẹ sùn bá rí àwọn irú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe yìí a rí àwọn nǹkan tí gómìnà ṣèyí Mákindé ṣe mo lè tọ́ka sí àwọn parks wa wọ́n dẹ̀ mọ àwọn títì wa wọ́n tún sí pàápàá jùlọ àwọn tó wà nínú ìgboro ìbàdàn bíbá ṣùgbọ́n náà rí so ṣùgbọ́n ṣé ọ̀nà míì tún bẹ tí wọ́n tún lè ṣe jù báyìí lọ ni.
1: Ṣé ẹ rí èdè gbúdọ̀ set priority and right.
0: Ok.
1: Ok o gómìnà o ìlú tó wà ẹgbẹ́gbẹ́sẹ̀ kí ni ń jẹ àwọn èèyàn yá tí wọ́n tá a mọ̀ wípé nǹkan yìí gan ni immediate need wọn.
0: Kò sí tí wọ́n bá bí èèyàn kéèyàn máa jíbọ̀ lójú oorun gan lọ́wọ́lọ́wọ́ tá a wà ní Nàìjíríà tí wọ́n bá ní kí ni ń dà láàmú a mọ̀ pé ìṣẹ́ àti òsì ni.
1: Báwo wá ni owó tí mò ń gbà yìí ni mo ṣe lè takú ìṣẹ́ àti òsì.
0: Gómìnà ni
1: mo sọ fún yín pé ńjọ wọn ti sí tamina tí ẹ lè ń sì ní ìwọ kan bẹ́ẹ̀.
0: Kí ló dé wọ́n ní a máa wọ mọ́tò ń bẹ̀ ni.
1: Nígbà tí wọn lọ rìn àjò lọ Abuja tí wọn lọ Èkìtì tí wọn lọ kíní.
0: Ṣùgbọ́n àwọn kan mọ̀ jẹun bẹ́ẹ̀ o.
1: Irú ìwọ kan bẹ́ẹ̀. Ǹjẹ́ owó tí wọ́n ń pa ń bẹ̀ gan ǹjọ́ tiẹ̀ lákùn ǹjẹ́ accountability wà fáwọn aráàlú. Gbogbo ọ̀nà tí ìjọba fi lè mú ara ayédẹrùn mú ẹbí kú ò ní ìpínlẹ̀ wọn ó pọ̀. O ni mo ṣe ní wípé tara wọn o ni wọ́n ń bá lọ kì í ṣe torí aráàlú.
0: Èbó ni governance is continuum.
1: Yes.
0: Ìjọba máa ń tẹ̀síwájú ni a sì wà ní oṣù kẹwàá. Ìjọba tí ó wà lóde nípínlẹ̀ Ọ̀yọ́ yìí ó di May 29.
1: Kò tó parí.
0: Ṣùgbọ́n a sì lè ní ìmọ̀ràn torí èmi gbà pé gómìnà Ṣèyí Mákindé ilé ti gbàròyìn ni wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí ni ìmọ̀ràn tẹ́ lé fún wọn tí ara fi lè dẹ mẹ̀kúnnù díẹ̀.
1: Ẹ ṣe rí nínú ọba gángan tó tó kù yìí.
0: Ẹ̀hẹ́.
1: Kí number one àwọn alága ìjọba ìbílẹ̀.
0: Local government.
1: Local government chairman.
0: Ok.
1: Kán tún kùn lọ́rùn wọn.
0: Kí nìyẹn ní ṣe.
1: Tó ní ṣe ni wípé ẹ rí i pé mo rántí ẹ ti dárúkọ gómìnà kan olóògbé Christopher
0: Alawa. Adébáyọ̀ Alawa Kálá kọ́lọ̀ foríjì wọn.
1: Nígbà tí wọ́n ń ṣe ìjọba. Gbogbo local government wọ́n ń function. Láyé Ajímọ̀bi wọ́n function to partially to some extent.
0: Ok.
1: Ó jẹ́ wípé iṣẹ́ ọ̀nà ṣíṣe.
0: Wọ́n ń ṣe.
1: Nígbà bá gbé.
0: Ṣé tí local government bá ń ṣe ọ̀nà sẹ́yìn ní kí àwọn aráàlú ron jẹjẹ ni.
1: Ọ̀nà tí wọ́n gbà ron jẹjẹ
0: ni. Ẹ sáwò.
1: Ó dáa fẹ́ ṣe ọ̀nà 500 meters.
0: Ok.
1: iwo lagbaja o e se drainage o ka se ko da
0: gutter ti won se se gbe gbe
1: o se san lo ki wo gbe fun o se mo pe won o gba osise
0: won gba lebira
1: awon kan ni o supply yanrin won supply granite
0: owo raye owo rin jade
1: won ka kiri awon to je pe se labor ni won yan laaye lati ma se wo ri se nbe gbe ma won ti se ba won lo ka kiri gbogbo ijoba abile metalelogun ta
0: metalelogun
1: ta ni ni pele oyo ti se nlo ka kiri bo ni oyin kan yen ata o se ni tanu kari ata o tanu kari
0: nte n so ni pe lakoko ijoba abile o se pataki
1: o se pataki lati mu ki ara o de ara alu se gbogbo awon school ile iwe lako bere ti gbogbo ati denu kole ta nkan ri to gbuta kujaku yen nigbati ijoba abile o se ti won o
0: to ra awon ni primary education
1: awon ni won tun se nta kan fi ri pa won rep kan senator kan won pa won se intervention awon tun school se
0: awon ile iwe kokan se
1: ile iwe kokan se ki ijoba abile ba ti da duro lori ese won ton de monitor mo se na owo won akulajo EFCC
0: be ni even minister of local government in be
1: awon eyan gbogbo nkan o tun yato e ti eje kari joba kan ti o se laarin odun kan
0: to tu ikan lorun ijoba abile
1: ko ma wo allocation won to se pe 700 million ni ibadan northeast bagba eje ko lo na
0: fun ara re
1: ko na fun ara re
0: sugbon eru tin ba gomina si makinde tori won so won ni awon alaga ibile yi won mo nana kuna
1: I gomina ipile wo nana kuna nana kuna eje ki won lo na eje ki won lo na ko si alaga ijoba abile lodun riju
0: beni awon sumara lu
1: na sumara lu ju councilor kokan dere to ti jade lo mo nkan ti won ibomi to je pe ki se bo o ni won need nbe won re gbe bo o nbe itasade nsin leta de nsin tun o ni ni omi ninu ile won ti mo ti pon ile mi adugbo mi e center o ni ye meters irin ese ti ibi ile iwosan labode gbudo wa si awon si araalu ki se pe eyan eyan ni di iwosan o ti wa kokko fi bi egberun kan moto de bi se bawo
0: san oro le so lori oro local government sugbon ta bawo dada yato si ti local government ona wo le tun gba boya ninu oro aje ni le tun wo ninu oro aje to ye pe awon eyan ti so tun fi sese
1: se ri agbe eto nkan ogbin ti juwa ba mo fe mo ki onje o po dada nilu
0: okay
1: e je ki a face awon agbe kawa won ni ta ba ta
0: kesa won agbe oni bayro
1: won ta ba ta
0: a to ni
1: a ma to awon agbe sansan tan be loko tan ni di owo ranwo awon ni ki joba fun infam input awon ni ki won o fun ki se awon to je wi pe inu AC ni a tin se agbe ti won awon kan make sure wi pe
0: owo ti awon agbe lowo
1: awon ti awon agbe lowo
0: nkan ton fi le si oko bi fertilizer nkan tractor
1: o te won lowo
0: o te won lowo
1: oloye ijoba ajimobi oloye ologbe ajimobi awon na ti ra tractor kan ni pele oyo itopin si local government kokan
0: before 2019
1: be ni pe la rit local government mi mo emi ran emi si le so pelu eri wi pe emi fe da oko ni side oke ogun
0: okay
1: te si waju local government ni igbojaye 18 acres of farmland ni mo gba sibe igba ti mo lo to ni tesiwaju local government fun tractor council looto won ni won o gba 20,000
0: okay
1: owo disu
0: nigba yen lohun
1: nigba te eyan ta won to fe lo tractor ipo lo nkaluku lo ngba tractor nta to je pe wo ti ta si poju ti
0: ta ba che wo gomina ipinle Niger bago won show re ta ri to je pe olora tractor 3,000 be governor sulum ni bonu o na se be sugbon enti to bi oro yi a nso fun ijoba to wa ni ode ni pinle oyo tori opolopo eyan ni ya nje tin se bi gba to ye pe ohun to tan sugbon ka je ki ijoba o mo ona ta si le fi gba mo ni gbogbo eyan te n gbo okodoro oro laaro yi e lo si Facebook page Lagelu FM 96.7 ke se pe kan kimi pe mo ku eto e fi atejise tin na ma nse mo ti ro mojo jadi mo ti ri accurate to gbo nbe ni oju opo e fi atejise yin e fi ranse won o gba ipe tori wi pe seri bi toro de duro yi a le fun joba ka soro odi si joba agboro mo encourage joba ni lati se dada ti en ba tin se dada omi toro ijoba ni si se dada yo le di odo awa araalu igbaye gbadun wa yo si je nkan rorun fun wa e fi atejise yin ranse lagelu fm 96.7 sori eto okudoro oro ni aro yi won gba ipe tori bi pe a gboro so oro yi ka dani kan so eyin ara ile e ti gbo wa e je ka wo ikan teyin na ko si number te fi pe wa 091-2370-8675 Iyun te fi pe wole niyan awon yan tin wo ojo opo mega child eban hello kojumo
2: hello e karo
0: so
2: liu olugbile
0: lati

0: ẹṣin ilé-iṣẹ́ alágẹ lónìí bàjẹ́ o
1: àmì
0: mo sì kí àlejò wa ọlọ́run tó bá máa ràn wọ́n lọ́wọ́
1: àmì
0: ṣe rí tí wọ́n bá lè kúkùn lọ́rùn ìjọba àbílẹ̀ bó ni ọba ṣe rí nígbà tí gómìnà wà pé wọ́n máa náwó nẹkúnẹ ebi wọn máa ṣàbẹ̀wò wọn ní táwọn ọ̀nẹ́ wọn wò mí ìtàn yẹ pé o fẹ́ẹ̀ tó fẹ́ẹ̀ rí gbogbo ìsirapá kan jàmọ́ tí wọ́n túkù lọ́rùn ẹ wò bájọ́ bá bàbá ọbásanjọ́ tóbi gbogbo ohun tí àwọn ìjọba àbílẹ̀ ń ṣe là ń rí wọ́n sì mọ́nítọ̀ wọn tí wọ́n bá túkù lọ́rùn wọn wọ́n máa mọ́nítọ̀ wọn ni kò sẹ́ni tí wọ́n bá ń jọba tí ò ní náwó tí ò ní jówó ná kò sí ìjọba òun tí ì jówó ná tí wọ́n dàkún torí ọlọ́run tí wọ́n bá túkù lára ìjọba tí wọ́n bá túkù lọ́rọ̀ ìjọba àbílẹ̀ aróòtún tún aráàlú gbogbo àwọn ọ̀nà kéékèèké tí ọ̀dà tí gómìnà láàmà lọ pé mbàdẹ̀ àmọ́ tó bá jẹ́ àwọn ìjọba tó bá súnmọ́ wa á lè máa lọ ọ̀dọ̀ wọn wọ́n lè wá ṣe é fún wa ọlọ́run ṣàmọ̀nẹ́ wa o
1: ẹ ṣeun
0: sọ́lí olùgbèrè láti sẹ́yìn.
1: Láti sẹ́yìn wọ́n ní kí wọ́n tún ìjọba àbílẹ̀ kí wọ́n tún wọn lẹ̀ kí wọ́n fi lè ṣiṣẹ́ òní ó lè jẹ́ ọ̀nà àbáyọ. Ẹ̀lò ẹ̀kọ́ ojúmọ́ o ẹ̀lò ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀ ti wà lójú ètò ta ló wà ń bẹ̀ lágẹ̀lú fm 96.7 lẹ́wà ẹ̀lò ẹ ṣeun.
2: Mo kí Ayọ̀nà náà.
1: Ok sir.
2: Ọ̀gbẹ́ni Jíde Akinyọlá.
1: Ẹ ṣeun.
2: Ó lọ sí àlékún làákàyè fún yín.
1: Àmì.
2: Ṣé rí àwọn nǹkan tí ẹ sọ nǹkan tó dáa ni tó dẹ̀ lè ṣe ìlú láǹfààní?
1: Ẹ ṣe.
2: Ìkíní ó yẹ ká kọ́kọ́ ní history. Ẹ mú wa lọ sí ìtàn. Wọ́n dẹ̀ ní tọmọ ò bá tàn.
1: Yorùbá Yorùbá.
2: Yorùbá Yorùbá ni bàbá tàn. Àrò àwọn olóṣèlú tí ẹ bá sọ pé wọ́n cross carpet. Tàbí wọ́n tinú ẹgbẹ́ kan bọ́ sínú ẹgbẹ́ kan. Kò sí ní tó burú bẹ́ẹ̀. Àmọ́ ohun tó ṣẹlẹ̀ ni pé no ideology. Ní ayé UPN.
1: Bẹ́ẹ̀ni
2: UPN tí ẹ ń sọ yẹn.
1: Wọ́n ní cardinal programs márùn-ún.
2: Nígbà tí wọ́n ṣe election 1979. UPN ní wọlé ní I think 5 states.
1: All the local states.
2: Yes. Gbogbo state tí UPN ti wọlé ni wọ́n ti ń ṣe free education.
1: Bẹ́ẹ̀ni.
2: Free health.
1: Bẹ́ẹ̀ni.
2: Cardinal point mẹ́rin péré ni wọ́n ní. Wọ́n sì follow mẹ́rẹ̀ẹ̀rin.
1: Bẹ́ẹ̀ni.
2: Ara ìlú ṣe ń gbádùn wọn. Kódà NPN tí à ń sọ yẹn náà ẹgbẹ́ onílé.
1: Bẹ́ẹ̀ni.
2: À náà follow cardinal point wọn.
1: Bẹ́ẹ̀ni.
2: Àti oúnjẹ nípa àgbàdo.
1: Bẹ́ẹ̀ni.
2: So kò sí nǹkan tó burú. But ní ìsín kò sí ideology, that is the problem. Then bí Ayọ̀nà lẹ́sẹ̀ sọ yẹn. Ìmọ̀ràn tẹ nìkan ti pọ̀ jù.
1: O ti pọ̀ jù.
2: Ṣé rí lórí ọ̀rọ̀ local government. Local government ló súnmọ́ ara ìlú jù.
1: Bẹ́ẹ̀ni.
2: And then tó dẹ̀ ṣe yẹ pé kí wọ́n ṣe ni pé irúgbà ti Bọ́lá Ege tí à ń sọ yẹn.
1: Ẹ ṣe ọ̀rọ̀ yín kánmọ́kánmọ́ èrò pọ̀ lójú òkú ẹ dákun.
2: Ẹ ṣe mọ̀ pé irúgbà yẹn wọ́n mẹ́sù sí local government.
1: Bẹ́ẹ̀ni.
2: Oúnjẹ wà. Àwọn artisan local government ni wọ́n ti lọ gbaṣẹ́. Kódà nígbà yẹn bàbá kápẹ́ntà kan ní àdúgbò wa nígbà tí kò ṣiṣẹ́ dáadáa. Olórí kápẹ́ntà wọn lọ pè. Pé àwọn fún níṣẹ́ kò ṣe dáadáa. Ó sì padà lọ síṣẹ́ yẹn. Ṣé gbogbo everybody ni ó máa lọ sí ibi secretariat ní Ọ̀yọ́ State ni?
1: Àti ẹ̀mọye èèyàn tí ò dé Ìbàdàn rí.
2: Kò sí nǹkan tó burú nírú òkè Ògùn tá a nílẹ̀ sí Ọ̀yọ́ State lòkè Ògùn wà.
1: Bẹ́ẹ̀ni.
2: Ó lọ encourage àwọn èèyàn láti.
1: Ìbàràpá.
2: Even ẹ wo Lagos State. Wọ́n náà ń pa about 3,000 màálù ní ojoojúmọ́. Bí a bá bọ́ sí òkè Ògùn tí a lọ dá aago màálù sílẹ̀ ńbẹ̀ kí ìjọba Ọ̀yọ́ ní tó ṣe pẹ̀lú local government.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun tí ẹ bá wa dá sí. Ẹ jẹ́ ká gba ẹlòmíì láàyè.
2: Ẹ jẹ́ wọn fún local government ní àǹfààní láti
1: ṣe. Ẹ ṣeun.
2: Ẹ ṣeun.
1: Ẹ ṣeun sá. Ẹ ló ta ló tún wà lójú òpó Mega Child. Lágẹ̀lú FM 96.7. Ńlá wà. Hello, ta ló wà lójú òpó?
3: Hello sir.
1: Hello, ẹ káàárọ̀ o.
3: Ẹ mà kú iṣẹ́ o.
1: Ẹ ṣeun.
3: Ọ̀pọ̀lọ́ yóò níjọba.
1: Àmì.
3: Ọmọọba Bọ́lájí, Ajíbọ́lá, Adéwálá Òkìlú láti Yorùbá. Ọmọ yóò gbọ́ olóbì. Ṣé rí gbogbo ẹ̀dẹ̀ sọ dáa gan gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ níbi yìí sọ. Ngbà mú wa lọ sínú history ọkàn. Ṣùgbọ́n ní kọfẹ́ wò pé tábà sọ̀rọ̀ nípa cross carpeting pé wọ́n cross láti ẹnu ẹgbẹ́ kan sínú ẹgbẹ́ kan. Ó ní òfin ó ní gbèdéke. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń tẹ̀lé. Àwọn tó wá lọ tó kúrò yẹn ádà ó tẹ̀lé òfin òkùtẹ̀ lófin dé ó kọ́kọ́ àwọn ni wọ́n wá gbé nǹkan lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn á di chairman party ọ̀pọ̀lọpọ̀ wọn á di local government ọ̀pọ̀ ẹ jẹ́ kí n kó mẹ̀yẹn ò kàn mí nípa ti autonomy wọ́n lọ́mọ ọdún mẹ́ta ò rìn ọmọ ọdún mẹ́ta ò rà díẹ̀ lọ́wọ́ ìyá díẹ̀ lọ́wọ́ bá ni ká ní federal gan dúró èrò fáwọn state ó lè sọ pé dandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandand

0: ìtẹ́ bù díẹ̀ lọ́wọ́ tá a fi tẹ ìbọn tá a bá fi ra orí tán pé ọlọ́run
1: wọn da. Tó ń ta sọ nìyẹn Bọ́lájí Ajíbọ́lá Adémọ́lá òkè láti rọ Aláyamálálé.
0: Ẹ ṣeun tẹ bá wa dá sí i tó ẹ̀yin aráàlú ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí hello ta ló tún wà lójú òpó lágẹ̀lú FM 96.7 ńlá wa hello ẹ kú ojúmọ́ o ẹ kú lẹ́gbẹ̀rẹ́ nìyí o hello ẹ káàárọ̀.
2: Alàgbà Ṣẹ́gun Sàlám.
0: Ẹ ṣeun.
2: Àti alàgbà Ọlámú kí yín.
0: Ẹ ṣeun.
2: Ẹ ṣe rí èèyàn bá bọ́ọ̀sì sí rí ẹgbẹ́ tó wù. Eléyìí ọmọ kan mi o.
0: Ìwúlá kan yín
2: o. Ṣùgbọ́n tèmi fẹ́ ẹyin tó kàn yín ni. Kí ló dé tí Tọ́lọ́run ti bá wa mú kò ní Ọ̀yọ́ State? Ó ti bá wa mú kò ń bá dàn nígbà ayé Ajímọ̀bí. Nípa Tọ́gìrì, kẹ́lẹ̀ kó ṣèlú kan lọ máa lẹ̀kùn mọ́ ẹgbẹ́ tó kù. Kí ló dé ìwọ tó bá mọ̀ pé tó gbangba sọ̀rọ̀ yẹ kó tó bá ṣe dáadáa sára mi? Ó ṣe lè wá jẹ́ pé kọ́ lọ máa lẹ̀kùn mọ́ kàńpẹ́ ẹgbẹ́ tó kù ni tí wọ́n fẹ́ yẹ̀ láyò. Ẹyẹ wo tó mú democracy tá à ń ṣe wá nígbà ayé bàbá wa MP Abiola.
0: 1993.
2: Ṣé ẹ mọ̀ pé ẹwọ ọdún tí bàbá yẹn ti ń ṣe fún onílé tí ń ṣe fáìlì jùbọ̀ láyé?
0: Àti máa ṣe bọ̀ ni.
2: Ẹwọ àti máa ṣe bọ̀ ni. Ibo sì wá di pé ó di 1993 tó gbégbá bù. Ẹ gbogbo ọ̀ọ́lù bá Nàìjíríà láwọn èèyàn ti dìbò fún.
0: Bẹ́ẹ̀ni.
2: Mo sì yẹ kó rí
0: nìyẹn.
2: Láì nẹ́kọ́bọ̀. Láì jẹ́ pé ewé omi stress dání. Ìwọ tó bá dára rẹ ní dúpọ̀ ṣe dáadáa sára àlú. Ó ṣe àdìdẹ kan lọ́mọ dí ẹgbẹ́ kejì lọ́wọ́ torí pé. Só tó wá yẹ ká tún máa gbọ́ ni pé ìyàwó Ṣàdáfà ní Àlí wọ́n lọ gbébọn tì í mẹ̀. Wọ́n ti lọ tún dí wọ́n ti lọ ń lẹ̀kùn mọ́ Oríyọmí lánàá. Tó torí kíni tẹ bá mọ̀ pé dára yín lójú pé ẹ ṣe dáadáa sára ìlú. Ẹ fi gbogbo ẹ̀ lẹ́gbẹ́ tó kókó free kí gbogbo ẹ máa lọ bó ti gbẹ̀dà o. Torí kíni ntọ́nà ti bá wa kókó ní Ọ̀yọ́ ṣe fún fẹ́ da padà wá torí kíni.
0: Ẹ jẹ́ ká gbẹ ẹlòmíì láàyè.
2: Ẹ ṣeun.
0: Ẹ ṣe tẹ bá wa dá sí i. Alàgbà Jíde Akinola ẹ tún jẹ ká tó wọ ẹlòmíì ẹ kó ojúmọ o lájú ẹ fẹ
2: ẹ
0: káàárọ o.
2: Yẹsẹ man of God ló ń pè láti bọ sọgbìn.
0: Ok man of God o.
2: Ṣé rí ogun tí ń ṣẹlẹ̀ yìí? Ó yẹ kí ẹ̀mí fẹ́ ro ọgbà àwọn àgbàgbà bọ́yọ̀ sí ti sá àwọn tó bá ń lẹ́nu bẹ̀. Káàmù àwọn olóṣèlú ìsílẹ̀ lẹ́ẹ̀kọ́.
0: Ẹ ló à ń gbọ yín.
2: Ká bá wọn sọ̀rọ̀. Ká fún ọ ní ìkìlọ̀. Ká má bu àwọn ká má dẹ̀ lè gbé àwọn àtàkì ara wọn mọ́. Ẹ tẹ́ bá ti bá ń bi pé wọ́n àtàkì wọn ká bá yín ẹ̀
0: lọ́mọ ìjọ ìdúgbò máa ń gẹ́. N ti ń tà. Ẹ ṣeun. Ẹ ló ẹlòmíì tuntun wà lójú òpó lágẹ̀lú FM 96.7. Ẹ ló ẹ kó nínú ẹ ló ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
3: Nígbà jẹ fún yín.
0: Ami.
3: Ṣẹ́gun Sàlám.
0: Yes sir.
3: O ní ti wa.
0: Ami o.
3: Gbàdúrà gbà.
0: Ami.
3: Ṣé rí òṣèlú wa yìí. Ó yẹ kí gómìnà wa lọ́yọ̀ sí.
0: Ok.
3: Kó lọ wá nǹkan kan tó bá sí tó pe àwọn olóṣèlú. Kó mọ̀ bí ó sì bá wọn sọ̀rọ̀. Ó tó ń ṣẹlẹ̀ tí ọ̀bá lọ́wọ́ kankan ní. Gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò yẹ kó máa ṣẹlẹ̀. Ó ṣàánú wa Nàìjíríà. Sẹ́ẹ̀rì kẹrẹ́dẹ́ ló fẹ̀sẹ̀ ṣe àlè lọ́yọ́ sí ètí wa. Ọ̀yọ́ sí ètí wa ẹni kó dìbò kó ṣe kọ́ máa wù pé torí kó fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì yẹn wà á gbójúlé kínní fẹ́ ni ò ní lè ṣèlú mọ́. Ẹ rí i pé pírẹsidẹ́ǹtì sọ nǹkan kan ó ní kàmpéyìn tó ń tún ẹ ṣe ó lóun ní ju gbogbo ara ṣe gbogbo ẹ̀ náà kó wọ́n mọ́. Ó lóun ṣe ìlú yìí lóun fẹ́ méjì ọ pé òun darí iṣẹ́ ìlú ló ṣe
0: pàtàkì
3: wọ́n mọ̀ pé
0: wípé
3: káàdì pírẹsidẹ́ǹtì á ṣe kínní kàmpé kankan ìlú kan ló mátà jù kọ́ mọ̀ bí ó ṣe ṣe bí wọ́n ṣe ṣe kàmpé tí ò ní wàhálà lọ́wọ́ ìyẹn ni kó mójútó kó ṣe gbogbo èèyàn dáadáa kó dẹ̀ mójútó àwọn ìjọba àbílẹ̀ kí wọ́n ṣe kínní kí ó lè ka ojú fi lè ránfààní ẹ̀rù lúrútàn tó kù tí ó fi ṣe kínní kó ṣe dáadáa kó lè bá ara rí sọ òní bàjẹ́ fún nàìjíríà
0: ọlọ́run gbàdúrà ẹ ṣeun bàbá
3: ìjẹ
0: ẹ ṣeun bàbá ìjẹ ọládẹjọ adúpẹ́ pé ẹ bá wa dá sí i tí ẹ gbìyànjú láti sọ ni pé kí gómìnà wa kán gbé ìgbésẹ̀ kán mọ́ ń kóbó bóyá kí wọ́n bá gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ sọ̀rọ̀ lórí wípé òṣèlú ká mọ̀ mú ní pa ká mọ̀ sí òṣèlú ẹ̀ tanú ká mọ̀ lẹ́kùn mọ́ra ẹni débi pá mọ̀ sára ẹni ládàá kí ló lè tuba kó lè bá àtúnṣe ẹ tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yín ẹ ní pé kí gómìnà kan na wo kan te le se lori oro ijoba ibile ti aro tun fi de awon eyan ta ba wo dada epolo ti lo si 1400 approximately ni ta ba wo ara ni awon eyan si ni ati je ati mu odise laarin ilu a mo wi ko lo nje egbo awara ilu na de ni te ba gbo pa he mo ti so le kan e ja jina si tori pe en ti ba nbe laye no witness election next year en ti ba nbe laye no witness May 29 next year e ma je ko won lu emi ati eyin lati fi da iluru gbogbo awon te n tori won le ko mo ra yin tabi sara yin lada yi ewo ninu won lo mo won be ni orilede Nigeria tan ba ti le ko mo ti won na si waju ka ejo ma se gburu nkan ibadun iba make sense sugbe mi atejo pe ati je ati mu la nba kiri alomo nle alaya nle iwo mo na ni baba oniya mo je ko won lo ninu kulo alagba kiola laarin seju kan kini mo ran yin
4: imoran mi opin si ona meji ni pe imoran mi ni wi pe ki gomina ko ba awon ara ilu soro kan de ro awon omo leyin won ki awon agbagba ni ile Ibadan
0: ni Oyo state
4: ki won ba awon oloselu soro pe e ma gba jagidi jagan laaye e kilo fun gbogbo awon omo leyin yin kodà te ba jo pade ara yin tẹgbẹ kini ba nlo ti keji nlo e kira yin ni
0: gẹgẹ bi omoluabi
4: nitori akukuri dile kan loki ogo ye wipe egbonse egbe kan loto aburo na se egbe kan loto nitori na je ka gba alaafia laaye
0: eso alagba kinola mo ki ogbo en ti e tin gbo wa lataro lori to kuduroro nlagilu fm 96.7 awon lojo bi titini aburo mi dada brother folarin mo ki o igbo odun bayi odun kan be egbon mi oriyomi adejumo meku mo ka won na eku ojo bi be mo ki comrade tafik lawa oga mi pataki anani orikadun ti won gbugbu alajo si opolopo odun laye alagbajida kan la mo ki pe apeyin etun yoju leni
4: ajindara
0: yo mo je o oro orilede nigeria yo da o niba to ba si da tan won ni wa wati mega child mo ki obo se ngbo ki to ngbe le gbugbu en te gbo wa na akin oniyan seun oloka seun gbugbu en te ba wa fi fe je laaro yi e se adupe pe bi so mi mo se ma bi ni ojo mejo mejo ina alaafia mo ti ba yin laaro yi ina ina ni tun pada ba yin ni ojo mejo ini lagbara olorun ire ati anu yo mo to wa leyin ni ojo aye wa gbugbu awo si ma gbele oluwa lai lai ti ojo mejo ire o

bí a ṣe mórí wọlé yẹn. Owó ni ẹja fi bẹ̀rẹ̀ tó yìí. Ẹjẹ́ ká jọ wọlé. Kó wọ wọlé. Ọkàn ò lè balẹ̀ láti ṣètò dáadáa. Gbóyèga làwọn àlórúkọ mi.

0: bẹ̀yìn ẹ má ṣe mu omi kómi o ẹ yan omi Showbox bottle water omi amalolu ta pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn ládùúgbò nínú ilé lọ́fíìsì àti lóde àríyá Showbox bottle water wà ní Owudi Estate second gate Àpáta Ìbàdàn ọ̀fẹ́ làbàyí gbèdélé ìtajà yín fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 09035104468 tàbí 08951014 láìsí omi kò sí ìyè Showbox bottle water omi tó dára.
1: Ìgbà yí dá ó máa tún ọlá mi.
0: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà
2: oṣù rí ilé gbá.
0: Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tó fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀ ètò ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ̀ tí ẹ gbáwin ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú fm ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹtì friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú fm 96.7 ó máa lágbára dò nínú gbangba owó látún owó lọ́sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK create your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jump needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
4: Lágelú FM 96.7. Lágelú FM 96.7.
5: Now back to your music.

0: olúka.
1: Ṣé ń lọ àrùn mi ti ń gbé mi ti ń dá fún tòló.
0: Mímọ ẹ̀ lára o.
1: Ó léwu fún wa.
0: Àdúrà.
1: Bọ́sìn bọ́sìn wọ́n tó ti dàgbà débi kán ọ̀ṣọ́rẹ.
0: Bí mi dára tó wù mí, má jẹ́ kára gbénu.
1: Àdúrà ẹ̀ ti ń bẹ lẹ́nu iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
0: Dára àti ojú ọ̀tá mi lójú.
1: Àmì rẹ̀ ó ní tí ó ṣe o.
0: Ayé kì í rí mi rí ọjọ́.
1: Ààrẹ ó ní fìtìjú kúrò lẹ́nu iṣẹ́ yìí o.
0: Tó bá ń dùn wá dẹ̀.
1: Lágbára lọ Elédùmarè. Gbogbo ibi tó bá nínú ẹsẹ̀ rẹ̀ tọ̀ owó lọ́mọ rí.
0: Bẹ́ẹ̀
1: o. Ò ní bá jẹ́ gbèsè àbádì.
0: Dúpẹ́ síbẹ̀ síbẹ̀.
1: Ìwọ ń sàmì ẹni tí ò ní sẹ́ lọ ní wáṣẹ́ tiẹ̀. Lógo ọlọ́run pè ṣẹṣẹ fún ẹ lálùbáríkà fún yọ sàmì. Àmì kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Ǹjẹ́ ń sílé kò tó jù sí. Ọkọ. Ẹni tó ti wà nílé ọkọ̀ àdúrà rẹ̀ rèé. Ibi ọgbà yín o. Ọlọ́wọ́ àwọn ọmọ yín o. Ẹni búkú ọmọ ń lé o. Yọ sàmì ẹ tí èbí kankan tí ìlọkọ kankan tí a ń gbé jùlẹ tí a ń gbé tí a tún gbé jùlẹ kò lè bọ sàmì tiẹ ìjọba tó gbọ àmì pé ọlọ́run sọkọ rẹ o ni ó tó sàmì owó mi dàmú bọ.
2: Lajiliwa FM 96.7.
3: Your Nescafe is not just a drink, it's your

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Lórí òkè ìyanu, àdúrà ń gbà ó.
4: Mọ́tò ti yá lórí òkè ìyanu ìlà. Bébí tí arúgbó ọjọ́ yóò ti gba gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta, from story to glory. Wá bá Jésù pàdé. Bébí tí ọ̀pọ̀rọ̀ sí Ọlọ́run bí wòlíì sáàbùjú ọtọ́rìtì. Wòlíì ọdún Fẹ́mi òní. Ọ̀pọ̀rọ̀ sí Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé. Wednesday 21st to Friday 23rd October. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ́kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ọgbọ́. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímu. Ọ̀fẹ́ máa wà ní Tea Junction àti Mojodan bus stop pẹ̀pẹ́. Gbogbo ẹ̀yà àti èdè ó yálà kọjá Wednesday 24th to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀fẹ́. Débi tí wọ́n lé àgbáyé ni. Prophet Lucas yóò ti máa gbá gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni ìyanu kan.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
12: Yay!
11: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
12: But when did you add milk?
11: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
13: So delicious, mommy.
14: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
15: Fẹ́sù ṣe ń halẹ̀ tó nílé ayé tí mọ́ fo lójoojúmọ́ tọ́ ya láìlójútì Olódùmarè òfilé ayé lẹ̀ o. Gbogbo tó sọ sí wa iní ń sọ̀kalẹ̀ lẹ́wà lórí lásìkò. Ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kankalẹ̀ bọ́bá ti wù kọ́mọ sí ọ. O rí bí ìgbà tó wà léwe ni eegun rẹ̀ ń dínkù agbára ò sí mọ́. Gbogbo tó bá rí kọ́mọ ṣẹlẹ̀ ayé ti wà fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn. Kágbà ó ṣe bí èwe kéwe náà kó dúró bí èwe. Ẹ kọrí sí iléeṣẹ́ Kàkásìwáyà Integrated Servicing Limited. Àwọn ni wọ́n lẹ́tọ̀ tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn. Pálántó kan ni ó ń sán mi níbì kan ni àbí kókó ooru tó bá rí ọ jẹ́ kọjá ìsàn nínú ayé rẹ gbà pé kèrèsè kádàrá o.
16: Kàn sí wọn ní nọmba 19 Emmanuel Onítìjú Christian Bello Police Station Road Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Pé sórí aago 08067918447. Kàkàṣe Wire Integrated Services Limited. Ìlera lọ́rọ̀.
17: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
18: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ yo aseju abi ko mo korin o ma muna lo gbari lori ise enu ile airorun sun dede bi eti ba nwoye abo fe ma se gbonin owo kan se kan gbodo ma gbon ririri abi ki nkan ba rin kiri are niyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dope lodo baba ibaruba oba isan ara iyana UBA bank ni molete ni badan leyin le baba de ribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbadanu bu bi elubo
13: Beyond the Limits 2026.
19: Beyond the Limits. Akoko ise agbara tuntun lodun yo.
13: Nino ma jemu l'Olorun to pe. Pastor C Olaya. Yo ti rere agbara ninu ipago l'Olorun yen ibi to ti ma mu awon eyan koja gbedeke. Bere la kojo Sunday 18 October 2026. Sisi Olorun ninu ma jemu la kori todun yi. Nino ma jemu la o ti ma gbadua. Ni bere. Ti ma jemu ipere lori awon iranse yo si ma sise agbara. Prophet Amos Odeyemi. Prophet Israel Jumbro. Prophet John Oluwapemi. Prophet Ese Bakari, Pastor Joseph Agede, Prophet Laulu Shokumi, Prophet Isaac Jayola, Prophet Ola Manijo, Prophet Isi Ogunjabi, Prophet Israel Oluwale, Prophet Michael Anfolayan, Prophet Asimilayo Yeri, Awon Olorin Adimukola Gade Shawolegis, Doge Bajowa, Shade Taiwo, Iyanu Oluwapre, Eliza Voka, Ife Olubambo, Pastor C Olaya, Roma Sotele Luruko Jesu, Wakati Wakati Nadu Omajo, Latojo Sunday 18, this Sunday, 25th October 2026, Ayewo Lera Ofe, Lundi of a waffle way off. What when it is just CS? But I must say that the one in Lidas Joshua, Tribune of Malefala Fiokia, do you paddle?
20: Lagilu FM 96.7.

0: ẹ káàbọ̀ padà. Bí a ṣe ń padà bọ̀ lẹ́yìn ìkéde ẹ̀kan. Bá a bá ṣẹni lórí ọpẹ́ làádù. Ògbọ̀nra mo fi ń dúpẹ́ o. Gbági Ògùngbọ̀n First.
1: Lolori ló bani ṣe.
0: Ọlá Ìtàn Adam. Abiodun aka Oladam. Òkè ọ̀ká san o. Àjínde ní tọ̀bọ̀nbọ̀n.
1: Lolori ló bani ṣe. Ló bani ṣe. Ló bani ṣe.
0: Òkú àṣeyọrí ìtìjú òní o. Wọ́n tó ṣèyún náà ló ṣe tẹ̀mí.
1: Ìbá ṣe pé ní o. Àṣìròjú ti pẹ́.
0: Bí ààrẹ Mùsùlùmí ilẹ̀ Yorùbá Delta tó fi dé tó bá ń gbọ́ mi. Ládàmù náà dúpẹ́ púpọ̀ púpọ̀. Ẹ wo ọjọ́ ọpẹ́ ò ti yá. Mo kàn ní kí n ṣe yín pẹ̀lẹ́ńbẹ̀ ni. Gbogbo ẹ̀yin ara Gbági Ògùngbọ̀n First. Arúgbùrú Kawó àtàjẹrẹ ọjà. Ẹ̀yin Madé kí ló ń ṣẹlẹ̀? Ẹ káàbọ̀ ẹ̀lẹ́ kí lẹ ní.
2: Wo ọ̀rẹ́. Mo ń pe aago rẹ láti àná. Mo rí i pé owó àtàwọn ọmọ ẹ ṣáà ń jágbe mọ́ra yín. Bẹ́ẹ̀ sì lélẹ̀ mo jágbe mọ́ ti ilé mi náà tán. O ni mo ní ń pè ọwọ́ pé bóun ló ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiẹ̀.
3: Ṣọ̀rẹ́ ọ̀rẹ́ mi má máa bínú. Wo ṣọ̀rẹ́ àwọn ọmọ ẹ̀ asọnilẹ́nu ni wọ́n. Kò sí nǹkan tó bá bá wọn sínsìn báyìí. Èyí tó bá wọn sí lọ́wọ́lọ́wọ́ báyìí. N tó ń bá wọn sí lọ́wọ́lọ́wọ́ náà tún máa ma ṣe é. Apinilẹ́mi ni wọ́n o. Mi ì ṣe wá mọ̀ pé mo ti pík kọ́ yẹn gan. Mo kàn ṣáà ń wò pé mi mọ̀ má bínú. Mi ì ṣe mọ̀ pé gbogbo ohun tá à ń sọ gan ló ń gbọ́.
2: Nǹkan tí mo ní kí n pè ẹ́ sí. Ṣó mọ̀ pé à ń gbọ́ ìwọ náà sì ń gbọ́. Wọ́n nítorí Aditi ilé òjò fi máa ń ṣú o.
3: Bẹ́ẹ̀ni.
2: Àbí?
3: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n sì ní nítorí afọ́jú lòjò fi máa kù.
3: Ìwọ́de pẹ̀lú àwọn Yorùbá nílá nílẹ̀
2: yìí. Ipa abẹ́rẹ́ ló kún mọ́ tọ̀.
3: Òdodo ọ̀rọ̀ kúkú ni o.
2: Ọmọ pásíkò òṣèlú la wà yìí. Àwọn obìnrin sì lélẹ̀ àwálá nílé àwálá làwọn ọmọ yìí. Ayé ò ní já wa sí òhò alẹ́ o. Wọ́n ní já wa sí òhò
3: alẹ́ o. Aṣẹ́ Èdùmarè o.
2: Wọ́n ní kọ́ wa léyìn ọ̀kan.
3: Àmì o.
2: Ọ̀rẹ́ mi. Mọ̀ pé gbogbo ọmọ tó bí ọkùnrin gbogbo wọn.
3: Àbórí.
2: Ìyá àwọn boys.
3: Àbò ṣé ìwọ náà wà ń bẹ̀.
2: Mo sì ní pé bẹ́ẹ̀ ṣe ń jọ ń jágbe mọ́ra yín lórí.
3: Ṣé ò mú nǹkan ni torí pé wọ́n ti ga tómi. Ṣé orí báwọn ọmọ yẹn ṣe ga tómi tán tún wá rí pé àwọn tún lára jù mí lọ yẹn wọ́n tẹ.
2: Ibi mo rí Tolú. Ìjọ ẹnìkan ìgbà tẹ́ jọ lọ lọ́jọ́ kan. Ẹnìkan ni ṣé boyfriend yìí. Mo ní boyfriend bó mo ní ṣe ẹ ń lọkọ ilé àtúbọ̀ ní boyfriend.
3: Ṣé o bá sọ fún ẹ pé second born ni kì í ṣe first born.
2: Mo ní kì í tún ṣe first born. Mo ní second born nìyẹn.
3: Àbí.
2: Dákun wá jọ rẹ̀. Mo rí bó ṣe ń pariwo bá ń fi kankan pásíkò òṣèlú ìmájẹ kan rán wọn ránṣẹ́ dé tòru tòru. Ọmọ ọlọ́mọ ni wọ́n ránṣẹ́ dé tòru tòru o. Ẹni tó forí ẹ̀ fagbọn dúró jẹ o. Mo ké fún àwọn tí ilé mi mo sọ fún ọmọ ní ẹ̀yin ọmọ ẹ dákun ẹ ṣàánú mi. Ẹ jọ ń torí Ọlọ́run.
3: Ṣé o tiẹ̀ rí? Ṣé o rí bó ṣe sọ ìtúndà ọ̀rẹ́ mi? Ojú òní tiẹ̀ Ọlọ́run àbá wa dá gbogbo àwọn ọmọ yìí sí
2: o.
3: Gbogbo àwọn ọmọ yìí la máa jèrè wọn o. Lágbára Ọlọ́run. Ṣé o tiẹ̀ rí àwọn èyí tí wọ́n sì ń lé? Tó jẹ́ pé ilé ẹ̀kọ́ náà wà. Èmi tiẹ̀ ti mú l'assignment láti wákàtí yìí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ báyìí bóyá ṣe ni màá tẹ́kọ̀ọ́ létí tí màá lọ wẹ nìkọ̀ọ̀kan wọn.
2: Ó tó bẹ́ẹ̀.
3: Tí màá fi máa mọ irú ìwùwàsí wọn àti ìṣesí wọn. Tí
2: a
3: fi jẹ́ pé because mi lè sọ pé torí pé mi lè fi ṣọ́ọ̀pù mi sílẹ̀ mi lè fi ṣọ́ọ̀pù mi sílẹ̀ ṣebí torí àwọn tí mo ṣe ń ṣiṣẹ́ tí mo ṣe ń tajà náà ni. Torí àwọn tí mo ṣe ń ṣiṣẹ́ tí mo ṣe ń tajà náà ni. Tí n bá kúkú wá gbé ṣọ́ọ̀pù ti pánsìn tí mo fi wá mójútó ọmọ tí mo fi wá àti pé ọ̀rẹ́ ó mọ tó máa ń bà mí lẹ́rù jù nínú àwọn ọmọ yìí ni pé àwọn ọ̀rẹ́ kíkó gan-an ó tó.
2: Ṣé bí wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ àgbàbọ̀ wọ́n ní ẹgbẹ́ búburú ó ń ba ìwà rere jẹ́ ẹlòmíì àkọ́mọ ẹ̀ láti ilé tó bá ti délé ìwé àbó bá débì kan wọ́n á lọ pé gbẹ́gbẹ́ pé àwọn ni wọ́n máa wọ́n
3: kiri. Nípa oríṣiríṣi ọ̀rẹ́
2: bẹ́ẹ̀ ni
3: èmi tiẹ̀ ti sọ fáwọn tí ilé mi wọ́n gbúdọ̀ lọ́rẹ̀ èmi ìyá wọn gan ò lọ́rẹ̀.
2: Wọ́n bá tiẹ̀ lọ́rẹ̀ kán sọ̀rẹ̀ yan.
3: A ní kán má tiẹ̀ lọ́rẹ̀ kán tiẹ̀ má lọ́rẹ̀ èmi ìyá wọn gan wọ́n ṣàrí pé mi ò lọ́rẹ̀. won de ri pe en so je baba won gan ko lo re
2: won ma mo po
3: won ma mo po emi yawo e lo re awon aburu awon egbon ore niyan
2: to iyin o ni emi na se wa ni kin wa be lori eto leni gbogbo awa bi amo ka jo ke tonton ka so fun won ka je ki won mo tun yato so si
3: ka je ki won de jam bi ka bi won pari won bi kan mo wa fe lo woran e ki lo fa won mo wa kan ma sayoju ran
2: e dakun e jo awa bi amo la n fe leyi la n fi ro ati baba ati mama nile e ba wa so fun kon kalu ko jawe agbeje re so wo
3: pe papa iwo to je gbon abi iwo to mo ipe wa jade laaro wa wole lale boya ye o si nibi to n gbe abi baba o si nibi to n gbe iye o so ipe ki wo gangan ma le ki lo fun ra e lati se n to to lasiko to to iwo na lo funra e o
2: won ti se kini kan fun mi mo fe lo dan wo se ko mo pe eni to se arinna ko
3: fe di ye
2: lo se afẹ ri fun
3: ayan e je aso
2: iwo na lo fe lo dan kan wo to ba ro pe yo sise ti o sise nko
3: iru kilo mo to wa la re n to fe lo dan kan wo lodo iru kilo mo to nko da ni
2: kilo ti e nje se won se mo de bi pe ko gbe fo e dakun ejo asiko se lu eyin abiam eyin mama e moju ta won omo e ba so pe ise omo te ba de ba ri laarin ogbon se ju te mo pe ise be e pe ago re abi ka lo wa bi ti ba je
3: se ke tese wa lo ke tese wa lo alabiamo kan wa lodo mi ago mokanla le ni o sese ma so pe se lagbaja wa sere lodo yin
2: laago melo
3: laago mokanla lale
2: sabi
3: ama ma ma bere pe ngba wo lo ko nle o si ko nle lati role te lo n sere lo mi ore ani ka ma tun so pasiko oselu se ni gbogbo gba ni gbogbo asiko e je ka moju ta won mo wa e je ka ba won soro tutu e je ka won mo wa ri wa gege bi ore won ti won le foro lo a le gba won ni imoran to to a le ba won soro to ye bo ta won mo wa ba si ri wa gege bi pe ah lion ni mo emi abi tiger and daddy mi
2: won ni le so sinu won o
3: ati nle won sita o e ma ja la won mo wa sita
2: e se jeje lasiko yi o e je ma woran ki woran o ma lo laja ni fori gbogbe
4: Suri ki ewu tun mi
5: ni ori ti nkan ti a n ba lo ina ni won sori ma gbagba ku gba to je pe o popo pupo won le nje nje eyan ogun gba mi yo se ga eyan ogun
3: yo se ju te eyan ogun
5: lo to ba ti le lo jeje ku je ti oye oje lasiko yi
3: o pada popo pupo
5: bo ba lo lo aran mi aran ti oye olo mi
3: ara to wa pori ikan ni la
5: a mo pe eko lo loogi wa to ba ro loogi
3: ri alabata wa
6: e ni yo de mi bo confirm we ngora e ni

0: káàbọ̀ padà. Ìmọ̀ràn gbọ́dọ̀ jù bá ń lọ. Bí a bá sì ké fún ní kálukú tó bá gbọ́. Bí ọ̀gbọ́ tó bá ṣẹlẹ̀ sí ọ̀ràn tí ń ta wí. Tó se gbà lónìí rẹ̀ o. Nǹkan kan jẹ mí lógún nípa àwọn obìnrin wa. Ẹ̀bára obìnrin ní patí tí ó gúnrégé tójú ẹ̀ gúnrégé tó kun pádà tó gbogbo ẹ̀ dùn bí ẹ̀ lálẹ́kẹ̀. Ẹ súnmọ́. Ẹ bèrè pé àwọn máa ń kọ́. Yọ sọ fún mi pé adúpẹ́. Má dákẹ́ o. Àdáde wa ń kọ́ o. Wọ́n wá ìdáhùn rẹ̀ ò ní dàbí. Bóòlù a sì dáhùn ẹ mà. Dádì wa mà ti bá tiẹ̀ lọ.
1: A ṣe ṣe bẹ̀rẹ̀ ní kíló kan yín lójú.
0: Ẹ̀bọn abílẹ̀ rẹ̀ pé kíni tí wọ́n ṣe ńlá ti bá tiẹ̀ lọ. Obìnrin lọ́wọ́ mú lé o.
1: Mo fẹ́ dìde
0: kó. Obìnrin lọ́wọ́ kó bá lé o.
1: Mi ò lè pẹ́ ránjẹ, ènìyàn
0: ni. Ẹranjú mọ́ wa ni.
1: Gbogbo rẹ̀. Ènìyàn ni
0: mí. Àkókò ranjú mọ́ wọn. Iṣẹ́ àtòsí ti ń bẹ lára wọn tí ọjà.
1: Mo kọ fàwẹ́ ìkókóra.
0: Ní a fi ń bákabákabáka àbúkẹ́ ayé. Wọ́n ti kó tómi lọ o. Ọmọ wẹ̀rẹ̀ lè abẹ́ fún ọ ná.
1: Àwọn kan
0: iná. Méjì náà ni.
1: Kọ́ fàwẹ́ èèyàn bóra ni.
0: Sọ́n dẹ̀ sàn. Wọ́n lọ fẹ́ wọ́ràn síra rẹ̀ lọ́rùn tó fi ń béèrè ìbéèrè o.
1: Ìdọ̀kí
0: ni wọ́n. Ó
1: wà ní
0: bó lẹ ṣe wá ń ṣe à ń gbé àǹdá sọ náà ni kò sínkù mo dà ní wàhálà ẹ bẹ́ẹ̀ ni o oníṣekúṣe náà tún béèrè o
1: fọ́jú jẹyàn
0: síbẹ̀ sí wá gbọ́n àwò náà nù títí sẹ́ẹ̀fẹ́ lọ́kọ́ mẹ́rin ni
1: ọkọ̀ fàwẹ́ èèyàn bóra
0: àtirí olórí ire náà ni gbogbo wọn kankan náà ni
1: bóra iná kí
0: olórí sin gbogbo wọn onírọ́ ni ẹnu wọn dùn mo fẹ́ farabalẹ̀ díẹ̀ ọjàre. Olùwọ́ mọ́tò ń lọ rẹ̀ rọ́ lùbábù wáyà.
1: Kọ́lọ́bọ́ ní pọ̀rùn fòlá, òjì pàdé àlọ́.
0: Má sinmi ìbéèrè o.
1: Ẹja mojó.
0: Ẹ̀wò mi dáadáa orúkọ mi ni Lágbájá àti Tẹ̀mẹ̀dọ̀.
1: Ẹja mojó.
0: Mo dẹ̀ láìkì yín o. Ẹja gbàgbé bẹ́ẹ̀ ń wọjà ẹ. Nǹkan náà ní ìrọ́ ni o. Ọ̀fẹ́ kò níyì ni.
1: Owúrà. Ẹja mojó.
0: O ti sáìtì máa yẹn láti òkè lẹ́
1: ẹjọ́
0: sá ẹjọ́ ẹfún mi nọmba yìí nígbà tí bóbi sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ tó fún nọmba tí èsì nọmba rà dáadáa ló fún ti gbà náà kọ́ńtínítì ló kù
1: ẹjọ́ mojó
0: arábìnrin nọmba lọ rẹ tó ọba nìkan ṣe aláṣẹwo olójúwò kọ̀ kanjúà tó ọba nìkan ṣe ìwé ẹ̀kọ́ sọ fún pé ẹjọ́ ẹ má bínú mo láìkí bọ̀ mi ò kí fún ẹ nọmba mi wọn èwú tí wọn ti fi nọmba lẹ ò ń retí kọ́ńtínítì ni náà alágbèrè ni ọ. Mambobìnrin sọ̀rọ̀.
1: Ṣẹ́lúdùn yìí ni.
0: Torí pé ro obìnrin lọ rẹ̀ dúró ẹjọ́ wa ń bí kẹjọ́ ṣe fàájì.
1: Ẹja mojó.
0: Ó dìde ọ̀la ọ̀tọ̀ ẹnìkan cross ẹ̀. Ó dẹ̀ ń gba nọ́mbà.
1: Àṣìlè yálà
0: yìí. Gbọ́dọ̀ jọ kúrò pàtí hùn.
1: Ẹja mojó.
0: Láyé. Wọ́n bá padà wá kọ́ bẹ́ẹ̀ lomi ìjoko ni. Yálà ọkùnrin tàbí obìnrin kọ́ bẹ́ẹ̀ lomi ìnibo níjoko. Wọ́n á bèrè kí ló fà á tí àwọn obìnrin yóò fi fẹ́ lọlé ọkọ mọ́. Àdẹ̀gbà wọn mọ̀ràn kí wọ́n fẹ́ lẹ́gbẹ́ wọn. Wọ́n kọ̀ wọ́n kọ́ tíkun. Alágbàlagbà làwọn fẹ́ yọ́mọ̀ wọn tọ́jú. Ṣé n tó ṣe tí wọ́n fi lé ọ jáde? Ṣé òun ní kọ́ntínú tó bá dọ́dọ̀ àgbàlagbà? Ibi ọ̀rọ̀ wà nìyẹn o. Mo wá wò ó pé ọ̀pọ̀lọpọ̀ náà kọ́ ni ó sa ẹ̀dá sọkùnrin. Àwọn ọkùnrin mi burú débi pé wọn ò sí bá gbélé. Lè bómi lé wọn lóṣù mẹ́fà. Ànàbàjẹ́ ni wọ́n ń nàyàwó. Ọ̀bákùn gbé ọ̀rọ̀ ni wọ́n sọ sáyà wọn. Bó ti wulẹ̀ kọ́ wọ́n á rí ipò yówó orí ọba ara rẹ̀. Tó bá fẹ́ serious tó sì fẹ́ dọ́lọ́kọ. Yọ́lá kìrìn ní fún mi lọ́sẹ̀ ẹ̀kọ́ tó dìde wá àti búrúbú tó dájọ́ jókòó.
2: Ẹ̀ka sàn ẹ̀ka rẹ̀ ẹ̀ka lẹ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ ìkànnì lágelu orí ètò ó ń rọ̀ sí náà ni ó máa dúró sí fèmí àtìyìn ni o ewo sheri ma so mo ipe mi iloko mo tori pe o ti fe nikan o ti ri ba kan fun e mi ti ele niyawo mo mi le se kini mo ko sapole fo ba si ololori o be na ni ko sapole fo birin ti o lade ori lo se ye kwa se kini ka lade ori se wa radi ti je ta tin sadura fa e pe lagbara olorun iwoye mi ile kore o ile kore je kadura ye gbe igbese ta dura ye fi ma change to ma ma sadura yen lodun je kan so fun e pe iwoye mi omo tuntun o nitori pe en to ba ti wa nile oko omo lo sekun to ma ma reti lodun e oko ni won fe sabi yawo iyawo ni won fe taboko single mother ni e single father ni e abi wo te si ma riri
0: eni suru awon to ni yawo meta merin to wa fe fe o me ke to mo to die lojo ale se nbe
2: atojo aye wa aye wa
0: eyin gan be so wa yi ti mo ba wa ba yin
2: yes sir
0: tendan wa ba yin wa ni ah emi o le ba wa ni kankan o eyin gan
2: awa wa mo njoye won po kan be lowo wa wa loluwa
0: e ma soro yin ba
2: so oko ni wo wa nfe abi iyawo iyawo ni wo nfe saboko iwo ti e ti mariri wo kin se single mother o kin se single father bo o ti iloko ri o ti ife yawo ri o le ba mi soro lori 08056010241
0: enjoy lenu ni
2: ba mi soro o le fi pe mi o de le ba mi soro lori e whatsapp number na ni 08056010241 boya wo te wa wa ninu igbeyawo igbeyawo yen wa mi o nfi bakan bakan wa wo pe bawo lo se fe se ti le se fe to ba mi soro lori 08056010241

0: ilékun díẹ̀ lónìí. Bí n ò lọ́ máa jókòó mi kì í sọrin tó dà. Bówó bá ń bẹ lọ́wọ́ kára tó dà ká jẹ́. Bí mo bá lọ lọ́hùn ní tọ́mọ kì í sọ̀rọ̀ rí. Bọ́ọ̀ tọ́mọ òun fi alẹ́ sí. Bí bàbá mi rán mi léèwé ni lọ. Mọ wọ́n rí ndùn lónìí. Ó fi kàbá mọ̀ bọ́nu lọ́jọ́ iwájú. Ẹ bá ní òbí tó dáa. Tí ń bọ́mọ rẹ̀ gbàmọ̀ pé kó gbẹ̀kọ́ kó gbẹ̀kọ́. Ọ̀ya tètè náà gẹ̀kọ́ yẹn kọ̀ ọkọ̀. Bọ̀ bá kọ̀ tọ̀ náà ọgọ́ yẹn kọ̀ tọ̀ ọkọ̀. Wà láì tà láì sùn láì láì wọ́n lọ́ọ́ jẹ̀ka rẹ̀ bí ẹni tó jẹ kárọ̀tì. Tí wọ́n pè ní atọ́ka ọ̀nà ọ̀fun wọ́ kí ni kí lọ́n wá ká kí wọ́n wọ̀n rí sọ́à. Alégbè ga ìyẹ̀rú yẹn búra fájọ́ àlàyé sọ́tù bàbá ọjọ́. Mo tún ti gbàlejò tí ó tún mọ fún wa ní àwọn ìmọ̀. Àti ọ̀nà tó yẹ ká tọ̀. Tí ìmọ̀ràn yóò fi wúlò fún wa ń gbèsè ayé wa. Ìlú mi ni mo fẹ́ máa. Traveling is part of education. Má dó mi mo máa dá jinja mu. Ìpèlè òkúta máa ṣe fúnra ní ìsìn. Bí ọmọ lóòkú ọ̀bá ti lè tọ́jú ẹ̀gbọ́n ẹ̀. Tí ọ̀nà wọn dó. Ẹ wo àyàbá nìyẹn. Alégbè ga ìyẹ̀rú mo tún ti gbàlejò. Wọ́n dẹ̀ ṣe tán láti yànnàná. Ọmọ tó ní òun ò ní kúrò lé bàbá wọn. Ọ̀fẹ́ gbẹ̀kọ́ bòmíì mọ́ tiẹ̀ ni. Ẹ bílẹ̀ ọba gbẹ̀yàn kọ́ wa kó bòmíì lọ. Àti pé àtòkó bòmíì àti ilẹ̀ kò síbi tí kì í gbéra wọn. Ètò ni gbogbo nǹkan ẹ káàbọ̀. Kí lorúkọ yín?
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Mo dẹ̀ kí ìrọ̀wọ́ ọlájẹ́ kí ẹ̀mí gùn fún wa.
0: Àmì o.
1: Nǹkan méjì la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Alákọ̀ọ́kọ́, orúkọ mi ni Olúwọlé Ọlọ́ládé tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Skylink Global Recruitment Services Limited. Ní iléeṣẹ́ wa, nǹkan méjì la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. A fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ ọ̀fẹ́ tó ń lọ ní ìlú China àti ètò àti ṣiṣẹ́ lókè òkun tó wà ní ìlú Canada lọ́wọ́lọ́wọ́. Ní iléeṣẹ́ wa Skylink Global, a ní àǹfààní láti sọ fún àwọn èèyàn wa òbí àti alágbàtọ́ tó fẹ́ kí ọmọ wọn kàwé ní òkè òkun wípé ètò kan ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ní ìlú China. Wọn ò ní owó kankan láti san gẹ́gẹ́ bí owó iléèwé. Owó tọkàn máa san fún wa ni processing fee àti school application fee àti owó visa
0: tó mọ́ wa fi láti dé ọ̀hún
1: tó mọ́ wa fi dọ̀hún.
0: Ipasẹ̀ dídọ̀hún yẹn bò ní sẹ́ wọ́n kàn sáwó ni wọ́n wà fóònù àbí bò lẹ́sí fẹ́ bá
1: wọn. Àwa la máa bá wọn ṣe gbogbo ètò yẹn láti bí tí gbogbo ẹ sì máa já sí ìrọ̀rùn. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, a ní àwọn kan tó ń prepare láti lọ lọ́wọ́ báyìí. So mo ń fi àǹfààní sọ fún àwọn òbí àti alágbàtọ́ tó fẹ́ kọ́ ọmọ wọn kàwé ní òkè òkun pé kí wọ́n yọjú sí wa níléeṣẹ́ wa iléeṣẹ́ Skylink a lè ṣàlàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́. Àwọn course tó wà available ni mechanical and electrical engineering.
0: Long
1: bẹ́ẹ̀ ni sir.
0: Níbo ni China?
1: Ní China bẹ́ẹ̀ ni. Computer science and technology. Civil engineering. International economics and trade. Software engineering. Nursing. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún àwọn ọmọ tí wọ́n ṣe jáde WAEC, tán ní WAEC lọ́wọ́, tán dẹ̀ ní NECO lọ́wọ́, tán ní 5 credit including maths and English.
0: Ẹ tí ò bá ní maths àbí English kò lè
1: darapọ̀. Kò school le gba àwọn wọn le pọn admission. Àmọ́ àwọn tó bá ní credit márùn-ún tán dẹ̀ ní maths and English.
0: Ìpánlẹ́rìn o, ẹ máa ní Yorùbá náà kọ́. Gbàgbà pé ní ẹni Yorùbá ni èmi gan bá lọ bá wá gba fọ́ọ̀mù.
1: Bẹ́ẹ̀ni àwọn ọmọ tán bá ní result yìí lọ́wọ́ kán yọjú sí wa ní iléeṣẹ́ Skylink. A lè ṣàlàyé fún ọ lẹ́kùnrẹ́rẹ́ bá ṣe máa tọ̀ tí gbogbo ẹ ṣe máa rí bí a ṣe ń bí a ṣe ń fẹ́. Then àwọn tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣe masters ni tó pé àwọn ti ní first degree lọ́wọ́ káwọn náà kán yọjú sí wa ní iléeṣẹ́ wa. A lè ṣàlàyé fún ọ lẹ́kùnrẹ́rẹ́ bọ́ ṣe máa ṣe everything a fi wà òkè.
0: Méjì méjì ni ọ̀rọ̀ kẹ́ tó tẹ̀wájú. Bẹ́ẹ̀ bá lọ sí school. Wọ́n á lọ ti jáde ìwé mélòó lọ́ka ìwé báyìí lọ́ka o. Ìbéèrè tí ó tẹ̀lé ń pé mo náà ti ń ṣiṣẹ́. Ṣé ẹ mọ̀ pé mo bèrè lọ́wọ́ yẹn?
1: Bẹ́ẹ̀ni sir.
0: All right. Méjì wa ni ẹ̀kọ́ kan, iṣẹ́ kan. ẹni China lo wa fun abẹ keko bo n te dale
1: bene
0: lo Canada ni o ni ise
1: bene sir
0: bo mo fe ke pari ben na kin to te waju
1: ni ni ilu fa awon to ba lo kawe ni ilu China ti won ba fe lati sise lati tesiwaju ni oke okun awon university n ba sise awon na partner pe lawon companies kan to je pe awon omo to ba graduate ni odo won won ni anfani lati sise ni awon ile ise won yin gẹ́gẹ́ bí a ṣe mọ̀ láìpẹ́ ìgbà tí Dangote parí refinery Nigeria most àwọn tí wọ́n recruit ní company yẹn India àti China ni wọ́n ti kàwé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí so wọ́n ní àwọn iléeṣẹ́ tó pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ tó bá kẹ́kọ̀ọ́ tán parí lọ́dọ̀ wọn wọ́n lè tẹ̀síwájú láti ṣiṣẹ́ pẹ̀lú
0: ní ti Canada irúṣẹ́ wo ni ayé rẹ̀ àti àǹfààní rẹ̀ sí sílẹ̀ mi
1: presently àwọn iṣẹ́ ta ní ní China ani factory worker ani hotel workers ani awon ton le sise security job ani awon sales ton le sise sales representative ani driving job ade ni awon ton le sise as managers ni awon companies konkon then ani awon supervisor awon ton ba le sise ni company as a supervisor ti won qualify lati se so awon ton ba le sawon ise ti mo kale yi ni ilu Canada kan yoju si wa ni ile ise Skylink Global a le ṣalaye fun won ni ekunrere ba se ma se ti bu ade ri bi a se nfe
0: nipa to ni se odun me

0: bẹ́ẹ̀rí nǹkan.
1: Ọlọ́lájẹ́ mi àṣekẹ́.
0: Wọ́n tẹ̀síwájú wẹ́rẹ́wẹ́rẹ́. Lékún lónìí látàárọ̀. Ilé ayé ò dó sójú kan. Olúkúlukú ń jí. Òun mú iṣẹ́ ajé rẹ̀ pọ̀ ni. Olúkúlukú ń jí, èrò kálukú ò sì bára wọn mu. Àkàn ń kàwé. Àkàn ń wáṣẹ. Àkàn sì ń tọrọ àlàáfíà. Àkàn ń bùkún àlàáfíà tí wọ́n ti ní. Àkàn ń fẹ àlàáfíà wọn játa. Àkàn ń lọ̀lọ́kúlọ̀ mi, wọ́n mú mú kúmu. Sísìn ṣokùnfà wàhálà fún wọn. Asán bẹ̀rẹ̀ tó pé ẹ̀yìn tẹ̀ ń kó ejò inú mi. Nkùkú dákan tẹ̀ ń kó mi. Tẹ̀ ń kó ara mi. Àdéjọ 40 and above. Ó ń ṣeré. Omeke ti ń kó mi gan. Ẹ wo ní ìṣẹ̀lẹ̀ láàrin àgbáyé pẹ̀lú àwọn oríṣiríṣi àìsàn tá a gbó kọ wọn rí. Àwọn ìbò búkú búkú. Oníkàkìnìkan gbangbangbangba dákun Ọlọ́run sàánú mi. Wọ́n jẹ́ lùgbàdì àwọn Ọlọ́run. Àbárí àìsàn kékèké tó tó alágọ̀ ara ẹnì kọ̀ọ̀kan wa. Jẹ́ ká sèèsì jẹ́ tí ó wò wá san Ọlọ́run. Tó gbàlejò wọlé ká ilé mọ tí mò ń sọ. Wòrè kan lọ yá wòrè fúdídé ọdún méje. Mo ti sọrí lórí ètò yìí náà lẹ́ẹ̀kan. Ó ti dídò ní wèrè. Irun rẹ ti kún aṣọ ti fàyà èròjà wòrè rẹ ti pé irun rẹ ti kún bíi dada. Ṣùgbọ́n ìwọ rẹ̀ ni kọ́ mọ̀ jẹmi ẹran. Ìjọ tó bá jẹmi ẹran ni wèrè ọ̀sán. Wọ́n àdí fájà. Wọ́n ṣàkùn ṣàkùn wọ́n ṣe gbogbo ẹ̀ olú ọmọ nínú ran. Ọmọ náà ń jọ kan. Ebi pa lẹ́yìn ọdún méje tó ti ya wèrè. Ọbọ sórí àtàn. Àwọn àjẹsẹ́kù oúnjẹ táwọn àwọn onípatì. Ayé pọ̀ mọ́ gbẹran má nǹkan nǹkan. Ó sàn sa ogbó ẹ̀jẹ̀ lọ bá sami ẹran bíi mẹ́ta jẹ. Wọ́n á ń dọ́wọ́ bu ara rẹ̀ báyìí. Àwọn ẹ̀wà rìpúrì ẹ̀ ti ń pé bọ̀. Wọ́n mú wọn wẹ̀ wọ́n sọ déèyàn. Lẹ́yìn o bí ọ̀pọ̀lọpọ̀ ọdún ó padà jẹ́ èèyàn. Ó sì wúlò fúnra rẹ̀ ó tún wúlò fáyé. Àìsàn ò ní ṣe wọ́n. Máa ibà wà mọ̀ tí ìjà àìsàn ó ṣe ní. Ǹjẹ́ ẹ káàbọ̀.
2: Ẹ kú bójú ọjọ́ ṣe rí níbi yòówù tẹ́ bá ti ń gbọ́ mi káàkiri àgbà ńlá ayé. Ní orí ètò yín ètò yẹrú yẹrú iyán burú àfájá èmi nu. Mo kí wa a kú bójú ọjọ́ ṣe rí. Orúkọ mi ni Ọláyinka Ọláyanjú láti iléeṣẹ́ Multistream TM Limited, iléeṣẹ́ tó ń ṣe gbòógì ginger herbal extract àti irú antiseptic herbal soap. Nínú tẹ́ ẹ sọ, àlàáfíà ṣe pàtàkì. Ó ti tójọ́ mẹ́ta náà tí mo ti ń wá sórí ètò yìí láti wá fún rere jìnjá jìnjá. Wọ́n sì ní alágbẹ̀dẹ tó ń lurin lójú kan, ó ní tó fẹ́ mú jáde ńbẹ̀ ni. Bẹ́yìn ò bá ti torí owó ṣe okòwò yìí, kó ti torí àlàáfíà rẹ̀ ṣe, torí àlàáfíà oríṣi méjì ló wà, àlàáfíà tara, àlàáfíà tàpò méjèèjì tó bá wà lọ́dọ̀ èèyàn kan, ìgbádùn ni. Iléeṣẹ́ yìí ó jẹ́ iléeṣẹ́ tó fi ewé àtegbò bíi 76 tán fi ṣe ògùn ẹyọ kan, a sì mọ agbára tó wà nínú ewé àti egbò bẹ́ẹ̀ ni. Ewé àti egbò 76 kéèyàn fi ṣe ògùn kan, a jẹ́ pé mi ìfẹ́ mọ rú orúkọ tí wọ́n ń pe àìsàn. Ṣé ẹ mọ̀ pé àìmọye àìsàn ni ọ̀làjú ti kó bá wa àti àgbàsódì àwọn nǹkan kan? Mi ìfẹ́ wá fẹ́ mọ rú ojú orúkọ tí wọ́n pè é. Ẹ̀yin ẹ fi jìnjá àtọ̀wò. Téèyàn bá láìsàn tó ń dààmú ẹ̀ tán ti lògùn lògùn tí hospital bá ti ní kán mọ́ gbéèyàn lọlé, kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́ ni o. Kì í ṣe nítorí pé wọn ò rí specialist tí wọ́n pè o, kó mọ́ bá a mọ́ jẹ gbèsè kún gbèsè ni wọ́n ṣe ní ẹjọ́ mọ́ lọ. Téèyàn bá rí ẹnìkankan tó wà ní condition yẹn àbí tó ń ṣe ẹ̀yin ẹ ti lo oríṣiríṣi oògùn, ẹ mọ̀ bọ̀ ẹ wá fi jìnjá ẹ wá fi tọ́jú ẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe wá dowó fún wa a mọ̀ ń kọ́ra wa torí wọ́n mọ̀ ń kọ́ bí wọ́n ṣe lówó.
0: Ẹ̀wọ̀nà ẹ̀yìn ọ̀rà nǹkan ó fi tọ́jú ara rẹ̀.
2: Bẹ́ẹ̀ni iléeṣẹ́ àtúnkọ́ bí iléeṣẹ́ ó ti ṣe fún lówó
0: Friday.
2: Ọlá ni Friday. Ọ̀dájì ọ̀la kó tó dago márùn-ún ó tún ti sanwó sàkáǹtì wa nítorí pé ọ̀nà kan ọ̀wọ́jà ló mú kápẹ́ńtà ti ń gọ̀pẹ́. Wọ́n lókè ìga ó lókè lòkè ń jẹ́ kò síṣẹ́ tó ń ṣe tó di ọ lọ́wọ́ tó bá ti lè wá àlàáfíà tó ń wá owó kun. Tẹ bá wá síbẹ̀ lọ́la a mọ́ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ bí ta ti mọ́ ń sọ fún wa bí a ṣe ń fi jìnjá ṣètọ́jú ara wa bá a tún ṣe ń sọ ọ́ di owó ní Friday. A tún kọ́ra wa ní ọ́fíìsì wa tó wà ní òkè ọ̀nà tó lọ látòkè àdó sí Mọ̀lété. Tẹ bá ti dé ẹ̀gbẹ́ ilé epo Dove complex tó fẹ̀gbẹ́ ti ilé epo Dove yẹn gangan lẹ̀ ń lọ, ẹ̀yin ẹ máa bọ̀ lókè ẹ ti rí signboard jìnjá gbangba lára ilé yẹn. Bẹ́yàn ń bọ̀ láti Dùgbẹ̀ kó bọ́ọ̀lẹ̀ nílé epo Dove. Tó bá jẹ́ ọ̀nà Mọ̀lété ló ti ń lọ sí Dùgbẹ̀ bọ́ọ̀lẹ̀ nílé epo AP àti Dove yẹn kọjú síra wọn, ẹ ti rí complex yẹn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Dove. Tó bá ti dago mẹ́wàá àbọ̀ láàárọ̀ la 10:30 a ṣe bẹ́ẹ̀ nítorí àwọn ọmọ ìyá wa tí ó lọ kírun kí wọ́n bá máa mísì Jumat kó tó di Jumat olúkálukú ti mọ gba ọ̀nà ilé rẹ̀ lọ. Ẹ̀yẹ máa bọ̀ ńbẹ̀ lọ́la kajo wa fi yira wa eh awon anfani po teyin o je sugbon tori ijoba akoko eyin le fe ba mi soro leyin eto boya abi ke bere alaye number 1 te ba debe lola a so fun yin bi e se so de nda dowo lo so se bi odun meta la fi tin fun won jinja mu lo fe ati fopin si yen a fun yan mu mo
0: ejo
2: kini
0: emi mo ba npolu oja
2: okay
0: olon si gbonu mi soro
2: beni
0: ati nbenu ami na soro kaake
2: beni
0: nbe koko de bi ni da kakale
2: eh je mo ya mu ngbo a mu nkan le lo
0: mi lo kan mo si rak mo rate mi
2: okay
0: mo tun ra fun
2: se era lasan ni abe darapo mo le se
0: mo ra fun
2: se won fun yin lowo abon fun yin lowo
0: mo nri owo every Friday yes
2: mhm
0: sugbon o se leri
2: eh
0: pe ba tun wa o pe to pe mo darapo o bu mi ni ija kan
2: en so de do
0: se benle ni
2: se abi be moto wa e sa duro na se fara bale je insalaye eni to ti wa nnu ile se won tun mo fo na nnu ile han
0: wa ma fi han o bi ne papa pa na
2: eh
0: won so fa baba
2: era eyan ni o diju fun ara yo wa fo tarara yo wa de bi ti o lo bi je ba wa re eyan ona marun ni o ti se yo se lori okan yo se lori edo wa yo se lori kidney wa yo se lori edo foro wa yo se ninu fun se ri eya mararun yen to ba ti lalaafia gbugbo ara o lalaafia
0: e so number kedide
2: oda oda ti bo oda fun anfani eyin te fe bere bere si waju ati si waju si e pe mi sori number 08072991935 je mu ni pele pele 080
0: bo e ma so ya fe so pe bora bo darapo
2: bora bo darapo bo fe so doku abi bo fe toju ara re 08072991935 fun gba pe yin 08072991935 a pade lagu

0: Yeah.
1: Trinity Care Foundation, àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsí ẹlẹ́yàmẹ̀yà. Trinity Care Foundation, àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Edumare ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára, wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government Ìbàdàn. Bẹ́ẹ̀ ni wọ́n rú ọ̀pọ̀ èèyàn lágbára níbùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀ gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́lá. Ẹ kún wa lọ́wọ́ kí iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ ilé-iṣẹ́ ńláńlá, ilé-iṣẹ́ ìjọba, ilé-iṣẹ́ aládàáni, àtẹ̀lẹ́yinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kolasi Layout, Up New Ife Road, Ìbàdàn. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.

0: gbe dajo kale fun pe o ji awon egba owo to wo re ki e bi otale ni egberin egberun naira 860,000 naira
1: gege
0: bi iroyin se wa fidi oro mule pe owo e je ti ore birin e be oni james pe won o je bi esun ti won fi kan won pelu alaye ile to daso won waju adajo ibrahim manuel iyen lo ba si won iwon fun pe kolo re seun ri di osu meji ni logun ṣùgbọ́n o fun lori ofe ati sanwo itaran ti se 50,000 naira bẹ́ẹ̀ ni ile ejo magistrate won pa lase pe ko da owo to gba to jigbe ko da pada ti se 860,000 naira owo to rin bi egba owo to jigbe jare ile to je ti omidan vivian gideon gẹ́gẹ́ bi iroyin se fidi oro mule eja wo yeba die bayi ki ipolowo oja wole bo ba ti wa di ago kan gerege ki la ri gboloko pelu benga oyato ati folakemi mighty temi tayo ye ladun aboro in lo ko mi iri atayo odabo
1: oda na lagbara lowo olohun ba e pade mi lale loni lago mejo abo nigba te ma tele mi lori eto eleyi ta npe ni ilera wa titi wa digba na folashade ajala loruko temi mo ki wa pe aku ise lataro olohun ba yo sanu fun wa
2: Lagilu FM 96.7 La Gelu FM Jagaba Gogo Radio Maro Wancho
3: Ẹyin èèyàn mi, a kú dédé àsìkò yìí, àsìkò bójú ọjọ́ ṣe rí. Ẹ súnmọ́ bí kẹ jájọ ṣàṣàrò. Lóòótọ́ lódodo yóò da lónìí yóò da lọ́la. Ẹ kú gbìyànjú lọ́pọ̀lọpọ̀. Ẹlòmíì ń bẹ nínú ayé tó jẹ́ pé iṣẹ́ irin lòun ń ṣe, ṣùgbọ́n ìjẹ́ ìlérí ló ń jẹ. Bó la wá fẹ́ ṣe tá a fi kógo já o? Àfi ká wá ìrìn kún ìrìn ẹsẹ̀ wa lọ́nà tó tọ́ tí ò mú jìbìtì tàbí ká mú kan mọ́kan nínú. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fẹ́ dá iṣẹ́ kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fẹ́ sí ṣọ́ọ̀bù káwọn náà tiẹ̀ máa jí láàárọ̀. Kí wọ́n gba ibìkan lọ kí wọ́n má bàa di koróko òrodò tí ń sìnkú àbíkú. Ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà ibi ikọ̀ náà ni ọkọ̀ wọn ń fẹnu sọlẹ̀ sí. Ẹlòmíì tiẹ̀ wá gbìyànjú títí nínú ayé kò sí rú òwò tí ò fẹ́ ṣe tán ṣùgbọ́n ojú kan náà ló wà kò sún síwájú kò sún sẹ́yìn. Ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀yin ọmọléèwé ọ̀rọ̀ yìí kàn yín. Pẹ̀lú ètò tí ń sọ ní dolóríire tá a gbédé.
4: Tiléeṣẹ́ Diamond Project.
3: Èyí tó ti já àǹfààní àti oríire fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ti kópa ń bẹ̀. Ọ̀pọ̀ èèyàn tí wọ́n ti gbé ìgbésẹ̀ ni wọ́n ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti donílé lórí wọ́n ti ra mọ́tò tó tó mọ́tò sójú ọ̀nà. Ọ̀pọ̀ nínú àwọn tí mò ń sọ yìí ni wọ́n ti rán àwọn òbí wọn lọ sí Háàjì àwọn kan rán àwọn òbí tí wọn lọ sí Jerúsálẹ́mù kódà àwọn gan ti kẹyìn Mọ́kà àwọn náà ti ṣe ṣàlọ́m ṣàlọ́m. Bó ni wọ́n ṣe wá rìn bẹ́ẹ̀ ò bá bẹ̀rẹ̀ bísínẹ́ẹ̀sì wọ́n pe kinní kan ní Capital èyún owó tó gbé dání láti fi gbé okoòwò rẹ jòkó tí ó fi dúró re òní wọ́n pè ní Capital. Ìkankan tún wá wà tí wọ́n pè ní Product. Irú nǹkan wo gan ló fẹ́ máa tà àti pé nǹkan tó ń tà irú àwọn èèyàn wo náà fẹ́ máa rà á. Tí mo fẹ́ kó kọ́kọ́ yé gbogbo wa báyìí ni wípé bàbá rẹ ni bálà ọ̀nà ọ̀la kì í yà ta ló lè lọ bá nínú ẹbí nínú ara nínú ọ̀rẹ́ lásìkò tá a wà yìí tó ṣàlàyé fún un pé bọ́dá mi bísínẹ́sì tí mo fẹ́ ṣe rí ẹ fún mi lówó tí ó sì fún ọ lówó ọ̀hún pẹ̀lú ìrọ̀rùn bẹ́ẹ̀ ò bá mọ̀nà yóò mọ̀ sí sáré kúmọ̀ ni.
4: Ìdí nìyí tí iléeṣẹ́ Diamond Project fi gbé ètò yìí kalẹ̀.
3: Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nílé iṣẹ́ yìí tí wọ́n mọ ṣàlàyé fún ọ bó ṣe rówó tó mọ̀ fi dára tó bá wù ọ́. Ṣé ẹ wá rí summit yìí bó o bá fẹ́ lọ lọ́lọ́dan ni 10,000 naira ló fi forúkọ sílẹ̀ ṣùgbọ́n lásìkò yìí 1,000 naira péré ló fi forúkọ sílẹ̀ tí wọ́n sì fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ tó péye. Àǹfààní yìí kì wá ṣe fún gbogbo èèyàn o ṣùgbọ́n fún àwọn èèyàn 50 àkọ́kọ́ 50 people tí wọ́n bá kọ́kọ́ tẹ yes sí nọ́mbà tí mo fẹ́ pè yìí.
5: 09063848209 09063848209
4: Ìpàdé yìí yóò máa wáyé ní Sátidé ọ̀sẹ̀ yìí ní Bódìjà nìbàdàn.
6: Àwọn àgbàbọ̀ wọn ni owó ní jẹ́ mo bá ọ tan ìyà ní jẹ́ ta ní mọ̀ rí tí àlá àti ìran wa bá máa wá sí ìlú ṣẹ a nílò owó torí pé owó ni kẹ̀kẹ́ ìrere gbọ́mi o kì í ṣe ìrere nìkan ni owó ni kẹ̀kẹ́ rẹ owó ni kẹ̀kẹ́ àṣeyọrí pẹ̀lú tẹ bá wò ó dáadáa ẹ ò rí pé ọ̀pọ̀ àwọn ọmọ lóde òní ni òbí ò lówó láti ran àlá àti ìran wọn lọ́wọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣerú ẹgbẹ́ wọn ipele awon eniyan mi wase wase titi ojo fi lo lori won awon elomiran si re owo osu ti won gba fun opolopo odun na ni won si ngba titi to fi da koko yi ko si si yi pada kan ta toka si ninu igbe aye won akoko ifeyin ti fa awon elomiran mu ibanuje dani nipa ironu aini ati pe ko si ireti koko fun won leyin ifeyin ti opo awon iya loja ati babalaje loju owo ati re o bara won jo lowo won tori igbese ti won ti korun bo eyin si ti ko ipaya ba opolopo debi wipe aisan ti tipa be wonu ago ara won wa gbo se o wa ni ipele kankan ninu awon ti mo ka sile yi ona abayo kan re
4: On Diamond Project
6: ṣe àgbékalẹ̀ rẹ̀ fún gbogbo ẹni tó fẹ́ rọ́wọ́ yọ láàrin ẹgbẹ́ tó sì tún fẹ́ gbé ìgbé ayé àlàáfíà ẹni tó mojú òògùn ní ipa bìíní rè
4: Diamond Project
6: yóò fi ọ̀nà okòòwò tí kò ní wàhálà nínú hàn yóò ṣe ojú rẹ sáwọn ìlànà kan tó o lè tọ̀ bẹ́ẹ̀ ni kò sí bayobayo kankan àwọn ìlànà yìí
4: Diamond Project
6: yóò fi hàn yóò mú kí ìwọ náà máa pe owó ránṣẹ́ ní rọrùn nígbà gbogbo àlá àti ìran rẹ yóò sì wá sí ìmúṣẹ.
3: Ẹni mọ̀nà ni ẹjẹ́ àtẹ̀lé la fi ń ní kẹ́ ẹ gbé ìgbésẹ̀ báyìí káyé tiẹ̀ náà o lè tẹ̀síwájú kó o yé wà lójú kan náà bí omi adágún ìwọ náà rí dájú pé o wà lára àwọn 50 àkọ́kọ́ tí ó kọ́kọ́ tẹ yes sí nọ́mbà yìí bó o bá lè tẹ yes yìí a jẹ́ pé o ti pinnu láti tẹ̀síwájú nìyẹn nọ́mbà tó mọ̀ tẹ yes sí ni
5: 09063848209.
4: Ìpàdé yìí yóò máa wáyé ní Sátidé ọ̀sẹ̀ yìí ní Bódìjà ní Ìbàdàn.
3: Àsìkò tó yẹ kó o gbégbèsè gan-an la wà yìí kéré o.

0: or mobile Digistar +150 251 177 765 and +234 813 947 1963. WhatsApp only. Email royalreinhouse@yahoo.com. Visit our website at www.jesusreignsministries.org. Jesus needs and we follow.
1: Lagilu FM 96.7.
2: Bíbélì ọ̀rọ̀ mímọ́.
3: Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́, ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ Bábù ṣe gàdà tó bù ṣe gèdè, tẹni ṣiṣẹ́ rí jìjẹ ìlérí tí ẹ̀gbọ́n jẹsà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí, ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníye lápè tó ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídé lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. N lè tó ń ti máa dé tí etí gbọ́ onípojúpo ènìyàn fún wọn ní ìsíníye tó lápọ́njá. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tògbé nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀dá tí ó mọ bí ogun ti jà, tó ti wá ru ara rẹ̀ pin àgàgà, ẹni ó ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ ibẹ̀ ni wípé ìsíníye ló kan o. Bàbá wa nínú Olúwa, Apostle Olúbọ̀mi Awoyọ̀mi, olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church, No. 9 Lane 3 Zionist Estate, lẹ́yìn Anchor Mall, New Garage Àpáta Expressway, Ìbàdàn, ní ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídé lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà bájọjú àdé àkókò ìsíníye. Gbogbo èèyàn pátá lètò ọ̀hún kan.
4: Ẹ̀jẹ̀ ká gbàdúrà ní orúkọ Jésù.
5: Àmì.
4: Olúwàgbọ́pẹ́ wa.
5: Àmì.
4: Olúwàgbà yín wa.
5: Àmì.
4: Fún ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní tẹ fún ànúwọ̀ Jésù, ẹni mímọ́ Ísírẹ́lì, lórúkọ Jésù gba ọ̀pẹ́ wa.
5: Àmì.
4: Lórúkọ Jésù gba ẹ̀yìn wa.
5: Àmì.
4: Gbogbo àwọn ẹ̀sẹ̀ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ìwà àti ìṣe wa, ẹ̀mí mímọ́ darí wa.
5: Àmì.
4: Ẹ̀jẹ̀ Jésù olùwàdà sórí
5: wa. Àmì.
4: Àti dé ní àṣálẹ̀ olùwàdà ara kọ̀ọ̀kan.
5: Àmì.
4: Ẹ̀mí mímọ́ sórí fún
5: wa. Àmì.
4: Olúwa kó àmọ́ sí.
5: Àmì.
4: Ẹ̀mí mímọ́ tì wá lẹ́yìn.
5: Àmì.
4: Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáyé ibikíbi tẹ́ ẹ lè wá, Olúwa kó sórí fún
5: yín. Àmì.
4: Lórúkọ Jésù ẹ̀rá ànágbá.
5: Àmì Jésù.
4: Lórúkọ Jésù ẹ tẹ̀síwájú.
5: Àmì.
4: Nàìjíríà ìpínlẹ̀ Oyo Olúbàdàn, Olúwa darapọ̀ mọ́.
5: Àmì Jésù.
4: Olúwa pàṣẹ àlàáfíà.
5: Àmì.
4: Ibi kankan kò ní ṣẹlẹ̀ sí
5: wa. Àmì.
4: Àwọn tí ń gbètò lẹ́ẹ̀kẹsí tó wà lórí àkẹtẹ àìsàn, lórúkọ Jésù Olúwa gbé wọn dìde.
5: Àmì Jésù
4: Kristo. Ẹni tí àti jẹ àti mú nira fún Olúwa kó pèsè fún
5: wa. Àmì Jésù.
4: Àwọn ìgbà wo ètò olúwa bùkún fún wa.
5: Àmì Jésù.
4: Ilé iṣẹ́ náà kò máa tẹ̀síwájú.
5: Àmì.
4: Àwọn ìṣẹ́bí náà kò máa ṣeré.
5: Àmì.
4: Àwọn táwa náà Olúwa ṣàánú fún
5: wa. Àmì.
4: Kò ní forúkọ
5: Olúwa. Hallelujah.
4: Lórúkọ Jésù Olúwa wa.
5: Àmì. Àmì. Àmì lí orúkọ Jésù Kristi.
4: Ohun tá a fẹ́ kè sí ní àṣálẹ̀ nǹkan kékeré ni. So a pe àkórí ẹ̀ ní ìbúra. Ìbúra. Ìbúra. A fẹ́ kè sí ní àṣálẹ̀ ìbúra. Ibi tá a fẹ́ kà fẹ́ kò kí àwa náà ni ìwé ìrètí Máàkù orí 5 ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹtàlá. Máàkù chapter 5:1-13. Máàkù orí 5 ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹtàlá. So tá a fẹ́ kè sí náà ni ìbúra.
5: Wọ́n sì wá sí apá kejì òkun.
4: Jésù àtàwọn ọmọ ẹ̀yìn wá sí apá kejì òkun.
5: Ní ilẹ̀ àwọn ará Gádara.
4: Ní ilẹ̀ àwọn ará Gádara.
5: Gádara. Nígbà tó sì ti inú ọkọ̀ jáde.
4: Nígbà tó ti inú ọkọ̀ jáde.
5: Lójú kan náà.
4: Lójú kan náà.
5: Ọkùnrin kan tó ní ẹ̀mí àìmọ́ pàdé rẹ̀.
4: Ọkùnrin kan tó ní ẹ̀mí àìmọ́ pàdé Jésù.
5: Ó ń ti ibi ibojì jáde wá.
4: Ó ń ti ibi ibojì jáde wá.
5: Ẹni tí ó ní ibùgbé rẹ̀ nínú ibojì.
4: Ẹ tọ́ pé inú ibojì ló ń gbé ní títí ẹ̀.
5: Kò sì sí ẹni tí ó lè dé.
4: Kò sí ẹ̀wọ̀n tá a fi dé tí kì í já.
5: Kò sí. Kìí sì ṣe ẹ̀wọ̀n.
4: Ẹni pé kò sẹ́wọ̀n tó fi dẹ̀ tí kì í já yọ já náà. Bàbá ti fi áńkọ́ bàbá sí ní dé yọ já dànù náà ni.
5: Nítorí pé
4: nígbà
5: púpọ̀ la ti ń fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àti ẹ̀wọ̀n dé.
4: Nígbà púpọ̀ la ti ń fi áńkọ́ bàbá ti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àti ẹ̀wọ̀n dé tó tún já dànù fúnra rẹ̀.
5: Òun a sì dá ẹ̀wọ̀n náà méjì.
4: Yóò wá dá kélekèle fúnra rẹ̀.
5: A sì dá ṣẹ́kẹ́ṣẹkẹ̀ náà wẹ́wẹ́. Bẹ́ẹ̀ni kò sẹ́nìkan tó lé agbára láti ṣe é rọ̀.
4: Kò sẹ́ni kankan tó lágbára láti dèrò yẹn pé láti kì mọ́lẹ̀ kó wá sí pé òun ti dè mọ́lẹ̀ pé máa ṣe tábà ṣe pé kò sẹ́ni kankan tó lè ṣe o kò sẹ́ni tó lè ṣe yẹn kò sẹ́ni tábà rẹ̀ ká.
5: Àti nígbà gbogbo ilé ọ̀sán àti ilé òru. Ó wà lórí òkè. Àti nínú ibojì.
4: Gbẹ́dàmà ti ba lórí òkè yóò wà náà bojì.
5: A máa kígbe.
4: Yóò máa kígbe.
5: A sì máa fi òkúta para rẹ̀ lára.
4: Ìpè bá ti ń kígbe tó ń ṣègbè ẹ̀mí èṣù ti ń gbé náà yóò lè mú pé kó mú òkúta kó máa fi para rẹ̀ lára kó máa fúta máa fi yára lára kéjọ kí àwọn kan pa kó máa jáde lára rẹ̀.
5: Ṣùgbọ́n nígbà tó rí Jésù ní òkèrè rere.
4: Nígbà tó rí Jésù ní òkèrè rere.
5: Ó sáré wá.
4: Ó sáré wá.
5: Ó sì foríbalẹ̀ fún.
4: Bó ti ní agbára tó ní ẹ̀mí èṣù tó pọ̀ tó ti pé ẹ̀wọ̀n ọ̀ràn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ọ̀ràn áńkọ́pù ọ̀ràn bó ti rí Jésù lókèrè báyìí ó sáré wá. o wa kigbe o fo o wa fori baje fo Jesu Kristi
5: o si kigbe le ohun rara wi pe
4: o wa kigbe lo rara wi pe
5: kini se temi ti re Jesu owo omo Olorun oga ogo
4: kini se temi ti re iwo Jesu omo Olorun oga ogo
5: mo fi Olorun be o
4: mo fi Olorun be o
5: ki iwo ki o ma se da mi loro
4: mo fi Olorun be o ki iwo ko ma se da mi loro
5: nitori ti o wi fun pe
4: tori bo so fun pe
5: jade kuro lara okunrin na
4: jade kuro lara okunrin na
5: iwo emi aimo
4: iwo emi aimo
5: o si bile re pe
4: o wa bile re pe
5: oruko re
4: iwo emi to ngbara okunrin ti won de seke seke ti ndada ni kilo oruko re
5: o si dan wi pe
4: o dan wi pe
5: lijioni le oruko mi
4: lijioni le oruko mi
5: nitori awapo
4: itumo lijioni ni pe won po 2000 ni won pe lijioni ni de ti greek ngba na lohun tasi pe emi tin gbe ara okunrin yen opo egberun meji ni
5: o si be gidigidi pe
4: o be gidigidi pe
5: ki o ma se ran won jade kuro ni ile na
4: ma ni akonu le bi ta ngbe yo
5: agbo opo elede kan si wa nibe
4: awon emi amo yen na ngbe ara okunrin yen soro tan be Jesu yen pe ma ni ajade ko ni bi ta ngbe yo bi ni wa pe agbo elede kan wa wa nibe
5: tin je leba oke
4: tin je leba oke
5: gbogbo awon emi esu be wi pe
4: gbogbo awon lijo ni wa be pe
5: ran wa lo sinu awon elede
4: ran wa lo sinu agbo elede
5: ke wa ki o le wo inu won lo
4: ka wa ko le ba wo inu elede lo
5: loga Jesu jo wo won
4: loga ni Jesu jo wo won
5: awon emi emo si jade
4: awon emi amo na wa jade
5: won si wo inu awon elede lo
4: won wo inu awon elede na lo
5: agbo elede si tu pu
4: agbo elede wa tuka
5: won si sure ni geregere lo sinu okun
4: awon agbo elede awon elede yen wa sa ni geregere lo sinu okun
5: won si ti wo won si to iwon egba
4: mo wa to iwon egba
5: won si ku sinu okun
4: mo ku sinu okun ese bi ta le kade ni eyan do bi ta nka bo eyan te wa le lo ka titi de ese ogun so ibi ti won ka fun aye nso nipa arakunrin kan ta npe ni wire ara gadara ele to ni emi esu to 2000 nu agba ara re ni bi ta opo de so nu bo joku to ba ma ngbe le kokan lo sori oke yo ma pari won be yo ma mo ku ta ma fi yara re ni ka pa pa ma da je ku la re ta npe ni blood ama ta de ko ni ara re ati bebe ngba mi yo wa loju ona wa deru jeje ta won ba ti bayi kan igbo kalu ko sa nana ni tori pe awon tan lagbara ti fi seke seke de lai mo ye baba ba tin de be na ni nda ma tin lo an ko ba ti fi de ma tin de be na ni nda mo ngba ti o ba de ese kefa ti ese ikeje je ko ya pe bo ti lagbara to yin awon emi amo yen ba ti po to yen ngba tan ri Jesu Kristi mo sare to Jesu wa ma fori bale ma so pe awa ti bilion ara pe kini won ni si pelu wa iwo Jesu omo Olorun ka ogo bebe temi awon fasan kan ati temi so pe mo fi o se abe ebura Olorun mo fi a se abe ebura nitori Olorun mo fi o se abe ebura bi ta fe kesi gan ni e mo fi o se abe ebura nitori Olorun ma se da wa loro mo fi o se abe ebura nitori Olorun ma se da wa loro so awon abe Jesu pe pe ah so ko ma li ako sugbon ma da fa ma ran wa lo hospital fe ja wonu elede ti an wa ni bi lo olorun si gba be fun tori ibura tin be laarin won won si wonu elede lo awon elede yen bi so pe mo to egba ma ti wonu elede lo tan elede wa be si lo si gere gere won wonu okun lo won si ku sibe awon to ni elede ba se katan eyin te ba katan ti dori te sogun le mo le Jesu Kristi ko nu yen ni o tori pe won so fe elede won tori pe elede to wonu okun o ku sibe so elede to de tuku re ko sa fa de nkan to fe se fun olowo re ma to awon yo ni ra ni owo re tripo ti doku ati poju ti wa nu okun ba kana so awon emi esun wa yi awon wo nu elede elede de wo nu okun lo ngba ti elede ti de nu okun mo da tuku la elede a pada sile won nbo ni ile emi esun nu okun na ni life teni ti nge nu okun na na ti wa so won be pe da won pada sile awon ma ran won de suna gbogun gbogun biribiri ni isalele abi no asale la popon le mo be pe ja pada sile wa kilo fa ti Jesu fi so pe ara ara bi ma fe na le lo ma ti fi so pe awon fi Jesu se abe ebura Olorun pe ko ma se da won ni oloro awon fi Jesu se abe ebura Olorun ko ma se da won si oloro so ibura na ni an case ni asale orisirisi ibura na ni o wa suba kan menu ba meta ha wa mo kan nu meta yen ni asale ibura ho ko ni pe keyan ibura lati se po nkan lo nse nkan o yete ko mala ran wa ma de emi ko mo se o a ti bora fara kini kan gbo olohun gbo kini kan se kini kan awon ese kini o te tun ma pe awon ede mi pe wa da tala mi ko mo se o ati be be so awon bura kan ni pe iyan fi deny o fi se po nkan lo nse nkan yen iyan ko la fa so lo ni asale so ibura keji na ni pe kinu omo biyan ka won yan wa ma so fun yan pe adakun ma se ba kini kan ko a ma lo de pe ki baba anti n be lorun gan ko wa sunu aye gan ko a ba n soro pe pe nkan to fe se pe ko won se pe o ni gbo so ibura le keji na ni yen eni pe ibura pe nkan ti mo fe se te n be mi si o baba mi ko ba mi so gan kin gba abiyawo mi gan aboko mi elomi afare lo beru pe afa mi ko ba mi so gan kin gba abi maamu abuluko re abi grandpa re abi grandma re abi lo abi woli re abi pastor re pe won le ba so gan ko won gba iyen de ibura ti ele keji ibe na ko la fe lo ni asale so ibura te le keta ele to ba bi ta ka emu ka fe lo ni asale to de ibura laarin eyan meji ti o fe duro tabi ko tabi ma de mo tabi e de laarin awon mejeji e bo le kan si ibura le keta ta fe case ni asale gangan to de mo nkan ta so ni ibura laarin eyan meji tabi ju be lo to fe duro tabi to tabi ma de mo tabi e de laarin awon mejeji abi laarin awon meteta o ni ibura le keta ti a fe case ni asale to ba ti awon jesu atawon emi esun emu yen ni ibura le keta e da wo iwe owe ori ogun ese 25 iwe owe ori ogun ese ikarundin ni ogba 25
5: ideku ni fun eniyan
4: ideku ni fun eniyan o
5: lati yara se ileri mimo
4: ideku ni fun eniyan lati yara se adeun mimo ideku ni fun eniyan ile ti wa laarin awon ko ati awon to bi aboko ati awon na to ti bi pe ideku ni fun eniyan o lai mo en ton ba bura en ton leri fun en ton jeje fun en ton se leri fun lori ota ni registry abe te so ri bubu bita da ko gan ki so ri ota n touch ki so ri registry ki so da won imam bo ya la ara yin gan le kan tun wa wa ni bi kan sa te kan se gan kan e be si bura fun ra yin to wa do keke bi ma de mo abi e de ara won iso to ma wa la na ko ata won re ngba mi ta ba tuka ta ba don se ra won to kan fi tete se ba tuka gan ibura yi lo ma fa de pe ogun obirin gba mi o ma soro se fun okunrin bakan na ogun okunrin na o ma soro se fun obirin na to ba ti ni ibura ninu to pe ma ta n se ibura pupo lo fi etan se ibura fun wa a kesi na ni asale na en ta n ba ibura yen to da bi ma de ma tede yen ha mo nu e olorun na lo mo o si ka wadi pe uru ta le ni bayi je ka to ma ibura fun ka to ma se gba abawo fun so iru ibura bayi so omo fa palara baba lo je adeun enta si ma bura re o npe dandan ni aya adeun o mo wa awala mo o nki se yan lasata an fojula san wo o mo wa awani ama so ibura ta an so tele keta yi to fe do gege bi ma je mo abi eje abi adeun se se yi ronu daada ko to se o tabi komo ti we komo ti ese rarara se pe en to fe ba bura yen o mo nkan to le sele seyin medeji laarin ola elekeje omo ru en to je olorun nikan lo mo nu eyan awa ta de yan rara fara wa a mo nu ara wa o iru ibura etan bayi o ko ba josu ati israel o ibura to ni etan ninu iru eleketa ta nso yin o ko ba josu ati israel o e da wo iwe ti josu ori kesa ese 42-27
5: awon okunrin si gba ninu onje won
4: awon okunrin gba ninu onje won
5: won ko si bere le enu oluwa
4: awon tan ba bura yi won bere pe oluwa sawon eyan gidi ni won abi won se eyan gidi
5: josu
4: pe soro na pa fa bi ki soro josu agan to wa de tin da risoli gan o no bere lawo oluwa to na fi ba won bura oya
5: josu si ba won sore
4: josu ba won sore
5: o si ba won da majemu lati da won si
4: o ba won bura o bura fun da majemu pe a ni pa yin a ni fowo kan o da won si
5: awon olori ijo eniyan fi oluwa olorun israeli bura fun won
4: ibura ta n so na re o awon olori ijo eniyan olorun israeli won fo olorun israeli bura fun won won bura fun won an bura fun won
5: o si se le opin ijo meta
4: o si ni opin ijo meta
5: leyin igba ti won ba won da majemu
4: leyin igba tan ti bura fun tan ti ba won da majemu tan
5: ni won gbo pe
4: na gbo pe
5: aladugbo won ni won
4: a so mo ta la n ba bura ta n ba da majemu aladugbo wa na ni won
5: ati pe laarin won ni won gbe ni won gbe wa
4: ati pe laarin ilu bi ta de na lawon na n gbe tan gbe wa a kan ta wa pe ona won jin irajo won jin na ni
5: awon omo israeli si dide
4: àmọ́ sani dídé.
5: Wọ́n sì dé ìlú wọn ní ìjọ kẹta.
4: Wọ́n dé ìlú wọn ní ìjọ kẹta.
5: Ǹjẹ́ ní ìlú wọn.
4: Ǹjẹ́ ìlú wọn láfẹ́mẹ́dá ọkọ̀ ǹjẹ́ ní ìlú wọn.
5: Ni Gibeoni.
4: Ìwọ̀n ni Gibeoni o.
5: Àti Kefra.
4: Kefra.
5: Àti Berotu.
4: Berotu.
5: Àti Krista Jarimu. Àwọn ọmọ Israẹli tí kò àwọn Israẹli kò pa wọn.
4: Àmọ́ Israẹli kò pa wọn o.
5: Nítorí tí àwọn olórí ìjọ àwọn ènìyàn ti fi Olúwa Ọlọ́run Israẹli búra fún wọn.
4: Àmọ́ Israẹli kọ́kọ́ fẹ́ pa wọn pẹ̀lú pé ẹ mọ̀ pa wọn o ẹ pàtà ni tá a ti búra fún wọn àti máa dá má jẹ̀mú o àti búra fún ẹ mọ̀ pa wọn o abáyẹ búra fún wọn má jẹ̀mú tá a bá wọn dá yẹn Ọlọ́run obìnrin sí wa Ọlọ́run fúnra rẹ̀ gan ni wọ́n pa wá gan fúnra rẹ̀. Kí là ń sọ èlé lórí ìbúra ẹ máa ká ń sọ.
5: Gbogbo ìjọ àwọn ènìyàn sì kún sí àwọn olórí.
4: Gbogbo ìjọ ènìyàn wà kún sí Joshua àtàwọn olórí.
5: Ṣùgbọ́n
4: gbogbo
5: àwọn olórí wí fún gbogbo ìjọ pé.
4: Gbogbo olórí náà wá sun gbogbo ìjọ pé.
5: Àwa ti fi Olúwa Ọlọ́run Israẹli búra fún wọn.
4: Àwọn táwọn ní ẹ mọ̀ pa wọn àti búra fún aṣọ pípẹ́ kẹ mọ̀ pa wọn àti máa dá má jẹ̀mú o. Ẹ mọ̀ pa wọn àbá dá má jẹ̀mú ẹ mọ̀ pa wọn o.
5: Ǹjẹ́ nítorí náà.
4: Ǹjẹ́ nítorí náà.
5: Àwa kò lè fọwọ́ kàn wọ́n.
4: À lè fọwọ́ kàn wọ́n o.
5: Èyí lè àwa ò ṣe sí wọn.
4: Èyí là á ṣe sí wọn o.
5: Àní àwa ò dá wọn sí.
4: À á dá wọn sí
5: ni. Kí ìbínú kí ó má ba wá sórí wa.
4: Wọ́n bá di pé ìbínú Ọlọ́run gangan gan ni wọ́n pa báyìí nísinsìnyí táwa sórí wọn báyìí nísinsìnyí o.
5: Nítorí náà.
4: Nítorí náà.
5: Ìbúra tí a búra fún wọn.
4: Ìbúra tá a búra fún wọn.
5: Àwọn olórí wa sì wí fún wọn pé.
4: Àwọn olórí wa sọ fún
5: wọn pé. Ẹ dá wọn sí.
4: Ẹ dá wọn sí o.
5: Wọ́n sì di aṣẹ́gi àti apomi fún gbogbo ìjọ.
4: Ẹ dá wọn sí ṣùgbọ́n tá a sọ mọ́ dà náà ni aṣẹ́gi àti apomi fún gbogbo ìjọ. Ẹ máa sọ 27 ni.
5: Aṣẹ́gi àti apomi ni wọ́n jẹ́ fún gbogbo ìjọ. Ǹjẹ́ nítorí náà. Àwa kò lè fọwọ́ kàn wọ́n.
4: À lè fọwọ́ kàn wọ́n o.
5: Àwọn olórí sì wí fún wọn pé. Joshua ẹ dá wọn sí.
4: Wọ́n
5: sì di aṣẹ́gi àti apomi fún gbogbo ìjọ. Gẹ́gẹ́ bí àwọn olórí ti sọ fún wọn. Joshua sì pé wọn. Ó sì wí fún wọn pé. Èṣe tí ẹ̀yin fi tàn wá jẹ.
4: Kí ló dé tẹ̀ tàn wá jẹ?
5: Wípé àwa jìnà rere sí yín.
4: Ọ̀nà wa jìn bí a gbé wá sí yín.
5: Nígbà tí ó jẹ́ pé.
4: Nígbà tó jẹ́ pé.
5: Láàrin wálé ẹ̀yìn ń gbé.
4: Láàrin wálé ti gbé.
5: Ǹjẹ́ nítorí náà.
4: Nítorí náà.
5: Ẹ̀yin di ẹni ègún.
4: Ẹ̀yin di ẹni ègún.
5: Ẹrú ni ẹ̀yin ò máa ẹrú ni ẹ̀yin ò sì máa jẹ́ títí.
4: Inú gbé tó sà pé bàbá ti lè payín ẹ̀dẹ̀ ni ègún láti òyìn lọ pé ẹrú lẹ́ mọ̀ ṣe títí.
5: Àti aṣẹ́gi àti apomi fún ilé Ọlọ́run mi.
4: Àti aṣẹ́gi àti apomi fún ilé Ọlọ́run mi.
5: Wọ́n sì dá Joshua lóhùn wípé. Nítorí a sọ fún àwọn ìránṣẹ́ rẹ dájúdájú bí Olúwa Ọlọ́run rẹ ti pàṣẹ fún Mose ìránṣẹ́ rẹ láti fún yín ní gbogbo ilẹ̀ náà àti láti pa gbogbo àwọn ará ilẹ̀ náà run kúrò níwájú yín nítorí náà àwa bẹ̀rù yín gidigidi nítorí ẹ̀mí wa a sì ṣe nǹkan yìí ǹjẹ́ nísinsìnyí kíyèsí bí ọwọ́ rẹ ilẹ̀ àwa wà bí ó ti dára sí àti bí ó ti tọ́ lé ojú rẹ láti ṣe wá ní kíwọ́ kí ó ṣe wá. Bẹ́ẹ̀ ló sì ṣe wọ́n ó sì gbà wọn lé ọwọ́ ọmọ ó sì gbà wọn lọ́wọ́ ọmọ Israẹli wọn kò sì pa wọn. Joshua sì ṣe wọn lé aṣẹ́gi àti apomi fún ìjọ àti fún pẹpẹ Olúwa lé ọjọ́ náà àní títí di òní olónìí níbi tí ó bá yín.
4: Ìyẹn ni pé níbi tí Ọlọ́run bá ti yàn fún pé lọ́ pọnmi sí ìyẹn ni pé pẹ̀lú ìbúra tán búra wọn à lè fi wọn ṣe nǹkan kan ọ̀tá náà jẹ́ sí Joshua àti Israẹli gbé wọn lu ẹ̀tàn. Láti sọ fún ọmọ ẹsẹ̀ pé ọ̀nà àwọn jẹ ẹja àjò gbẹ́ nínú ẹ̀tẹ̀ náà ẹsẹ̀ kẹrin àti ẹsẹ̀ karùn-ún.
5: Wọ́n sì ṣe ẹ̀tàn.
4: Wọ́n ṣe ẹ̀tàn.
5: Wọ́n sì lọ.
4: Wọ́n sì lọ.
5: Wọ́n sì ṣe bí ẹni pé.
4: Wọ́n sì bẹ ni pé.
5: Oúnṣẹ́ ni wọ́n.
4: Oúnṣẹ́ ni wọ́n.
5: Wọ́n sì mú ògbólógbó àpò kan.
4: Ìntẹ́ ń bora sí tá ń dámọ́jẹ̀mọ́ sí nǹkan tí onítùmọ̀ náà ni o. Ògbólógbó àpò kan.
5: Ka orí kẹ́tẹ́kẹ́tẹ́ wọn. Àti ìgò àwo. Ìgò àwọ̀ ọtí wáìnì ti láíláí tí ó ya tí a sì dì àti bàtà gbígbó àti lílẹ̀ lé ẹsẹ̀ wọn àti ẹ̀wù gbígbó lé ara wọn.
4: Nǹkan tí ò ní tùmọ̀ náà náà kó wa fún iṣẹ́ nìta ń dá máa dẹ̀mú yìí kí ló fà á mọ àgbèrè lọ́wọ́ olúwa tó fi ń dá máa tùmọ̀ tó fi ń búra nígbà wá rí pé ọ̀tá ni wọ́n bá ní sísè yìí wọn à lè pa wá mọ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan pé ara ìdí tó fi máa ń jẹ́ sí pé ara ọ̀kan lára àwọn ìdí pàtàkì ni tó jẹ́ pé ogun ọkùnrin gbà mí ọmọ àṣòro ṣe fún obìnrin bákan náà ogun obìnrin náà ọmọ àṣòro ṣe fún ọkùnrin náà kí ló fà á torí ìbúra tán ti bú fún ara wọn ó lè dẹ́ ìbúra láàrin àwọn méjèèjì nígbà tán jọ wà náà lé àbí nígbà tán ṣe eré ìfẹ́ àbí nígbà tán wà ní àádà ṣọ́ọ̀ṣì náà wà ní àbí mọ́ṣáláṣí àbí kóòtù láti lọ sígbéyàwó tó ní ti alárédè ti ìjọba bàbá ti ń bùrà ńgbà náà lọ́hùn ẹni tó ń bá búra yìí ọmọ nǹkan tó lè dà lọ́la ọmọ nǹkan tó lè sọ lọ́la èmi máa sọ yẹn pé ẹ̀yin ìyàwó tẹ́ fẹ́ fẹ́ra yín àtọkọ ẹ má jẹ́ kí búra yín kọ́kọ́ já bíbélì nìkan ṣoṣo àti ta wa lese keje na e ma jo pada be e ma lo nun bura mi tori pe en te en ba bura te en so so ku so pelu re e ma ru emi tin be nu e e si bolo na lere idire to kun fun ma soro se fun oko ati mi fun aya be ba n fi emi buruko da oko la mu ogun ma soro se foko oko na ba fi emi buruko na da yawo na la mu ogun na ma soro se na fun yawo kilo fa tori awon ibura ti anso na ni won ta business as senior sale ni ibura tele keta ta so fun pe ibura to fe do keke bi en pe laarin yan meji si meta pe pe yan bara ni da ma jemo abi yan bara ni si adeun abi yan se ileri a si so fun pe ke yan sora o lati yara lati tete ma se ileri mima either ti a fa ko a fa yawo na ni abi laarin re meji na ni ile to ba lati de ile to fe do keke bi ma jemo abi eje lara won mejeji tori pe en te ba bura yen e ma o en te ba jeje yen e ma o Olorun kan lo si mo nkan ti o ngbenu eyan ibi taka fa tan yin awon ilu meta marun na parapo ta fi etabaju so ase ta ta joso ati israeli to so na si gba awon tan ko wa nkan ti oda na ni o pata to ti gbo aso to ti ya igo wa ni to ti faya to ti se won sa ran akara to ti ju won sa ko fun israeli ana sa de bi ni so nkan me to ba me leru pe joso ata mo israeli awon papa israeli won gbere lowo oluwa ta fi je yẹni ẹsẹ 14 yẹn ẹ bá kalẹ kan si gbẹ tọ ma ma ba mi lẹnu dada pe wọn abere lọwọ oluwa ta fi jẹ
5: awọn ọkunrin sẹẹli si gba ninu ounjẹ wọn
4: awọn ọkunrin sẹẹli gba ninu ounjẹ wọn
5: wọn ko si bere li ẹnu oluwa
4: wọn abere lọwọ ta fi jẹ nti wọn ta fi jẹ nti wọn awọn ajẹ tani sani pe awọn ọta naa ba bura ni sisiyi awọn afẹ pa wọn pe ẹ ma pa wọn o ti pa ti pa wọn bura o nta kees lalẹ naa ni pe ibura lóòótọ́ ló kéré létí ó sì kéré náà ni ọkàn wa ba ti ń gbọ́ àti bá ti ń sọ ṣùgbọ́n nǹkan tó ní agbára tí kì í jẹ́kógun kó ìtìsẹ̀ fún èèyàn bá ti wà nù rẹ̀ náà ni o ìbúra ìjẹ́kógun kó ìtìsẹ̀ fún bá ti wà nù rẹ̀ o bí a ṣe kíyèsí gbà tá a bẹ̀rẹ̀ inú máàkùrí keje yẹn máàkùrí karùn-ún ẹsẹ̀ keje ẹ rí i pé wèrè ara gádàrà yẹn tó ní ẹ̀mí èṣù díjọ́ ní 2000 yẹn àwọn ẹ̀mí èṣù yẹn bẹ jésù pé mo fi ọ́ sí abẹ́ ìbúra ọlọ́run pé má sì dá wa lóró jésù náà pa wọn kọ̀dá lóró kọ̀ọ̀rọ̀ wọn lọ sínú ọ̀gbun òkùnkùn biribiri kọ̀ọ̀rọ̀ wọn lọ sí ìyàgbọ́ ẹlẹ̀ wọn bẹ jésù pé dá bọ́ sínú agbo ẹlẹ́dẹ̀ ó gbà fún wọn torí ìbúra wọn sì bọ́ sínú agbo ẹlẹ́dẹ̀ agbo ẹlẹ́dẹ̀ sì rọ sínú òkun àwọn ẹlẹ́dẹ̀ parun gbẹ́mí sọ parun ẹ̀mí sọ padà sí ilé rẹ̀ tó ti wá náà ni àwọn tó lẹ ẹlẹ́dẹ̀ náà sọ́ọ̀tì tá sì lè jésù náà kó nínú pé jáde kó láàrẹ̀ wa má sọ adájí bí atá ti jẹ gbèsè gan rẹ̀dì torí nígbà tí ẹlẹ́dẹ̀ bí 2000 bá kú lẹ́ẹ̀kan ṣoṣo kí lẹ ẹlẹ́dẹ̀ kí lẹ́ẹ̀ tí ń sin ẹlẹ́dẹ̀ kí ní ìtàn láti pé ìjọba kan wà tí ó bá fi tí ó fún ní subsidy pé mo fi ràn án lọ́wọ́ torí ẹlẹ́dẹ̀ rẹ̀ tó ṣègbé ṣùgbọ́n tí wọ́n jẹ́ gbèsè wọ́n lé jésù kó ń lu yẹn náà ni n tá à ń sọ náà ni pé ìbúra sọra fún ìbúra tàbí kọ́ mọ́ sí rárá sọra fún ìbúra tàbí kọ́ mọ́ sí rárá jésù gan ti ẹ̀kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run sọ fún mọ́sẹ̀ náà ń pa ìbúra àti jésù ẹ dáwọ́ ẹ́xódù orí 34 ẹsẹ̀ kejìlá ẹ́xódù orí 34:30 ẹsẹ̀ kejìlá 34:12.
5: Máa sọ ara rẹ.
4: Máa sọ ara rẹ o.
5: Kíwọ kí o má ba bá àwọn ara ilẹ̀ náà dá má jẹ̀ mọ́.
4: Bá àwọn tó ọmọ inú àwọn kẹfìrí dá má jẹ̀ mọ́ o.
5: Níbikíbi tí ìwọ ń lọ.
4: Níbi tí ìwọ ń sẹ́yìn
5: lọ. Kó má ba di ìdẹ̀wò fún ọ láàrin rẹ. Má ba di ìdẹ̀kùn
4: àti ìdẹ̀wò fún ọ láàrin ọlọ́fà fún Joshua lọ́dà ní ìsìn fún Joshua ẹ̀ tó wà kálẹ̀ kan sí. So Joshua sọ ara.
5: Máa sọ ara rẹ.
4: Máa sọ ara rẹ o.
5: Kíwọ kí o má ba bá àwọn ara ilẹ̀ náà dá má jẹ̀ mọ́.
4: Àwọn kẹfìrí má ba dá má jẹ̀ mọ́ o.
5: Níbikíbi tí ìwọ ń lọ.
4: Níbikíbi tó bá ń lọ.
5: Kó má ba di ìdẹ̀wò fún ọ láàrin rẹ.
4: Má ba di ìdẹ̀wò àti ìdẹ̀kùn fún ọ dà fún Joshua àtàwọn Israẹli o. Ọ dà fún Joshua àtàwọn Israẹli o. Máa sọ ara o. Má bora fún ọ. Má ba dá má jẹ̀ mọ́ o. Èdè rẹ̀ Jésù sọ fún mi àtẹnu Matthew orí karùn-ún ẹsẹ̀ 33-37 tá a jù sí ní àṣálẹ̀ torí àkó wa. Matthew orí karùn 33-37 ibẹ̀ náà lájò sí lálẹ̀ torí àkó wa.
5: Ó sì bẹ́ gidigidi wípé obìnrin mi.
4: Matthew orí karùn 33-37.
5: Sorry.
4: Matthew orí karùn 33-37 ẹ̀yin ti gbọ́ ẹ̀wẹ̀ ló wà ń bẹ̀.
5: Ẹ ṣe. Nítorí náà bí ìwọ bá mú.
4: 33 ni
5: ẹyin ti gbọ́ ẹ̀wẹ̀.
4: Ẹyin ti gbọ́ ẹ̀wẹ̀.
5: Bí a ti wí fún àwọn ará ìgbani pé.
4: Bá a ti sọ fún àwọn ará ìgbani pé.
5: Ìwọ kò gbọ́dọ̀ búra.
4: Ìwọ gbọ́dọ̀ búra o.
5: Bí kò ṣe pé.
4: Bí kò ṣe pé.
5: Kíwọ kí o sì mú ìbúra rẹ ṣe fún Olúwa. Kó
4: Olúwa ṣe fún Olúwa.
5: Ṣùgbọ́n èmi wí fún yín.
4: Bí mi sọ fún yín pé.
5: Ẹ má ṣe búra rárá.
4: Ẹ má búra rárá o.
5: Ìbá ṣe fi ọ̀run búra.
4: Ìbá ṣe fi fẹ́ ọ̀run búra
5: ni. Nítorí pé ìtẹ́ Ọlọ́run ni.
4: Ìtẹ́ Ọlọ́run ni o.
5: Tàbí ayé.
4: Ìbájáyé náà ni.
5: Nítorí àpótí ìtìsẹ́ rẹ ni.
4: Àpótí ìtìsẹ́ Ọlọ́run náà láyé
5: dẹ́ o. Tàbí Jerusalemu.
4: Tàbí Jerusalemu.
5: Nítorí ìlú ọba ńlá ni.
4: Nítorí ìlú ọba ńlá náà ni o.
5: Kí o má ṣe fi orí rẹ búra.
4: Má fi orí rẹ búra o.
5: Nítorí ìwọ kò lè. so irun kan di fufun tabi dudu
4: tori pe iwo le so irun kan di fufun abi dudu
5: sugbon je ki oro yin je be
4: je
5: be
4: ni
5: be
4: ni
5: be ni
4: be ni
5: be ko
4: be ko
5: be ko
4: be ko
5: nitori pe oko ti o ba ju won yi lo
4: oko ti ju won yi lo
5: nipa ibile o ti wa
4: pa bi o ti nwa o so e de ki be ni ko je be ni be ko ibura ibura e je asa fun ibura o e je asa fun ibura o about the Kabura, a jar runs the Kato Burao, Kabalon, Larry, Korowan, about David Joshua, Luruko, just Annecy.
5: Amen.
6: I go shinny and on yet in bomb, Baba, Kilode, but your loan, Nikamati, Bradara, Kilode Taf, one Bura, Nisos, Kamati, Bradara.
4: Sir, I can be a dozen opinion, I can be a dawa. I want Baba, wait any combative Brapeco Tisu talk, we're on in Pafua. So, gẹgẹ bi etawa Olorun fowo si pe ka
6: bo
4: gẹgẹ bi wa gẹgẹ bi keferi bi wa gẹgẹ bi keferi tani ko ba ti bura fu agba gbo
6: ni gba pe o so to fura wa ti o ba tole ile la ko so soke
4: mi wa sire dare awon to so pe ka mo yan bura na emi na ori mo bu o bura mo ya mo yan pe ro na pa fanya
6: lati ma ri won gba lowo mu
4: emi nkan bura ko tun se nkan buruku
6: luwa
4: pe bura re gan lori ro ateta
6: na
4: ni
6: emi na ti gba ta wa le secondary school ngba na ti bi bura kan e ti so le kan pe bi ke awon okunrin atobirin ngba ti won o ti ma nkan kan ya odo won la obi won gira won leje won si fi yi won si je awon ma wo won ngba na pe tori kini wa don won love e do ba ni e ti wa so ninu oro olorun wi pe ibura ta ti bura won manru e je gan
4: manru
6: ti e je je ti nbe lara omo birin tabi ti nbe lara okunrin
4: won obirin ta ba bura ga mo re to je ga
6: mo be yan to je
4: o sin ba kan so te nikan to se ru bura yen mata don se re fa ti mo so were
6: oluwa o
4: anta fa anta fukun gba na lo kuko to ra kun ye ri wa la gidigan
6: oluwa
4: ta ni ma so to ti o sa o ko ati so la le o gba bi 7 days o gba 14 days o gba gbogbo e ara ogun yo se
6: tori pe olorun so pe olorun la nbi pe ibure ike oto
4: bene
6: ibura kana oto iburu ama deke mi o ba ya
4: ibura etan ni pe ibura teyan bu lori ro
6: ati mo tele tele awa tun bura ohun fu bye bye awa na si ti mo pe ro la npa
4: be ibura ta bu lori ro ibura etan ni aben ta n ba bura ta mo kan ta mo ro en to je ti po nkan tan wa nti e ni
6: iyawo soko wa nko
4: o ko ma laare awon mejeji ara won mejeji
6: don se se fe fe ra won
4: o ma ta okore ha lo n fe na re ro si ni o o be ni tin so po n fe na ni kan ti e ba so ra se daada onu ali ni o gba wa se marriage ni oko
6: iya to ki mo ro pe iya to kankan o si afi ta ba tuju e ibura majemu ati eje
4: e mo ti so le
6: won fara pera won
4: mo ni ibura si si na lo wa pe ibura la oko na ni pe ibura pe mi ko ni mo se nkan yo pe ibura le ki je ni pe ibura pe mi ni gba o bi a ba ti ami ba te wa be mi pe ki ma se kini pe ni gba pe ma se dada na ni ibura te le ki je na no bratele keta lo fe dabi ti e de abi ba de mo ile ta soro ni ori ni asale bo ti so ma ta bere
6: won ale elomi o pe ko ba ti mi wa je pe mi mo se kini ki nkan kan ba ise awon
4: eh brati
6: lodo wa won si se kene kene
4: eh
6: bura ro won ni kini kini ta mo se
4: so tele keta la wan kis la ale ile to afe ti Joshua ti Israel atele ti afe to yen na loni togun ofise abi to fun fi pa ki o to se
6: To baba eba mi so number yin tori pe ojo ti lo
4: number
6: ti so ile ise ranse wa
4: 08023 51
6: 73 93 93
4: lekan si 08023 51 73 93 93
6: to eye yen ma gbagbe pe Winning Soul for Christ Bible Church lododun la jodun ma nwa go forward tesiwaju on ni akori ti da todun yi e mo gbagbe ojo kejo ni ojo Sunday November 26 no osu ti nbo yi ni yo waye ago mokanla aro
4: ago mejila
6: mokanla la obi
4: ehe ago mejila aro
6: lo ni o la aro ni o bere
4: abejo Sunday ago mejila osan
6: ago mejila osan isin ti akoko yo ma waye ngba na titi ago mejila osan wa tawon alejo mo wole
4: no ati nkan kan a ma papo na ni
6: ninu ile ijosin wa
4: ka to so dodun yen akoko ma si so dodun meta
6: mo e be ni a ma olu akoko waye wa wa di Saturday isimi
4: owa
6: mura sile jo Sunday owa ni jo Sunday to ba ti dago mejila eto ajodun yo bere awon ranse olorun lolokan ojo kan na ni won pe baba wa ninu oluwa apostle ati reverend mrs olubomi awoyomi awon na ti won je olorun ti o da ile ile ise iranse na fun awon na ni won dari eto gbogbo ni ojo na awon na o wa nbe ni agbara olorun to titi ojo mejo sugbon baba e fun wa ni adura ka to pari eto ti oni
4: e de ka gbadura ni oruko jesu
5: amen
4: gba ope wa
5: amen
4: olagba yin wa
5: amen
4: en te gbe eto yi iba da ro abo san le gba bi dokito te ba bo lo ko da yin la
5: amen
4: e ba wa na je kun gbura kan abo mi olorun mi ma ko tun si
5: amen
4: loruko jesu era na gba
5: amen
4: en te ti wo nu gbura te se fe wo olorun mi ma ko pa yin ma
5: se amen o jesu
4: e mi ma ko kilo fun
5: amen
4: en te fe gbura fun yin asire o la ko tu fun
5: amen jesu
4: e te si waju
5: amen
4: a tun bo nje ma do ya dara kun
5: amen
4: o ko ni foroko
5: hallelujah
4: loruko jesu oluwa wa
5: amen amen amen li oruko jesu christ
6: so ojo mejo ni atun pade ni ori eto yi baba wa ati woli ati apostle olubomi awoyomi awon na ni won si wa ni yelo ni mama wa reverend mrs awoyomi awon ni won ka bibeli fun wa bade ojo ade lo ko mi ojo mejo la pade ni ti oto ire ati anu yo ma to wa leyin titi aye awa awosi ma gbele oluwa lo titi lai
5: amen

O ṣeun ọ̀rọ̀ labi, o ṣeun lai, Lagilu FM 96.7 ìròyìn tó pójú owó, orin táyé ń fẹ́, ètò tó gbámúṣé, tó ń ti orin tó bá ìgbà múlẹ̀, kò di ìgbà tí àkókò bá tó fẹnu sọgi, ká tó mọ̀ pé yẹn ń bẹ lóko. Ẹ̀yin náà fi ìlì ẹ̀, Lagilu FM 96.7 ní Ìbàdàn la wà, tá a ti ń ṣe bẹ́ẹ̀.

0: Lagilu FM 96.7.
1: Madam, ṣe run mi náà lẹ́ ṣe abẹ́ fi mi wo YouTube. Ṣe data ti gbọ̀pọ̀ tó yẹn ni? Irú tí ẹ fẹ́ ṣe gan ni mo ń fi data MTN ó yàtọ̀ kọ́ lórí YouTube. Pẹ̀lú 400 naira wọ́n fún mi ní ìpè ọ̀fẹ́ fún ìṣẹ́jú méje àti data 600 MB.
2: O lè fi káàdì 100 naira jẹ ìgbádùn ìpè ìṣẹ́jú méje àti data 600 MB fún ọjọ́ méjì. O sì lè jẹ àǹfààní ìpè ìṣẹ́jú 15 àti data gigabyte méjì fún ọjọ́ mẹ́ta gbáko lórí káàdì 800 naira. 31214# láti jẹ ìgbádùn MTN ó yàtọ̀ lónìí.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Madam, fún mi níṣu semolina kan sí pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́.
9: Ẹ wo, ẹsẹ̀ mi náà ní kan sí pẹ̀lú ẹ̀gúsí àtọbẹ̀ yọ.
10: Ọlọ́rẹ̀ wa, ó sì jẹ́ kí gbogbo àwọn oníbàárà ló ń bèèrè sẹ̀mú sí báyìí. Láti ìgbà tí mo ti ń ro Mama's Pride Semolina báyìí, ni gbogbo àwọn oníbàárà mi ti ń bèèrè sí léraléra. Ó dá mi lójú pé torí pé ó rọ gẹ́dẹ́, ó sì lẹ̀ lọ́wọ́ ni o. Bẹ́ẹ̀ ni o, ó rọ gẹ́dẹ́, ó sì lẹ̀ lọ́wọ́ dáadáa. Àti pé ó funfun bí ìwọra, ó jẹ́ kó fani mọ́ra, kó sì dùn ún jẹ. Tìrín ni lọ́fun, torí kì í di koko, ó tún dúró dáadáa tí ó bá kù di ọjọ́ kejì. Ẹ ṣe lóòótọ́, kò wá tán síbẹ̀ o. Bí mo bá ṣe ń ra àpò Mama's Pride Semolina, ni èmi náà ń jẹ àǹfààní àpò ìwọ̀n kékeré kan lọ́fẹ̀ẹ́ lórí àpò ńlá kan tí ń bára.
11: Jẹ́ kí n gbọ́.
10: Bẹ́ẹ̀ ni o, ìwọ náà lè gba àpò ìwọ̀n kékeré kan lọ́fẹ̀ẹ́ lórí àpò Mama's Pride Semolina oní 5kg àti oní 10kg tó o bára.
8: Ìwọ náà lè gba àpò ìwọ̀n kékeré Mama's Pride Semolina kan lọ́fẹ̀ẹ́ nínú ìpolongo rà á kí o gba èlé tó lọ lọ́wọ́. Ó láwọn ìlànà àtàwọn àdéhùn o. Mama's Pride Semolina ń rọ gẹ́gẹ́ gan, ó sì funfun bí ìwọra. Ìwúrí fún àwọn

Lago mẹ́sàn òwúrọ̀ sí méjìlá. Night of Vengeance òru Friday nìyẹn. Bẹ̀rẹ̀ lago méjìlá aṣálẹ̀. Gbogbo ọjọ́ ìsinmi Sunday aago mẹ́jọ òwúrọ̀ ni sin ológun máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday school. Aago méjìlá la máa ń ṣorí ọ̀fẹ́. Gbogbo ọjọ́ Saturday kejì lóṣooṣù ni God of Wonders Powerful Prayer Program nílùú Èkó. Ọjọ́ Saturday kẹta ni tìlú Ìbàdàn. Gbogbo ẹ̀ lago méje òwúrọ̀.

0: Trinity Care Foundation.
1: Àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn. Láìsẹ́ lẹ́yàmẹ̀yà.
0: Trinity Care Foundation.
1: Àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Dùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára. Wọ́n pín gàgà ojú eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú. Gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government ń bàdàn. Bẹ́ẹ̀ ni wọ́n rọ̀pù yàn lágbára ní ibùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀. Gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́lá, ẹ kún wa lọ́wọ́. Kíṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú.
2: TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o.
1: A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ibadan. Telephone 09020460004. Trinity Care Foundation.
3: Àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
4: Madam, ṣé irun mi náà lẹ́ ń ṣe abẹ́ fi mi wo YouTube? Ṣé data ti gbọ̀pọ̀ tó yẹn ni? Irú irun tí ẹ fẹ́ ṣe gan-an ni mò ń fi data MTN ó yàtọ̀ kọ́ lórí YouTube. Pẹ̀lú 400 naira, wọ́n fún mi ní ìpè ọ̀fẹ́ fún ìṣẹ́jú méje àti data 600 MB.
5: O lè fi káàdì 100 naira jẹ ìgbádùn ìpè ìṣẹ́jú méje àti data 600 MB fún ọjọ́ méjì. O sì lè jẹ àǹfààní ìpè ìṣẹ́jú 15 àti data gigabyte méjì fún ọjọ́ mẹ́ta gbáko lórí káàdì 800 naira. Tẹ 31214# láti jẹ ìgbádùn MTN ó yàtọ̀ lónìí.
6: Ọjọ́ iwájú pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn, tàbí number 1A, Ọba Akran Avenue, Ìkẹjà, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga. Kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.

0: Laginu FM 96.7.
1: Ẹyin èèyàn wa, mo lérò pé ti pé àwọn èèyàn kan àbí méjì láti jókòó sí di rédíò àgbàgbé iṣẹ́ ti yín kiní ọ̀hún sókè làálàálà. Mo ní àmúrun ó la fẹ́ ṣe ní àṣálẹ̀ yìí tí dókítà pè ní epistaxis. Àdúpẹ́ dókítà wa, kí ni àmúrun yẹn gan?
2: Àmúrun ó jẹ́ àwọn nǹkan kan táwọn èèyàn máa ń là kọjá tó ní ṣe pẹ̀lú kí ẹ̀jẹ̀ máa dà ní inú imú ẹjọ máa dà láti inú imú.
1: Kì í sì ṣe pé wọ́n ṣubú o, wọ́n àná wọ́n o.
2: Àwọn oríṣiríṣi nǹkan ló lè fà á.
1: Yọ́kàn dédé máa dà ní.
2: Àwọn oríṣiríṣi nǹkan ló lè fà á.
1: Kí ló wá lè fà á?
2: Àwọn kankan tó lè fà á, àwọn kan wà tó jẹ́ pé láti inú àgọ́ ara ló ti wá. Àwọn kankan wà tó jẹ́ pé àti ìta àbí iṣẹ́ èèyàn lè fà á. Àwọn kankan tó ti lè fà á tó jẹ́ pé wọ́yá ó wá láti inú ni pé nígbà míì wá àwọn kan wà tó jẹ́ pé àwọn bí Ọlọ́run ṣe dá wọn, àwọn iṣan tó wọnú imú wọn ó tínrín. So ngbà míì tí wàhálà àti máa fẹ́ mú àti máa fọwọ́ kan imú tó bá kan lára ó lè gbabẹ̀ fàyà kó dẹ̀ máa ṣẹ̀jẹ̀. Then àwọn kankan máa ń wà nígbà míì tó jẹ́ pé bóyá kòkòrò wọnú imú náà, àwọn iṣan tó máa ń gbẹ́jẹ̀ rìn tó wà nínú imú lè wú. So ngbà míì wà téèyàn bá ti wà bẹ̀rẹ̀ sí ń fún bẹ́yẹn ní wàhálà, ibẹ̀ náà lè bẹ́ kó bẹ̀rẹ̀ sí ń jáde bí ẹ̀jẹ̀. Then ngbà míì wà tó jẹ́ pé àwọn wẹ́dà kankan máa ń wà
1: bí ojú ọjọ́
2: bóyá kí wẹ́dà yẹn tutù
1: gan,
2: kí wẹ́dà yẹn gbóná, kí gbogbo imú gbẹ, ìyẹn náà lè fà á kí iṣan yẹn kó fàyà. Then ìgbà míì wà tó jẹ́ pé àwọn kankan wà tá máa ṣe ìgbà míì sìgá fífà náà àti ọtí mímu náà ó máa ń jẹ́ kí gbogbo àwọn ibi tó yẹ kó ní omi lára àgàgà bí ibi imú kó gbẹ.
1: Ṣé pé sìgá àti ọtí tún lè gbẹ?
2: Ó lè fà gbẹ. Tó bá dẹ̀ ti fà gbẹ bẹ́yẹn ó lè fà kí ẹ̀kọ́ kan bóyá ènìyàn ní kàtà or ènìyàn fọmú or ènìyàn sín kí bẹ̀yẹn já kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀jẹ̀. Then ìgbà míì wà náà àwọn bóyá èèyàn máa ń kọwọ́ bọ mú gbogbo ìgbà àti àwọn oògùn kankan wà náà tá máa ń lò àwọn kankan wà náà tá máa ń kìbọ mú. Ó lè fà kí irú ẹni bẹ́ẹ̀ kò ní àwọn situation tó jẹ́ pé ẹ̀jẹ̀ máa dà láti mú.
1: Ṣùgbọ́n dókítà, àwọn sọ pé àwọn ìyá yẹn sọ pé àmúnú ti ṣe mú ẹ ní o, èyí tá ń sọ láti inú lọ́nlọ́nlọ́n ni ó ti wá, kì í ṣe pé bóyá ihò mú nítòsí bí téèyàn lè fọ ọwọ́ kàn.
2: Láti mú lọ́nlọ́nlọ́n
1: ló máa wá
2: nígbà míì, láti mú lọ́nlọ́nlọ́n nígbà míì ó lè jẹ́ tòsí náà. But àwọn iṣan tó ń gbẹ́jẹ̀ ló bẹ́ ọ wú ó fàyàmbì kan ló fà tí ẹ̀jẹ̀ fi ń dà láti mú.
1: Irú ohun tó ṣẹlẹ̀ yìí ṣé ọmọdé ló lè ṣe ni àbí àgbàlagbà? Ó ní àmúrun lè ṣe ní imú.
2: Ó máa ń ṣẹlẹ̀ gan dáadáa nínú àwọn ọmọdé àti àwọn àgbàlagbà kankan. But ó máa ń sábà ṣẹlẹ̀ jù nínú ọmọdé, àwọn ọmọdé láti age kékeré títí wọ bíi 8 years to 10 years ló máa ń sábà ṣẹlẹ̀ sí jù.
1: Àwọn àgbàlagbà míì náà mọ̀ wà tí wọ́n dàgbà.
2: Àwọn àgbàlagbà míì wà náà tó máa ń ṣẹlẹ̀ sí.
1: Tí wọ́n
2: kàn lè
1: dé máa rẹ́ jẹ ohun tí ó sì máa jáde.
2: Àwọn tó bá ní jẹjẹrẹ náà nínú mú, ó lè máa experience
1: ẹ̀. Jẹjẹrẹ.
2: Jẹjẹrẹ nínú mú. Àwọn náà lè máa
1: experience ẹ̀.
2: Cancer nínú mú. Tó ń jẹ́ pé wọ́n ní túmọ̀ nínú mú. Àwọn náà lè máa experience ẹ̀. Tó jẹ́ pé nígbà míì tí wọ́n bá sín, or kí kàtà bá ṣe wọ́n, or kí imú wọn gbẹ, igbe ìgbò yẹn lè ṣílẹ̀ kó máa gbẹ̀jẹ̀ lẹ̀.
1: Ìkan ṣẹlẹ̀ sí ìyá kan lọ́jọ́ ọjọ́ kan, èèyàn rẹ̀ kan ló wá ń sọ fún mi, ó ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó bà yá yẹn lẹ́rù pé bí ẹ̀jẹ̀ ṣe ń dààmú wọn ni. Ṣó ṣeé ṣe kó tún rí bẹ́ẹ̀?
2: Ó ṣeé ṣe kó tún rí bẹ́ẹ̀. Torí pé nígbà míì wà bí Ọlọ́run bá ṣe dá ẹni yẹn or bí ẹni yẹn ṣe rí láti ìgbà tó ti dá, àwọn nǹkan kan lè wà nínú imú ẹ̀ tó jẹ́ pé kò ní lè fún láyè láti àwọn nǹkan kan lè wà nímú ẹ̀ tó jẹ́ pé ẹ̀kọ̀ọ̀kan tí àwọn kan bá ṣẹlẹ̀ sí imú yẹn lè máa dẹ̀jẹ̀. No possible pé bẹ́ẹ̀ ni ẹ bí ara ẹni yẹn ṣe rí nìyẹn because àwọn kankan wà tó jẹ́ pé bó ṣe dá wọn àwọn kankan lè wà nínú imú wọn tó jẹ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí imú yẹn báyìí ẹ̀jẹ̀ lè máa dà.
1: Bá a ṣe dá àwọn nìyẹn.
2: Bá a ṣe dá àwọn nìyẹn.
1: Kì í ṣe wípé bóyá nǹkan kan gan ló fà á torí ọ̀pọ̀lọpọ̀ nígbà tẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sọ̀rọ̀ pẹ̀lú ọtí mímu àti sìgá. Àwọn kan wà wọn kì í mọ tí wọn kì í mu sìgá nǹkan ìṣí máa ti.
2: Mo sọ fún pé oríṣiríṣi nǹkan ló lè fà. Mo sọ fún pé nígbà míì wà tó jẹ́ pé àwọn kan wà àwọn ní kankan tá à ń pè ní discrisis pé bóyá ẹni ẹni àìsàn ẹ̀jẹ̀ tí ó jẹ́ pé kò kì í dì kò kì í dúró tí ìbá ń légbò lẹ́múnímú or kí ìbá légbò lára tẹ́gbẹ́ ìjà kan máa ṣàn pé kò kẹ́jẹ́ tó dá dúró ó máa pẹ́. Ok irú àwọn ẹni bẹ́ẹ̀ ṣe tán bá ti légbò nímú ó lè máa dẹ̀jẹ̀ fún àsìkò tó pẹ́ díẹ̀ kó tó dá because ẹ̀jẹ̀ wọn ò lè dá dúró fún rẹ̀. So àwọn kan wà tán ní issue bẹ́yẹn tó yẹ pé wọn ò mú sìgá wọn ò mọ tí kò ń ṣe pé
1: bẹ́yẹn
2: bọ́ ṣe dáhùn pé ẹ̀jẹ̀ wọn ní issue kò kí ń tètè dá fún rẹ̀ tó rú àwọn bẹ́ẹ̀ any little challenge tó wá ṣẹlẹ̀ nínú mú wọn báyìí ó lè fà kán máa tó ẹ̀jẹ̀ nínú.
1: Àwọn kan wá gbàgbọ́ lára àwọn bàbá wa yìí náà ni kọ́lọ́hún ó jọ kó jẹ́ kárí wọn pẹ́. Wọ́n ní tírú nǹkan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ tí kì í ṣe pé bóyá èèyàn fi ọwọ́ ti mú ó ní ẹ̀jẹ̀ ṣe ń jáde nímú rẹ̀ tí kì í sì ṣe pé bóyá èèyàn ṣubú tàbí pé bóyá èèyàn farapa tàbí pé bóyá wọ́n gbààyàn ní imú tàbí pé wọ́n ṣe nǹkan kan síyàn tí ó yẹ pé ó kàn déédé ń wá láì fọwọ́ ṣe imú láì ṣe kankan tírú ẹ̀jẹ̀ bá yẹn bá ti ń wá òun gangan ni wọ́n ń pè ní àmúrun nílẹ̀ Yorùbá. Wọ́n wá gbàgbọ́ pé tó bá ti rí bẹ́ẹ̀ ńṣe ni onítọ̀hún kàn nílò láti gbé imú rẹ̀ sókè ó kàn gbé imú rẹ̀ sókè sí òkè báyìí kó wá wá bóyá bíi ewé kan èyí tá a mọ̀ sí St. Leaf lóyìnbó tó jẹ́ efirin wọ́n á ja efirin ọ̀hún wọ́n wá kìbọ̀ imú méjèèjì ṣé ọ̀nà àbáyọ ni ṣó gbọ́ ṣé ìmọ̀ṣẹ̀kùn ìbò ṣó fìdí ẹ̀ múlẹ̀.
2: Kò gbọ́ ní ìmọ̀ tiwa.
1: Ìmọ̀ ti ṣègùn òyìnbó.
2: Ètò ṣègùn òyìnbó. Kò gbọ́.
1: Orí wọn máa ń lo.
2: Wọ́n máa ń lo ó dẹ̀ sọ pé ó ń ṣiṣẹ́ wẹ́.
1: Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn wà máa tu ẹ̀jẹ̀ yẹn jáde láti ẹnu.
2: Ṣẹ́rí téèyàn bá máa tọ́jú irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó da kí irú ẹni náà kó dé ilé ìwòsàn torí pé àwọn dókítà ló mọ bí àgọ́ ara ṣe rí wọ́n máa mọ ibi tí kíní ẹ̀ ti ń wá wọ́n dẹ̀ máa mọ bọ́n ṣe máa dá dúró oríṣiríṣi ọ̀nà ló wà téèyàn lè fi manage nǹkan bẹ́ẹ̀ yẹn but kéèyàn máa wá máa lo àwọn nǹkan tí ò yẹ kéèyàn lò ó lè dá wàhálà lẹ̀ sínú ara ok efirin efirin tẹ fẹ́ lò ń sìn one báwo lè ṣe mọ̀ pé efirin yẹn mọ́ two báwo lè ṣe mọ̀ pé kò sí kòkòrò lára efirin yẹn àti pé inú imú inú àgọ́ ara gangan ní kíní ìlọ ẹ wá ń kí n kọ bọ̀ ó máa dá wàhálà ẹ̀mí sílẹ̀ ni. So nítorí ẹ ni àwọn kankan wà àwọn kankan wà tẹ́ pé àwọn èèyàn máa ń ṣe tán rò pé bóyá ó ń ṣiṣẹ́ kò ó lè ṣiṣẹ́ ní sàsìkò yẹn o but ó ní kan wàhálà tó lè dálẹ̀ létà lára
1: ẹ̀yìn ẹ̀ lẹ́yìn ẹ̀ sọ pé bóyá wọ́n sáré mú efirin wọ́n sáré já
2: ewé efirin tí wọ́n fọ̀ efirin tí wọ́n mọ̀ bóyá kòkòrò wà lára ẹ̀ efirin tí wọ́n ṣe àwọn kankan tẹ́ wọ́n kọ̀ fi sí mú wàhálà náà fẹ́ dálẹ̀ yẹn. So ọ̀nà tí wọ́n lè fi tọ́jú ẹ̀ tí ò ní fi dá wàhálà ni pé kán lọ sí ilé ìwòsàn káwọn dókítà tó mọ̀ pa àgọ́ ara kán mọ tán máa ṣe so that wọ́n lè assist ẹniyẹn wọ́n lè ran ẹniyẹn lọ́wọ́ láti lè tọ́jú condition kò ń ṣe nǹkan tí ó máa ń pààyàn náà torí pé ńgbà mi wà téèyàn àwọn èèyàn bá ti rẹ́jẹ̀ ẹ̀rù máa ń bá wọn àyà wọn máa já ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ o so nítorí ẹ̀ ló wọ́n ṣe máa ń gbéṣẹ̀
1: nítorí
2: ẹ̀ làwọn èèyàn ṣe máa ń gbé gbèsẹ̀ tí ò yẹ kán gbé torí ẹ̀bẹ̀rù pé ẹ̀jẹ̀ ń dà wẹ́ẹ̀ kò ń pààyàn náà àfi àwọn tí ó bá ti ní jẹjẹrẹ nímú túmọ̀ nínú nínú mú nìkan ni ó lè ní iṣu nítorí pé nígbà míì ẹ̀jẹ̀ yẹn lè pọ̀ jí títí tẹ́ pé ẹ̀yẹ lè wá ẹ̀jẹ̀ ẹni lè wá ṣọ́ọ̀tì lára torí pé ẹ̀jẹ̀ yẹn lè má lè rí ọ̀nà dà àti dádúró fún rẹ̀ so ẹ̀jẹ̀ á kàn máa dà so tẹ́jẹ̀ bá ti pọ̀ jù ó mú ní tó máa ṣe ṣiṣẹ́ tó máa ṣe sára tó yẹ pé ara yẹn ò ní dàbí mọ́ bí ó ṣe yẹ kó dàbí so ìmọ̀ràn tí èmi á fún àwọn èèyàn pé tó bá ti ní irú challenge ni pé tó bá ti rí tó bá rí pé ọmọ wọn àwọn gangan fúnra wọn nírú àwọn
1: nǹkan bẹ́ẹ̀
2: kọ́ lọ sí hospital ó ní àwọn nǹkan tó máa sọ fún ọpẹ kan ṣe ó dẹ̀ ní bí hospital ṣe máa tọ́jú nǹkan bẹ́ẹ̀ tí ò ní dá wàhálà sílẹ̀ normally tí èèyàn bá ti yọ ẹ̀jẹ̀ lẹ́nu nínú mú bẹ́yẹn kò kí ń da kẹ́ni yẹn máa gbé ẹ̀jẹ̀ yẹn
1: mi
2: torí pé àwọn nǹkan kan lè ṣẹlẹ̀ ó lè fa kẹ́ni yẹn ní kí ẹ̀jẹ̀ yẹn kó di ẹni yẹn lọ́fun kẹ́ni yẹn lè má lè mí mọ́ ọ̀ kó wọ nínú ibi tó yẹ kó wọ̀ lọ nínú ọkàn ọ nínú tó máa lọ dì síbẹ̀ tó àwa máa dá wàhálà míì sílẹ̀ so a máa ń sọ fáwọn ẹni yẹn ni pé kí ẹ̀jẹ̀ yẹn ó bẹ́tà kẹ́jẹ̀ yẹn flow jáde ọ̀tọ́ epo ti bọ́ síbi ọ̀fun wọn ó bẹ́tà kan tú jáde torí kó má lọ di ọ̀nà míì ni.
1: Ẹ̀rù náà ló máa ń bẹ lòmíì nígbà tí ó bá dàmú kodò àbí tó jókòó tí ẹ̀jẹ̀ ń jáde nínú rẹ̀ wọ́n bọ̀ nímú rẹ̀ jáde wọ́n bá sàtọ̀ pé ẹ̀ kọ́ṣà gbórí sókè ni wọ́n ti gbórí sókè ẹ̀jẹ̀ yẹn yóò dá tó sì yẹ pé ọ̀pọ̀lọpọ̀ sọ pé kí ni nǹkan táwọn tí wọ́n ń ṣe látàyè àwọn bàbá àwọn tipẹ́tipẹ́ nu tó yẹ pé táwọn bá ti gbé mú òkè báyìí ẹ̀jẹ̀ yẹn ó dá ni tí ò tiẹ̀ ní sí pé nǹkan kan mọ́ ṣùgbọ́n àwọn lè mọ tú jáde látẹ̀
2: wọ́n lè tú jáde
1: látẹ̀ nígbà tó bá wá ya ẹ̀jẹ̀ mú wọn ni yóò padà dá
2: ó ní àwọn kankan tán máa ṣe fún wọn tí ó máa jẹ́ kó dá àwọn ẹ̀rọ pé iṣẹ́ àwọn dókítà yẹn ni ó ti yé wọn so wọ́n ní àwọn ìgbésẹ̀ tán máa gbé tó máa dá ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn dá ṣùgbọ́n tó bá pé ilé lẹ̀ ni ẹ wà bóyá hospital jìnà sí àwọn tán máa ń sọ fún ọ ni pé kán gborí sílẹ̀ kó dẹ̀ fọwọ́ tẹ bí ẹ̀yin mú wọn mọ́lẹ̀ fún bí 10 to 15 minutes tó bá ti yá àdúró. Ọ̀nà míì wà tí wọ́n lè lò but the most simplest way ni pe kan gbe ori sile kan de fi owo te imu yen lai ma fi nkan kan simu lai ma fi nkan kan
1: lai ma fi nkan kan simu biro ewe ti won ma ja nkan sa ma ja mo
2: kan 150
1: then ori pe nkan le ti sewe
2: o le ti sewe
1: o ti le ni awon arun kokoro ifojuri kankan lara o le ma mo ati pe imojile oyibo so pe ewe yen ni ki won ma ki mo imu ti won ba si gburo pe eje njade ni mu won
2: then awon kokon na ma se to je pe ton ba ti mu nkan to tutu bi block to tutu kan wa gbe si ori imu o tun ma ran
1: ki se enu
2: o ko se enu o bi gongoro imu o ma je ki awon iso to ngbeje rin yen a je ko suki to ba de ti suki a ba won reduce awon eje to njade ninu so o tun ma assist lona kan
1: kai to eyin eyan wa e ngba bi dokita wa bi o tin salaye la sale wi pe oro gbogbo to ni se pelu ki eje kan dede ma da ni mu eyan ti ki se pe boya won na ki se pe won fo ni nkan nibe ki se pe boya o ni ijamba oko kan abi boya nko o wa foju gba nkan won ni ohun to ni se pelu pe ki eje ma da ni mu eyan yi won ni ti eyan ba tete gbe igbese lati lo si ile ewosan awon dokita akose mose ti mu ogbon ti won o da si apolopo awon eyan ti o a je pe eyi ta won ma se oni ta wa ti gburo kini ohun ti won sare ma mu orisirisi ewe abi awon kankan kan ti won mo ki bo mu se gbon ti dokita so dokita ni kini ohun looto lo se se ki o da eje looto amo o tun lewu to le mu ki ewu mi ko tun wa si mu eleyi ti won fi nkan bo gbogbo e gbogbo e se je ka mu ni bada e je ka mu gege bi ise eje ka mu gege bi oni ohun to to lati je pe ta ba ti sakiyesi kankan to ti yato ninu agbo ara wa alele bayi ile iwosan o na ni ka ma lo erakun e ma je ka fi eto lera wa ka ma fi jata o koju be na lo lose yi lori eto ile ita pe ni ilera wa lati kan ni lagelu 96.7 fm oke gajoke dokita wa lo wa lasale dokita udo dokita mo ro pe ta ba tun pe yin gba mi e sa je wa sa o abi bo la sese nikan ni lagelu baba ti pe yin sori eto ta pe ni ilera wa yi ohun gbogbo to ba ni se pelu ilera wa mo gbagbo pe e dide si wa e ni je ki oro wa ko su yi be ni abi be ko
2: ola ma ran
1: alowo olohun ma ran gbogbo wa lowo loruko olohun ba eleyi to ni gbogbo ipa atagba lowo ohun na la n ki gbogbo eyin ara le wi pe orun ayo lasun mo ki titi layo akishola mo si ki dokita wa doctor udo eleyi ti won wa lasale yi e je nfanfani so fun awon eyan kin to pe number yen jade opolopo gba ti a ba fi number sita eyi to ba je ti wa ta ba ni ke pe wa si e dakun e ma mo je ki ile wa ma su re re igba ti onikaluku na ba fe won mo fi orile le nigba na ni elomi o awon pe ba ba fi number awon dokita kale ngba mi won ni ngba mi awon asiko ti awon eyan ma pe awon asiko to ma lagba ni o le je gba mi boya won fe lo sisi abe fun elomi ni inu ile isi abe ni boya won de elomi loni e sa wa ma pe e pe loju ojo ko ni baje fun gbogbo wa 0814 238 0863 0814 238 0863 o ni ero bare ni sori leti e le pe wa si titi wa tun di jomejo lagba olohun ta tun ma pade lori eto ta pe ni ilera wa ifolasade ajala noruko temi orun ayo lasun

ẹ̀tọ́ láwùjọ àgbà àtẹ̀tọ́ láyẹjọ́ ń gorí afẹ́fẹ́ ẹ̀pẹ́ olúmídé ọmọ akínlóye àgbà ló tọrọ lọ bá ló tẹyìn ẹ̀rín fẹ́. Láwùjọ àgbà ètò tí ń tọ́pọ̀ kùn àwọn àgbà aláṣeyọrí ọmọ Yorùbá dórírun láyẹjọ́ ń ètò tí ń tún pẹ́rẹpẹ́rẹ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá láwùjọ àgbà àtẹ̀tọ́ láyẹjọ́ ń ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè Yorùbá tààràtà ní dédé aago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí í ṣe Wednesday lẹ́tọ́ láwùjọ àgbà ọjọ́bọ̀ tí í ṣe Thursday lẹ́tọ́ láyẹjọ́ ń tákì ọmọ akínlójúde olúyọ̀lé ọmọ mi gbogbo òlú tìtì láfẹ́fẹ́ lájẹlú ẹfẹ̀ 96.7 ní fẹ́lẹ̀lẹ̀ láwà máa gbọ́ bẹ́tọ́ láwùjọ àgbà ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń tu gbogbo aráyé lára tógun lọ́gọ̀ ọmọ ènìyàn kọ́gbọ́n nínú làákàyè àṣàyàn ọ̀rọ̀ dákun méjì kú o ètò láwùjọ àgbà àti láyẹjọ́ ń là ń kọ́ lọ́wọ́ ní lájẹlú ẹfẹ̀ 96.7 akin ọmọ akin ní darí ètò lọ́wọ́ àmọ́lé ọmọ olóńgbèjà adéyinka sonibara jagunmelu akewi oduwa ló wípé gbọ́n àǹfààní tó jẹ nínú rẹ̀ ò lódùn wọn.

0: kíkẹ́ ń gbé tóbi tó kò lóhun agogo lẹ́nu òbúra akéwì ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú mọ̀kànlẹ̀kùn ilé odùlá kan wọ̀ ọmọdé lólórin ẹ̀yìn àgbà lẹ́nu ìtàn bèèyàn bá fojú àgbàrá lásán wo kúdẹ ti àbódò lọ ta ní jákú apá lójú akú yányán ta ní jẹ́dẹ́bọ̀dẹ́bọ̀ lójú dárandáran pàpẹ́ ìmídé baálẹ̀ fìlà onípọ̀ nǹkan ọ̀wọ́ rí ọmọ onípọ̀ méjì adorí ọmọ lọ òbúra akéwì ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú wá forin ewì sílẹ̀kẹ̀ ọyá ọmọ bàbá lélẹ́rú mọ́.
1: Kábíyèsí ọlọ́run ṣé o ọlọ́run ìwọ ni kábíyèsí ọlọ́run tí òpin méjì ìwọ náà ni arúgbọ́jọ́ ìgbà ni ìwọ ni ọlọ́run tí ọmọdé ń pè tí àgbàlagbà ń pè ọlọ́run ìwọ náà ni òní ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹwàá 2024 ọlọ́run àmàlóore ó tún ti wá sí ipò rẹ̀ láàárọ̀ yìí iyẹ̀gbẹ́ tí a fi délẹ̀ ọlọ́run ló yé bí èèyàn ṣe sùn bí èèyàn ṣe jí ọlọ́run ló yé kábíyèsí ọlọ́run lálẹ́ òní àwàní lákínlẹ̀ fm 96.7 tó ń bẹ ní ilé funfun báláwú èèyàn abẹ kábíyèsí bàbá muritala adébáyọ àkàndé ẹ̀ka ọ̀run olùbàdàn sílẹ̀ ìbàdàn lábẹ́ bàbá wa ọba tí ó jẹ́ pé ń fi ọba jẹ ọlọ́run sì jẹ́ kó wọn lọ́wọ́ ọlọ́run ìwọ ni o bàbá àtọ̀tún àtòsí nílẹ̀ ìbàdàn àti oko gbogbo ẹ̀gbogbo kábíyèsí ọba wa ànímọ́ni tí a bá sì ẹnì kan tó ń gbé kábíyèsí wọn kàn fọwọ́ dé ọmọ bùbá ìgbé torí ó yé wọn kéèyàn tó jẹ mágàjí ilé àrùsà ọmọ ti pẹ́ àwọn gangan mágàjí ni wọn nílẹ̀ ìbàdàn àmọ́ ilé àrùsà àrùsà wa mọ́kọ̀ ti ṣẹ́ bàbá sẹ́nitọ́ rasheed adébọ̀dù ládọ́jà wọ́n sì tòótòótó ọlọ́gbà fún wọn wo tó jẹ́ olùbàdàn sílẹ̀ ìbàdàn bẹ́ẹ̀ ni àmọ́yé tí ó lè jẹ́ gómìnà nígbà tá a sì jẹ́ mọ́gàjì mọ́tòtò lọ́tùn lóṣì àmọ́ o igun tí wọ́n wà wọ́n sì tún wá di olùbàdàn ilẹ̀ ìbàdàn ọlọ́run ìwọ ni o kábíyèsí ọlọ́run lórúkọ kábíyèsí ọba ilẹ̀ ìbàdàn ọba sẹ́nitọ́ rasheed adéwọ̀lú ládọ́jà tí ó jẹ́ pé wọ́n á fọwọ́ jẹ́ tẹ́ bá ṣe tó ń dùn àwọn àmọ́ gbogbo ẹ̀ ọlọ́run ìwọ ni ètò ti bẹ̀rẹ̀ lálẹ́ ètò ní olóòtú mi ṣe é mọ̀ pé pẹ́rẹ́pẹ́rẹ́ ọdún mẹ́wàá àjọ bẹ̀rẹ̀ 1-2 tá a fi kàdé ìkọkànlá láàlú lọ yìí ṣínà aláwòdé olóòtítọ́ láyé ìjọhún àti láwùjọ àgbà ònà tó jẹ́ pé àwọn gangan wọ́n pè láwùjọ àgbà láyé ìjọhún ká ayé ìjọhún lámọ̀sọ níbẹ̀ tóńdé ọ̀làwò ọ̀lọ́gá wa kenneth kebuki òun ló di lágìlú mú àmọ́ tóńdé ọ̀làwò àti lágìlú àti slash o ọ̀gá wa ni bẹ́ẹ̀ ni kenneth kebuki kò sì bá nìkankan kò bá ń dúró bẹ́ẹ̀ òun àti igbákejì rẹ̀ wọ́n jọ ṣe náà ni òun náà tó máa dúró ètò láìpẹ́ jọjọ gbogbo ẹ̀ ọlọ́run ni o ọlọ́run ni lálẹ́ òní èmi àti adébọ́lá sis lájọ wà lórí ètò àwọn tí wọ́n bẹ lẹ́nu lórí mo kì í o wẹ́rẹ́ ètò ti bẹ̀rẹ̀ àfi àwọn tí wọ́n ní ọlọ́run ò sí ni wọ́n ní wọ́n pe ọlọ́run náà ni ó ṣe wẹ̀ ìkọ̀ọ̀kan ìjìjì ọlọ́run ètò ti bẹ̀rẹ̀ láyé ìjọhún àwọn nǹkan ayé ìjọhún látúnṣọ lálẹ́ ètò ní torí àwọn nǹkan ayé ìjọhún wọ́n pọ̀ gan-an sọmọ síwájú kò sí mọ̀.
0: ẹ bá mi bí wọ́n ní o bẹ́sẹ̀ wọ́n máa ń tí wọ́n ń pè lásán náà.
2: Lagilu FM 96.7

baba anyela omo wura onore mo fi sere mo mo se ni odindini nigba na lohun la fin dido olohun ti pe won sodo ki se odun meji ki se meta ki se mere ki se mewa I lo wura ise won ti se le gba na la dido awa olorin ti a wa lenu se orin bayi se won o le lo nigba ti won na ba ku tan itan lajo nko be na se wa lede yi itan ni o ake loye olumete itan lajo nko ma fi sere ise re ma fi sere orin ta ko ti o ni nituma olosi lo fun o lebun ebun to lo fun e ma fi sere to ba fi sere olohun ko o si dun me imo lo ni ale to ni oni awon ise kiko laye ijohun o si nituma a mama awon baba pe fi sere bene inu didi laye ijohun mo ri pe lọwọlọwọ bayi nigbati awon inu oyinbo to fe poju awon omo ti wa na ile karojire won ti n di irun ti o je pe teyan ba re eyin gomo pe se eyan na sawon omo ile yoruba na lo si dinu ile bene laye ijohun la mo leni o suku ni o awon orisisi amo ni isin won ti n dogbon si ti won na ba re ìdúmọ̀ sọ ṣe wíìkì ló gbé lé o kì í ṣe wíìkì inú gángan tó bá fi sórí ọmọ pé bóun náà ṣe dì í bóun ló ṣe dúó wọ́n sì ń ṣe ọpọlọ wọn ni wọ́n ń lò ní ìsìn wọ́n ń lo ọpọlọ ní ayé ijọ́ náà ṣùgbọ́n tìṣe náà tún ti yàtọ̀ wọ́n ò sì fi ṣeré owó tí wọ́n ń gbà ní ìsìn àwọn tí ń dìgan mọ̀ pé àwọn ti rún bẹ́ẹ̀ni mo ń bọ̀ lórí fashion designer aṣọ wọn nígbà kan ọ̀tọ̀ tí a bá ń aṣọ ìró àti bùbá 50 naira 100 naira ni wọ́n ràn àmọ́ ní ìsìn mo ń bọ̀ lórí èèyàn náà tí a bá aṣọ gangan owó tí a fi ràn ó lè jẹ́ transfer bẹ́ẹ̀ni jẹ́ kó lọ́jà mo sì mọ̀.

0: ṣe ń halẹ̀ tó nílé ayé tí mọ́ fo lójoojúmọ́ tọ́ ya láì lójútì olódùmarè òfilé ayé lẹ o gbogbo tó sọ sí wa iní sọ̀kalẹ̀ lẹ́wà lórí lásìkò lásìkò ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kankalẹ̀ bó bá ti wù kọ́mọ sí ọ o rí bí ìgbà tó wà léwe ni eegun rẹ ń dínkù agbára ò sí mọ gbogbo tó bá rí kọ́mọ sẹlẹ̀ ayé ti wà fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn kágbà ó ṣe bí èwe kẹ́wé náà kó dúró bí èwe ẹ kọrí sílé iṣẹ́ kàkásìwáyà integrated servicing limited àwọn ni wọ́n létò tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn pálántó kan ni ó ń sánmi ń bì kan ni àbí kókó ooru tó bá rí ọ jẹ́ kọjá àìsàn nínú ayé rẹ gbà pé kèrèsè kádàrá o.
1: kàn sí wọn ní number 19 emmanuel onítìjú christian bello police station road fẹ́lẹ́lẹ̀ ìbàdàn pé sórí aago 08067918447 kaka ṣe wire integrated services limited ìlera lọ́rọ̀.
2: Ode chance not to lanta, nigba kuga tabaje.
3: Gbogbo oníbàárà Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings o ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ̀ you can get winnings anywhere èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀ Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀ Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan dí kan iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yíwá wà ránṣẹ́ sa ni winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
2: Nígbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
3: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
4: Sisi gbagada gbagada gbagada ilẹ̀ lẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada gbagada ni lẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ni lẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ ń bàdàn
5: ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa tà ní wìtì wìtì.
6: Lágélú FM 96.7

tẹ́ mọ̀ pé òní ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹwàá bẹ́ẹ̀ ni ẹ bá ń kí ẹjìnà dọ̀tún sànù sí o pé akínwánlá gẹ̀ẹ́dọ́ fm torí òní ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ọjọ́ sátiri tó ń bọ̀ òní ọjọ́ ìbí wọn akínwán lálẹ́ òní àwọn irun ayé jọ̀hún àwọn màmá wa wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni mo yẹ sí fi irun ṣeré alfawash ọmọ mi àjọwá náà ni ó mọ̀ pé àwọn irun ayé jọ̀hún

0: hello inu aye ijon o po gan ti mama wa ma ti to je pe bi oko ba ti ri won ga obin re hello hello hello e wole o esi soro inu laye ijon ti awon onididi ma di fa won mama wa laye hello
1: hello
0: hello sir
1: hello
0: yes sir
1: mo ni won aye ijon se ka darupo awon ta mo ni
0: ben ni
1: ipako elede
0: ben ni
1: suku
0: suku bene
1: suku papa lede mo won pa
0: mo won pa da ko yin o
1: awon lo ya wa na mo so ngba na mo so awon lo mi
0: kilo ani
1: papa lede patewo
0: patewo kini o ko yin e da ko yin
1: Muritala Ogunmola.
0: Muritala Ogunmola.
1: Ogunmola.
0: Ese ese ene ka tun kan de ko. Awon ko la ye jon. Oto ni run ten di o. Oto ni run ten fi oguko. Tabi ten fi roba ko. Be ama yo no ene ka tun kan de ko.
2: Hello.
0: Hello.
2: Ekale.
0: Ekale ma.
2: La pi Ogunmaki.
0: Ogunmaki. Lona Abeokuta.
2: Bẹ́ẹ̀ni.
0: Kí ló kọ yín?
2: Orúkọ mi ni Olúrẹ̀mí Ọdẹ́wùmí.
0: Olúrẹ̀mí Ọdẹ́wùmí. Ọ̀yà.
2: Àwọn irun ayé ìjọ.
0: Suku ipako.
2: Wọ́n pè ní ipako elédè.
0: Nígbà náà.
2: Nígbà náà. Ajá lóso.
0: Ajá lóso.
2: Adìẹ̀yìn.
0: Adìsẹ́yìn.
2: Adìẹ̀yìn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Ṣé àwọn atóríṣe ṣé a ti dinu mí ní ìsìn tó jẹ́ pé tí àbá rí kan gbà á. Èyí ojú ìtún ga o abẹ́ẹ̀ ni wọn abẹ́ẹ̀ kìí ṣe ètí a fi ẹ̀tí a gbé kí n bọ́rí o. Bẹ́ẹ̀ ni.
2: Ọwọ́ ni a fi ń dì.
0: Ọwọ́ ni a fi ń dì. Ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́. Ojú ni ti wà. Ẹ̀ṣẹ́ ẹnìkan tó kalẹ̀ kan. Àwọn onídìrí nígbà náà wọn gbìyànjú àmọ ti ṣe náà wọn tún ti ń da oríṣiríṣi ara lórí inú obìnrin lórí inú obìnrin wọn kẹlẹ kó má ṣe fún wa. Hello.
3: Hello.
0: Ẹ mọ̀ kálẹ̀ o.
3: Ẹ̀fà láti lu Ajébọ̀ ni o.
0: Ajébọ̀.
3: Láti lu Ajébọ̀.
0: Ajébọ̀.
3: Bẹ́ẹ̀ni orúkọ mi Dàṣí Dátù Bàṣírò.
0: Ẹ bá ní Dáṣí.
3: Dàṣídát
0: Bàṣírò. Wọ́n ti kó mẹ́. Àní àwọn inú ìsìn àti ti ayé ijọ́ wọn. Hello.
4: Hello sir, bàbá mi sir.
0: Yes sir.
4: Sẹ́sà o, kára ó lé o.
0: Ẹ kalẹ́ o.
4: Ẹ dákun, mo fẹ́ kí ẹ fún mi lórí ọ̀fẹ́ yìí, torí ìbá tí ń pè, torí mo rí kọ́rọ̀ ọ̀run lẹ mú wá. Ṣùgbọ́n mo ti ní nǹkan kankan tó ń sọ sí mi ń yè lánàá ní orí èdè ẹ̀sìn lánàá yẹn. Tí mo ronú lórí ẹ̀ títí sí ní gbogbo ooru tí mo fi wá jánà lórí ìròyìn yẹn sà. Pẹ̀lú òwe tí ẹ mú wá lánàá wípé o lè kì í jàgbà kọ́mọ́sẹ̀ lójú fèrè.
0: O lè kì í jàgbà kọ́mọ́sẹ̀
4: lójú fèrè.
0: Bẹ́ẹ̀
4: ni. Ṣé ẹ rí gbogbo bá ṣe sọ lánàá? Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe fún wa yìí? Ó fi ń hàn pé ó yẹ kó jó máa tì wá nílẹ̀ Yorùbá gan-an nísìnyí báyìí lọ́nà báyìí ètò yìí ń tu wa láti rí ètò yìí ń tu wa láti rí pọ̀ jù. Ṣé ẹ mọ̀ wípé mò ń ronú gbogbo bá ṣe ń bẹ́ẹ̀ ni pé owo yin o ro bi pe je se de ba pe kini kan wa sa an baba wa ilere jon yen ewa ewo ta ti sonu se me pe won ti ku gbogbo opolopo won ti ku won ti lo se me pe ninu ere won opolopo owo ile ma fi lulu so je ka tun mo owo da tun ma lulu
0: be
4: ni won ri pe owo yen sa ilu re lo wa so ti mi yin loru ni pe an baba fi lulu pe o le njagba ko ma se loju kan fi ri nto e de ni pe so mo wa ronu si pe e da ko pelu awon baba yi ti o si mo yi ti o si fun awon omo mi ti won to wa ni iru ere ti won
0: hello sir
4: ba se si mo ko wa ba ri elele bi
0: hello
4: yes sir ah yes sir yes sir
0: e da ko yin number 1 no
4: Mr. Sanusi lati onigo sir
0: egbon number 2 tin ba pa owe kan eyin agbaku se ni e so meke e ja mo jo tu e ja jo mo tu e ma ja ba kan je ti e ba ti
4: na ni mo fi yin ni se na mo fi yin yin ti e ba ri ti ni kan sa an baba wa oloye nbadan yi atawon se je magaji magaji o di me lorinu won tawon baba wo lu o se kere ma lo ni won bi si aye jon so mo ri se lagbole koko ni jon sa àwọn bàbá olú yẹn wọn máa ń wà pàmánẹǹtì níwájú ìta pẹpẹ tí àwọn eégún àgbà tẹ bá ti ń bọ tẹ bá wá tí olóyè yàn wọn bẹrẹ sí ní sọ ṣẹkẹrẹ òkè ni ṣé ìjẹ àrí inú àwọn olóyè mi bàdàn yìí tí rẹ tún.
0: hello sir iṣẹ́ rí dágbéhùn ọ̀hún sí èmi o mo sì mọ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ilé àwọn mọ́gàjì lọ́balọ́ba nílẹ̀ ìbàdàn àti àwọn àgbààgbà òye tí mo lè máa sọ wọn pọ àwọn olùlọọbẹ wọn sì ń dúdú tí àwọn wọn gbàlejò eegun tí ó sì hàn sí mi bẹẹ ni kódà kábíyèsí olùbàdàn ilẹ̀ ìbàdàn lọ́wọ́lọ́wọ́ àná gbàlejò eegun àwọn ọba tó ń bẹ lẹ́yìn wọn wọn gbàlejò eegun àwọn mọ́gàjì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọn gbàlejò eegun nígbà tí kábíyèsí tuntun wá tí a wà bẹ́ẹ̀ àwọn nǹkan tó jẹ mọ àṣà àti ṣe nílẹ wà níbí wọn ń gbé sókè bẹẹ ni ẹ ṣe ìpínlẹ ọjà ìpínlẹ ọjà.
5: Beyond the Limit 2026.
6: Beyond the Limit. Akoko iṣẹ́ agbára tuntun lọ́dún yìí.
5: Nínú máa jẹ̀mú lọ́lọ́run tó pẹ̀. Pastor C. Ọláyà yóò ti rìnrìn agbára nínú ìpàgọ́ ọlọ́dọọdún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbèdéke. Bẹ̀rẹ̀ lápọ̀jọ́ Sunday 18 October 2026. Ṣèṣì ọlọ́run nínú máa jẹ̀mú làkórí tọdún yìí. Nínú máa jẹ̀mú la ó ti máa gbàdúrà. Yìí bẹ̀rẹ̀ tí máa jẹ̀mú ìpẹ̀rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Adeyemi, Prophet Israel Jumbo, Prophet John Oluwapemi, Prophet Eseyi Bakare, Pastor Joseph Akiade, Prophet Laolu Sokunmi, Prophet Isaac Jayola, Prophet Ola Awonijo, Prophet Isi Ogunjobi, Prophet Israel Oluwale, Prophet Michael Anfolayan, Prophet Asimilayo Yeri. Àwọn olórin ẹ̀mí bukola gari ṣanwó-ẹ̀jẹ̀ sí. Gòkè Bájọ́ wa, Ṣadé Taiwo, Ìyanu Oluwapure, Elisa Boga, Ife Olubambo, Pastor C. Ọláyà, wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Wákàtí náà ló máa yọ̀ látọjọ́ Sunday 18 bí Sunday 25th October 2026. Àyẹ̀wò lẹ́rọ ọ̀fẹ́ pẹ̀lú oúnjẹ ọ̀fẹ́ wà fún gbogbo èèyàn. Gbogbo ẹ̀ nínú ìjọ CAC. Gbàrẹ́mú Center tó wà ní Leaders Junction. Tribune Road Mọ̀lẹ́ Fọ́láfíà Òkè Àdó Ìbàdàn.
7: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
8: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
9: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
10: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
7: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick Schedule a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
11: Ah, madam, ṣe run mi na le nṣe abẹ fi mi wo YouTube. Ṣe data ti gbọpọ to yen ni? Irun ti e fe ṣe gan ni mo n fi data MTN o yato ko lori YouTube. Pẹlu 400 naira won fun mi ni ipe ofe fun iṣẹju meje ati data 600 MB.
12: O le fi card 104 naira je igbaro ipe iṣẹju meje ati data 600 MB fun ojo meji. O si le je anfa ni ipe iṣẹju medogun ati data gigabyte meji fun ojo meta gbeko lori card 800 naira. 31214# lati je igbadun MTN o yato loni.
13: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà
14: oṣù rí ilé gbá.
13: Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tó fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà nù ṣùgbẹ́ wáyé. Láti abala ọkọ̀ tí ẹ gbáwé ní gàlọ́. Làwọn èèyàn ti ń gbọ́ pé back to back. Lélẹ̀ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù October yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wo ni gàlọ́. Nínú oṣù October yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládélú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládélú FM 96.7. Ó máa lágbára dùn nínú gbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládélú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gémi bọ̀ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
15: Jẹ́ kó mọ̀.
16: You fit fly.
17: Láìwò ní wọ̀n mọ́ ọ̀gá àgbà nídìí ìbániṣètò ìrìnàjò séyìíkéyìí orílẹ̀-èdè ni You Fit Fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco, pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with You Fit Fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
18: Tell me, are you ready?
19: Ta ba ṣiṣẹ́ látọjọ́ Monday. Ká wá fi weekend wá jẹ gbádùn lágbósá gboko lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
20: Ó dẹ̀ sílé gbùngàn ọmọ sórí. Má fi ṣe àpá wọn.
19: Ètò tó ń múlùdùn lórí Ládélú 96.7 FM túnbọ̀ nà ara yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àlíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa súpà.

0: fún gbogbo ẹni tó ń jà nǹkan kan lọ́wọ́ kọ́lé ayọ̀ fóun ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà nǹkan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Footy Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.footygroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ ra lé ní Footy Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ 0917060593 tàbí 0916503950 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Footy Homes ló lè ṣe.
1: Lagilu FM 96.7

0: sẹ́mọ̀ pé ọmọ mi Fawaz àwọn kan pọ̀ láyé jọun tí obìnrin bá pa tó bá ti pé irun rẹ̀ kò tí tó fi lẹ̀ sórí àwọn kankan àti kankan wọn bílẹ̀rẹ̀ èmi àti yín tẹ́gbọ́n tá a jọ ọkùnrin àníkú báyìí ẹ̀yin obìnrin náà ẹ̀ ń di opó báyìí mo gbà ṣe nǹkan kò ṣẹlẹ̀ sí ṣe ìjẹ́ pé ọkọ rẹ̀ ti kú tí a máa ń ba ìran mórí tí ò dì í tọ́lá ń pa á mọ́rí wàá béèrè bẹ́ẹ̀ ni bí ìgbà tí èèyàn bá jẹ́ olóye tí ò sì joyè lọ́dọ̀ olùbàdàn tàbí ní ọ̀dọ̀ baálé ìlú rẹ̀ tí ó bá gbé ìlẹ̀kẹ̀ sọ́rùn tó sì wọ bùbá lọ́wọ́ sọ́rùn ó wá lò ìlẹ̀kẹ̀ ó lò wálẹ̀ wọ́n mọ̀ bíi pé sọ sì joyè báyìí lẹ́yìn kéèyàn fi ilẹ̀ sọ́wọ́ tó bá jẹ́ pé olóye ni tó bá wọ bùbá tó bá gbé sọ́rùn wọn kàn jọ tún joyè pé tó bá wọ bùbá sọ́rùn kódà téèyàn bá wọ àfẹ́ kábíyèsí ilẹ̀ ìbàdàn tó ń jọ tí ò joyè wàá béèrè agbádá rẹ̀ bó tún ṣe joyè tán tó wá ṣe àfin nílẹ̀ ìbàdàn ni mo sọ o wàá béèrè agbádá rẹ̀ bẹ́ẹ̀ ni ilé baálẹ̀ wọ́n á béèrè mo fi ṣeré nígbà náà di ṣèṣe ni bẹ́ẹ̀ ni àwọn nǹkan pọ̀ nílẹ̀ káàrọ̀ òjíire tí mo fi ṣeré téèyàn bá fi ṣeré wọn kò rí bẹ́ẹ̀ ó ń fi èrú gbàbùkún lójú ara ẹ̀ ni kò joyè torí tó bá joyè níjọ́ tó joyè wọ́n sọ fún un pé àwọn nígbà ẹnìkan rí ni akínọmọkè ẹ lò lẹ̀kẹ̀ sọ́rùn ni nígbà tó pé bùbá mọ̀wọ̀ mo sì wà lẹ́nu iṣẹ́ ni òun ni mi lè fi lẹ̀kẹ̀ sọ́rùn mo lè fi sọ́wọ́ gẹ́gẹ́ bí olóyè bẹ́ẹ̀ ni ẹ béèrè lọ́wọ́ ẹlòmíì ẹ béèrè lọ́wọ́ ẹlòmíì wọ́n sọ fún yín èèyàn báhùn àwọn nǹkan pọ̀ ní àárọ̀ àwọn àṣà wa nílẹ̀ káàrọ̀ òjíire bẹ́ẹ̀ ni ẹnìkan kẹlẹ̀kùn bá ń sì fún wọn kí n tiẹ̀ kí n gbọ́ tó fẹ́ ẹ lóhun.
1: alo akínyamọ́kín.
0: ẹ kalẹ́ o. yẹ́sà. yẹ́sà.
1: ó kọ sí mi alhaji oladiriji adeyemo bàbá bá yọrọ yà màlìkín. dídán ẹnu tó ń wa ní sùkú ìpàkọ́ ọ̀bọ. mọ́jọ kọ́ náà mi gbogbo ẹ̀ wọ́n tó pọ̀ jọ báwọn tí ó sì máa dẹ́ lórí wa ìgbà náà ó yàtọ̀ ìṣiṣẹ́ o wọ́n ṣe ojú ọmọ dẹ́ tọ́ ẹ pé.
0: wọ́n ti ṣe ní ìsìn náà ẹ lọ wórí facebook ẹ rí àwọn irun tẹ́ ń ṣe wọ́n tún dára sí kì í ṣe wíìgì o kì í ṣe wíìgì o
1: tó bá máa rún kó gbogbo àwọn ọmọlé yóò kù sínú yàrá yóò máa dúró fún oríṣiríṣi
0: wọn. èṣe èèyàn báhùn àwọn nǹkan pọ̀ láyé ìjọun ó ti àwọn èèyàn olórí àkànkẹ́ táwọn wà mórí wọn adọmọdọmọ ìyá onírú mórí wọn lórí facebook ni o ọládélé sunday mú ìwà mórí wọn wọn ní ẹkọ lọtẹ program from gbarimọ ọlọpàá èṣe mágàjì ishaq ẹlẹgbàá owó wọn ní ẹkọ ètò ojú sì ní tìyín bẹẹ mo tún rí ìyá ìbejì alájà mama ẹlẹgùsì ẹṣẹ wọn ní ẹkú ẹka alẹsà ẹka bọ sórí ètò mo rí gbogbo wọn bí ẹ sì ń bọ ní kọọkan mo sì fi ṣeré torí àwọn nǹkan wọ̀nyí àjọkẹ́ àkàndé mo rí wọn àjọkẹ́ àkàndé mo rí wọn adébọ̀ yẹ yusuf mo ri won lati meji mo fi sere te ba fi ma so mo fi sere DJ mo ri won mane kese won di won polowo mo sere pe won fe polowo nu Adewumi Kasim mo ri won Oladokun Ayomede mo ri won wọ́n ní àwọn wá pẹ̀lú wa ayọ̀adé adélékè ògùdúgbà lóògùn èkejì mínú ẹ̀kẹ́tẹ̀ ni ṣé mò ń rí múra ṣé bí èkejì mí ni jojúmọ́ là ń ríra bẹ́ẹ̀ ni ògùdúgbà kan ó mórí wọn ismail odúọlá bẹ́ẹ̀ ni ojú òsì ní sí ètò láyé ijọ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni o agbára ọ̀kan àwọn nǹkan ayé ijọ́ ẹ má jà fi ṣeré torí ọlọ́run tó dá wa pọ̀ ó sì máa ń tó nílẹ̀mí yíya àwọn ọjà torí ọjọ́ ń lọ ni ojoojúmọ́ rèé nálẹ̀ndé òde ọlọ́run jojúmọ́ ni ọjà amọ́kọ́lá jojúmọ́ ni ọjà ìgòsùn lójì jojúmọ́ ni ọjà ọ̀ranyàn jojúmọ́ ni ó jóná tẹ́lẹ̀ abala kan jóná wọ́n sì ti ń tún un ṣe bẹ́ẹ̀ ni jojúmọ́ wọn náà ọjà àmúlẹ̀ṣẹ́ jojúmọ́ ni ọjà abúlé òun náà jóná ọlọ́sìsì gbàkóso bẹ́ẹ̀ ni wọ́n ti jojúmọ́ wọn náà ọjà àdùgbẹ̀ aláwọ̀ òun náà jóná jọ̀hún wọ́n náà ti ṣe wọn ti tún kọ gbági àkọ́kọ́ wọn náà bẹ́ẹ̀ ni ti ṣe ọjà gbági tí wọn bá ní gbági tuntun nígbà náà ìtàn là ń kọ bọ́láàgì gómìnà ni ó sì ṣe ńgbà náà bẹ́ẹ̀ ni oríta mẹ́rin oríta apẹ̀rẹ̀ ọjà ayẹyẹ ọjà múlìmúdínjọ́ mo kórè ní ọlọ́sọ̀gùn wọn náà jojúmọ́ ti ṣe arádọ̀mẹ́ ní géètì ojúná gbà kan wọ́n sì tún kọ́ fúnra wọn wọ́n náà ti ṣẹ̀yìn ọjà sango olùlọ́jọ́ ní àdìjọ wọn náà ti ṣẹ̀yìn òkè àdó wọn náà ti ṣẹ̀yìn ajẹ́jẹ́ jojú wọn náà ti ṣẹ̀yìn jọ́bánu rèé ọjà kan náà jọ́bánu rèé kòrítọ́ náà ní ògúnṣọlá samson ògúnṣọlá jọ́bánu wọn náà ọ̀jẹ̀ bọ́ọ̀dì arádọ̀ níwájú àkànná jọmánu kájọlà jọmánu ìlàjù ọ̀tọ̀ ní ìlàjì tí bá ní ìlàjù ibẹ̀ ní ìlú lójú ọ̀nà tí wọ́n mọ̀ sí ọ̀nà tí ó tún jẹ́ pé bí wọ́n ti lọ ní ìlú wà ní bẹ́ẹ̀ ni wọ́n na ní ọjọ́ márùn-ún jọmánu bẹ́ẹ̀ ọjọ́ mẹ́sàn-án nínú ìṣàn ọjà lógún ní ìjọba ìbílẹ̀ akínyẹlé jọmẹsàn ni alájùmọ̀ sùúrù abiola alógun nígbà kan mọ̀nká balógun lẹ́bàdàn àmọ́ láìpẹ́ jọjọ òye wọn náà sùn àpògbò wa àwọn òye tí ó tún sún àápá nílùú olùbàdàn lọ́la bẹ́ẹ̀ ni láti ìlú màrẹ ọjọ́ ń sáré kòdó rẹni kankan mẹsàn pé kọ́mọ̀ lọ àwọn tí wọ́n ti wà lórí ètò láwùjọ àgbà ìwọ̀n bíi méjì mẹ́ta mọ́gàjì àtìmẹ́jọ àdébọ̀dárí orí ẹ̀ṣẹ́ o àwọn ní àrígbọ́n mọ́gàjì ilẹ̀ ìbàdàn alájẹ ìbásọ̀rún ṣáìdì fàfíjà bíi ojú òní sí yìí ní ọjà lábọ̀ wọ́n ní ìbásọ̀rún ń bẹ̀ olóyè isaac rájẹ ẹlẹ́gbà ògò mọ́gàjì àgbọ̀lẹ̀ ẹlẹ́gbà ògò ẹ̀ṣẹ́ ojú òní sí yìí alájẹ ìṣọ̀bùràn bíi sàpúrì ọmọ alájẹ ìṣàkẹ́sọ akọ́mẹ́jì ojú òní sí yìí olóyè latif mọ́gàjì agboolé ìrìnlẹ̀ ojú ni sí ìhún mọ́gàjì ọjà lakùn ní bọ́ńpọ̀tò olórin fìhínlẹ̀ olóyè ak adínníjì adébọ̀ àtìmọ́ni ọ̀dẹ́bọ̀dẹ́ mọ́gàjì agboolé ìwò ilé ìwòmẹ́ ní ọjà bá ojú ni sí ìhún mọ́gàjì ràájì ràmọ́ni abiola agboolé ìṣàdó ojú ni sí ìhún ní odò oyè olóyè fìtọ̀ adébìnpé mọ́gàjì agboolé ọ̀gbọ́gbà ní ìyanu oríta pinni bẹẹ ni àwọn ní aláàfin ọ̀nà ara ojú ni sí Be magaji olale akawo magaji agbole aketa yo tege ojo ni alaji kabiru ja laruru awon eyan wa labija mo fuwale ojo sina tin alaja temi to gbe notika loju odo omo won notika food garden ojo ni tin yo olo sina gbagbe yin to ni ma do bang bang ti wa ni iya njo la nko olowo sibi loju odo omo won mi bi o se wan lale to ni number ni 08 0 6 2 4 4 0 9 9 6 0 8 0 6 2 4 4 0 9 9 6 O number akin o makin lojude oluwole o daaro

ẹ̀tọ́ akaní o ọmọ onílé ọyẹ ikú ọ̀nì pọ̀ ní ewére ìwé ọ̀kárẹ́ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ́ fún ọ ṣe ilé ọyẹ akaní alájí ilé iye ilé ọyẹ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjí ọ̀lẹ́.

0: ẹ já jọ ṣe tótó ní papọ̀ torí mi ò lè dàṣe. Gbogbo ẹ̀yin èèyàn tí ó jẹ́ pé ò ní gangan lẹ̀ ṣọjọ́ bí. Ẹ̀yin tẹ́ ṣọjọ́ bí lónìí. Ẹ jẹ́ mọ́ kí yín lọ́kan òjọ̀ kan. Ní tẹ́ ń ṣe ọjọ́ bí ayẹyẹ orí kádùn yín. Agbára Ọlọ́run ọ̀pọ̀ rẹ̀ lẹ́ṣe láyé, lẹ́ṣe láàyè, lẹ́ṣe lálàáfíà. Pàápàá jùlọ kí máa kí àwọn èèyàn mi, àwọn ọ̀rẹ́ mi pàtàkì méjì. Abilékọ Adébísí, Ọ̀wọ́ Adé, ọmọ Ọ̀wọ́ Ọlá. Lady Canada. Happy birthday. Back and now eyan mi pataki. Bishop K.
1: Saint Peter healed men with his
0: Kayode Adelowo kan.
1: Jesus.
0: Lady America. Kwaye yori kadun. Igba odun odun kan ni. Lati orilede Nigeria yi. Lati ile ise radio Lagelu FM 96.7. Emi Gbenga Oyato fi nke yin pe. Happy birthday. Ati gbogbo eyin yoku na te sojo bi loni patapata. Agbara Ọlọ́run ojú a ma rọdun layọ. Ẹ já ṣètò tòní. Bá mi tòní. Ètò tẹ ti ń dúró de tipẹ́tipẹ́. Àjọ ṣe ni. Àtọ̀tún àtòsí ẹlẹ́yẹlé ní fi ń kórè wọ̀lú. Ṣeré tò yìí. Ẹ tàṣálẹ̀ yẹyẹ èèyàn mi ẹ mọ́ bínú. À ń engage ara wa tó pọ̀ lórí Facebook lónìí. Ẹ̀yin tẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí Facebook tó pọ̀ jù láti máa bá yín sọ̀rọ̀. Ìsọ ẹ máa lọ sórí Facebook wa Lágelu FM 96.7. Àti ẹ̀yin tẹ́ ń bọ̀ lórí TikTok wa Gbenga Oyato Live. Méjèèjì. Fúdà bẹ́ẹ̀ ni pé wọ́n ti ń para.
1: Ẹni tó ń fọ́.
0: Ìdára fóònù kan ni àwo orí Facebook wa ewu gbogbo ẹ̀ láwò lónìí. Mo ti ṣèlérí.

0: ẹyin tẹ n bẹ lori Facebook wa anka ẹyin tẹ n bẹ lori TikTok na anka ẹ ṣeun bẹ ṣe n double tap screen ẹ ṣe bẹ ṣe n share ẹ ẹ ja jọ ṣe ta lẹyin na ọrọ ìṣítí a mu wa ṣùgbọn yóò wọnú ọrọ àṣírí ni
1: a ní lo fi package mi o
0: wọ́n ní pé ibi tá a ti ń wo ọlọ́kùnrin láti ń wo rẹ ni.

0: Ekale.
1: Okay, so.
0: Yes, ma'am.
1: Is that the word you are talking about?
0: Yes, ma'am.
1: Ko possible ko se pe ti omo melo ni ilorun ko ma wule ti ya dali ara re ko ma dali ara re o le ti omo melo ni ilorun awon ma se so ko lojo la bo se wa yin ko ma dali ara re ko ma so fun yawo re
0: esun
1: mo ma fun le be.
0: Thank you, ma. Hello.
2: Hello.
0: Yes, sir.
2: Where are you?
0: Yes, sir.
2: Hello. What are you?
0: Yes, sir.
2: I'm going to be ready.
0: I'm sir.
2: I'm going to be ready. I'm going to be ready. I'm going to be ready. I'm going to be ready. I'm going to pastor church. I'm going to be ready for us. I'm going
0: to sir.
2: Pastor church. I'm going to be ready. I'm going to be ready. I'm going to kò wá ẹ̀sìn bó ti ṣẹlẹ̀ pátá àwọn ìjọ tọ́ọ̀tì yẹn ló lè pe arábìnrin yìí tí ó pẹ̀jùkù tí ó mọ̀ ọ̀nà tí wọ́n gbàgbà sọ tọ́rọ̀ yóò fi ní dàrú kò jẹ́ bí mọ̀ràn ti tẹ̀mí tí ó fún yìí
0: àti
2: yàtọ̀ tó wọ́n ní dàrú.
0: Adéọ̀sùn, ṣé àwọn èèyàn sì ń gbọ́rọ̀ sí pásítọ̀ tọ́ọ̀tì lẹ́nu tọ́rọ̀ bá dọ̀rọ̀ irú ọ̀rọ̀ yìí?
3: Àwọn èèyàn ń gbọ́ ẹni tí ó gbọ́ gbọ́ ẹni tí ó ní gbọ́ ò dẹ̀ ní gbọ́.
4: Pàápàá jùlọ tó bá jẹ́ pé obìnrin náà sọ orí ọ̀rọ̀ yìí fún 95% wọn ló máa gbàgbọ́ pé òótọ́ ni.
0: Ẹni tí wọ́n bá lọ sọ fún pásítọ̀ pásítọ̀ bá ní pé kí wọ́n bínú gọ́ ṣé wọ́n máa gbọ́rọ̀ sí pásítọ̀ lẹ́nu? Wọ́n gbọ́.
4: Wọ́n á gbọ́ o.
0: Ẹ ti dà. Hello.
5: Hello.
0: Yes, ma. Yes, ma.
5: Orí yé mi
0: jáde.
5: Èmi rọ arákùnrin kọ́mọ̀ sọ nǹkan kan fún ìyàwó rẹ̀. Ṣé ẹ mọ̀ pé ó ti ń kó náà ti ní ọyọ ọmọbìnrin yìí? Ó ti ń ṣèṣe pọ́ fẹ́ kọ òun. Àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ kó dẹjú kó rí mú. Nígbà tí èṣe pọ́ máa ti gbéyàwó wá. Ẹ tí èṣe pọ́ ti gbọ́ ọmọ wá. Nígbà bá wá sọ fún ẹ ni a fẹ́ sun jẹ tẹ́lẹ̀. A fi karo sí parọ́ bú ẹyin àrò. Ẹ mọ̀ pé pápá ni ọ̀yà bá ń. Ó fi ilẹ̀ kọ́ máa wòran kó jẹ́ ọ̀dàrọ̀ ọwọ́ tiẹ̀ ṣáájú. Àdúrà yín ọgbà ẹ mọ̀ ọ́ ṣe o. Adéọ̀sán Adéyẹ̀yẹ̀ mo kí yín o.
4: Yes, ma kí yín ma.
0: Àwọn

0: Hello.
1: Hello.
0: Yes, ma'am.
1: Yes, Ale.
0: Yes, ma'am.
1: Okay, sir.
0: Yes, ma'am.
1: Can you tell me the girl?
0: I'm your love.
1: I'm your husband.
0: I'm your love.
1: Where are you? I'm your baby. I'm your baby. I'm your baby. I'm your baby. I'm your baby. Nígbà tó sọ tó ti sọ fún mi pé kọ́mọ bọ̀ wá sí Yego, kí ló ń ṣe lábùjá tí ò lè tẹ̀lọ́kọ ẹ lọ? Ṣó nǹkan tó dún wá lójú rí? Ọkùnrin ò láfaradà débi kí ọkọ wà kú tó wéyí yàwó wà nǹkan fàṣà kò ṣeé ṣe. Irú oníyìn ò lè fẹ́ sójà torí bí èmi tí mo jókòó èmi àtọkọ ńlá jọ ń kiri àtàwọn ọmọ tó ti ń yin òun ló fóúnjẹ rẹ pẹlú ògbìn.
0: Ẹ ṣeun sá.

0: lo e je n gba ipeyo kan ikake kuro lori oro yi tori
1: apa
0: iya amala
1: emi ba je fun yin owo yin le gbe to yin o
0: mi o lati jagun elesi
1: mo ki o
0: yes
1: ma iya amala lati jagun elesi
0: yes ma
1: ta robirin yi gbogbo anyo yo je yo obirin yi ti mo tere tele gbogbo pe n da go yin se kini kan ni o ma ba nbe to ba si ba je atuka ta da mu le bi o ba da mu ti gbogbo nkan ti o ko tan le nígbà tó bí ìrìn náà ti pa ó ti pàpà mọ̀ pé wọ́n ní o ti ọ̀rọ̀ bímọ síta ṣé o kọ́ pé kalẹ̀ ẹni tó orí wa pọ̀ níjọ sí o tó orí ẹ̀kọ́ tó sùn ti wa o ìkọ̀ bá yìí o ó sì ní òun ti lórí o tó tóun lè ní ìṣẹ́jú rẹ̀ ó lè sì ti bímọ o ṣùgbọ́n òun ò fojú kan o kó sọ fún un kí gbogbo ohun ti sán tí ó lè sọ pẹ́ ìyàwó wà ní èkó ẹyìn ọkọ wà ní èkó ìyàwó wà lábùjá ṣé yí obìnrin tó wà ní àbùjá náà kí nígbà wo lẹmọ sí ṣe náà ó sì ní kọkọ ọmọ rẹ ó ní ọkọ ní ọmọ ọbọ òun náà wà ìyàwó ní kọkọ ọmọ ọbọ lábùjá kó ti fẹ tiẹ lẹsọ pọ sí bù bẹẹ.
0: ìyá àmàlà ẹ mọ̀ pé mi ò fẹ́ sọrú iṣẹ́ tí ìyàwó ń ṣe ni àwọn professional iṣẹ́ yẹn ni kì í ṣe iṣẹ́ tó jẹ́ pé ó lè kúrò ní ibi tó wà tó lè ṣí ẹni tó lè kúrò ní bẹ́ẹ̀sì ẹ tó lè lọ bòmíràn tó bá yẹ pé kò ní nǹkan kan tó ń ṣe ẹni tó bá ń ṣiṣẹ́ tó yẹ pé àwọn èèyàn ẹ ibi tó ti invest sí tó sì jẹ́ pé kì í ṣiṣẹ́ tó yẹ pé tó bá dé kò yóò ètò ìríṣẹ́ hùn kíákíá.
1: ó yàtọ̀ ẹ má jẹ́ àtara wa ìyàwó yìí ti mọ̀ ó ti rí gbogbo bíọ́tẹ̀ ó ti rí tẹ́lẹ̀tẹ̀lẹ̀ ó ti ń rí fún ìfìrí tẹ́lẹ̀tẹ̀lẹ̀ kí ogun tí ó rùn kó tán lẹ̀ ó ti rí fọ́tò súùtì lákọ̀ọ́kọ́ ó búlọ́ọ̀kì wá sàpò búlọ́ọ̀kì kínní ọkọ̀ lẹ́sẹ̀ kò tí ì jáde ṣé gbogbo aláfíìsì ó tó pe ọkọ̀ pé wọ́n lẹ́nìkan ti bímọ fún ọ ọkọ̀ ń pe rárá nígbà orin náà mọ́ kó o ní padà kú tá a bá ní tí ì gan òun ìyàwó ti kọ̀ lẹ́sì ẹ mọ̀ bẹ́ẹ̀ kó yẹ ìyàwó àtọmọ tó bímọ bọ́yá ti ríra wọn báwọn obìnrin ni tó bá fẹ́ tún nǹkan wọn tún tó bá yá sí rí bóyá wọn ti kọ wọn bóò ló ṣe mọ̀ pé ọkọ fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ bóò ló ṣe ti mọ gbọ́ ó fẹ́ẹ̀ kan sọ kọ́mọ bíi tí bá ń lọ ọmọ ìwẹ̀ máa bá rẹ̀ ló jẹ́ tọmọ ká lọ lọ́ká.
0: ẹ ṣeun ìyá àmàlà thank you sir thank you ma. Adéyẹyẹ Adéọ̀sùn kí ni tẹ́ẹ̀kì tí ń.
2: Ní ọ̀dọ̀ tèmi èmi náà ò bá sọ wípé kí bàbá yìí ṣe ní sùúrù díẹ̀ náà torí according to nǹkan tí ẹni tó nípò lóyún tó bímọ sọ ó sọ wípé ọmọ tòun kò tí ì sọ wípé ọmọ wọn kó má dé pé bóyá wọn á ti kọ́kọ́ fi eléyìí dá lérú and of the day ìyẹn á wá sọ wípé àwọn ọkọ náà ni ọmọ iwájú òní ṣe lọ ẹ̀yìn òní ṣe padà sí. Ojú kejì tí mo tún fúwo ni pé ìbátan ti sọ fún arábìnrin títí ilé wípé òkè pé ọkọ ẹ ti bí ọmọ tó dẹ̀ máa gbà gẹ́gẹ́ bí orin tó máa believe kán má ti sọ̀rọ̀ kán sì hold on tó bá jẹ́ pé àárín wọn padà dàrú even tó bá mọ̀ pé òótọ́ náà bímọ lóòótọ́ pé àwọn náà ni ọmọ kò sáà sí nǹkan kan tó fẹ́ ṣe mọ́ tó láàrin wọn ti dàrú ṣùgbọ́n tó bá sọ̀nsì tó bá yẹ pé nǹkan tó padà wá da lérú ni ìyàdọ̀ òde tí ò bá tó bá yẹ pé àwọn kan náà ni ọmọ a lè díẹ̀ o.
3: Sẹ́rí èmi ò bá rọ̀ pé kí wọ́n ṣì ṣe sùúrù ìdí ni pé tá a bá wo igun méjèèjì ó ní agbára tó bá ti ní ṣe pẹ̀lú ọmọ ẹni tí ẹ bá dẹ̀ wo láti bẹ̀rẹ̀ ẹni tó yẹ pé wọ́n gbẹ̀yàn lọ ibì kan àjọ lọ kò tẹ̀lé yìí ṣayé tiẹ̀ lọ́tọ̀ so èmi ò bá rọ̀ wọ́n kán ṣe sùúrù tán bá lọ ń ṣiṣẹ́ ìwádìí nísìn tó wá lọ jẹ́ pé ìgbẹ̀yìngbẹ̀yìn àwọn náà wọn á padà lọ mọ́ ńkọ́ so kán ṣe sùúrù dáadáa kán má dẹ̀ tí ì fi lọ ẹnikẹ́ni.
0: hello
4: hello ẹ kalẹ o.
0: yes ma'am.
4: Adesina ni látàkẹrẹ mi.
0: yes ma'am.
4: Ẹ jọ ṣe lágilú nìyí.
0: bẹ́ẹ̀ ni ma.
4: wọ́n ní àyè ọjọ́ ọyọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ gbangba nísìn padà bọ̀ sọkùnrin yẹn pààyàn kò pààyàn wọn àdẹ̀ borí èèyàn lọ́wọ́ ẹ̀ tó owó tí wà láti àtìkọ́ ṣe yóò sì máa rí nìyẹn tí àyà ẹ̀ nípa
0: ẹ̀
4: kó sọ dáadáa yóò sọ nísìn yóò padà àṣírí yóò padà ti gbangba ni so ko de se nkan to jori ba se ba niyan so e to ba gbo nja le re fo lo boje n to ba ti nbe ko farama alpo saye e bi won jo ni se lowo ni o le pare o o so fun ni to ba pada gbo yo tun pada ju ba yen lo ko tete so fun si se ka lu ko tete mo ti o ba won aye o pare o da
0: yo pare. Hello.
5: Hello sir.
0: Yes, yes sir.
5: Aya to bara. Aya to bara. Aya to bara. Sir. Where is she le sinri? Mata lawin. Mata lawin. Do diwo. Oju kana le oja. Oju kana le oja. Mo wa ma court. Mo wa ma court. A sise ni high court.
0: Mo gbo yin sir.
5: Iyawo mi gba ko bi. Nígbà tí ó yá ọmọ yẹn ń súnmọ́ mi bàbá ìṣújà ni wọ́n ti gbésàlẹ̀ mi wọ́n ṣàgbìmọ̀ kan fún mi ṣé wàá parí ní nǹkan bí ọdún bíi márùn ọ̀fọ́mọ́lẹ̀ ìtì ẹbí rì mọ́ ní ìlú sọ pé mo bímọ ọ̀tà ìjọ kan wọ́n tún sì wà bàdàn látàṣẹ wòye ẹ̀ mo sún ẹkún dọ́tà àwọn èèyàn mo bẹ̀rẹ̀ sí ní ìbẹ̀rẹ̀ gbogbo àwọn èèyàn wọn bá mi bẹ́ ọ wọ́n á jẹ kí ọṣẹ ọmọ bá jẹbi ọlọrun kó tẹ má jẹbi ènìyàn kó jẹ kọkọ yan wọn balẹ díẹ kó kọkọ tírèsì bí nǹkan yẹn ti ṣẹlẹ bóyá ọmọ yẹn sì wà lọ fún bàbá yẹn bóyá ọmọ rẹ náà ni kó bẹ fún náà sani ni ọmọ tó bí fún títúká bá fẹ dé kó túká bóyá ọmọ tí ẹ lọ gbé yìí náà lọ máa la máa yẹn ọgá mi máa bí tó bọ.
0: Ẹ dá ẹ ṣeun. Jerry, at times agaga owo o se begi kolo ma ja bara wa ni awon condition kan awon kan be nkan kan be to je pe ta ba ti bara wa nbe nkan teyan ti lohun ma se ngba ti kini yan o sele si to ba sele si eyan tan eyan o dode ni. Hello.
6: Baba mi.
0: Yes sir. Olusho.
6: Alakafo yi. Olusho lati Ogbomoso.
0: Yes sir.
6: Aye de ko de ba se gbe. Ati le lo ti wo wa. Iyawo ba gbe loto koko ba gbe loto. Ewu wa gbe. Iye
0: ati ati mu ko Olusho.
6: E so di bere pepe. E do da bere pe iyawo rowo buju oko do. Inferiority complex ti wọ already o ti wọ already to fi dàgbẹ́ di pé ìyàwó ò fẹ́ gbà sí àṣẹ ọkọ pé kó máa bọ̀ síkò ìyẹn lọ bẹ́yẹ ẹ̀rẹ́ pẹ́ ká sọ ká kọ́kọ́ ní sùúrù náà ojú làátẹ́ ká tó tẹ́ni téèyàn bá dẹjú yóò rí ji igbó tó bá sọ fún ìyàwó bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan sí báyìí. Women generally they find it very difficult to forgive. Koko lati eliminate oko e. Tori po rowo bu yo ko lo. So koko di suru. Ba ke beji ni how is it sure po biri e gaga get bi o ti gbomo fun elobi. So bo so ko di suru. Alafia fun baba bi.
0: Eshun sir.

0: chéri ẹjẹ sáré mú ọrọ ìṣe ti wá lábala bí yóò bá ní owó tá a fi ràkàrà kì fẹ́ já sọnù bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi obìnrin mi ń bẹnu wa ọkùnrin mi ń bẹnu wa ìyàwó ń bẹ ńbẹ ọkọ ń bẹ ńbẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe inú márèjì bí ẹni pé wó kó tẹ kúrò jàre ó ti sú mi mi ò ṣe mọ́ ṣùgbọ́n tẹ bá wo tẹ ti invest tẹ ti wo táìmù tẹ ti invest tẹ ti wo àwọn ọmọ tí ń bẹ ńbẹ fẹ́ jẹ́ kí àjá wọn mọ́ ẹ ti rí i pé at times wà ó ní lọ́wọ́ èmi náà ní lọ́wọ́ àjọ ní lọ́wọ́ ni ṣùgbọ́n gbogbo ohun tẹ́ ń sọ yìí bóyá ṣakara olóje ni ṣùgbọ́n tẹ́ sì ń fẹnu yín sọ tàbí tẹ́ ń ṣe ìṣe bí ẹni pé kọ́kọ́ fi yín lẹ̀ tàbí kíyàwó fi yín lẹ̀ àbí ẹ̀yin tẹ́ máa ń fi àwọn nǹkan kọ̀ọ̀kan hóòdì ọkọ̀ mọ́lẹ̀ tàbí tẹ́ máa ń fi àwọn kọ̀ọ̀kan pọ́nìṣì ìyàwó yín yorùbá ni a máa ń fi ọ̀bẹ síná ká máa wáṣu káàkiri àbí bọ́nà ṣe ń sọ a máa fi ṣu síná ká máa wọ́bẹ̀ káàkiri ìwọ tó ń hùwà tí ò dá síyàwó ẹ ìwọ tó ń máa tírìtì ọkọ ẹ torí pé ọkọ ẹ sì ń bẹ lákàtà rẹ kò tí ì rí replacement ni o ìwọ tó ń hùwà tí ò dá síyàwó ẹ tó yàwó ẹ̀ sí ń bẹ lọ́dọ̀ rẹ kò tí ì rí replacement ni o tó bá rí replacement ó dámọ̀ ṣùgbọ́n gbogbo ohun tó ń ṣe tínú ẹ̀ ń dùn yìí ó ṣetán ó tú rọ̀bù ẹ̀ ó fihàn ṣùgbọ́n kò ní sọ̀rọ̀ yóò gbé mi yóò gbé mú yóò mú mọ́ra bí igolí inú ẹ̀ ó tú dùn pé ó ti jẹ́ lọ ìwọ ló ṣẹ́ o yóò tú wá bẹ̀ ọ́ inú rẹ̀ ó dùn pé kíní kan lọkọ ìyá ẹ mo lò gbójú gbójú a máa pè kò tí ì rí replacement ni o ìjọ tó bá rí replacement ti tẹ́tánù ìgbà tí mò ń béèrè lọ́wọ́ ọkọ ẹ ní àìmọye ìgbà tó ń bá ti ń travel lọ sí Abuja tó sì mọ̀ pé òun bọ̀ lábújá àsìkò táwọn tóun àti ẹ̀ tí wọ́n jọ fọ̀rọ̀ sí yá pé máa bọ ẹ̀ ṣó ń bọ̀ lọ́la ẹ máa bọ next week nígbà tó bá dé next week ló ń bá rí pé ìyàwó òun ṣe nǹkan oṣù lọ́wọ́ òun sì fẹ́ lo ọjọ́ bíi mẹ́ta ó ló ti ṣe fóun tó bí ẹ̀mẹ́rin punishment náà lẹ́pẹ́ ẹwẹ́ jẹ́ sọ kinní kan fún yín àwọn nǹkan kan a máa bẹ tó jẹ́ pé tí ọkùnrin bá ṣe àbí tí obìnrin bá ṣe ẹ̀rí ọkàn ò ní jẹ̀yàn ẹ rí pé àwọn ọkùnrin tán jẹ́ pablo àwọn ọkùnrin tí yẹ pé ìwọ́wọ́ wọn ò mọ dáadáa àsìkò ìgbà tí àwọn àtìyàwó wọn bá ti jàǹdà sáré máa rìnrìn ẹsẹ̀ wọn àsìkò ìgbà kúkú ní ṣe kí ni ẹ̀rí ọkàn ò ní jẹ ìbọn akúkú ń jà kúkú ní bèrè mi kò lè bèrè ibi tí mo ti ń bọ̀ kò lè bèrè kí ló dé tí mo fi pẹ́ kò lè tó bá pè mí gan nísìnyìí ní píkẹ mà á rò pé mo ṣì ń bínú ni likewise obìnrin náà ṣùgbọ́n àwọn obìnrin wọn ò lẹ́mìí tó tó bá ìwọ tó mọ̀ wípé o ò fẹ́ jẹ́ kí lè rẹ ó bàjẹ́ ẹjà mọ níwọ̀n àwọn ọkùnrin tí wọn ò lárò jinlẹ̀ ìjọ tíyàwó wọn bá ti lè bú wọn tó bù ìyá wọn ó ti bú fámílì mi àbí ó ti dá a báwọn wọn bẹ̀rẹ̀ sí ń wóbìnrin míì káàkiri ẹ̀rí ọkàn ò ní jẹ́ wọn àwọn ọkùnrin míì ìjọ tíyàwó wọn bá ti lè deny wọn pé mo ní kó fún mi kò fún mi ẹ̀yàn ti ní audacity nu láti lọ ṣe nǹkan tí ò tọ́ ń ta ẹ̀rí ọkàn ò sì ní jẹ́ wọn ẹtú tó mere ságan ọwọ́ ọdẹ sì ń bà ábìlàǹtà sí ọ̀pọ̀lọ tí ń tọ̀ ǹtẹ́ bá mọ̀ pé ẹ ṣì nífẹ̀ẹ́ ǹtẹ́ mọ̀ pé ẹ ṣì like ǹtẹ́ mọ̀ pé ẹ̀fẹ́ jẹ́ ó bọ́ ìwọ̀ntúnwọ̀nsì ni ẹ fi sí kò sẹ́ ẹlẹ́ran ara gbogbo wà kíní kíní mi ni ó yàtọ̀ sí kíní kíní wà ni pàápàá jùlọ àwọn ọmọ ìsìn tó bá rí pé ọkọ rẹ lọ ṣàṣe má ṣe ohun tó burúkú jù ni a máa dùnyànjú ra wọn lọ ìwọ má bínú kọjá bó ṣe yẹ àwọn ọkọ àwọn ẹbí ọkọ tán wá bẹ̀ ọ́ wọ́n ṣe pé fún wọn gbé wọn rè wọ́n bínú sí wọn bó ṣẹ́yìn náà lè gbarú ẹ̀ ni ìyàwó mi nice gan ó mọ̀ nice o ìyàwó gidi ni bọ́ ẹjọ́ tọkọ bá ti lè lọ ṣe mistake báyìí táwọn ẹbí ọkọ wá wọn rò bóyá yóò gbọ́rọ̀ sí wọn lẹ́nu táwọn wá lọ ọbẹ̀ ìjọ òun náà ni wọ́n tẹ́ yóò bu wọn yóò rè wọn rí tẹ́rẹ́tẹ́ ni àtijọ́ náà ni problem ti bẹ̀rẹ̀ iyì lẹ nígbà tí wọ́n wá bẹ̀yìn lóòótọ́ ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ohun tí ò dáa tẹ́ ẹ̀ lè gbà tí ò sínú agreement yín ti ṣẹlẹ̀ nígbà tó wá ṣẹlẹ̀ tán wá tún pọn ilé tán wá bẹ̀yìn àwọn adé ọ̀sun tí máa ń lọ sórí òkè tán máa ń lọ sọjí káàkiri àwọn sọjí ká máa bẹ wọ́n pè ní gbògo omi fún mi àbí torí wọ́n máa ń pásọ̀ mi lè dín ní pé ìsọjí gbògo omi fún mi ìsọjí kinní kan ẹ̀hẹ́n ẹ máa ń wà bí.
1: a ó wà ó wà dáadáa.
0: ó tiẹ̀ ti dá so lásìkò ìgbà tán wá bẹ̀yìn ẹni yìí jẹ́ mọ̀ pé tẹ́ ẹ bá pákéjì dáadáa tẹ́ ẹ bá ní forgiving spirit lóòótọ́ ó lé o ẹ lè fi rúùsì sí o torí ohun tí ó mọ bàyàn lọ́kàn jẹ́ ni pé mi ò kó mọ́ àlejò gbé o ẹ ṣáà lọ́ mọ́ lọ bí tẹ́ ẹ kó mọ́ lọ báwọn tí o sì change tó ń ṣe ojúṣe rẹ tó yẹ kó o ṣe tó náìsì sáwọn ẹbí ọkọ tó wò pé àwọn ìgbà tí wọn dẹ̀ gbà tọwọ́ tẹsẹ̀ wọ́n mọ̀ sí ìtìmọ́jọ́ lọ ṣe kó mọ ṣe gbogbo ẹni tó bá mú wọn lọ́ta ó pọ́síbù kó jẹ́ pé ìwọ ni wọ́n ṣì yàn láàyò ìyáálé ni ó ìwọ ìgangan ni wọ́n yàn láàyò tó yẹ pé tí ìgbà fẹ́ máa gbọ́wọ́ kọ́wọ́ wọn lè le dànù kí ló tún fẹ́ jẹ́ ó ṣe ṣùgbọ́n múmẹ́ǹtì tẹ́ ti lose guard múmẹ́ǹtì tẹ́ ti lè bínú tán múmẹ́ǹtì tẹ́ ti gbé ọkọ rí múmẹ́ǹtì tẹ́ ti ṣépè fáwọn tán ní tẹ́jọ́ nífẹ̀ẹ́ ara yín nínú àwọn mọ̀lẹ́bí kò sí ohun tán lè ṣe ọmọ ẹni ò lè ṣèlú bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì wọn ò lè pa ọmọ wọn wọn wọ náà tẹ́ fi rẹ́ náà ni wọn ò sáà ní ẹ kó kúrò nílé ẹ mọ́ bínú tí mò ń sọ yìí bó bá eat jura wọn lọ ṣùgbọ́n tá a bá fi sùúrù sí kódà kẹtí ẹ mọ bọ́kọ yín gbé bẹ́ẹ̀ ni pé tẹ́nàǹtì ni kẹ mọ́ bínú èèyàn ò lè control bínú ara ẹ̀ ńgbà míì mi ò blame yín ẹ̀yìn tẹ́ bá ti bínú gan jù torí ohun téèyàn ò fẹ́ ni in fact o lè fa tàtàkì fẹ́ lòmíì o lè fa stroke fóbìnrin mi torí ohun tí ò fẹ́ ni ẹ mọ́ bínú ẹ̀ mọ̀ kémi ṣe obìnrin ọkùnrin lèmi tó bó ṣe ń dùn yín ó lè má dùn bọ̀ èmi kàn advice lèmi mú wá ẹ̀yin tẹ́ ń gbọ́ mi inú ilé ọlọ́mọ jẹ́ kẹ́yìn ó rí o ẹ ṣàmí ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ tẹ́ ẹ bá bínú jù ó lè jẹ́ pé ọmọ nìkan ni wọ́n lè léyìn dànù torí pé kò sí ni èéfín nìwà ṣùgbọ́n tẹ́ bá ti lè bínú tán tó yẹ pé wọ́n ẹ̀ṣẹ̀ wá rí ṣáìdì yín gangan tí wọ́n ò rí tán ṣáìdì kò sẹ́ni tí ò ní fra ṣáìdì o oníkálukú ló ní ṣáìdì tẹ̀ tó yẹ pé fra tó gbóná gan ń bẹ ṣùgbọ́n torí wọn ò débẹ̀ wọn ò tọ́ ẹlòmíì tí ó fi wọnú sàárè tí ó fi dàgbà tí ó fi dògbò jẹ́jẹ́ ni wọn ò ní tọ́ wọn ò lè débẹ̀ ṣùgbọ́n tó bá ti débi tẹlòmíì yóò ṣó wọn ìwọ̀ntúnwọ̀nsì ni ẹja kúrò lórí ilé torí ibi tá à ń lọ pọ̀ ẹ ló ta ní bẹ́ńbẹ́.
2: Hello, yàtọ̀.
0: Yes, sir.
2: Aláyín ńlá kò ní bàjẹ́.
0: Ata kankan.
2: Ẹyin ọ̀gá wa, Adéọ̀sán Adéyẹyẹ, everybody mo kí o kò ní bàjẹ́. Ṣé ẹ rí ojú tèmi tí ẹ fi wò ni pé ó dàbí pé arábìnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ, ó dàbí pé ẹnìkan náà ti ń ṣe bí ẹni wojú arábìnrin náà yẹn ìyàwó gan Lábújá. Tèmi bá jẹ́ kí mi wò èmi àníbọ̀dá yẹn gan ti ṣe mistake tí wọ́n jẹ́ kí ọmọbìnrin yẹn gan lọ torí àṣìṣe tó ti wà láàrin wọn obìnrin ò kì í sábà forgive in fact tó bá forgive gan wọn ò ní forget wọn á ti máa retí ìyá wọn wọn á tún yà wọn sọjọ́ iwájú ni gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ ń sìn tó bá láì ọ̀dọ́ èmi máa fẹ́ kọ́ ṣàlàyé fún ṣùgbọ́n kọ́ tó ṣàlàyé kọ́ ń wádìí ọmọbìnrin yẹn ná kọ́ dìjọ sọ̀rọ̀ kọ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá jẹ́ tọ́mọ wọn náà ni kí ló wà ń bẹ̀ k kon salaye fun ah patapata lede yi ko ni ohun fe won mo kon ti mo bayun ni kon je mo si faji nsu
3: atakaka feri o man le o si man add igbeyawo teyan tin na so ti o ti n koja koda gan 1 year gan lasan gan eyan ife se goodbye o
2: be ni amo
3: se goodbye to ba ti wa to be 6 7 years to mo ti wa be eyan ni fe se goodbye ko se n to mo wo karugbo le eyan ku aso akisa eyan gan eyan ife sonu ohun lokunrin fi ma n fe ni yawo meji ngba mi pe ah mo le ando am meji tori pe iyale ko fe je o lo to amo le nigba mi keyan so pe wo e ko ma lo jare ki lo wa nbe ti o ti be kuro e odo yin ko ni ku wa en to yo lo mo bo jo
2: o wa digba ti arabirin yen gangan yen yawo won gangan to ba wa pada wa jawe fun won pe mo ba ti e lo igba na la won gan wa yo ikun won kuito
3: kuita o shi so hello yes sir
4: o ko teme ni eliwuro eliwuro sagba sa
3: yes sir
4: se ri gugu bi a se ma ro marriage ori bakala se ri Chelsea ati Liverpool fe play ball loro yawo atoko je enikan yo de won mo ni ore kan omo e o ti bi ma ta ni ti yawo mi so to ti di enje ko da gan omo e o ti dejiga ti tun ba wa be gbafe yawo no re kan o ti ma sẹni tó bá kọ̀ ní sẹ́nìkan ọkọ̀ ní sẹ́nìkan ṣẹgẹ́ tí fún òun tẹ́lẹ̀ àtìkọ́ gbogbo pé kíní kankan kòkó wà bá sáàsùn ọlọ́run ọba kò ní kó jẹ́ àjèrè ọmọ àmóbe tọ́jú ọmọ ni àbọ̀ obìnrin tọ́jú ọmọ tó bá ní mọ́tọ́jú ọmọ wọn gbé jù rẹ́ ni ọjọ́ alẹ́ tẹ́wọ̀n wí kankan kéyìn ó tètè di ẹwu ẹ̀ bí ó sì di lọ́jọ́ alẹ́ ni ọmọ lè lọ ìlú èbó tó lè dé kankan sí ìyàlémọ́jì èèyàn jẹjẹ rẹ òsùnfẹ́ fẹ́ ṣe sí sọ ohun tó wà ní àbújá pé kò ẹlòmíì ò borí ẹ̀rí kó wàá fẹ́ gbá ìbùkún rà kò pọ́sibù kẹ́nìkan wà nìkan kẹ́nìkan wà nìkan kan wá pé ẹ̀mí sara sáyìn kankan ṣe kẹ́nìkan nítorí ọ̀ṣẹ̀lẹ̀.
3: àmọ́ ṣẹlẹ̀ fáwọn obìnrin míì o ọkùnrin ni a lè mọ́ fògùn wọn gbáyà ṣùgbọ́n obìnrin míì lè wà tí kankan ò ní
4: ṣe. ẹnìkan ní òun ní ara wọn ṣe àti nípa fún bàbá gbogbo ẹ̀yìn gan tẹ̀ ń sọ̀rọ̀ ó dọjọ́ alẹ́ kó ń ká gbogbo tó wọ̀ ẹ̀yìn mi ní ìṣesí lọ bí 70.
3: máa yù yóò tiẹ̀ wín
4: máa
3: yù yóò wín.
4: contact marriage lọ́yọ̀ kọ́ wà nínú kẹsí fún permanent marriage gbogbo tí ń sọ rád ògbéyà táwọn gùn ti ìpìlẹ̀ baramọdé gbọ́n ò níwọ̀n jùgbó tí mo á gbádùn lè bẹ́ẹ̀ ń ọ̀rá yé yẹn kọ́sà yẹn yẹn kírísítẹ́nì máa ń ṣe gbogbo kò ní tọ́ka wá ń pa ogun wọ̀nyẹn àgbọ̀bá ní kò ní gbé bá ti ní ògo ògo náà ló ń kọ́ ló fàyín láì pẹ̀lú pẹ̀lú àṣìmí ìpín yẹn ń lọ gan ọkàlà bá gba tó bá kú sí òní tọ́jú ọmọ ẹ̀tẹ́lẹ̀ nígbà mi bí márùn méjì obìnrin bẹ̀sẹ̀ ọkọ ìyàwó mi fọkàn sí pé òun sọ èmi mo sọ méjèèjì mọ lọwọ ọkọ tán àmì èyí bá ń tọjú èmi kọ tán bẹ́ẹ̀ máa àwọn ọkùnrin yòókù ẹ̀ mọ ìyẹn bí yòókù a sì à ń sọ fún wa pé ẹ̀sùn ń pọn alẹ́ ní ẹ̀ ń pọn alẹ́
3: mẹ́ta
4: òun kan sọ̀rọ̀ ẹ̀rù kò lẹ́lòmíì bẹ̀ yẹn yí ò lẹ́lòmíì bẹ̀ òun tara ẹ̀jẹ̀ ni ọkàn obìnrin fẹ́ gbọ́ owó pẹ̀láìtì tó ní wúlò ni tọ́ bá ti máa lé ẹrù ẹ̀jì ìwọ náà lè sọ ọmọ lọ́wọ́ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀
3: ẹ ṣeun bàbá mi
4: kò sí nǹkan tó ní túmọ̀ tó báyẹn ọmọ wo ràn ní irú ọ̀rẹ́ mi ní ìsìn ọmọ àti ẹ̀ ní ìsìn fẹ́ ní ìsìn tún bá gbà tẹ́tẹ́ pé yóò tún àlẹ́ mọ́ pé nàìjíríà bó lẹ́yẹ sí àwọn òsùnmọ̀ pọ́ máa rẹ̀ ni ìyàwó ọdún yóò sì mọ̀ sẹ́yẹ sì ti wọ bẹ́ẹ̀ mo sọ òyàwó ọ̀mọ̀dò ni ebi tó bá fi kíni tó le tó yẹn ebi tó kíni tó le ọmọ kan tún bá bàbá gbà sẹ́ni ìsìn bí ìbá ṣe plan láìpẹ́ ẹ̀ ní
3: ìgbàgbọ́
4: tó ní ìtumọ̀ tó lọ sí sí ọ̀dà àrùsà.
3: ó dà bàbá bàbá mi wàhálà. hello.
5: hello yàtọ̀ ẹ̀kálẹ́.
3: ẹ̀kálẹ́ ma.
5: mọ́mí ayọ̀mídé ni.
3: yes ma.
5: Ṣé a rí gbogbo ọ̀rọ̀ tí máa ń tí ó wà nílẹ̀ nọ́ọ̀sẹ̀sì ni gbogbo ọ̀rọ̀ tí máa yẹn sọ.
3: Máa wo.
5: Bàbá máa tó ní tó wà lẹ́kọ̀ọ́ yẹn gbogbo ọ̀rọ̀ tó ń sọ nọ́ọ̀sẹ̀sì ni.
3: Ṣé
5: ẹ gbọ́ ẹjẹ́ kí n ṣàlàyé fún yín.
3: Ní ọkọ̀ ìyàwó àbí.
5: Ẹ̀lò.
3: Mo ní ìyẹn ọkọ̀ ìyàwó.
5: Ọkọ̀ ìyàwó.
3: Ṣé
5: àbàyí pé ọmọ ní ọkọ lórí aya. kò sí bí ìyàwó ṣe lè lówó lọ tó kó ló máa kọ sí òkú lè fẹ jàdá bá lọpẹ lórí òun ló ṣe respect òun ló fún lédi yẹn lóyún o òun ló lè kọ lójú ṣáájú lédi yẹn àbó nǹkan ó ti fẹ́ pa lédi yẹn láyé jẹ ẹ mọ plant lédi yẹn náà ní fún ṣe yẹ yìí nìsín tí kékeré mi sọ fún yín o ó sọ fún tí ò bá ní gbà kó mọ gbà ìkẹni èdè méjì kò rí kínú bí ni o ó yọjú alẹ
3: ó ti da mama
5: òṣìgbà tí ò ní gbọ náà ó máa gbọ orílẹèdè yẹn sì máa gbọ ọmọ wa.
3: Okay. All right, mama.
5: Ẹ kú iṣẹ́.
3: Ẹ ṣeun gan ma. Thank you, ma. Hello.
6: Ẹ̀mí ntẹ̀ ẹ kalẹ̀ sàn.
3: Nẹ́nẹ́ ẹ kalẹ̀ ma.
6: Sá yẹ sàn náà lọ́dọ̀ yín sàn.
3: Adúpẹ́.
6: Everybody ń sọ ti ẹ̀ sìn. Ṣé orizi orizi ni máa yẹ ní kọ́rin ọgbà òun nímọ̀? Ẹ mọ nǹkan tó wà láàrin ọkọ tìyàwó ẹ mọ bí wọ́n ti ń bá bọ̀ ẹ mọ agreement tó wà láàrin wọn. Everybody just say kasa fun kini kasi mi ko easy be yen now. It's not dey easy like that. Say because ti bere mo ton ba e mo ton make sisi. Because o ti so fun o ko mo ru se ti yawo o se. O mo pe ko le sale fi se yen se be ko ta ko ku ki ko tele ba bo ni Eko. Kano easy ni okunrin o ni gboro wa so le to ati so fun yawo e pe bye. Gbogbo táwọn èèyàn sọ yẹn mọ́rẹ̀jà ọmọ ọlọ́ọ̀wí kò rí bẹ́ẹ̀ yẹn okè tó bá sọ fún okè tó bá sọ fún táwọn èèyàn mọ ọmọ nǹkan tó máa hẹ́ǹdẹ̀ ṣọ́ọ̀mù ni bọ̀ ó ìdí àti sọ lẹ́nu pé fún kíníkà kíníkà ń tẹ́rùn kó tó sọ lẹ̀ you know they use like that my mentor.
3: Ṣá ó dáa ma ẹ ṣeun gan ma. Hello.
7: Adúpẹ́.
3: Rédíò yín pariwo màámi.
7: Màámi ni.
3: Àìrí kí wọ́n ti ń gbìyànjú wa ti pẹ́ wọn ládúpẹ́.
7: Hello.
3: Yes, ma.
7: Fọlá Sadé alágbàdo láti lítà mẹ́rin.
3: Yes, ma.
7: Ọ̀rọ̀ ńlá ni. A ní ríjọ obìnrin o.
3: Àmì Ọlọ́run.
7: Torí obìnrin lágbára. Ọkọ tó ń rò kó tó gbé orí rẹ̀ di ọmọ tó ṣe o. Ó ní bí wọ́n ti bá dé. Ó lè jẹ́ pé múlẹ̀ kan bẹ láàrin ọ̀tẹ́ yìí ò mọ tọ́rọ́jọ́ òkùnkùn làwọn obìnrin àtọkùnrin o. Bóyá òní spọ́ṣọ rẹ̀ ta lọ mọ̀ bóyá òní fún lówó ta lọ mọ̀ bóyá ibi tó gé dúró lónìí bóyá yàwó ẹ̀ ni èmi ò tún jẹ́ ṣùgbọ́n kó lọ kún fàdúrà kó bẹ̀ kó tù torí obìnrin burú o ò ní lúgọ pa o.
3: Àmì Ọlọ́run.
7: tó bá try kó bẹ̀ kó tù kó tó wá mọ báwọn èèyàn lẹ́yìn ṣùgbọ́n mọ̀ jẹ́ kó pẹ́ débi pé yóò wúgbọ́. Olọmọbi olọmọbi wọn ti ń bọ ọ yàtọ o ní fikún lóògùn o mo mú tèmi ń bẹ o Fọlá Sadé alágbàdo látòrí ìta mẹrin.
3: Ẹ ṣeun gan mama. Ẹ ṣe. Ẹ wẹ já kúrò lórí eléyìí ẹ já sáré tojú bọlé ẹ má gbàgbé pati káàṣì ẹ a sáré mú àbí tí n sáré mẹyọ kan jẹ mẹyọ kan pati káàṣì ẹ tí a bá mẹyọ kan ká tú méjì ni tí n sáré mú first one náà a bá mú first one náà tún a tún mú míì. Yon ni pati kashe *347*1004*2# fun ti kashe. Ijasari mu eyo kan fun ti kashe. Pa mu pe namba yi. Sugbon gba tan pe namba ija tuju bole. Abala tuju bole la bala ibi ti je pe oko ati yawo e nbe legbe ara yin igbodo nroso nbe. Ede ari yede nbe. Aigbora eni ye nbe. Ẹ ti ń sùn ní ìsìn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ara yín abẹ́ ń bẹ lábẹ́ òrùlé kan ṣùgbọ́n inú yín ò dùn dáadáa inú yín ò dùn sí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin yín kò sì wù yín kó máa lọ bẹ́ẹ̀ àsìkò yìí abala gangan la máa ń wà ìbẹ̀lẹ̀ ti máa ń pè wá ẹni tọ́kọ rẹ̀ ò bá sí ńlé kó má pè àwọn tọkọ wọn bá ń bẹ ńlé àbíyàwó wọn bẹ ńlé ni ó pè ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀yàwó ẹ̀ tó ti bẹ́ ṣùgbọ́n kò tán ní ò sì mọ̀ pé kò tán ẹ̀ṣẹ̀ wo ló ṣe ọkọ ẹ̀ ó ti bẹ́ kò tán ìyàwó ẹ̀ ló ṣe ẹ̀ ṣùgbọ́n kò fẹ́ sọ fún ẹ pé sọ́rí ṣùgbọ́n ń bẹ nù ẹ̀ ọkọ ẹ̀ ló ṣe ẹ̀ kò fẹ́ sọ fún ẹ pé sọ́rí ṣùgbọ́n ń bẹ nù ẹ̀ ẹ̀jẹ̀ àjọ wo ẹ̀jẹ̀ àjọ yanjú ẹ̀ lálẹ́ yìí ẹ pè wá wọlé ni bẹ́ẹ̀ bá ti pè wá wọlé ẹ mọ́ dárúkọ yín ẹ mọ dárúkọ yín ẹ kàn jẹ àtojúbọ ẹ jẹ àtojúbọ à ń pẹ́ tó jẹ ₦25,000 ní ìsìn báyìí kò gbé o àti pè lákòókò ẹ já pè lẹ́lẹ́kejì ẹ já pè lẹ́lẹ́kejì. Hello. Hello, Ekale. Ekale, sir. Eh, gbo wa, abe down ni. Che play cash ye.
8: Bẹ́ẹ̀ ni, sir, Ekale, sir.
3: Ah, ki wa lo de te soro tele tele che je yan lowo ni.
8: Yo go mo ko afẹ pe Nigeria.
3: Ah, ki lo se Nigeria?
8: Afẹ ma bi afẹ ki e ti aye ka.
3: Ki lo se Nigeria? Gba ti mi hide number pe yin. Wa si pe yin lale si soro. Abi boya yin de ko mo fe pe, boya ke court.
8: Ta mi ni wa wa ni, sir.
3: Eh, se ti je cash e ri.
8: Mi o je ri, sir.
3: Eh. Oda igba koko lele igba o le tin play cash e
8: mo tin play ti pe o bi ara odun to lo bo ma ta je ma tun
3: stop. All right, 25,000 naira lale yi owo yin lo bossy, congratulations. Nigeria yan pe won soro won ni ori won bu biro awon yen won gbo gidugbe won gbo gbanko gbi. So àwọn nkan wọnyi ni ke pe wa fun eja foro ti arakunrin yen le yin te ba nbe legbe oko yin. Hello, sir.
9: Ah, eje fun mi seju ko lori arakunrin je tori Olorun mo tin pe ti pe.
3: Oya, sir.
9: Ejo seju kan.
3: Oya, sir. Oya, sir.
9: Eje ayan na na owe Yoruba meta kan.
3: Iseju kan lati yan na meta ladi.
9: No, ke gbowe meta yi.
3: Okay,
9: ka mo yan na lo kan ara wa.
3: Oya, sir.
9: E ma je agbo kuku ojo dami inu agbada ni
3: akoko
9: ko ti da loju pe on lo lomo ko mo bi to mo.
3: Okay,
9: akoko ni elekeji to dabi re ko ma le ku meji
3: eleketa nko
9: ko na po fun e se je ka fi isule na ka ma fi nu wobe.
3: Oda, sir. E seun oga mi. Oruko yin, sir.
9: Olorun ni je waju. Alalo le mi je Adesina baba mi. Mo npe lati fe lele bi.
3: Okay, sir. E seun, sir. Oga mi alalo. Thank you, sir. Oya, eyin ara ile, eyin ti oko yin belegbe, eyin ti yawo yin belegbe yin ni eja toju bo le bayi. Eja kan pari nti nbe nbe. Elomi ti se e ti be oko yin, e ti be yawo yin sugbe ri pe ko tan nu e. Aboni nkan kan te fe gba lowo oko yin. Aboni nkan kan te fe gba lowo yawo yin ti yawo yin ho die. Ti o fe fun yin. E ba ti pe mo daruko eni pe ni o e kan pe wa ni. Hello. Ekale mama. E soro mo. Ti cut. 091-23-70-8675 091-23-70-8675 On lefi pe wa wole. Tu beri pe oko yin belegbe yin, yawo yin belegbe yin, radio yin lole. Hello.
10: Hello, Ekale.
3: Se yawo yin belegbe yin.
10: Yawo yin belegbe yin.
3: Eyi radio yin lole. Kile kina se fun yin abe yin le se won.
10: Lagbara de.
3: Eyi radio yin lole, sir. Eyi lole. Te ba fe kin continue ati mo ba yin soro, sir. Hello. Hello. Ekale. To ba si ndun ba won to ba ye pe phone te fi gbo wa e fi si speaker ni ke to pe wa e yo phone yen kuro on speaker ke to wa pe wa ko ni je o ma dun. Elomi nbe o ti se o ti bebe sugbon imu ni yawo e si fi nda lo up till now ko tanu e nje bi mo de ti be yin e se mo de ni mo ti gbo. Hello.
11: Hello, sir.
3: Yes, mo n gbo yin mama. Oko yin ko.
11: o wa lebe mi
3: ki na se fun yin
11: ah
3: 0912370 8675 hello
11: hello hello
3: ma mi oko yin ko ki na se eh mi gbo yin dada
11: o wa o ye ki won jo ni olurowo la jo e fura so ba se si di owo okunrin ti obirin de gbe so o ye ki si okunrin e ba ti ni nkan lowo o ye ko na le fi assist obi
3: ah mi gbo phone yin se bakan ma mi ekan e shake e bayi boya yo yo normal e ma call ti o
11: okay
3: boya mo gbo yin
11: so ti won o wa yato de
3: bo lo si ekan so e pa lo ni ma mi e so straight ki na se fun yin network yi network yi mi o fe gbadun call yi o
11: network
3: yi ni o
11: se gbo ba
3: o ya ma
11: so gba ti ti kan mo try emi na de se won batagba ni gbe
3: gege bi yawo gidi
11: gege bi yawo so gba ti kan wa wa lo won ibo wa ke lo pe daddy wa ejo e to filowo je mo fe fira oja pe ko so lowo mi o wa so fun mi wi pe se to fe sawo ti pa e owo ye lo wa lo awon o be file won a pada lo yawo lo ni so ko ri mo
3: no e duro owo nbe lowo won igba ti o sowo lowo won gege bi yawo gidi eyin le karamasik eyin le gbe waju te gbe yin te je ka siri obo igba to wo wa nbe lowo won e wa ni kan fun yin lowo ke fi kun un te nta won wa ni pe ko sowo lowo awon pe awon o ti pari project ta won se lowo
11: exactly
3: so e wa lo yawo lati fi kun oja yin mami ko ye ko ri be o de tu ye ko ri be o
11: okay
3: se mo di project tan se lowo ti won o ti pari e tan ba kowo re fun won ni raye pari project o se mo
11: okay
3: sugbon ka ni pe won ti pari project yen gain wa nbe won le kowo fun
11: okay
3: sugbon e ba n gbe phone fun won
11: e gba
3: e ka le sa
12: e ka le
3: oga mi se ri pe mo ti oko side yin ba sẹmọ
12: bẹẹ
3: ṣùgbọn nínú eléyìí tó ṣẹri tán bá ìyàwó yín bèrè nǹkan tó pọ lọwọ yín bí ò bá sí àtọlàtọ òun ló bá dì ìbá tiẹ wá fún wọn díẹ wọn lè mọ pé ẹ fẹ ṣe ẹ ti ń ṣe project lọ ẹ tí ì parí ẹ ni ṣùgbọn lára eléyìí tó wà ńlẹ nǹkan kó ṣàti gbọn lẹ. Kí lẹ wí
12: ìyá mi ní àwọ kan tí mo ti fún nínú owó tó wà lọ́wọ́ mi so wọ́n á wò pé mi gbọ́dọ̀ tún yọ owó nínú owó rẹ̀ gbọ́ títí màá fi parí iṣẹ́ mo dẹ̀ ti plan gan nínú máìlì wípé ti máa ṣetán pé màá fún lówó rẹ̀ bọ̀ bó ti ń sọ̀rọ̀ lálẹ́ mi bóyá ìṣẹ̀ ìdá lónìí ti ẹ̀ ń bí mi
3: ṣe inú bí yín ṣé wọ́n sọ̀rọ̀ fún yín àbí bọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ lálẹ́ yìí ló ń bí yín ẹ̀yin lè aláwọ̀ wọn láti sọ̀rọ̀ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ sọ ní ìsìn ẹni ẹni lọ́kàn láti ṣe nǹkan fún wọn láti fún wọn àbí ìṣẹ̀bẹ́ rí pé àwọn ìjọba wa tó bá ti di pé ọdún fẹ́ pariwo ka bọ́jẹ̀tì ẹ bá ti sọ fún wọn sílẹ̀ kan ti mọ̀ wípé tí nǹkan yìí bá ṣẹlẹ̀ o ń fún ọ ní nǹkan inú ọkàn yín kọ́ ló yẹ kẹ́ ẹ fi sí ìrètí pé máa ń sọkàn láàárẹ̀ ká ní pé ẹ sọ jáde fún wọn pé ó dáa tí n bá ti gba kinní yín o mọ wọrí o ń fún ọ ní nǹkan ọkàn wo wà ń bẹ wọn ò ní sọ̀rọ̀ wọn tún mọ kẹyìn gan ni n tó ṣẹlẹ̀ nù torí pé wọn ò rójú nǹkan kan wọn ò rí tráfíìkì wọn ò rí green light tó jẹ́ kán sọ̀rọ̀ sókè wípé àríṣe la ríkà n to sele nu so nkan to ba so fun yin e ma fi se binu
12: mo tu e mo pe mo awon kokon ati mo lo inisku awon mo mo lo de mo si so gbogbo e na mo ro papo owo yen o de sare mo fi sare yo ba en ni o se te ba
3: eh se ri lagbara olohun e pari ise yen layo se ri ti yawo yin ba ni pe ke down lo kowo ko da sori igba won automatically eyin na le ni o eyin le ni eyin na se be gbon won nigba ti o si kankan lowo yin ti o si nkankan awon la won lo so ibe na ni won ti mo yo ki se be won fe mo na funra won won o na funra won n te ba ko fun won bi gba to je pe invest ne kan ko sibe ni lo to won la won ni sugbe kan mo yin mu tori pe te ba ti da won loko wo nisin won ni mo gbo bottle water lowo yin owo pure water owo sana owo kinkike owo fiju nkan tawon mo ba mu won ni mo gba lowo yin se ti je yin ba mi tori pe e so fun won pe eni plan ba ele eni lokan niyan ma so sita fo birin ni nkan to birin ba n gbo lokan won fi mo n bale awon okunrin la ma ri nkan ta ife soro kale so fun won okan wo bale won ni re yin pe tefete e mo binu pe won bu yin lale won se won ma n bu emi na le kokan eyin nikan ko ni first person se gbo se binu mo
12: Hello,
3: ma. Hello. Hello, ma.
13: Hello, sir.
3: E kale pele won le ti bu won daada lale. Eh? Hey, won ti cut. Ya ti cut. And ti yawo re o ba bu ko na wo soke. Be mo won bu awa na. Hello.
13: Hello sir, e kale sir.
3: E kale ma o.
13: E ba ni mo pe lekan. Mo do je nko te ni pe mo fun won ni gba fun yen lowo ni.
3: Eyi fu eyi radio yin lole. Eyi radio yin lole.
13: Mo ni radio ni.
3: Eh yi lole. Se ti yi lole.
13: Ben.
3: Kina se fun yin? Se fi ru ba won ni gba fun lowo yin.
13: Emi ni mo.
3: Eyin le se won?
13: Eh ben.
3: Ki le se?
13: Eh mo ba won soro ni. Se mo pe awo obirin. Eh agbe kale won gba ni. O mo nda oro. So ba won so bi gbogbo se da mo ra won. So o ja mbi ni.
3: Eh advice won gege bi yawo gidi. Mo ni advice won gege bi yawo gidi.
13: Ben.
3: E wa advice won be ni pe boya won ni won o mo se. Kini amọ do okunrin gba ti ba fe advice e wa advice be gbe ni pe en ti o mo se igba te advice won en se e compare e fi won wu elomi e ni se lagbaja nu awon ta me dunu
13: na sa mi se lo tu tu ban
3: yi okay e di beun sugbon
13: wa za jeun
3: won lati gba
13: wo o tun be gbe ni won ni se won je
3: ah se ale na le fa gbogbo wa lai
13: e o lati bi jeta
3: ni won ti jeun
13: eh
3: ah ibo la dugbo yin
13: owo de
3: ah o jina sibi ta wa yo ba ni ka awon eyan wa gbe kan wa o ya eba n gbe fun fun won
13: mo ko no de mo
3: da mo gba gbagbo yin mo yin lara da won o gba
13: n gbe fun fun
3: o gba e ka le sa e ka le oga mi e seun te gbe pa fone olohun o pon yin le se ri aro awon obirin ko lohun sanu wa ni bo obirin ba yan soro igba mi wa ma o ma fe ma advice wa igba ta ma advice omo odun mokan la be ni pe a mo se gege be ni pe awa la agbon tan bi nkan tan so lo to ko le da na ni o sugbon tan ba advice wa ngba mi a mo mu ibinu wa won ti jewo won lawon lawon advice sugbon awon o gbe oro awon sile daada esin binu okan wo si bale awon to advice yin na ko le da na ni awon wo yi pe to ki gbogbo e kara le de okun ko le de adiye to le de adiye na ni bi won le ti binu won si di realize jo mi mo ni se bayen mo mi o fe bere on tan se sugbon mi fe jan pe lori oro yi pe won binu e dakun okunrin ni mi okunrin le yin na e dakun e je o tan be e dakun se gbo won ni se be mo I'm going to go to the house.
14: Ẹ
3: mọ̀ bínú ṣe ti gbọ́ bàbá wọ́n ti realize ẹ̀ṣẹ̀ wọn oúnjẹ wo lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ jẹ yẹn náà kí lẹ wí
14: porridge
3: àsáró elépo rẹ́dẹ́rẹ́dẹ́ ẹ sì kọ́ ẹ̀ jẹ́ epo náà fi si àbá òróró kí wá ló dé tẹ́ ẹ̀ jẹ́
14: I'm going to go to the house.
3: ago meji lati fe lu bayi sanse le jeun lale bayi
15: mo fe kan je na
3: o ye egbe wa egbe si waju won egbe kuro ni bi ori won egbe si waju won bayi se ti gbe si waju won
15: mo ti wa nbe
3: sa won mo ti lo sun
15: won ti sun
3: e ba ngbe fun baba na e ba ngbe fun baba na e ba ngbe fun won
15: se fun
3: e ba ngbe fun fun won
15: okay
3: baba ago meji lati fe lu se ounje yi lo wu yin ke je ni abi kokko fe je ounje kan tan ke to je le iwo lo wu ninu mejeji tebe e ma wori e ba mi soro ma lo ma iwo le ri bayi iwo le kokko fe je ni mo be lowo yin e bere nu be se mo se nu iwo le kokko fe je nu mejeji
15: E ma ki mi.
3: Ewo le fe je nu mejeji.
15: E ti gbe ni lo fa o.
3: Mo fa je ko fe gbe yin debi ti ero ti

0: Chez et au et moi j'ai fait écouter et la tio il
1: Mami, network ni oda, network ni oda. 091-2370-8675. Ìyàwó rẹ̀ ló ṣe ìdàbọ̀kọ̀ ló ṣe ọ̀. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ kó mọ́ lọ́nu? Ẹ má jẹ́ mọ́ lọ bẹ́ẹ̀.
2: Hello?
1: 091-2370-8675.
2: Hello, ma. Hello?
1: Ẹ fojú òpó lẹ̀ fáwọn tí wọ́n fẹ́ pè.
2: Hello?
3: Hello?
2: Yes, ayàwó yín kọ́ bàbá.
3: Ìyàwó mi wà o.
2: Ṣó wà lẹ́gbẹ̀ẹ́ yín?
3: Ẹ
2: dákun, àwọn tán ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ara wọn lásìkò yìí wà fún. Bí ò bá sí lẹ́gbẹ̀ẹ́ yín, bàbá kábà yín parí ẹ̀ pè mí lẹ́yìn ètò ni ẹ dákun.
3: Ẹ dákun. Kò sí WhatsApp number yín lẹ́lẹ́ ìsà.
2: No no no, number mi kọ lele, number studio lele. Mo n pe number mi tabi te ba lori WhatsApp, lori TikTok, e lo Gbenga Oyato live. Number mi n be ninu bio yen, e lo be. E se oga mi. 091-2370-8675. Hello?
3: Hello, e kale.
2: Iyawo yin da baba. Kina se fun yin?
3: E ko to wo se ni pe o koyan pa mo ko wa e ti yan mo yan o de mo nkan ti mo fe
2: ah o wrong yo wa e tan ibo na ko pa won si
3: ah ko pa mo ya kilo
2: mi o gbo yin baba
3: mo la ko pa mo ko pa mo sabe pilo
2: ko possible won le ko mo pa mo sabe pilo abi won a da pilo bo abi won a da yabo bilo
3: a da yabo
2: won de mo te like o wrong yi gba tan ti mo nkan ti yan like o ki mo fa se bayi ẹgbẹ́ fóun fún wọn kò sí nǹkan tẹ̀mí lè ṣe o mo kàn fẹ́ bá wọn sọ̀rọ̀ ni o madam.
0: Hello daddy.
2: Ẹ mọ daddy mi ẹ mọ tán láìkì wá ìtẹ́ ṣe báyẹn kí ló dé tẹ́ ṣe báyẹn.
0: Daddy èmi gan ká ní pé nọ́mbà lọ ni mi bá ti pè yín fúnra mi.
2: Wọ́n ti wá pè báyìí kí ló ṣe fún yín.
0: Ṣẹ̀rí wọ́n kàwé o èmi náà dẹ̀ ka níwọ̀n bá ẹ mọ̀ pé civilization world o ni teyan ba fe se nkan o ni bo se ma pun te
2: beni
0: ṣugbọn bọkọ mi ba se ma soro a wa retating debi pe ko ni nkan o ni wuyan se mo de ti correct won severally
2: won wa romantic pelu e abi
0: aye yin a da
2: ami ati yin na o da
0: so e mo iyawo to ba de fe ran kan na emi ni mo ma e de lohun nkan tin ba fe ma ni e se bayi mo sa ara awon kan ta e bayi bayi bayi bayi ṣùgbọ́n ọkọ mi kò kí ń jọ correction
2: náà
0: ni ẹ ṣe nítorí pé òun fẹ́ ṣe kí òun wá tó wọn collect tàbí òun wá lọ sọ pé èèyàn kó bá òun ṣe ó máa wọn soft bẹ́ẹ̀ yẹn.
2: Ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ṣe ẹ rí ẹ gbọ́ nǹkan tí ẹ sọ torí pé first complainant lọ kọ yín àwọn náà kọ́ complain fún mi nǹkan tí ẹ sọ yìí náà ohun tí wọ́n ó ṣe ni wọ́n máa ń kọrin kan Adéọ̀sun wọ́n máa ń kọrin kan nígbà táwọn wà kékeré pé ẹ̀fọ́ mọ̀ lọ́yàn ẹyẹ gbọyàn lẹnu ọmọ oṣù kan ẹfọ yan ní ìsìn báyìí ẹfọ kọ ni ọkọ náà bẹ àwọn náà béèrè fún ṣe ti gbọ́ màmí ẹmọ tó ṣẹlẹ̀ ẹmọ wọrí mo mọ tẹ fẹ mo ó ṣe fún yín ṣé ẹ máa ń lo WhatsApp ṣé máa send picture sí yàn ṣé ẹmọ tán pè ní
0: few ones.
2: Oya ẹ kàn jẹ́ kán few ones ẹ kàn fún wọn ní few ones bóyá bíi 1 second kí ẹ ṣe wàá bá wọn sọ̀rọ̀. Oya ẹ ṣe dandan ni kó dún ni báyìí ẹ má jẹ kó dún ẹ gbé fóònù fún wọn. Ṣé wọ́n ti fún yín ní nǹkan tẹ fẹ́? Tọ̀tún àbí títò sí. Ẹ̀rọ ẹ tún rántí sọ pé tọ̀tún àbí tòsí tọ̀tún ó dá ikú oríire nǹkan tẹ̀ pè mí fún mo ti ṣé àbí. Ìyàwó yín complain pé ẹ̀yin gangan pé ẹ fata sí pé ẹ jẹ́ kó wo àwọn lórí ẹ má jẹ́ kó dàbẹ̀ ni pé selfishness ọ̀dọ̀ yín ló wà pé nǹkan tẹ̀yìn bá fẹ́ ni ẹ jẹ́ ó wù ìyàwó yín kí ló dé tẹ̀ ṣe báwọn wáyé tẹ̀ gbọ́ correction.
3: Ẹ
4: bi mo se mo so na mo se
2: tori e le mo pe mi lola ola nsi de ba pe mi lola mo le mo

0: lórí rédíò lọ́la o. Wá ì tí ẹ gbọ́ nǹkan tíyàwó yín sọ, wọ́n láwọn máa ń sọ fún yín pé kẹ́ ẹ ṣe àwọn nǹkan kan ẹ yìí ṣe.
1: Máa ṣe bí mo ṣe.
0: Bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe kọ́ bíyàwó yín ṣe fẹ́ ní ìsìn bẹ́ẹ̀ ni wọ́n ń dàyàbò pílò, wọn ò dàyàbò pílò mọ́. Ìyàwó yín ṣe báwọn ṣe mọ̀ ṣe ẹ̀yìn fẹ́ kán ṣe bẹ́yìn ṣe fẹ́, ẹ̀yìn náà ẹ wàá ṣe báwọn náà ṣe láìkí ẹ̀. Ṣé ẹ mọ ohun tán ni ẹ ṣe?
1: Mo mọ̀.
0: Kí náà ní kẹ́ ẹ mọ̀ ṣe? Well done. Ẹ gbé fóònù fún ìyàwó. Nte ẹni kan máa ṣe, wọn láàrin ẹyin méjèèjì ló wà.
2: Ara ènìyàn ṣùgbọ́n ẹyin lẹsọjọ kò tó yẹ kó láyé yìí.
0: Wọ́n ti ń sọ tì mí, kí ni ẹ̀ráyè mi báyìí.
2: Ẹ wo ẹ máa mọ ṣe dájú.
0: Àmì ṣé kí n máa lọ.
2: Ó ti tọ́ bẹ̀rẹ̀ sàrẹ́ ṣe.
0: Ṣé ẹ dàyàbò pílò mọ́?
2: Ara àtìkò bọ́ta.
0: Ẹ́.
2: Àtìkò bọ́ta.
0: Ọdún àwa pẹ̀lú yín. Ó dàbọ̀, ó tọpẹ́. Àbí Adéọ̀sán ṣe kò tọpẹ́? Hello, ẹ̀rí wo nílé báyìí, ẹ wo nẹ́nẹ́. Hello, kí lẹ sọ? Alaba, kí ni tiẹ̀ báyìí? Alaba, Alaba tẹ̀rẹ̀ bọ̀ tí njàre, kí ni tiẹ̀ báyìí? Lọ́lọ́, kí ni kí ló kan ta Alaba pẹ̀lú ọ̀rọ̀ wa báyìí?
3: Ọ̀nà fílẹ̀ ni. Ìyáwó wọn ò sí ilé.
0: Ìyàwó Alaba ń bẹ ń lé.
4: Yàbíjì
0: ń bẹ ń lé. Hello.
5: Ọlọ́run ló ní ẹwà lórí ètò. Ọ̀dájú Abiyamọ lobìnrin ń fẹ́ yà.
0: Ẹ̀bí wa da ó dà délẹ̀.
5: Ọfẹ́ dájú délẹ̀. Ọkùnrin náà gbọ́rọ̀
0: o.
5: Ọgbọ́n tẹ̀mí Olúwa ń wí o.
0: Bẹ́ẹ̀ ni o, àìjẹ́ bẹ́ẹ̀, wọ́n máa pè mí lọ́la ní ìsinyìí òní.
5: Kọ́ máa pè yín lọ́la. Bàbá Olóyè.
0: ẹ mọ sọrọ lẹkẹ fẹ bẹrẹ lẹkẹ nu mi sọ pé bàbá olóye ń ṣe lẹkẹ ló fẹ jáde láti ibẹ. Ẹ fọrọ lẹkẹ lẹ lálẹ. Hello. Alaba.
1: Adéọ̀sán ó mọ owó sẹ́wọ́ mo lọ sí gbé o sí yàbẹ̀jì lé.
0: Kò sí lé lóòótọ́ lò. Hello nẹ́nẹ́. Hello.
6: Ara Adéọ̀sán ni wọ́n ti ń gbọ̀n bí tó wà yìí.
3: Nẹ́nẹ́
0: ó ti da. ẹ fi bàbá afẹ́fọ́ lẹ̀. Hello.
7: Hello.
0: Ẹ kalẹ̀. Ọkọ yín kọ́. Ẹ sọ̀rọ̀ sókè màmí. Kí lẹ wí? Mo ń gbọ́ yín, kí náà ṣe fún yín? Mi gbọ́ yín màmí, ẹ sọ̀rọ̀ sókè, ẹ gbẹ́run sí máìkì yẹn díẹ̀, ibi ìsàlẹ̀ fóònù yẹn gbé sókè. Kí ni wọ́n yìí fún yín?
7: Wọn kì í fún yín lọ́wọ́ irun pẹ́gbà lọ́tún orí ẹ̀ ṣe.
0: O wọn yìí fún yín lọ́wọ́ irun. Ok, ẹ ó dọ̀nù báyẹn, ẹ ó dọ̀nù, ẹ má kọ́ ti o, mò ń bọ̀. Hello.
1: Ṣé o yàtọ̀?
0: Yes sir.
1: Sola láti Toronto, Canada. Ìgbà tó dé aláwọ̀ ti kó bọ́ta. Ẹ máa lọ náà, kí ló tún kù?
0: Kí máa lọ náà ló kú, ọlọ́wọ́.
1: Ẹ máa lọ ẹ. Ọlọ́wọ́ di sẹ́yìn lọ bò mí. Ẹ kú ètò.
0: Màmá mò ń gbọ́ yín, wọ́n yìí fún yín lówó dáadáa bí? Owó irun. Bí èlò lowó orun yín tẹ mọ tó wù yín kan máa fún yín? Ẹ bá ń gbé fóònù fún bàbá tán bẹ ń lé. Ó yá, ẹ bá ń gbé fóònù fún wa. Ẹ kalẹ̀. Ẹ ló sà. Ẹ kalẹ̀ ẹ mọ̀, ẹ kú oríire o. Ẹ kú oríire. Ìyàwó yín ní tó ń dun àwọn jù ni pé ẹ fún àwọn olówó oorun káwọn fi ṣerun sẹ́lẹ̀ dá àwọn. Lálẹ́ ní ìsìn báyìí kan ṣerun lẹ̀kan rí pé ọkọ mi ló fún mi lówó tí mo fi ṣerun. Mo wá béèrè wípé irú orun wo lówó wọn láti ṣe. Ìyàwó ilẹ̀ fẹ́ o. Ìyàwó yín ò lọ́hùn fẹ́ ṣe one million weaver, wí kí wọ́n máa ń pè ṣe braid ni. Wọ́n láwọn fẹ́ ṣe wọ́n láwọn fẹ́ ra Brazilian hair, woman hair. Wọ́n ní any amount. Bàbá kí ló wá dé tẹ́yìn ṣe báyìí? Ẹ ń deprive fún yín láwọn ìgbádùn kan tó yẹ mọ́ jẹ. Èló náà ń di korobá, èló náà ń di sùkú, èló náà dàdì mọ́lẹ̀.
1: Ẹ gbọ́ mi sà.
0: Mo gbọ́ yín.
1: Ó wà lọ́wọ́ rẹ̀ kò fẹ́ ṣe.
0: owo nbe lowo won sugbon idunnu iyawo ni pe oko mi lo fun mi lowo ti mo fi serun yi arakun laso gbagi bo ba nbe lowo won e mo wo owo iyawo funra yin ni ke o ya gba lo fi serun n to wu won nu n tan fe nu lowo yin won wa yeborun won yeborun elo 2000 3000 le fi ba won di koroba igba o le fun won se se transfer bayi ẹ ṣe ní ìsìn ẹ gbé fóun fún wọn mama nǹkan tẹ fẹ́ nu kọ́ sà kẹ́jẹ́ pé owó wọn nẹ́ẹ̀fì mọ́ ṣerun ẹ ṣe lẹ́yìn ìyún kọ́ tó ti tán àti gbà owó wọn sí fún yín lówó run ẹ gbà rí ó sì wù yín kẹ́ mọ́ gbà imagine báwo lẹ ti fẹ́ wọn ọdún márùn-ún ẹ mọ̀ wọ̀rí àyípadà ti dé báyìí ẹ dúpẹ́ lọ́wọ́ wọn pé ọkọ mi olówó orí mi ò ṣe ní ìsìn báyìí wọ́n ẹ̀ṣẹ̀ wá mọ́ sanwó orí yín ni báyìí ẹ bá sanwó orun obìnrin ó san ó tówó orí sanu ẹ ti gbọ́ ó ti dáa báhùn ṣé mo lọ ṣé kò sí ó ti tán ẹ bá ń gbé fóun fún bàbá ẹ ló sà ìgbà tẹ́ ti fẹ́ sanwó orun báyìí ṣé kèmí máa lọ ṣe ẹ̀ ní kankan tẹ́ fẹ́ gbà lọ́wọ́ wọn ẹ ṣe gojú òní tìyìn ẹ ṣeun ẹ ṣeun imagine owó lè wà lọ́wọ́ obìnrin ó lè lówó lọ́wọ́ ṣùgbọ́n tó bá ń wù yàn ẹ ó máa ń wù yàn pé ọkọ mi ló bá mi raṣọ ìwà ọkọ pàtàkì tí mo wọ̀ yí ọkọ mi ni a fi lè buga irun ó mọ̀ dá dádì wa ló fún mi lówó tí mo fi ṣerun ààrẹ kì í ṣe pé bóyá kò sówó lọ́wọ́ ó wù ní ẹ̀lọ́ ẹ ká lẹ́sà ìyàwó yín kọ́ bàbá kí náà tún ṣe fẹ́yìn náà àbẹ́yìn lẹ́sẹ̀ wọn ni kí lẹ wí mi ò gbọ́ yín dáadáa bàbá ẹ sọ̀rọ̀ sókè kí lẹ ṣe fún wọn tó fi ń bínú
4: ọ̀rọ̀ yẹn ti tó bí ọ̀sẹ̀ nílò bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí bá wọ́n ní mo ní òótọ́ mo pín kí n tó wọlé mo bá chéǹjì ọmọ mi lọ́wọ́ pé kí n máa tẹ́pì sí ń balẹ̀ ọ̀dọ́ obìnrin a sáà sọ̀rọ̀ wọ́n sáà ní ńlá rárá pé ọ̀dọ́ obìnrin ni mo sáà lọ báyìí ti sọ́dí oníwóró sí woro ṣé ni ṣe mo ti gbà bí ẹ̀ lọ sanwó wọn lé àwọn náà sì ń wò wá látijọ́ náà àtàjọ ń wúra wá náà lé òkú ló wá gbọ́ púrógámù ìlàlẹ̀ mo ti ní kí n pè.
0: ó ti yé mi báà. ẹ̀lò bàbá mi so ní ìsìn báyìí ìyàwó yín àkíyèsí yín pé ọ̀dọ̀ obìnrin lọ́dà bẹ́ẹ̀ ni pé ẹ̀rọ tẹ́ ẹ fi pẹ́ ẹ ti sọ pé ẹ lọ ọ̀dọ̀ obìnrin ẹ bá kúrò nbẹ ẹ bá gbàgbé ẹ pé yóò wà òkè pé tó bá yá wọn wà òkè ẹ sì sọ̀rọ̀ wọlé lórí ẹ sì ń wọra yín ràn ẹ mọ̀ pé assurance náà fẹ́ ẹ bá sì clear ẹ wọn kẹjẹ́ ń mọ̀ wípé ẹ lọ ọ̀dọ̀ obìnrin o tó bẹ́ẹ̀ ṣe sọ̀hún pé ọ̀hìn kò síbi tó ń lọ kí ló ṣẹlẹ̀ yóò wà òkè yóò bá ti bá rí bí ọjọ́ méjì a máa parí ẹ̀ a mọ̀ dún obìnrin a mọ̀ dún.
4: a ti ṣe sọ́ọ̀rì
0: pòlẹ̀yìn sọ sọ́ọ̀rì ẹ kàn sọ pé sọ́ọ̀rì kò mọ̀ bínú
4: rárá o mo sọ pé ẹ mọ bínú kódà mo tó dìmọ wọn gan tẹ fún wọn tó ń jáwọ mi lànà látijọ yẹn látijọ ọsẹ mẹta.
0: ẹ bá ń gbé fóun fún wọn ó ní nǹkan tán rí.
4: ẹgbà
0: mọ́mí wọ́n láwọn ò gbà ẹ fi sí speaker mọ́mí mo ní kẹ́ ẹ gba fóònù ẹlẹ́gbà èmi mọ̀ ní ẹ káàárọ̀ mà tẹ́ ẹ̀ bá dá mi lóhùn ẹ̀rì mi lé yín láàárọ̀ ọ̀la o.
4: ṣáà
0: ti dìde lẹ́gbẹ̀ẹ́ yín ni. ẹ ti ṣe nǹkan fún wọn ṣe rí ẹ̀rọ ọjọ́ ibi tọ́rọ̀ wà gangan ẹ̀rọ wọn lè déédéé mọ bínú báwọn wọn ká yín ni tí wọn bá ká yín láàrin èmi àti yín tí wọn bá ká yín wọn lè bínú báwọn wọn ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọn. wọ́n rí pé kò tọ́nà ni kò right wọ́n orí right wọ́n ṣàṣọ ọmọdé wọ́n mọ̀ ń tán sọ ẹ bá ń gbé fóun fún wọn Hello ma, mo fe bere bere lowo won gan ni. Hello ma. E ma fi disturb won o, esun seyin. Ti won ba fe gba phone mo pe won o gba phone. Ton ba si la won o soro. Sugbon mo ko fe je soro ni. Ke le mo pe eyin le je bi. Hello mommy. E ma gbe mo e gbe lowo ni e punishment yin nu. E ma fun won phone, se bi speaker lo wa.
4: E won gbo.
0: E kankan mo da mi lo ni. Ma se se je kin ba yin soro ma, abi mo ba yin soro ma. Check bomi.
4: Ìyàwó
0: ń bá yín sọ̀rọ̀ ẹ dáhùn. Ẹ fi wọ́n lẹ̀ ẹ mọ̀ ìyẹn ẹ fi èmi àti wọ́n lẹ̀. Mo kàn fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé ṣé first time tẹ tán máa ṣe báyìí ni àbí second time.
7: Kì í ṣe first time.
0: Ẹ ṣeun tẹ dá mi lóhùn, kì í ṣe ìgbà àkọ́kọ́.
7: Ṣé
0: ti rí báhùn. Ìyá yóò lè dédé máa bínú náà ẹ̀ síbẹ̀ ni pé ẹ pẹ́ dé ẹ ṣe kinní kan. Ẹ ti ń ṣe ti pẹ́, wọ́n sì mọ tán sọ. Wọ́n ti wọ́ọ̀nù yín before. Ti wọnu yin na esi wa dake lati gba yen wale ebe won se bi bele ebe won ni abi e je ki won ri pe at least o e se be mo o e ni e mo ko ma nje ko ri eyan ri pe aki lo se mi abi mi ri nkan ti mo so ni e ri funfun e pe dudu fun won baba ki lo de iya I like yin iya I like yin
4: ti won ba o ko wa ri de ko ri de le o ton mo pe si bi ni so do de mo lo
0: eda
4: o kan imagine
0: e duro e seun ya mi mo mo
7: o ti fa je ti se
0: o
7: ba ti se ba ti se ni lo o ti bere si na ni se bi ko wa se ti ni le de
0: se ti ri
7: ni wa to ju ni le de
0: se ti ri koda ya I like yin ti won ba like elomi yo mo wo yin bayi ni won te ni soro won mo wo yin bayi ni pe o tun ti lo ko si n to kan mi ba ya I like yin sugbon iya mo dupe lowo yin mo mo riri yin yo pe e ti e yeye mi e da mi lo mo mo pe o ni ti o ba need e ni mo binu oga mi laarin mi ati yin bayi okunrin sokunrin n ti ya ife iyawo to iyawo gidi ni change na fe won fe je ke change ni teyan ba binu si yan won fe je se be mo won fe je change ijo te so ago melo le wole
4: mi ta bi 10 mi o
0: 10 lale ibi ise yin ago melo lo ye ke mo close
4: jo ye ki se pe bi se mo lo meeting
0: time mo lo ye ke close
4: o awon ore mi kan se ba mo wa n bo tori mi de ma sun lo mo wa du e ti ro kada be de se n pe mi mo so wa ku ori okada mo wa aarin mi re ti joko mi ti ko mo nko bẹ́yẹn fún ọ lórí fóònù tí mo fi délé nígbà mo délé ní abájú ìyẹ.
0: N gbọ́dọ̀ change ẹ̀wọ̀n iṣẹ́ ọmọdé.
7: Tẹ́bà lọ lálẹ́ yìí tẹ́bàdé tẹ́bà jẹun tó fún wọ́n kàn fọwọ́ ogún oúnjẹ wọn ní jẹ.
0: Yóò ti jẹun láti ta.
7: Ẹ̀hán.
0: Yóò ní ìyàwó ti ṣe wàhálà. Kò dáa.
7: Báyìí iṣẹ́ ibi tẹ́mi gan. Èmi ò ṣèyàwó ogún ọdún o. Èmi ò ṣèyàwó ogún
0: wọn le se baun ti won ba nife yin mama won ni mo pe ka ba won ba yin soro won si nife yin e ma binu e lo retrieve pada e lo wa ni recycle bin no aso tin ba be lare egun egun lo ni eyin le ni won e ma worry igba otun lele tan fi le pe awon na ti ri pe e kuku binu ba ri tele wọ́n ti ri pé à ń pe ọ̀rọ̀ yìí ní ọ̀wé ó ti ń láàárọ̀ nù ó tí wọ́n bá nífẹ̀ẹ́ yín má wọ̀
7: rẹ̀ tẹ́lẹ̀ ní ìsìnkú àwọn fámìlì rẹ̀ ìsìnkú àwọn ọmọlẹ́bí rẹ̀ ìgbà mí ìsìnkú èmi jẹ́ kí àwọn ọmọ
0: rẹ̀
7: ẹ mọ́ bínú màmá
0: igi kan ò lè dàgbò ṣe ẹjọ́ wà fúnra yín náà ni ṣùgbọ́n àwọn ló ṣàpè mí ẹ lè mọ̀ pé ẹ níyì dáadáa lọ́wọ́ ìyàwó gidi ní bẹ́ẹ̀ bá ṣèyàwó gidi wọn ò ní pé ọ̀pọ̀lọpọ̀ àmúyẹ ọkọ ayé ìfilẹ̀ jàre kí ló kàn mí bí ọkọ mi kọyán alẹ́ ọ̀káyà mi kọyán alẹ́ ń gbé jẹ ni bí ò bá dá mi lóhun bọ́ta ni ṣùgbọ́n ti yín ò rí bẹ́ẹ̀ wọ́n rí pé ẹ wúlò nu ẹ ṣe sí bí oníke anùmọ́dàrò so fún ìdí èyí màmí ẹ dákun ẹ mọ́ bínú ẹ fi yèdénú ẹ fi yá wọn àbí ẹ ro tèmi mọ́ wọn lára ṣẹbọ́ màmí wọn ò ní ṣe bẹ́ẹ̀ gbogbo tẹ kúkú ń ṣe tèbi torí tiwọn náà ni torí ti yín kọ́ ọlọ́run ti dá yín dá àbí màmá náà ti dá yín dá torí tiwọn náà ni tí wọn bá ní ká yóò dá òun nìkan kọ́ ni ó jẹ́ so ẹ dákun ẹ dáríjì wọn e wo wi pe e se won e kan de tipest ti e pe won ni se be mo abi se ro boya won ni loro gbo ni se se fe je kan change
8: lo won se mo ti o ti la ri ijadun akan won
0: se ri pelu bo se n soro yi bayi mo ri pe won o fe lose yin won like be se eyan ti won se jo mo nse lati bi ose bi meta bayi ri pe won o gbadun ara won abi baba se gbadun ara yin so won de ti ri pe iru iyawo bayi iru ti yin so won mo ti like be se fe ife onu han o da ba mu like e gan se gbo ma mi e dari ji won
8: o da ki yan ma jan ni le
0: won ni se be mo gbogbo oyun o ti tan to ti di afiseyin te gun fi so oga mi teyin na ba n ba madam nja e mo mo fi oro yaro lara awon omo iyan ati yawo yin oto e n pe ko si be ba n se nkan ti yan ba n se fa awon omo ara obirin o le faragba te ti gbo ibe ni se be mo
8: I found money ka se se si ni mi se se o se ka se se ya do ka de o se si mo so ye ni
0: o ye mi
8: na si ja ni se ni la o mo si se se ti to won je ni mi ta
0: di ye mi mami
8: pa ko ni di lo mo se be
0: e mo wa ni e mo worry
8: ni to wa ta mo mo ki o ti to be fa wo mo so ja o mo yen pe na ba o mo ja o mo ke ke ke
0: e mo binu bayi nti mo intunu mi dun si ni pe won realize pe obirin tan mi sadura fobirin ni pe won gbodo loose yin o na fi pe mi bayi se ti gbo mama ero temi mo won lara se ti gbo mami to ti tan e ba mi soro o ye gba phone ba ti ba ti tan e gba phone mo ko ti tan e gba phone lowo won
8: e ti to mi ti gbo
0: se won ti gba phone lowo yin
4: bẹ́ẹ̀ni
0: àwọn ń gbọ́ ọ ti tan ẹ ṣeun ọlọ́wọ́ pọ̀ yín lé ṣe gbọ́ lágbára ọlọ́run ẹ jèrè ọmọ ẹ tún jèrè ọkọ ẹ sàmí ẹ ṣeun ẹ mọ̀ bínú màá mi ó ti rẹ̀yìn báyìí o ẹ̀yìn tẹ́ lọ ṣọ́ọ̀bù látàárọ̀ yóò ti rẹ̀yìn báyìí àbí màá mi kò sí wàhálà ọ̀gá mi wọ́n làwọn ti gbọ́ ọ so ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe ti gbọ́ bọ bó ma ṣe mọ̀ kí wọ́n ti gbọ́ báyìí yíò kí bá wọ́n ń tàn mí màá mi ṣe ẹ̀ tàn mí ọ̀gá mi ẹ bá ń fọwọ́ kọ́ wọn lọ́rùn ṣé wọ́n ń tawọ́ yín dànù ebo ni àṣẹ́rù ń báyìí ni wọ́n láwọn ò jà mọ̀
4: wọ́n ò ta dànù
0: wọ́n ò ta màá mi ẹ ṣe o ọwọ́ wo lẹ fi tọ́ lẹ fi fọ́kọ́ wọn lọ́rùn
4: ọwọ́ ọ̀tún
0: ọwọ́ ẹlẹ́ẹ̀kejì kọ́ bo ló wà
4: wa ni
0: ibo lo wa ejika keji emu wale boya won gbo wo yin danu
4: won
0: o gba e di mo won daada ngba yen se mo lo ke mo lo right now e mo be se yanju yoku o dabo ko si wala si wala ati nlo
9: ara alabisele
0: kosi wala awa ti nlo won ni ka ma lo kosi wala 0912370865 ngba ti e ba bayawo ja tabi be n bo koja te wa ro pe yo wa oke kosi wala jare mo ti be nu ki work bayin hello eyi radio yin lo le mama radio yin pariwo hello ejo eji lo le tin ba o ti e ti cut fun ra e
10: Hello.
11: Hello, Alagbe Oyato.
10: Oga mi sir.
11: Ẹ̀la Bude Mẹ́ta.
10: Yes sir.
11: Bàbá Wòlí Adeleke, mo ní challenge ṣojú ní Maniya ǹjẹ́ fẹ́ wá ń jẹ́ sí.
10: Ẹ ṣeun dádì.
11: Ẹ Bude Mẹ́ta.
10: Yes sir.
11: Ṣé fẹ́ bá mi gbà tó àfihàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi fún support omi sí mi despite the part of my challenge. Ẹ bá mi gbàdúrà fún ó jèrè mi pẹ́pẹ́pẹ́pẹ́ tó sì jèrè àwọn ọmọ dá fáwọn ọmọ ẹ̀dórí ìyàwó tó fún mi ní support tó dáa ní láì wo line tí mo jẹ́ ẹyẹ gbà.
10: Màmá.
12: Ẹ
10: kalẹ̀. Oru ọ̀gànjọ́ la wà yìí mi ṣe wòlíì ṣùgbọ́n bàbá nígbàgbọ́ náà mi pé kí n gbàdúrà fún ìyàwó yín fún yín bí mo sì fẹ́ gbàdúrà yìí lágbára ọlọ́run bẹ́ẹ̀ ni ó ti rí ẹ jèrè àwọn ọmọ yín o ẹ jèrè ọmọ náà lágbára ọlọ́run ẹ bára yín pé ntẹ́ fi ń tọ́jú wọn táwọn náà mọ̀ fi tọ́jú yín ọlọ́run ọba kò ní fi wọ́n yín o lágbára ọlọ́run lágbára ọlọ́run ẹ sì ní ṣàìsàn pé ẹ rí wọn pé wọn ò rína ẹ sì ní foríìtì ẹ ń ṣe nǹkan tó tọ́ ẹ jẹ́ pàṣẹ gbogbo aggression gbogbo bọ́n ṣe ń ṣe ẹ ríro tọkọ fi lè pèpè ká ṣàdúrà fún yín lágbára ọlọ́run gbogbo ohun tẹ́ ẹ fẹ́ tó wù yín lórí àwọn ọmọ ọlọ́run ọba òjò bọ́ sí mímú ṣe ẹ ti gbọ́ ẹ ṣe màá mi.
12: Ẹ ṣeun sọ.
10: Yes ma.
12: Ẹ ṣàtúnṣe ìṣàlẹ̀ ìṣẹ́ Jésù.
10: Àmì Jésù. Ẹ ṣeun ma. Ẹ ṣeun. Evangelist gan ló jẹun jẹ́jọ́ ṣàdúrà. Pé mo rí pé ó dàbí pé èmi náà nípè àbí. Hello.
13: Hello.
10: Ìyàwó yín kọ́ bàbá mi.
13: Wọ́n wà.
10: Kí lẹ wí?
13: Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi bí.
10: But why tẹ́ ẹ ṣe wọn báwọn? Why tẹ́ ẹ ṣe wọn?
13: Ẹ mọ ọ̀rọ̀ àwọn màmá wa.
10: Mo mọ̀rọ̀ àwọn màmá wa. Kí ni ọ̀rọ̀ wọn?
13: Ọ̀rọ̀ kékeré kan ló kàn dàbí kíní lálẹ́ yìí wọ́n dẹ̀ take a personal.
10: Lójú yín ni kékeré o. Lójú yín kékeré o lójú wọn ó lè tóbi o. Kí lọ̀rọ̀ iná?
13: Ó ní kí má máa sọ àwọn ọkàn ní èmi ò dẹ̀ mọ̀ pé kó dààmú kan sọ́ńtẹ̀.
10: Ẹ dẹ̀ ní kékeré ẹ bá ń gbé fóònù fún wọn. Ẹ káàntì ẹ̀. Ẹ ní kékeré kọ̀ nǹkan tó ti wọ́ọ̀nù yín fún. Ẹ ká lẹ́jà re.
13: Ẹ
10: ká lẹ́mọ̀. Ẹ má jágbe mọ́ wọn ẹ fi wọ́n lẹ̀ ẹ̀rọ̀kọ́ wọn ti ń sùn ọ̀rẹ́dì àbí wọn ti sùn ni.
13: Wọ́n ti fẹ́ máa.
10: Ẹ má jágbe mọ́ wọn ẹ ká lẹ́ madam èmi mo fẹ́ ba yín sọ̀rọ̀ o.
12: Ẹ ká yín sọ̀rọ̀.
10: Ẹ má bínú jàre. Bọ́rọ̀ àwọn ọkùnrin ṣe rí nìyẹn wọ́n ní nǹkan kékeré ń tẹ́ ti wọ́ọ̀nù wọn tí kì í ṣe ẹ̀kíní ẹ̀kejì àbí ṣe first time offender làwọn náà ni. Ẹ ti wọ́ọ̀nù wọn ọ̀rẹ́dì lé lórí àwọn ní nǹkan kékeré ló fa àwọ̀ ẹ ti wọ́ọ̀nù wọn wọ́n sọ dẹ̀ ti lè rí aláìsí pé wọ́n tún tu ṣe bẹ́ẹ̀ ṣe bínú yẹn mo fọwọ́ sí ṣùgbọ́n kàn jẹ́ pé aago méjìlá ti kọjá báyìí àwọn òróòrùn sùn ẹ sì ti fẹ́ mọ̀ sùn tiyín wọn àfẹ́ jẹ́ kẹ́ ẹ bá inú tí ò dùn yẹn wọn fẹ́ jẹ́ kẹ́ ẹ bá sùn wọn làwọn ti bẹ̀yìn náà o ṣùgbọ́n bọ́n ṣe máa ń bẹ̀yìn náà nìyẹn tó bá di ṣẹ̀yìn àbí. Ṣùgbọ́n ẹ má bínú talẹ̀ wọ́n ti rí aláìsí báyìí tán fi lè wá go extreme láti pè mí ẹ rí pé wọ́n rí aláìsí pé àwọn ò fẹ́ kó máa lọ báyẹn ni ẹ má bínú ohun tẹ́ ẹ wọ́ọ̀nù wọn lé lórí mi ò fẹ́ mọ béèrè mo ti mọ ohun tọ́pọ̀lọpọ̀ wa tá a mọ fẹ́ la gidi ohun tẹ́ ẹ ti wọ́ọ̀nù wọn lé lórí àfẹ́ máa sọ pé kí ló fẹ́ ṣe ní ìsinú mi ò dùn pé ẹ ti ṣe wọ́n sì ti rí pé kò dà ìjọ́ mi wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ tí ẹ ti gbọ́ ẹ má bínú ìdí tí wọ́n fi pè mí nìyẹn ẹ má bínú ṣé ẹ bínú mọ́ mi ò gbọ́ yín mà. Bẹ́ẹ̀ni sọ. Bínú bẹ́ẹ̀ sí ń sọ̀rọ̀ yẹn bínú. Ẹ dákun ẹ mọ́ bínú. Wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣé ìgbà pọ̀ ẹ bínú mọ́?
12: Bẹ́ẹ̀ni
10: bínú. Ẹ promise mi pọ̀ ẹ bínú mọ́ àbí?
12: Bẹ́ẹ̀ni sọ̀rọ̀
10: bínú. Bí wàá mo ṣe fẹ́ mọ̀ báyìí, ẹ gbé fún fọkọ yín.
13: Òun yẹn mú ni o.
10: Wọn lè yí mú. Ẹ mọ́ bá wọn dẹ́. Wọ́n ti sọ òun. Wọ́n tẹ̀ yín mú lásán wọn bínú mọ́. Wọ́n tẹ̀ yín mú yẹn. Wọn ò bínú yín mú yẹn won response si nkan to sele ni response ni yimu tan yimu but won ti fun mi ni wet won pa won obinu mo e ba ngbe phone fun won hello ma e gbo won le yin mu
14: e ma down
10: lo njare se won se won re rin yen won re rin yen e so e mo phone lowo e so fun oko yin kilori ki oko yin
14: Akanji
10: e so pe Akanji mo kan darijo tori Mr. Gbenga ni o e so fun won baun ki ma gbo e ma fun won phone o
14: Akanji mo darije tori Mr. Gbenga
10: eni to ba se bejo mi to ba pe won mi ni gba phone lowo won o
14: to ba se renjo mi to ba pe won mi gba phone lowo
10: o ti lo bayen e jo ara fun mi se ki se ke boya o ni nkan tan fe gba lowo yin na fi nbebe lale tan fi wa pe mi ko mo je ko kan fe lo mi as bait ni o Chegi se nkan ti mo nro ni. Okay, ba ngbe phone fun won. Oga Akanji. Chegi se ke boya ni nkan te fe gba lowo won lale ti won fun ile fi sai pe mi.
15: Lo tan.
10: Ah. E gbe phone fun ya. Hello ma. E mo ki mo ma ri na sha. Won ti o ba need won ni wa ba mi pe won wa haya mi pe emi o si emi si re run rogo gbode olodun lo so emi o mo nkan kan bo mo kan ri pe o dabe ni pe o ni nkan tan fe gba ni tori pe past 12 la why tan fe wa ni ki ma bebe why ti won pe mi la ro ta won ba ti ba won ba lo school pe ki ma ma bebe won pe mi la le sugbon ko si wahala won fe jo lami na niyan ko si problem e sha ti le binu mo ko si wahala e gbe phone fun won o ye kin jeju won gan ni so bo to ke mi na bi mo okunrin kin kan fi won le oga wa oga Akanji e ma se be mo o
15: mi se
10: be okay e fo to won lereke se won gbowo yin danu
15: ko gba da
10: okay e fo wo won leyin e wo le rin bayi mo serious n bi en rerin se mo rerin ni
15: ko gba da
10: e won tan mi o
15: no
10: Okay. Eh?
15: Okay.
10: Hello, madam.
14: Hello, sir.
10: Ibo lowo won wa. Eh? Se eyin yen pe eyin abi kan mu wa waju. Eh? Se eyin pe eyin abi kan mu wa waju. Ewo le fe nbe mi fe kan inconvenient yin ni o. E soro madam eyin ti wa okay oga Akanji bo ba je yin na ni eyin na ti wa okay o so ye yin o dabo o tope abi ade osun o je yin na ni
3: o to pe gan o tun afa
10: mo ni bo je yin na ni o wa oke abi
3: bo je waju
10: okay bo je yin abi ade yeye
16: all way na way
10: o ti da hello
17: ogba Akanji nitori Akanji
10: abi
17: bo ye yin
10: o ti je mi yada sola
17: e sori re ile yi o ni daru
10: ami
17: ona yin adaru
10: ami
17: e mama se lago ilu oni daru e ni do boju ko nbe un
10: ami olorun
17: orun ayo
10: o da e mo ti lo sun anu yin kan se mi yada sola ni kan na da baba abi ade osun baba osi
16: awon ni o ba o lo se
10: baba osi
16: baba ti
10: hello kawo ka ise elekeji tawon ba ti sun hello Hello sir, abi ma ni. E kale. E mo binu o, e play cash e. Se play cash en lagi lu FM. E mo binu. O la fi pe yin. So 25,000 naira. O ni number yin mu. So won o pe yin laaro la, e gbowo yin. E lo sun pada.
18: Olorun
10: e sin gan, o da. Yo mo se won bi ala ni pe se oju ala ran ti pe mi ni abi hello Ah, mami kilo de te gbe voice yi, kino yin o dun kilo sele. Oko yin ko.
19: Won le pe ni diga.
10: Kina se fun yin, awon ti sun ti won abi.
19: Won sun kon kino.
10: Ki le se fun won, ki le se.
19: Na la yin tan de o de re ki la fi je won ni awon ma je.
10: Ba le ngba tan de e bere kini won fe je.
19: Ben.
10: Kí ni wá sọ?
19: Ní àwọn máa jẹ iṣu.
10: Okay.
19: So, wọ́n lé ní àwọn máa sọ bẹ̀ jẹ́. Ibẹ̀ ní òkè. Ibẹ̀ ṣíṣú yẹ fún mi. Mi kú jẹ́ ìmú ìdẹ̀ ní sọ bẹ̀ jẹ́. Mo dẹ̀ ọ̀rọ̀ ajẹ́ lásán kù ní. Àdẹ̀bọ̀ tó di bẹ́ẹ̀dì pé ká sùn. Mo dẹ̀ sùn pé inú oṣù ní yàgò ní mo níjì wọn. Kọ́ wá sẹ́ẹ̀kì ní ìdánilẹ̀. Mo gbé wọn. Báyọ̀ wọn bí mo bọ́ ti pálẹ̀. Mo ṣà ń bí ní. Mo bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn ògbóde ìyẹ́ kò jẹ́ fún wọn pé ó pọ̀ tí mo kì í kọ́ ìgbìn ara mi fún wọn lọ́rùn ó ṣàǹdì ní ìjọ àtẹ̀bẹ̀dẹ̀.
10: Tí n bá gbọ́ yín dáadáa àwọn ọlọ́run làwọn fẹ́ jẹ ṣu ẹ̀yin wọn làwọn fẹ́ fọbẹ̀ jẹ ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ fẹ́ fọbẹ̀ jẹ ṣu ń tiyín. Àwọn jẹ titi wọn pẹ̀lú ọbẹ̀ ẹ̀yin jẹ titi yín láì fi kankan jẹ. Ẹ jẹ oúnjẹ tán ẹ wá bọ́ sórí bẹ́ẹ̀dì. Ẹ wá kí lẹ wá sọ fún wọn.
19: Mo ní mo nídìí wọn wọn rẹ̀ dá mi náà.
10: Ẹlẹ́nìdìí owó.
19: Mo ní mo nídìí wọn wọn rẹ̀ dá mi
10: náà. Ok ẹlẹ́nìdìí ọkọ yín pé kán wá sún mọ́ yín.
19: Bẹ́ẹ̀ni.
10: Wọ́n wá láwọn bí sí àbí wọn dá yín lò.
19: Wọn kò tiẹ̀ dáhùn.
10: Bó lẹ ṣe sọ fún wọn.
19: Bí mo ṣe máa sọ fún wọn tẹ́lẹ̀ náà ni pé ó yá pé kán wá bí mi kán wá sí fún wọn rẹ̀ dá mi náà.
10: Mi ò gbọ́yùn dáadáa bó lẹ bóyá bẹ ṣe sọ ni kò yé mi ni.
19: Bí mo ṣe máa ń sọ náà ni pé ó yá ọ pé tó bá ti dòrò báyìí wọn ni dáàmú wá ní àwọn tètè máa jí lọ bí iṣẹ́ kì í jẹ́ káwọn sùn ní ẹnìkan sẹ́ẹ̀kì ní wọn dá.
10: Ṣé wọ́n gbọ́ mi báyìí?
19: Wọ́n gbọ́ wọn
10: sí. Iṣẹ́ wo irú iṣẹ́ aládàáni náà ń ṣe ni àbí iṣẹ́ ìjọba?
19: Iṣẹ́ mo ṣe ara wọn náà ṣe.
10: Iṣẹ́ wọn ṣeṣẹ́ wọn máa ń ní ṣe pẹ̀lú wàhálà bí wọ́n ti ṣe wàhálà.
19: Ó máa ń ṣe wàhálà lẹ́kọ̀ọ̀kan.
10: Ó lè jẹ́ bẹ́ẹ̀ ẹ bá ń gbé ẹ lóòsà. Ẹ káàárọ̀ sà. Ẹ mọ̀ bínú jàre àwọn obìnrin ìyàwó yín ò fẹ́ gbọ́ pé bóyá ẹ ti ṣe wàhálà ẹ ti stress ara yín lórí dìde. Wọ́n fẹ́ gbọ́ wọ́n ní àwọn béèrè lọ́wọ́ yín pé ẹ̀ dá wọn lóhùn ṣó possible ṣá.
20: Ẹ̀rí ó ti máa kọ́mọ̀
10: kan. Mi ò gbọ́ yín sà.
20: Ó ti máa kọ́mọ̀ kan.
10: Wọ́n ti máa ń kọ́mọ̀ ó ti kọ́mọ̀ fún wọn jù àbí.
20: Nọ bí a bá fẹ́ jẹun. Adìyẹ máa ń jẹun.
10: Ok.
20: Ó dẹ̀rọ abẹ́ ìgbọ́ bí pé kí la fẹ́ jẹ. Òun ni kò ní nílé sọ́bẹ̀ ṣe kò ní kò sọ bẹ́ẹ̀ mọ́. Ok omi ọ̀bẹ tó kù yìí bí ká fi máa ní ìdí sùn lálẹ́. Ó sọ fún mi pé òun jẹ o. Ọwá ẹgbẹ́ ìgbìyànjú wa dín lẹ́ẹ̀ka. Ọwá lóhùn jẹ. Bàbọ́sì ló ti ní ọba méjì jẹ níbẹ̀. Ọwọ́ rà ní ìsọ kankan máa ń gbé ìgbẹ́ ti lọ. Ó wá ní ọdún tó bá ti á di pé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ báyìí. Ọ̀rọ̀ bí ikú pé wọ́n pọ̀ sí ara bí wọ́n pọ̀ sí ara wọn máa fi ń dáṣà.
10: Ọ̀rọ̀ bí?
20: Bí fún wọn pọ̀ sí ara wọn, wọ́n pọ̀ sí ara
10: wọn. Wọ́n làwọn fẹ́ pọ̀ sí ara wọn tí wọn ò bá jẹun àbí tí ẹ̀ bá súnmọ́ wọn.
20: Pé ẹbí ìbá yóò kí ìbá jẹ oúnjẹ yẹn.
10: Ok.
20: Pé mo ti wọ́n bọ́ pé mo ń jẹ́ sí òun jù. So ẹ tó bá ti jọrọ bí pọ́sìn a ó kù ọ̀nà májà rí ìjà ìjọba.
10: Àmì àlà.
20: So ẹ̀rù yẹn máa ń bàjẹ́ too much.
10: Ok torí bẹ́ẹ̀ ṣe ni pé kán mú jẹ inú iṣu yẹn. Kí lẹ wí?
20: Yóò kó tó pé torí iṣu ti yẹ gbẹ́gbẹ́.
10: Ok.
20: Àwọn ọ̀rọ̀ burúkú kọ́mọ̀ fún láti máa sọ.
10: Kò dá bẹ́ẹ̀ni.
20: Àwa pọ́ńṣẹ̀ mi nìkan.
10: Àwa ni pé ó yá lálẹ́. Káàdì ti fẹ́ tán o. Káàdì yín ti fẹ́ tán o. Wọ́n á poison mind yín tán wọ́n wá sọ pé ó yá lálẹ́.
20: Bẹ́ẹ̀ni.
10: Ọ̀nà ó rọ̀ǹgì. Inú dídùn ló mórí yà. ọ̀nù díjọ
20: ọmọ rí ọkùnrin ọba dùn arò ní ilé
10: bẹẹni bàbá mi bẹẹni bẹẹni bẹẹni mo kẹ ro bóyá iṣẹ tẹ ṣe ní ojú lójú kinní lè fi lé lági lálẹ ẹ bá ń gbé fóun fún wọn máa mi yẹ gbọ́n tọkọ yín sọ
2: irọ́ ló pọ̀ ń bẹ̀rù mo ti gbà
10: ọ̀rọ̀ ló máa ń yọ obì lápò olódẹ̀ máa ń yọ ìdà lápò wọ́n níbẹ̀ bá ti sọ nǹkan tí ò ṣe létà ẹ wà ẹ mọ̀ pé yóò ti kí ìmọ̀ra èèyàn yóò ti kí ìmọ̀ra pé ẹ mọ̀ máa fi nǹkan bá wọn pé kí ẹ mọ̀ fi dẹ́rù bà wọ́n mọ́nú wọ́n mọ̀ wò pé ó ti cut mo ti mọ̀ pé yóò cut mo ti múra yín dání ni pé yóò cut ìyá jẹ́wọ́ ok hello ma ṣe ń gbọ́ mi báyìí yeah ṣe irú nǹkan báhun ó máa ń jẹ́ kì í jẹ́ kí ọkùnrin kì í jẹ́ kí ara ọkùnrin ó ṣe dáadáa torí pé yóò máa wò yín báyìí pé irú ẹni tó ní wàhálà wò lélẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nù kọ́mọ wá wò pé kí ló dé nígbà tí nǹkan kan ò ṣe èèyàn tí ṣe pé bóyá plug èèyàn kú ìyàwó wá ní pé kinní wọn wá dá yín lóhùn ṣùgbọ́n wọ́n tiẹ̀ sọ pé ó rẹ̀ mí ọ̀ tó dàárọ̀ la ọ̀ kinní kan nǹkan tí inú wọn ò dùn ni.
2: ẹni wọn máa fi àgbàlagbà wọn fi àgbàlagbà rẹ mi jẹ.
10: bóun ṣe fi rẹ yín jẹ màá mi.
2: torí wọn jù mí lọ. ṣèṣe ibi kan dẹ ni mo ti kúrò tí mo fi fẹ
10: wọn.
2: wọn máa fi gbogbo àwọn kan láyé fẹ.
10: ṣùgbọ́n ta lẹ́yìn. Talé.
2: Akápẹ́ wọlé lẹ́ẹ̀kan. Ó ní wọn ò kí ó lọ́kọ̀ wọn ò kí fún ọ̀nà owó ṣe o. Kò kí ń ṣe bá kò kí ń ṣe àwọn ẹ̀sà kí ìdẹ́ náà ti ti wọn náà. Bọ̀ mi kì í fún mi kì í rí ìrò. Nǹkan tẹ́mi níbi lọ́wọ́ wọn ti bá ti bèrè lórí tẹ́tì ká bá ti fún ìmì. Ọlọ́run ti fàlùbáríkà ti tó kù.
10: Màmá méjì ni. Ṣé rí tẹni tó pè lẹ́ẹ̀kan o? Ẹ mọ̀ fi ti kọ̀mpíà láìfò tiyín ẹni tó pè lẹ́ẹ̀kan ẹ rí pé ìyá yìí ọkọ wọn sọ pé òun rí pé wọ́n lówó lọ́wọ́ wọ́n lè ṣe fúnra wọn ni wọ́n fi ṣe ṣe tọkọ yìí náà bá rí pé bóyá ẹ ní nǹkan lọ́wọ́ tẹ́ ẹ bá sọ fún wọn tẹ́ ẹ bá béèrè wọn lè má ṣe ìyún ọkàn yọ̀dà ṣáwọn náà dẹ̀ ní ṣé wọ́n ní láti lè fún yín lówó pé kẹ́ ẹ fi ṣeun
2: olówó
10: láti fún mi
2: ẹ
10: sọ fún wọn ẹ sọ ẹ mọ la ẹ mọ sọ ó dáa fún mi 2000 kí n lọ fi ṣe irun o fún mi 1000 kí n lọ fi ṣe irun o wọ́n ṣe.
2: mo máa ń bí àwàdà ló fi máa ń gbé kúrò lára
10: mi. ẹ mọ wọrí wọn mọ wọn ó ṣe fún yẹn èyí náà ẹ mọ mọ threatening pẹlú èpè pẹlú kẹ mọ sọ pé ikú ọkìnní kan poison kan kẹ mọ mọ threatening mọ.
2: condition tí mo bá dọ́dọ̀ wọn
10: bóyá tí mo bá kúrò láìsùn wọn bóyá wọn máa ní rest of mind. so ẹ wá fẹ́ dá wàhálà sí wọn lọ́rùn ẹ mọ̀ ṣe báwọn bẹ́ẹ̀ ṣe ń sọ gan ẹ tún affect wọn ni ẹ mọ fún wọn ní emotional kinní pé obìnrin bó ṣe ń sọ yìí ẹ mọ̀ pé yóò lọ ní kinní kan fi mọ́ ń dẹ́rù bọ́kọ ṣe gbọ́ mọ́ mi. ẹlẹ́ẹ̀kejì ọdún mélòó ló gbà lọ́wọ́ yín ẹ náà fi àgbàlagbà rán yín jẹ.
2: Kí
10: ni kí n
2: fi 5 years
10: 10 years junior ọdún àgbàlagbà
2: ni.
10: 10 years age wo lẹ wà báyìí.
2: wọn 41 years.
10: 41 wọn ti máa wà bóyá bíi 52 or 53.
2: ẹ máa kọ́ máa tẹ̀lé.
10: ẹ̀yin ṣe wá rí ẹ̀yin náà ẹ rọra máa ṣe wọ́n jẹ́ gbà mí ọdún 53 náà wọ́n ṣì wà láctive service o wọ́n ṣì wà láctive service.
2: ó yọ̀ǹgì.
10: ẹ wọn ò lórí ẹ̀ wọn.
2: ó yọ̀ǹgì.
10: ó ti dà bá wọn.
2: ó
10: tó bá yẹ kó wọn yọǹgì ẹ mọ̀ sọ pé wọn fàgbà rẹ yín jẹ age is just a number ni wọn fi rẹ yín jẹ ṣùgbọ́n ẹ sọ fún wọn pé ẹ ní mọ sọ nǹkan báwọn mọ ẹ sọ fún wọn pé ẹ ní mọ threatening wọn mọ. ní ìsìn báyìí ara yín sì ń lé gàlígàlí báyìí àbí. wọ́n dà yín lọ ìgbàgbọ́ yín tó bá ti mú ṣoṣin ẹ bá ń gbé fún dádì.
21: hello sir
10: ẹ mọ̀ bínú wọn ti sọ páwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ wọn ti rí aláìsàn táwọn ṣe tí ò dáa ẹ̀sìn káwọn ló pè mí gan wọlé so definitely wọ́n ti mọ̀ pé ohun táwọn ṣe ò dáa nu tí wọ́n ti gbàgbọ́ pé wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ dákun kí lẹ wí.
5: n tọ́ wọn láwọn fẹ́ gba nǹkan ẹ̀ dákun ṣé a ṣé ẹ ti jú mi láti fún wọn.
21: so wa available
5: tibi plug yẹn si n sa na baba e ba n gbe phone fun ya mo lo wa available ibo ni owo yin ye kọkọ lọ ba yen na ibo le wa mi o fe beere lọwọ yin mo sa mọ pe mo nkan to ye ke se ṣé kí wọ́n máa lo àbí ẹ̀ pa fóònù látọ̀dọ̀ yín àmì ó dàbọ̀.

0: Hello.
1: Ẹ káàárọ̀ ma.
0: Ó yàtọ̀ bàbá.
1: Ẹ ṣeun ma.
0: Ẹ máa mọ̀ ṣe
1: ma. Àmì.
0: Ẹni sì wí o.
1: Àmì.
0: Kódà mo gbádùn yín gan.
1: Ẹ ṣeun ma.
0: Mo ní kí n ṣe yín.
1: Thank you ma. Hello.
2: Hello,
1: Eka Roma. Hello, Eka Roma.
2: Eka Roma, Eko to sa.
1: Yes, ma.
2: Eku show. Olorun a ma ran yin lowo o.
1: Ami.
2: Mo ti man gbo program yin ti pe ti pe. Tori pe iruse te se na ni oko temi na se. Ise tan se niyan. Igba. Olorun o fi fun awon bọlọn se fi fun yin. Torí pé àwọn náà wọ́n ti ẹsẹ̀ kúrò ní farahata
1: máa
2: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe ń torí onílé bẹ́ẹ̀ jẹ́ kílé onílé ó dàrú ilé ti ń náà ní dàrú lágbára ọlọ́run ayọ̀ ni ó máa gbẹ̀yìn rẹ̀ fún lágbára ọlọ́run ẹkú ṣẹ́fà tó bá dẹ́yìn ètò ẹ jẹ́ pé nọ́mbà yín mo fẹ́ bá yín sọ̀rọ̀ sá
1: ọ̀dà kò sí wàhálà máa pè Hello.
3: Hello, Mr. Yato.
1: Eka aro baba.
3: Yato.
1: Yes, sir. Se yawo yin belegbe yin.
3: Un belegbe yin.
1: Ki na se fun yin? Abi ki leyin se fun won? Sa? Le se adupe o. Awa na nke yin o. Ile yin o ni daro. Hello.
4: Abiyeyi.
1: Eka aro ma.
4: Eko aju.
1: Yes ma.
4: Oju mo se daba be lori eti da ale so wa tan de ni.
1: Mo
4: ko mi je mo mara bi je ninu na ma mo ma ki mara.
1: Eh.
4: E de wa ti o ma ba odo la mo to dele.

0: Hello.
1: Ẹ káàárọ̀ bàbá.
2: Ọláyé mi ló ń pè látàrí ìdúró yìí wa.
1: À ń gbọ́ yín.
2: Nǹkan kan ní mi pẹ́ fẹ́ máa sọ. Ẹ máa sọ sí ẹ kì í ṣe ìrànṣẹ́ Ọlọ́run. Ẹ kì í ṣe pásítọ̀ ìṣẹ́ mi ní ìlú ìṣẹ́ máa gbọ́ yìí. Ǹjẹ́ ìyẹn lágbára? Àwọn èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ìrànṣẹ́ Ọlọ́run mi. Ọ̀rọ̀ ìdíyèsí yìí ni bí ẹ̀. Ó máa ń lè. Ìrànṣẹ́ Ọlọ́run mi ni o.
1: Ẹ ṣeun sá.
2: Ìrànṣẹ́ Ọlọ́run mi ni. Ìrànṣẹ́ Ọlọ́run. Ṣé ní ìpè ẹ̀ẹ̀kan sí ní iwájú ilẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ pípọ̀ ti ṣe báyìí ti ní kan ní. Ṣùgbọ́n iṣẹ́ bẹ̀ ṣé ẹ̀nà iṣẹ́ bẹ̀ ń ṣe yìí. Bóyá àwa tá à ń gbọ́ bóyá ó fẹ́rẹ̀ nítumọ̀ ìbáàtì torí ilé tó ti gbàgbé pátápátá yányán gbogbo nǹkan tẹ́ ń ṣe látàárọ̀ gbogbo ẹ̀ ni mo ń fọkàn.
1: Ẹ ṣeun sá. Ṣé
2: jẹ́ pé bí ìrànṣẹ́ Ọlọ́run tó bá fẹ́ tu gangan wọ̀ lè tu débi tẹ́ ń tu bí yìí. Ọlọ́run á máa fún yín ṣe.
1: Ami. Ẹ ṣe sá. Ẹ ṣe
2: sá. Ami. Ami.
1: Ami.
2: Ọ̀fà yìí ò ní gbà yín ní
1: ọkọ̀
2: yìí. Torí pé nǹkan ilé onílé ṣe. Ilé ti iná ò ní gbà yín.
1: Ami.
2: Ẹ máa rí àánú gbà lórúkọ
1: yìí. Ami. Ẹ ṣe gan sá. Thank you, sir.

0: ẹṣin wọn yẹn yẹn wa torí pé mọ rírì wa àwa náà mọ rírì yín ẹyin kúkú ni tí ò bá ti sin yín ta ni àwa hello ẹ káàárọ̀ ma yes ma ẹ ṣeun ma amen amen
1: like
0: to every time ma eyin na ni ke ki wa ni
1: eni
0: e se amoriri yin o thank you ma

tó káàkiri àgbàláyé èmi láìsí abẹ́sùkúlẹ̀ lónìí lágẹ̀lú 96.7 fm òní ẹ̀ máa gbọ́ láàárọ̀ ẹ̀ máa gbọ́ lọ́sàn-án ẹ̀ máa gbọ́ lálẹ́ ẹ̀ tún máa gbọ́ lóru oríṣiríṣi àwọn ìròyìn àtòrí.